dúpẹ́ ni fún Ọlọ́run ọba ọba tó mú wa sùn láyọ̀ tó tún mú wa jí láyọ̀ ọpẹ́ ìyìn ògo òun náà ni ó yẹ Ọlọ́run ọba láti lè ṣe Bond FM 92.9 òun náà ni a ti ń kí yín kú ojúmọ́ pé a kú ojúmọ́ aláyọ̀ a kú ìsinmi òní ọ̀pọ̀ ẹ̀ náà la máa ṣe lókè ìpẹ́ èní tí ń ṣe ọjọ́ kẹsàn-án nínú ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2026 tí ń ṣe Sunday àkọ́kọ́ nínú oṣù yìí a gbà aládùúrà yìí pé ọ̀pọ̀ ẹ̀ òun náà ni a máa ṣe lókè ìpẹ́ lórúkọ àwọn lọ́gàlọ́gà bẹ̀rẹ̀ láti ọ̀gá pátápátá dókítà Mohammed Bulama òun náà ni à ń kí yín láti lè ṣe Bond FM pé ẹ kú ojúmọ́ láì nígbàgbé ọ̀gá wa pátápátá alákòóso ti ìpínlẹ̀ Èkó ìyẹn ọmọbabìnrin Adenike Adegoke tó jẹ́ DLO wa pé ẹ kú ojúmọ́ padà bọ̀ wá sí orí gíwá ilé iṣẹ́ Bond FM ọ̀gbẹ́ni Gbenga Fatile a kú ojúmọ́ aláyọ̀ ọ̀pọ̀ ìsinmi òun náà ni a máa ṣe lókè ìpẹ́ Olúfúnkẹ́ Wúrà Ọládìsá náà ni orúkọ tèmi ọpẹ́ wa yóò ṣe ìtẹ́wọ́gbà lágbára.

kọjá gbogbo fòtò gbangba tó náà lè rọ́nà lọ́nà ní wa ṣe táàtì gbagbá lọ́wọ́ wọn fẹ́ni láti pé ó yẹ olúwa pẹ̀ láti jọ́sìn láti mọ̀ kó sì mú ẹ̀tọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run nínú ìjọ Aitowa Global Church lábẹ́ ìmọ̀ òróró bàbá wa nínú olúwa prophet dr r o ìkọ̀tù gbogbo ọjọ́ sọ́dẹ̀ ní goodness service níbi tí wàá ti gbọ́ oúnjẹ ẹ̀mí pẹ̀lú ìtọ́ni ńlá nínú bíbélì pẹ̀ láago mẹ́jọ òwúrọ̀ jọ́sìn lábẹ́ agbára ńlá jésù kristì kí ẹ̀mí àti ìyanu ńlá bá ayé rẹ̀ pàdé bọ́bá di gbogbo ọjọ́ tuesday látago mẹ́jọ òwúrọ̀ sí mẹ́wàá wákàtí ìsọtẹ́lẹ̀ prophetic hours iná ọlọ́run jáde tàṣẹ nínú àdúrà ńlá wákàtí méjì ògún ṣẹ́ ìwòsàn ṣẹlẹ̀ ẹkún tẹ̀lé ìsọtẹ́lẹ̀ jáde pẹ̀lú ọwọ́ agbára ńlá ó Aitowa Global Church, Fortress Land, 11415, Adebowale Coast, Ofatade Road, Barreste Block, Barue, Baja, Epe Prophet Aro Ikotu, Ori 003-237-5708, 003-237-5708, Aitowa Global Church, reviving the world.

Monday FM 92.9 ìfẹsẹ̀wọ́pọ̀ kárí ayé àwọn ètò wa ti bẹ̀rẹ̀ ó ti ń tẹ̀ síwájú náà ni lọ́mọ ilé kan kó orin yìí lógo òun náà ni yóò máa gun orí afẹ́fẹ́ yẹn tago márùn-ún pátí lò pẹ̀lú Sunday àyàn tó dé ọ̀pẹ̀ àtọ̀tún one hour.

Thank you.

wọn gbà wá lọ́wọ́ ta kó bórí wa sókè kó sọ wá dòmú ọmọ debolite leléyìn ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ òun náà ni pé onílara àfọgbọ́n bá wọn lò ní ẹjẹ́ ń já wa tán ẹ wo ìlara ni kéèní ṣe sí ébẹ́ẹ̀lì tó fi lù pa ìlara ni ẹbẹ tiẹ̀ ó sì tẹ́wọ́ gbà òun ò ṣe wò pé kí ló fà á tẹ́bọ tí òun ò sì tẹ́wọ́ gbà kó náà wá ṣàtúnṣe onílara ò ní ṣàtúnṣe kò ní rí bẹ́ẹ̀ o ẹni títí ẹ ṣàṣeyọrí ẹni tó ṣàṣeyọrí yẹn olo máa dojú ogun kọ ìgbìyànjú jẹ pé má dúró má rọṣẹ níbi tó nílara bá wà ibi gbogbo ibi ló mú rò wọn kì í má léèjì onílara ṣé ẹ gbàgbé ẹ̀rọ dávidi àti sọ́ọ̀lù alẹ́ pání tí kì í bá ṣe pé ọlọ́run ń bẹ lẹ́yìn dávidi tó dúró gbẹngbẹ́ń ó lè bí kó kú ó ti lé débì kẹ́ńjọ́ kan tó jẹ́ pé ọlọ́run o bá ń fọ́gbọ́n ẹ̀yìn ìjàwọ́ ọ̀tá mi àti ọ̀tá àwọn olólùfẹ́ mi torí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí sọ́ọ̀lù nígbà tó ká dávidi mọ́ ó gba ìpè ìpè yíò kò fani mọ́ra ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ọ̀tá mi tí òfin ní rójú tèmi mọ́ àti tẹ̀yìn àwọn olólùfẹ́ mi tẹ̀ ń gbọ́ mi ọlọ́ọ̀ba mi kọ́ fààyè gbà á torí ìjà ìlara kì í tábọ̀rọ̀ bí ọba ló nílara nínú ẹbí ọlọ́mẹ̀lẹ́ ní kó o máa ṣe o bí ọba sùn kó o mọ́ dijú torí pé wọn kì í gbàgbé ọ̀rọ̀ inú wọn kì í dùn wọn máa ń fojú bá ní ṣe ni wọn kì í fọkàn bá ní ṣe wá tutọ́ funfun sókè ìhun tó wà nínú wọn dúdú mi ó dá mi lójú tí mò ń sọ mo ti bá rú wọn rìn rí fún àìmọye ọdún tó jẹ́ wípé ọpẹlọpẹ ọlọ́run ó lè jẹ́ pé mi ò tí ì jẹ́ káyé tiẹ̀ náà ó tẹ̀síwájú bóyá onílara ń bẹlẹ́gbẹ́ rẹ bí bá ń bẹlẹ́gbẹ́ rẹ ọjẹ́ fọgbọ́n yẹ̀bá bó o bá yẹ̀bá tó jẹ́ pé àwọn tó yẹ̀ láàyò gẹ́gẹ́ bí koríkòsùn rẹ onílara rẹ náà ni ṣé bí wọn náà rí i pé àwọn náà ló ń sọ̀rọ̀ rẹ níbi lójú olóore àwọn náà ń sọ wípé lójú rẹ wọn rẹ́rìn-ín ṣùgbọ́n bó bá ti yẹsẹ̀ tán oríṣiríṣi orúkọ búburú ni wọ́n ń pè ọ́ ó yẹ kí wọn náà ti fura ilé ayé kò ṣeé gbé lófuru gbádágu ọgbẹ́ la fi gbé wọn bá ti ráwọn tí kò fẹ́rẹ̀ fún ọ àwọn onílara rẹ nìyẹn o sún sẹ́yìn fún ọ àfojúfẹ́ ni mọ́fọkànfẹ́ ní gbàǹbàtà kò ṣùgbọ́n ìwọ ni kò sún ẹ̀jẹ̀ bàbá èṣù jẹ́ síbi ògùn ṣé dandan ni kò ṣe wàhálà síbi gígùn ni ṣé dandan ni sún good morning good morning good afternoon ẹ̀kaàrọ̀ ẹ̀kaàrọ̀ kì í ṣèjà bí kìkì bá ṣe é kíra ẹni bí ò bá ṣe é kíra ẹni kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀ wọ́n bọ́ ní lára ṣe o gbogbo ariwo tí mò ń ké náà nìyẹn o ká lè gùn lẹ́mìí ká lè rógo lò onílara máa fi nǹkan sínú oúnjẹ fún yẹn ẹni tí lára rẹ ẹ̀rọ tọwọ́ bọwọ́ ọlọ́run fẹ́ lọ ṣe gá kó o tó dé ẹ̀rọ àná ti lè di bá mi o mò ń ké o wọ́n bọ́ ní lára ṣe fẹ́ gbogbo ayé rẹ kó lè rógo lò lọ́dọ̀ ọlọ́run bíbélì wípé ẹ̀mí gígùn ẹ̀mí fi tẹ ọlọ́run lórí tèmi o ìròyìn ológo ni bond fm 92.9.

bó ṣe mọ lónìí nìyẹn lágbára ọlọ́run bàbá fẹ́ pè mí kí ohunkóhun tó pè lówó ọjà tàbí ní tẹ́tẹ́ bá mi sọ tàbí ká wá forí fìlù ti fọ́n mú ayẹyẹ yín dùn tàbí bí mo wà ga nínú ilé ìjọsìn yìí ẹ pé nọ́mbà mi 08035402507 08035402507 tí n kí àdìsá mójútó o bá mi àkàndé tí a mọ̀ yìí bàbá gàdá ẹ ṣe pásítọ̀ júlọ̀ sọ̀pá bọ́lá bá gbó mọ̀ lọ́wọ́ yẹn ẹ̀ ní dààmú mr bible nígbà ọ̀dá mi ò rí mi yóò pọn pè mí èmi kọ́ lẹ̀ ń fẹ́ o ọlọ́run máa ń sọ fún yín apostle obj látòsódì òní wa ẹ ṣe mo dúpẹ́ kí lọ kí pásítọ̀ wa tuntun pásítọ̀ ọlá tí ń wọ́ akínlẹ̀ ẹ̀yìn mi ṣẹ̀ṣẹ̀ gba ipò àlùfáà lábẹ́ ọlọ́run iṣẹ́ àmàtíṣe ìyanu yóò mọ ṣẹ̀ látọwọ́ yín o ẹ̀rọ gbogbo búra ní iṣẹ́ ìtuntun yánnayánná bàbá wa fátìmí ilé iṣẹ́ ọmọ tẹ̀síwájú lákòókò yín o àmọ́ adéọlá yusuf ọ̀rẹ́ mi aláṣẹlá agége local government ò ní bàjẹ́ o sunday ayọ́túndé orúkọ mi sunday ọbẹ̀ làwọn èèyàn ń pè mí kọ́rẹ́kọ́rẹ́ pèdèpèdè dọ́bọ̀ àná ìtì ẹdún àbọ̀ nílé bàbá tóbi mi lọ́mọ títí ọjọ́ mẹ́jọ àní gbọ́bi síra wa sún sẹ́yìn fún onílára o kò rọra yóò gbé

dúpẹ́ ni fún Ọlọ́run ọba tó dì wá mú ọba tí ò di ajábọ́ nínú oṣù kẹjọ tó tún ṣọ́ wa láyọ̀ àti àlàáfíà wọnú oṣù kẹsàn-án tá a fi rí Sunday àkọ́kọ́. Nígbà tí aago 5:00 ti lò láti lè ṣe Bonde FM 92.9 a máa lọ sórí ètò kí ni bàbá wí pẹ̀lú Gabriel Omikunle Agbodunnu.

ọlọ́run ìyà àti agbára ọlọ́run tó da ayé àti ọrún nínú rẹ̀ ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sí ní iyì ọ̀rọ̀ náà ni bàbá wa fẹ́ sọ nínú olúwa bàbá wa awíkọ kológi ọlọ́rọ̀ wòlíì àníṣe májẹ̀mú ògúnbàjò bàbá aládùúrà wọ́ọ̀dùwà láti bá a sọ nínú ẹ̀mí nípa ẹ̀ka branch nínú ìjọ CNS Church of Zion International ní 30 ayé gbajẹ́jẹ́ street kí ni bàbá wí nípa ẹ̀ka.

0: ọ̀rọ̀ bàbá ọmọ àti ẹ̀mí nínú agbára ìmọ́lẹ̀rẹ̀ yóò gbà lóra lẹ́nu. Gbogbo títí gbọ́ ọ̀rọ̀ yìí orí ajé ń ṣe wọ́n ní ire. Gbogbo ilé tí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí ìgbàlàjẹ́ ń yọ ní rẹ̀. Gbogbo àwọn ènìyàn tí ń ran ètò yìí lọ́wọ́ orí ayé ràn yín lọ́wọ́. Àánú olúwa tó ga jù yóò máa bá ẹnìkan kan gbé. Gbogbo àwọn ènìyàn tó a yépè ní ìgbèkè pẹ̀lú yóò kiri sílẹ̀. Àwọn tó wà ní ilé ìrò olúwa yóò ní sí i. Agbára ìwòsàn yóò gbà lé yín. Níbikíbi tí ẹ̀tọ́ yín há sí lórúkọ Jésù ọ̀rọ̀ yóò gbà fún yín. Gbàgbọ́ ìwọ tí ọkọ rẹ̀ balẹ̀ agbára ìbàlẹ̀ ọkàn tó gbà ní ọ. Ìṣòro tó ń darí rẹ̀ láàmú ọ̀rọ̀ fòpin sí. Láti gbà yín lọ ẹ̀ka tó fi ní gbogbo ìkìkì ní Jésù jáde ó máa dá sí ọ̀rọ̀ rẹ. Ọkàn rẹ̀ máa balẹ̀. Inú rẹ̀ máa dùn. Jésù olúwa. Lónìí a ó sọ ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé ẹ̀ka that is the branch. Kí ni ìwé Isaiah orí mọ́kànlá ẹsẹ̀ kìíní kí ló wí?
1: Ẹ̀ka kan yóò sì jáde láti inú òkùnkùn tí ẹjẹ́ sì wá. Ẹ̀ka kan yóò sì rù jáde láti inú gbòǹgbò rẹ̀. Ẹ̀mí Olúwa yóò sì balẹ̀ ẹ̀mí ọgbọ́n àti òye, ẹ̀mí ìgbìmọ̀ àti agbára, ẹ̀mí ìmọ̀ àti ìbẹ̀rù Olúwa.
0: Tani ẹ̀ka Jésù tí ń ṣe Isaiah òun ni ẹ̀ka. Ó sì dìde wá láti ìdílé Jésù àbí láti ìran Dáfídì. Jésù jáde láti ìran Ábírámù wá. Torí bí a bá ka ìwé Mátíù orí kìíní ẹsẹ̀ keje, wọ́n ní láti ìran Ábírámù dé ìran Dáfídì ó jẹ́ ìran mẹ́rìnlá. Láti ìran Dáfídì dé ìkólọ Bábílónì ó jẹ́ ìran mẹ́rìnlá. Láti ìkólọ Bábílónì dé ìgbà Jésù Kristo Olúwa ó jẹ́ ìran mẹ́rìnlá. Ọ̀rọ̀ yẹn la sọ ní ìwé 5:6-33:15-17 tó sọ wípé a ó máa pè é ní Ọlọ́run òdodo wa. Ó jẹ́ ẹ̀ka bí ọba láti ìdílé Dáfídì yóò sì ṣe ìdájọ́ òdodo, yóò sì mú àlàáfíà àti ààbò wá. Ìṣàkọọ́ orí mẹ́ta ẹsẹ̀ mẹ́jọ sọ wípé a ó pè é ní ìránṣẹ́ tí yóò mú ẹ̀ṣẹ̀ kúrò. Fílípì orí méje ẹsẹ̀ méje sọ wípé orí àwọ̀ ìránṣẹ́ wọ̀. Ọlọ́run sì gbé ìga gidigidi tó fún ní orúkọ kan nítorí gbogbo orúkọ pé ní orúkọ Jésù ìkìbìrì kúkú wúlò. Zakaria orílẹ̀-èdè ẹsẹ̀ méjìlá sílẹ̀ kẹta sọ wípé ọkùnrin náà tí ń ṣe ẹ̀ka yóò pọ́ tẹ́ńbìlì Ọlọ́run, yóò sì fi ogun Ọlọ́run hàn, yóò jókòó lórí ìtẹ́ láti ṣe àkóso àwọn ènìyàn rẹ̀ àti láti ṣe àlùfáà ní àlàáfíà. Kì í ṣe pé ó fi ara rẹ̀ hàn bí ènìyàn, ó sì jẹ́ Ọlọ́run pẹ̀lú. Nítorí tí ìkíni orílẹ̀-èdè ẹsẹ̀ márùn-ún sẹ́yìn, Paul sọ wípé ẹ̀ka ni irúgbìn Ọlọ́run, ọmọ Ọlọ́run ti ṣe ọmọ Dáfídì èso ayé. Èyí ni wípé ó jẹ́ ti Ọlọ́run, ó sì jẹ́ ti ènìyàn. Ní ọ̀pọ̀, a fi Jésù hàn gẹ́gẹ́ bí ẹ̀ka, bí ẹ̀dá, gẹ́gẹ́ bí Jéhónú àti Àtúntò ti sọ, Matthew 7:19. Ẹ̀ka gẹ́gẹ́ bí ìránṣẹ́ Olúwa àti ènìyàn, Zechariah 3:8. Bí ènìyàn láti kọ́ ilé Olúwa àti ìrìnàjà láàrin Ọlọ́run àti ènìyàn. Ẹ̀ka bí Ọlọ́run nínú ara gẹ́gẹ́ bí Isaiah 40:2 gẹ́gẹ́ bí ó ti sọ. Jésù ń sọ ènìyàn di ẹ̀ka bákan náà nígbà tó dé ayé tí a kọ́ ní ìwé John 15 ó sì ènìyàn di ẹ̀ka. Orí gbogbo ẹ̀ka kẹ́ka nínú mi tí kò bá sí èso nínú àgbélulẹ̀ ní tó bá sí èso àgbélu ó lè mú ní ọjà rẹ̀ títọ́. Bàbá mi sì ni olùṣọ́ ọgbà. Jésù bá ṣe ayé gẹ́gẹ́ bí ẹ̀ka ó mú gbogbo òtítọ́ sọ láti rọ́pò sátánì ó sì jọba lórí ayé. Òun àti bàbá rẹ̀ jẹ́ ọ̀kan ó sì ń ṣe èso ẹ̀mí tó ń lè rà padà àti ìgbàlà wá sínú ayé. A ní láti gbé inú Jésù kí a lè ṣe èso. Gbogbo ènìyàn tó bá wà láyé a ní láti gbé inú Jésù. Ó lè máa gbé mímu. Bí ẹ bá gbé mímu ẹ lè ṣe èso fún ara yín. A ní láti gbé inú Jésù kí a lè ṣe èso. Kí ayé wa kó lè dàgbà. Kí a lè rí ògo wa lò. Kí ọ̀nà wa kó lè là. Kí ìṣòro kó lè dé. A ní láti gbé inú Jésù. Torí gbogbo agbára tí ń bẹ lé ọ̀run ti là yé ń bẹ lọ́wọ́ rẹ̀. Ìwé Rómù orúkọ ìrìndínlógún sọ wípé bí gbòǹgbò bá jẹ́ mímọ́ ẹ̀ka yóò sì jẹ́ mímọ́ pẹ̀lú. Jésù ọmọ Ọlọ́run jẹ́ mímọ́. Ẹni mímọ́ ni. Bí a bá fẹ́ gbé inú rẹ̀ pàápàá a máa jẹ́ mímọ́. Tí mímọ́ ni Ọlọ́run ẹni tó pè wá. Ilé ni nípa máa wá àlàáfíà pẹ̀lú ìmọ̀ gbogbo àti ìwà mímọ́. Ó ní láìsí èyí ni kò sẹ́ni tó lè rí Ọlọ́run. Èyí ni wípé ìwà mímọ́, iṣẹ́ àti ìgbé ayé mímọ́ wa ní máa ṣe wá pẹ̀lú Jésù. Ilé wa ti à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. A ní láti ní ìdàpọ̀ nínú rẹ̀, èyí tí ìdàpọ̀ rẹ̀ wà nínú ìfẹ́. Inú ọ̀nà orí ìfẹ́ tí bàbá ṣiṣẹ́ wa kí a fún pèlú alẹ́ ọmọ Ọlọ́run. Ó ní bẹ́ẹ̀ ni àṣà jẹ́. Ó fi kọ́ wa pé kí a ní ìfẹ́ sí ọmọ làkejì wa gẹ́gẹ́ bí ìbéèrè orí méjìlá ẹsẹ̀ kẹta sí kọkànlá sí yìí. Ẹni tó bá gbé inú rẹ̀ pẹ̀lú ìfẹ́ yóò ṣe èso. Ẹni tó bá kọ̀ ọ́ kì yóò lè ṣe èso. Ó ní láti gbà ọ́ láti gbé inú rẹ̀.

0: wọ́n ṣẹ̀ṣẹ̀ a ní ìsọjí nínú ìjọba tí a pè ní ìsọjí dá ogun dúró ní ọjọ́ Wednesday láti aago mẹ́fà sí aago mẹ́wàá. Lọ́jọ́ ìsinmi Sunday school ní aago mẹ́jọ lẹ́yìn rẹ̀ á bẹ̀rẹ̀ sìn ọjọ́ ìsinmi. Ní Royal Location Event Center ní Parafa ní Itoke Road ní ọjọ́ Thursday láti aago mẹ́wàá sí aago méjìlá a ní ètò àdúrà tá a gbé kalẹ̀ tá a pè ní wákàtí àdúrà dídùn. Gbogbo àdúrà bí ó ti darapọ̀ mọ́ wa àdúrà máa ṣe ìyanu ayé rẹ̀. Aago mi ni 08037040488 àti 08097532100. Mo gbàdúrà ìyanu máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ. Jésù Olúwa wa.
1: Nínú ìwé mímọ́, Dáwúd wí pé ohun òun nìwọ yóò máa gbọ́ ní kùtùkùtù òwúrọ̀. Èyí ló fà á tí ìjọ CNA Church of Zion International Majid USA bí àdúrà ilé ẹ̀mí mímọ́ fún wákàtí mẹ́rin aago mẹ́fà sí mẹ́wàá òwúrọ̀ 6-10 AM ní gbogbo ọjọ́ Wednesday tá a pè ní ìsọjí ìdá ogun dúró níbi tí oríṣiríṣi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ṣẹlẹ̀ lójúkọrojú ní CNA Church of Zion International 30 Ayé Ìgbàjẹ́jẹ́ Street Majid USA Majid Okorodi. Kò síbẹ̀ tí wọ́n bẹ jọ Thursday ní aago mẹ́wàá sí aago méjìlá ní Royal Occasion Event Center ní Along Itoke Road ní Falafa níbi tí ó ti máa pàdé wòlíì àríkòǹkò lójú ọlọ́rọ̀ Prophet Alizin Májẹ̀mú Ògúnbàjò pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn pẹ̀lú kìkì ọ̀rọ̀ kan wòlíì ogun ọjọ́ pípẹ́ dì farahàn. Ẹ̀lọ́ 08037040488 08097532100 ó yá ní wákàtí àdúrà dídùn.

0: iléeṣẹ́ Bond FM 92.9 a kú ojúmọ́ àtúkú ojúmọ́ re tó mọ́ wa láàárọ̀ tò ní bí a tó ṣe mú ọ̀sẹ̀ tuntun nínú oṣù tuntun àgbàládùá wípé ọlọ́run ọba tó dá ẹ̀mí wa sí kó tù wà pẹ̀lú wa ẹ má yẹ ká gbàgbé pé níní ìfẹ́ orílẹ̀-èdè ẹni apá kan ìgbàgbọ́ tí kò ṣe é ṣọkò dídì gbogbo ibikíbi tá a bá wà ìfẹ́ ẹ jẹ́ kó máa gbilẹ̀ láàrin wa nínú ẹbí nínú ilé láwùjọ káàkiri ibi tá a bá wà torí tá a bá nífẹ̀ẹ́ wọn níbi tífẹ̀ bá wà òun náà lọ́lọ́run wà bá a ṣe nífẹ̀ẹ́ ara wa sí ọlọ́run yóò ṣe máa fẹ́ràn ara wa láà ṣe máa ṣe dáadáa sí ara wa sí lónìí ọjọ́ àìkú sunday ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2026 lórúkọ àwọn aláṣẹ apàṣẹ iléeṣẹ́ radio nigeria federal corporation of nigeria pátápátá látorí ọ̀gá wa pátápátá dg wa dókítà mohammed bulama náà la fi ń kiyín lágbàgbé màmá wa tó bí ìbẹta ní lagos operation bí princess adenike wúraọlá adégòkè àwọn náà fi ń kiyín tàfin bayín dúpẹ́ pẹ̀lú kú oríire tòní tọ̀sẹ̀ yìí tá a túre ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló máa jẹ́ fún wa lágbàgbé kí wá iléeṣẹ́ tá a wà yìí bond fm 92.9 ọgbẹ́ ni olùgbẹ̀ngà
1: fatile
0: náà la fi ń kí gbogbo wa pé a kú ojúmọ́ akáàbọ̀ síléeṣẹ́ bond fm 92.9 kòkó onúwèé ìròyìn àkọ́kọ́ rẹ̀ nínú ọ̀sẹ̀ tá a ẹ̀ṣẹ̀ mú yìí ọ̀ṣàrà ni fauzia sàlàkọ́ sọ́lẹ̀ lórúkọ tèmi ọ̀kẹ́jì mi.
1: ìwà àkọ́bùrúkọ̀ bàjẹ́ fauzia sàlàkọ́ sọ́lẹ̀ onínú ọjọ́ sunday ọjọ́ ọ̀sìnmi ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2026 ìsinmi aláàárín ọjọ́ ẹ̀ fún gbogbo wa pẹ́ kí rẹ̀ kí pẹ̀lú ọjọ́ kẹrìnlélógún 24th àdúrà wa yóò gbà ní agbára ọlọ́ọ̀ba gbogbo ìbéèrè wa bí ẹ̀yà ara sọ náà ni o ìntakọ̀ bá ní kọ́ ìta ń béèrè fún kọ́lọ́ba bá ní fún tẹ̀lú orílẹ̀-èdè wa nàìjíríà kó dé ilẹ̀ lérí ní agbára ọlọ́ọ̀ba ó ti sàdúrà fún gbogbo àwọn aláṣẹ ilé iṣẹ́ náà jẹ́ àkáfàtà pàápàá jùlọ ọ̀gágbà pátápátá fún FRCN dókítà mohammed bulama ìnankwana nangode mala sàdúrà fún bákan náà làwọn gbàgbé díẹ̀ ló wá bó ṣe mẹ́nuba nbabìnrin adenike wúrọlá adégòkè gíwá iléeṣẹ wa yìí mo ṣàdúrà fún ọ náà ìyá alàgbà gbẹngà fatile àwa nígbà gbogbo àjọ lọbalọba baálé ọkọ lulẹ àwórí ní ìpínlẹ èkó lábẹ alága fún gbogbo àwọn lọbalọba ní ìpínlẹ yìí ọba rilwan babatunde akiolu olówó èkó baba fuad akin lọpọlọpọ onígbogbo ibi tá a wà yóò ìpàdé ẹmí àjàsà wọn pátápátá náà rẹ pé akio torí pé bí kò bá ti jú balẹ̀ ilẹ̀ yọ lanu fún ní agbọ́dọ̀ba káwọn ní ọkọ̀ kejì ejìjì fún kí ayé àdìsá wà ń kalẹ̀ bákan náà onímọ̀ọ̀rọ̀ báyọ̀ǹde àdúpẹ́ lọ́wọ́ tiẹ̀ náà ìyá mẹ́tọ̀ ló gbogbo náà kájíṣẹ́ papọ̀ náà nílẹ̀ alásìkò òkúrú ilé iṣẹ́ bọ́ọ̀dẹ̀ fẹ́m lágbàgbé mi gádà bàwọlé àbájáde ọlọ́wọ́ àìsíkò sẹ́sọ àyìnlá friday àdúpẹ́ lọ́wọ́ yóò ṣínú olùbádúró sí ìrànlọ́tí wúre ìfìdọ́dọ̀ wà láàárọ̀ bẹ́ẹ̀ sì tó bẹ́ẹ̀ sì pín sunday tribune wà pẹ̀lú mi bákan náà ìwé ìdìnísàn náà gbẹ̀yìn gbé lé gbọ́ bẹ́ẹ̀.
0: Sunday Punch náà wà ń bí àti Sunday Telegraph lọ́jọ́ jáde láàárọ̀ tòní láti máa mú ìròyìn lọ́lọ́kan òjọ̀ kan.
1: Dúlẹ̀.
0: Láàárọ̀ tòní wọ́n ní àjọ INEC olóṣẹ́ ọlọ́pàá wọn náà ti dúró digbí báyìí láti rí dájú pé àwọn olóṣèlú òwúrẹ́ àlàáfíà tẹ́ ẹ kọwọ́ bọ̀ ẹ̀yẹ gẹ̀sẹ̀ kúrò bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ àjọ gbé nǹkan lẹ̀ fúnra wa o.
1: Ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní àwọn gbìyànjú o lórí ìdáàbò tó pààyàn ńlẹ̀ wa nàìjíríà kò ti yí padà bí ẹgbẹ́ òṣèlú APM èèyàn ṣe ń tàkùtù ọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ṣekú parí àjínigbé pàrọ̀ tó wáyé lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n lọ bí ẹgbẹ̀rún náà ẹgbẹ̀ta tó ẹ pọ́n pa nípa àfọ̀nàfọ̀sù tó sì jẹ́ pé ọ lọ bí mílíọ̀nù méjì ó lé díẹ̀ jajigba mọ́ látọ̀dún 2023 ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú APC ní ẹ̀rìn gbòòrò à ń gbìyànjú lórí ìtọ́nà ti ìdáàbò tó mọ́ ilẹ̀ wa nàìjíríà àwọn agbófinró wọn sì ń ṣiṣẹ́ lórí rẹ̀.
0: lọ́wọ́ tòní wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ kánò àwọn tó lé ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún tó tún lé ní ogójì dín mẹ́fà àwọn ni wọ́n ti kó lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC báyìí ní ìpínlẹ̀ kánò.
1: ní ìpínlẹ̀ ọ̀yọ́ gómìnà ṣèyí mákindé gsm ó ní ẹ̀rù káwọn ẹrù ọlọ́ọ̀ba ni o ó ní ìṣàkóso ìjọba ohun ìkọmọlùbọ ni o ó ní àwọn olùgbé tó wà ní ìbarapá ní kòpẹ́kòpẹ́ yìí wípé wọ́n tó taari oyè sí àwọn kan bẹ́ẹ̀ irú oyè wo àjẹkẹ́ gbọ́.
0: nínú ìgbìmọ̀ aṣojú ṣòfin orílẹ̀-èdè yìí wọ́n ní agbẹnusọ ilé ìgbìmọ̀ ọ̀hún ó tún lè ka o ó fọ́n lè ka o ó ní gbogbo àwọn ìgbìmọ̀ eléyìí tó wà nílé ìgbìmọ̀ òun náà ni wọ́n ti fọ́ká báyìí kí ló ṣẹlẹ̀ kí ló rí pé ọbẹ̀ tó fi wá rọwọ́ àjẹmọ̀ láàárọ̀ tó.
1: ẹ bá ní kí lóòótọ́ rò ó tọ́ nìkan kọ́ wọn àgbébẹ̀ o alàgbà súnlẹ̀ lámìdò Oni ta ba so nipa awon osunle wa Nigeria, o pe si akesi ni pe ise nbe fun yin o lori irede wa Nigeria.
0: Ni ipinle Borno, won ni kanta fish owo hey, egberun kan naira, won ni eda e ti o se original ti o se gidi, won lo po ninu awon oloja ati oja ti won tin taja. Ni ipinle Borno.
1: Awon osise to fe ti lenu so ijoba pensioner. Wọ́n àwọn ẹ̀bẹ̀sẹ̀ asọ́gbọ́nà mẹ́ẹ̀ Tinubu wípé bá bá sẹ̀lé ọmọ amúṣẹ́ ni ò lórí owó ọ̀rọ̀ ọpẹ tó tẹ́ pẹ́ yọkó wọn ní inú àwọn lù sí ṣùgbọ́n ẹ̀lẹ́rí tẹ́ pẹ́ ṣe fún ẹgbẹ́ ẹgbẹ́ márùnléláọgọ́rùn-ún náírà 75,000 àwọn kan láàrin gbà kan láwọn ò tí ì rígbà fún ìjọba àpapọ̀ ìbá ìgbé ìgbésẹ̀ lórí ẹ̀.
0: Àjọ tó rí sí bí ọkọ̀ ṣe ń lọ gẹ́gẹ́ tí ìjọba àpapọ̀ tí wọ́n sì ń jọ tó ń ṣe àkóso ọ̀nà ìyẹn FRC sọ pé ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó ń ṣẹlẹ̀ eré àsápajúdé òun ló fà á bí wọ́n ṣe ń sọ èyí tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun láàárọ̀ yìí.
1: Ibi tí eléyìí bá ti ń jà kókó bẹ̀rẹ̀ ló máa ń fọ ara gba ní ìpínlẹ̀ Rivers alákòóso fún olúlẹ̀ ohun Àbújá ọjọ́ ń tàkù tọ̀rọ̀ pẹ̀lú alàgbà Amechi kí ló fa sábàbí ajẹ̀kẹ́ gbọ́ láàárọ̀ yìí.
0: Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Olúyege Adédèjì ọmọ Ọlọ́yọ̀ ọmọ Ìbàdàn ni mo lọ síbẹ̀ láàárọ̀ tó níbi tí gómìnà Mákindé ti ń sọ pé ẹ̀yin ọba aládé ẹ yàgò fúrò lọ́tọ̀ ìṣèlú nǹkan tá a ní ẹsẹ̀ òun ni kẹ̀sì kára bí alẹ́ wàá lù kí lè lẹ́tùbà kótùṣe ẹránṣẹ́lú kúrò lébẹ̀ ẹ má bàwọn lọ́wọ́ sí i.
1: Ní ìpínlẹ̀ Plateau, ìjọba ìpínlẹ̀ Plateau wọ́n ti àwọn iléèwé kan pa ọ́ wípé ojú tí ọba àlékalẹ̀ kì í tààrọ̀ ṣe pé lórí àìsàn kan tó ṣe bí omi sẹ́lẹ̀rú tó yẹ pọ́nà ọ̀fun ni àìsàn náà gbà ṣiṣẹ́ láabi lẹ́bi ti iléèwé pa àwọn elétò ìlera wọ́n sì ń tọ́jú àwọn tó pé ó lùgbàdì ẹ̀.
0: Iléeṣẹ́ ológun orí omi orílẹ̀-èdè yìí wọ́n tún ti gbìyànjú níbi tí wọ́n ti fọwọ́ ṣìkún mú àwọn kan tó fura sí wípé wọ́n jí epo bẹntiró tó tó lítà ẹgbẹ̀rún mẹ́wàá ṣùgbọ́n ní báyìí.
1: Wọ́n sì ń tọ́jú àwọn tó pé ó lùgbàdì ẹ̀.
0: Iléeṣẹ́ ológun orí omi orílẹ̀-èdè yìí wọ́n tún ti gbìyànjú níbi tí wọ́n ti fọwọ́ ṣìkún mú àwọn kan tó fura sí wípé wọ́n jí epo bẹntiró tó tó lítà ẹgbẹ̀rún mẹ́wàá ṣùgbọ́n ní báyìí owó ti tẹ̀ wọ́n ní ìpínlẹ̀ Delta.
1: Ẹ̀ka ìjọba mẹ́ta ńlẹ̀ Nàìjíríà ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ ó súnmọ́ aráàlú kẹ̀kẹ́ o. Ẹ̀kẹ́jẹ́ alága ìjọba ìbílẹ̀ Ìkòròdú ọmọọba Abdullahi Adédayọ̀ Ládégà pọpọ̀ ṣiṣẹ́ ayọ ọdún kan lórí àpèrè lórí ìṣàkóso ìjọba àwọn ògbòde kan. Wọ́n ní ètò ìlera tó jẹ́ pé bá gbàmọ́ lọ́fẹ̀ẹ́dẹ́ àti àwọn máyédẹrùn wọn tarẹ̀ sí àwọn olùgbé Ìkòròdú lábala ìrètí ìsọdọ̀tun Renew Hope Agenda tí ààrẹ Bọ́lá Tinubu ṣàgbékalẹ̀ rẹ̀.
0: Ní ìpínlẹ̀ Èkó, arómi sálẹ̀ gbẹ̀lẹ̀gbẹ̀ wọ́n ní ìjọba ìpínlẹ̀ Èkó ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí ìlànà ọ̀nà tó yẹ pé owó àwọn aṣẹ òṣìṣẹ́ fẹ̀yìntì wọ́n fi gbé ìgbésẹ̀ láti rí wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní wá nǹkan ṣe sí i kọ́nà àbájẹ̀ ní ìpínlẹ̀ Èkó.
1: Àwọn jajagbó ojú omi ní ìpínlẹ̀ Delta wọ́n ní kàkà kí ọba ìbò ni ó ti fọ̀hún. Wọ́n ní ọmọ àwọn afurasí díẹ̀ wò tí ẹ wà níbi mẹ́rin méjì mẹ́ta wọ́n dá wọ́n sábà wọn ní ọmọ díẹ̀ jálé epo ẹgbẹ̀rún mẹ́wàá lọ́jọ́ pé wọ́n bá lọ́wọ́ wá sí epo ń lẹ̀ wá Nàìjíríà.
0: Lọ́nílọ́rọ̀ tòní nípa tó wà láàrin orílẹ̀-èdè Britain ìyẹn Britain kó àti orílẹ̀-èdè náà nípa ètò okòwò wọ́n ní báyìí ó tún ti ń gbìyànjú síbi tí wọ́n ti fọwọ́ nu ìwé bí ètò náà yóò ti ṣe máa fò lá.
1: Ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà àti orílẹ̀-èdè kan ń ṣiṣẹ́ takuntakun lórí arábìnrin kan tá a gbọ́ pé wọ́n sì ń wá bó ṣe.

0: si do wa ipo lo sonu si o le fufu ki gbo le gbo ba so de ni kawari o
1: eh I am a pin bi pa le pa ni ipin le kogi won ni pe oloye kan re ti won fesun ko pe omo keke ke e bi omodun metala omo merila ohun na lo ma ba se teto meleto to si fun won ni oyin o yi afara pe o fun won loyun o yo oyun o ti ba opolopo inu awon omo keke o ti ba je o ni ha ma binu loye ke ba ta olohun fe fe ni e ba so pa awon lo so bi tohun seun inu aro la aro to ni ni pin ogun e gbe ko gi ti waye
0: won ti kan so rase re wa Nigeria lori lemu ko te tari se atose jona ati moju to awon ona ni wa Nigeria fara lo ka sara si aso bra me tu be
1: eh on dije do e ko selu accord party ti so laro te ni pe bentiro e pa bentiro ko ye ka ma ra lita kan ye dale ju egberun 100 lo na mefa lo 605 na ka ma ra ba lo ti fe se ba lo se ni be o salaye laaro to
0: eri gboro jare wa Nigeria eto araje wa won lo ti gbe en to sumo oba peki peki lo wa ati lu kan ba sun o lo ba ro to si arele wa Nigeria lori oro aje to pe fi akesi be
1: ni ipile bi won ni gomina hun o di uzo ka lo ti bere si ni se atuse awon ona le ni ogun iye meji din ni ogbon ohun na ni ona to tin se ti mo idekun ati orun ba won olugbe a to wa ni ipile abia
0: bala ntoko ba ti ku fọse sọla ko so nta ti ba to wo ero ni e kan wa pa je gi wo ro pata le wa dia ogbe ni Muhammad ad adamu la gbo pe tawo lubori o lati dije fo po gbo e gbo selu SDP ni asa fo idibo 2027 to npo lo na
1: igba keja re yi bi pa kan ri iyen o bi jo ndijo du ko lu e gbo selu iyen alaji atiku abubakar sala re to ni se ri gbogbo eto to re ti no fun se pe won tan se owo abi won se eto eh le oni gbogbo e ohun lo ohun lo tu bayi lesa le koko ehun to wa le gbogbo aye mo
0: ijọba papa lọwọ Nigeria wọn náà tún ṣe èyí lọ yìí lórí àwọn ọba ayélujára wọlú tí ó kọlu amáyédẹrùn wọn ní sùn láwọn ọmọ ọmọ wọn ní orílẹ̀-èdè wa Nigeria.
1: Nípa ti ọ̀rọ̀ ti ètò ààbò, àwọn oníṣẹ́ ọlọ́pàá ti pé gbogbo àwọn ẹlẹ́nu lọ́rọ̀ wípé ẹ jẹ́ ká jọ jókòó yí tábìlì kó torí pé ètò ààbò orílẹ̀-èdè yìí kò gbọ́ wa lóje lógún pàápàá ojúṣe tó lórí tẹ̀lẹ́mù ní báwọn ti wà ẹ̀yìn náà ẹ jẹ́ ká jọ forí lu korí ká jọ fi kù lukù ká wò rà báyẹ̀ torí pé ó jẹ́ òun tó ti ń jẹ ìbànújẹ́ fún ẹ̀ nínú lórí jáde láàárọ̀
0: pẹ̀lú ọ̀dọ́ lórí ìpolongo fún ipò ààrẹ tó kọ́ gbòde kan ní èdè pàápàá lọ́fà síwájú bọ́lá bẹ́ẹ̀ tinubu alàgbà tún jí òjò wọn ní digbidi wà lẹ́yìn ìpolongo tó ń lọ yìí.
1: Ní ìpínlẹ̀ Anambra, wọ́n níbẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ilé ni wọ́n ń dẹ̀wò látàrí wípé ibi tí wọ́n kọ́ wọn sí wọ́n ní kò lẹ́tọ̀ọ́ wọ́n gba ìwé àṣẹ wọ́n sì kọ́kọ́ kì í kọ́ lébo tí wọ́n bọ́ níbẹ̀. Ìjọba ìpínlẹ̀ Anambra ti bẹ̀rẹ̀ sí ní wọ́ àwọn ilé kọ̀ọ̀kan tí wọ́n kọ́ tó yẹ.
0: Àṣẹgbẹ́ kò sí àṣekọ̀rọ̀ ló wà ní ìpínlẹ̀ Anambra tó yẹ kó sí àgọ́ ọlọ́pàá lẹ wa Nàìjíríà. Wọ́n ti mú afurasí kan tó yẹ kó sí akẹ́kọ̀ọ́ tó máa ń tọ́jú àwọn èèyàn ní ilé ìwòsàn kódà láàrọ̀dù kan náà ọ̀nà tó fara gbà.
1: Ní ìpínlẹ̀ Borno pàápàá ní North East àwọn iléeṣẹ́ ọlọ́pàá tún gbìyànjú àwọn ibi tí wọ́n ti fọwọ́ ṣìkún mú ẹni tó jẹ́ ògbóǹtarìgì ohun tóun yàn níṣẹ́ ni pé àwọn East àwọn àfẹ̀míṣòfò gbogbo ohun tó bá ní òun ló máa ń klọkọ fún wọn ní ẹni o wọn ní ìdí epo ni o wọn ní ìdí ogun ni òun ló ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá tó fọwọ́ ṣìkún mú ní ìpínlẹ̀ Borno.
0: Gbogbo àgbẹ̀jáde wa Nàìjíríà ẹ máa gbàdúrà ràn wá lọ́wọ́ torágbẹ́ bá àmì ẹgbẹ́ mọ́ mi ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé ní ìpínlẹ̀ Ondo àgbẹ̀ kan ìbejì ni Káyọ̀dé Ajíbádé tọ́jú òkú rẹ̀ ní agbègbè kan tí wọ́n pè ní ìwọ̀rùn gúúsù àkókò ní ìpínlẹ̀ Ondo alọ́lárí àgbẹ̀ abọ́ rẹ̀ àwọn agbófinró kan lùgbó bókù bàbá yìí ta ló pa lórí báwọ̀ àjẹgbọ́.
1: Nínú onítọ̀ ìdìbò 2027 tó ń bà lọ́nà ó ní báyìí níbi ètò ohun àsìkò wa ni ó ti kọ̀ ọ́ báyìí dájú pé ọmọ ilé ìgbìmọ̀ tí ó ṣojú ẹkùn àwọn ìyẹn ní ìpínlẹ̀ Enugu ó ní ó ti kọ̀ ọ́ báyìí ṣe wáṣú clan òun ló sọ pé ó ti kọ̀ ọ́ báyìí láti lọ fi ọmọ yìí tí yóò wá ṣe aṣojú àwọn.
0: Ó mi làbú mẹ́rìnká kì í bú sọ̀tà kálẹ̀ ní ànító àti àrísẹ́kù omi mímu ní Èkó. Ǹjẹ́ ẹ dẹ́rọ̀ pé àwọn ẹ̀ka kan tí kì í ṣe tìjọba NGO wọ́n mú ti kọ ẹ̀mọdé.
1: Ní ìpínlẹ̀ Èdó, ẹjọ́ba ọ̀hún wọ́n ṣìkún mú ilé ìwòsàn kan tó jẹ́ pé fún bí ọdún mẹ́wàá ló ti ń ṣiṣẹ́ pé ó forúkọ sílẹ̀ ó gbà wé àṣẹ ó sì ń ṣe ọ̀pẹ̀rẹ́sàn bẹ́ẹ̀ lóríṣiríṣi. Wọ́n ní báyìí ọwọ́ ti tẹ̀.
0: Ẹni tí ò lẹgbẹ́ láyé kò ní lẹgbẹ́ lọ́rùn. Àwọn aṣáájú fún ẹgbẹ́ ẹlẹ́dẹ̀ òṣèlè wa Nàìjíríà wọ́n ní digbídi àwọn tó sàtìlẹ́yìn fún ìpadàbọ̀ sáà ẹlẹ́kejì fún aṣáájú.

0: nítorí pé àríparà ẹ̀ lára kò ṣiṣẹ́.
1: wọ́n ní láti lè jẹ́ kí namana fẹsẹ̀ múlẹ̀ dáadáa lórílẹ̀‐èdè nàìjíríà. wọ́n ní ẹ̀ka tó rí sí ọ̀rọ̀ iná pínpín àti iná jíjẹ lẹ́ẹ̀ ti iná. wọ́n ní níbẹ̀ yìí wọ́n ní ìjà àwọn onímọ̀ ẹ̀rọ tí wọ́n ń pè ní electrical engineers. ògbóǹtarìgì ọ̀jọ̀gbọ́n tó mọ̀ nípa ètò ẹ̀họ̀n láti orílẹ̀‐èdè germany òun ló sọ láwọn
2: òbí àti ọlọ́gbàtọ́ ní ẹ̀wà rẹ̀ jẹ́ àwọn ọlọ́pàá rẹ̀ máa tọ́jú ọmọ yìí o ọmọ ọdún mẹ́fà anem zeni bello kọ́kànlá ní káàkiri làwọn ọlọ́pàá nílé àbújá kófìrí rẹ̀ wọ́n sì ti dá padà fún girama pé mọ́mì girama bọ́lẹ̀ ọ̀sẹ̀ mo ti ń wá tipẹ́ mọ́ sọ mi lẹ́nu.

Ikeja àti Ikorodu. Àwọn òṣìṣẹ́ ọ̀yànjú tí wọ́n máa wáṣọ ìdánimọ̀ tó ní àmì ètò ìdènà ibà. Wọ́n máa ṣe àbẹ̀wò eyín bẹ̀rẹ̀ láti oṣù kẹjọ tí wọ́n sì máa padà wálẹ̀ kan lóṣù fún oṣù márùn-ún pẹ̀lú fífún ògùn apẹ̀fọn Biolasticide 30 mg.

pẹ̀fọ́. Báwo Laficide kò léwu fún ènìyàn? Ẹranko, ẹja, àti ohun ọ̀gbìn. Ẹ jọ̀wọ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà kí wọ́n ṣiṣẹ́ dé gbogbo àwọn àyè tí ẹ̀ fọpamọ́ láìsí ìdíwọ́, kí gbogbo ẹ̀ lè lọ ní mẹ̀lọmẹ̀lọ. Ẹ máa sọ àwọn àpàtì àti ohun èlò tí ẹ ò nílò mọ́ tó lè di omi nù.

0: ìgbà ló mú ìkéde ìwáṣẹ tí gbọ yín.
1: Gbà kò sọ́jọ́ tá ajé tí ò rẹra o. Owó lóde, ọrọ̀ ajé tí kò bára rẹ, ìpèníjẹ́ ètò ààbò, aṣọ rẹ láàárẹ̀. Ọ̀rẹ́ má ro jìnà o, má bọkàn jẹ́ bí ẹkún bá kan. Ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ o, àforítì ló lo ohun gbogbo. Mú ọkàn rẹ le kí o sì mú ọwọ́ le pẹ̀lú. Pẹpá mọ́ṣẹ́ kí á jìjọ gbé orílẹ̀-èdè yìí. Àforítì àti ìfaradà la nílò. Ọjọ́ abárá kọ́ láàárín, ọjọ́ abágùn kọ́ là kọ̀run. Ìsún tẹ́rẹ́tẹ́rẹ́ ló máa ń dibú ní àforítì. Díẹ̀ díẹ̀ lẹ̀dá gòkè o. Akẹ́kọ̀ọ́ ni ìwọ, oníṣẹ́ ọwọ́ ni ẹ́, oníṣòwò ni ẹ́, òṣìṣẹ́ ìjọba ni ẹ́, ìgbéga o ti ìlú wá o, tàbí ìwọ oòrùn, ọ̀dọ̀ Elédùmarè ló ti ń wá. Ó sì fẹ́ ká ní àforítì àti ìfaradà. Yorùbá ni ìwọ ni, Haúsá ni, Ígbò àti gbogbo ẹ̀yà tó wà lórílẹ̀-èdè yìí. Ẹ jẹ́ ká ní ìfaradà fúnra wa. Bond FM 92.9 ló ní ẹ jẹ́ ìfaradà kí orílẹ̀-èdè wa Nàìjíríà kó lè gòkè àgbà.

0: 92.9 náà ló ń tẹ̀síwájú nínú ìwé ìròyìn Sunday Punch jáde máa rọ̀ tòní níbẹ̀ ni àjọ tó ń rí sí ètò ìdìbò lórílẹ̀-èdè yìí ìyẹn àti iléeṣẹ́ ọlọ́pàá torílẹ̀-èdè yìí ti sọ wípé àwọn ti ṣetán ti mú lọ́kùnkúndùn láti rí dájú pé èyíkéyìí olóṣèlú tó jẹ́ pé ọkùn gbákùgbé àbí wọ́n ta àbùkù bá wọn pàápàá tó já látakò wọn tó bá ń sọ pé ó lè dá wàhálà lẹ̀ ní ìpalẹ̀mọ́ fún ètò ìdìbò 2027 tó ń bọ̀ lọ́nà ìdúró digun báyìí pé ìjìyà tó tọ́ àwọn máa fi jẹni náà ó yàtọ̀ sí pé wọ́n sọ wọ́n fi wọ́n lẹ̀ àwọn yóò gbọ́rọ̀ yẹn àwọn yóò fọwọ́ síkún mọ́ ẹni náà àwọn yóò sì ṣiṣẹ́ ìwọ́ ìjìyà tó tọ́ bẹ́ẹ̀ pé lóòótọ́ lọ sọ bẹ́ẹ̀ àti pé ọ̀rọ̀ ọ̀hún ó fi dá wàhálà lẹ̀ láwùjọ àwọn yóò mu àwọn yóò sì lọ fi ìyà tó tọ́ àwọn yóò fi jẹ́ wọ́n sọ ilé ìrìn ìpínkalẹ̀ ètò kan tó lọ́ ní pé nígbà ìgbà tí gbogbo ètò yìí ti bẹ̀rẹ̀ ìpolongo ti bẹ̀rẹ̀ kó tẹ̀ tó bẹ̀rẹ̀ làwọn kan ti ń sọ ọ̀rọ̀ tí kò dára tó lè fa wàhálà láàrin ìgboro wọn ti ń sọ jáde àwọn kan lè jókòó káwọn máa wò bákan náà nílé àjọ INEC sọ wípé báwọn ṣe wà gẹ́gẹ́ bí àjọ tó ń rí sí ètò ìdìbò àwọn ní àṣẹ ìwé òfin fún àwọn lágbára láti rẹ̀ rí dájú pé ẹnikẹ́ni bí òṣèlú ni àbí ohun ẹnikẹ́ni tó ń jùgbèjùpò tó sọ ọ̀rọ̀ tó fi ń akẹgbẹ́ ìyẹn alátakò àbótọ́rọ̀ tó lè fẹ́ pé àwọn ẹ̀rẹ̀ ọmọlẹ́yìn yóò máa wá takò àwọn ẹlòmíì tó fi wá dá wàhálà lẹ̀ wọ́n láwọn lágbára láti mú irúfẹ́ ẹni bẹ́ẹ̀ káwọn sí àwọn ayé fi ọwọ́ ẹ̀ wọ́n á fi kọ àwọn iléeṣẹ́ ọlọ́pàá sọ tó àti tó yẹ tó jẹ́ bákan náà iléeṣẹ́ ọlọ́pàá náà sọ wípé bó ṣe dáwọn náà sílẹ̀ àwọn pé kéèyàn máa sọ̀rọ̀ tí kò dáa eléyìí tó lè fa wàhálà lu wọn ní wọ ọ̀dà ní báyìí ẹ̀rọ olóṣèlú tàbí ẹgbẹ́ òṣèlú kan tó bá dáwọn kan bá lulú kò fi sọ̀rọ̀ tí kò ń gbákùgbé nínú àwùjọ tàbí tó fi dá wàhálà lẹ̀ wọ́n ní ọ̀dà nídìí èyí ẹ̀ ń tọ́wọ́ bá tẹ̀ wọ́n mú wọ́n sì fi ojú ẹ̀ wọ́n fi ìnáwó láti rí i pé irú nǹkan báyìí wọn kì í ṣe mọ́ wọn ni kẹta bá wọnú àbí eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò ìyẹn electoral act wọ́n ní ó fún wọn section 97 ó sọ síbẹ̀ pé ṣe rí ẹni tó bá ń díje dupò ẹgbẹ́ òṣèlú ni o lábẹ́ àbíyàn kan kò lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ ya sí ẹnì kejì ẹ̀ tó fi fẹ́ kó máa dá wàhálà lẹ̀ wọ́n ní lábẹ́ òfin àwọn lẹ́tọ̀ọ́ àwọn náà lágbára láti lè múra ẹni bẹ́ẹ̀ nítorí náà ẹ̀kọ́ ọmọ yín bá ṣe torí pé sọ ilé ìtẹ́tísọ sílẹ̀ gan àwọn sì ṣiṣẹ́ ìwádìí lórí ẹ̀ nítorí ìdí èyí kólúkọ́lùkù ṣe ò Sunday Punch wọ́n ti sọ láàárọ̀ tòní.
1: Bẹ́ẹ̀ máa sẹ́wọ̀n lọ́dún máa tọ̀ ní kájọ máa ṣọkọ rẹ̀ wọ́n níjọ́ tó bá kára àǹdí ìkùkù dò mú rí pọ́ kẹ́ni kejì ní ẹ̀rí àṣàlà kọ̀sán nínú àkùrú kò bàjẹ́ ètò lónìí òṣèlú òṣèlú náà ló ń tò lórí Sunday Tribune láàárọ̀ The Nation gbogbo ẹ̀ náà kún fọ́fọ́fọ́ ni fún àwọn èso ìlú nílẹ̀ wa Nàìjíríà torí pé àsìkò tá a wà òṣèlú pòde. Látúnfin lórí ẹ lọ sí ìpínlẹ̀ Kano wọn ní àtàrí àjà kì í ṣẹ̀rù ọmọdé ọ̀gá lọ́gọ́ ọmọdé lọ́jọ́.

0: wípé ẹgbẹ́ òṣèlú APC lánàá ìpínlẹ̀ Kánò àwọn ọmọ ẹgbẹ́ alátakò wọn darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC o. Gómìnà ìpínlẹ̀ Kánò tó sì dúró tó jẹ́ oúnjẹ pọ̀pọ̀lọpọ̀ pátákó kó lọ́wọ́ o ní pápá àṣetẹ́ ń pè ní Sunny Abacha Stadium lápá pé àwọn ọmọ ẹgbẹ́ alátakò rẹpẹ́ wà bẹ́ẹ̀. Wípé tá a bá tó dé àwọn agbègbè tó ń pè ní àgbàgbé Cote d'Ivoire, agbègbè Mata, agbègbè County, agbègbè Kwari títí dé àwọn ojú ọ̀nà tá a mọ̀ sí IBBA wípé kún fọfọ́fọ́ ni o pẹ̀lú pátákó lórí ìṣẹ̀lẹ̀ òṣèlú APC ògbò ẹ̀fọ́rí ẹgbẹ́ òṣèlú APC oṣù ìlànà darapọ̀ mọ́ o. Wọ́n ní bẹ́ẹ̀ bá gbàgbé lára àwọn tó jẹ́ pé ọ̀dà òṣèlú APC lára àwọn tó jẹ́ ògbóǹtarí ẹgbẹ́ òṣèlú APC tó ó wà ní kalẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ló jẹ́ pé ó tẹ̀lé Bàkà bíi Yusuf ìyẹn nìkan kọ́ o. Bákan náà alága òfin ẹgbẹ́ òṣèlú APC káfíńtà ní orílẹ̀ Nàìjíríà Nàtàwé Ìyíwádà náà wà ń kalẹ̀ ẹni tó yẹ pé ó gba sẹ́yìn tó fi wàkà jẹ́ ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ wa Nàìjíríà Dr. Abdullahi Umaru Ganduje Onáògbẹ́yìn igbákejì tó ọmọ ti ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin Bara Ojibwe náà wà ń kalẹ̀ ìyẹn nìkan kọ́ o. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ tó yẹ kó darapọ̀ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Kano dé wípé ọkùn fọ́fọ́ wípé a pọ̀. Wọ́n ní Senator Rufai Zanika láì gbàgbé Kabir Ibrahim Gava láì gbàgbé Ebin Dogoa wípé òun náà wà ń kalẹ̀. Wọ́n ní àwọn tó fi wàkàn jẹ́ igbákejì olùdíje fún igbákejì gómìnà ẹgbẹ́ òṣèlú PDP tó náà dìgbàdì ẹ̀yẹ́gbà ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Kano lánàá láti rí Senator Baraka Zani yòókò ọ̀dàpọ̀ ẹgbẹ́ òṣèlú APC. Ẹni tó fi wàkàn jẹ́ Abẹnu gan ní ilé ìgbàsọ̀ Kano nítorí kò jẹ́ Yusuf Bello Dambata yòókò náà wà bẹ́ẹ̀ tó dàpọ̀ APC. Ẹni tó fi wàkàn jẹ́ alága fún ìjọba ìlú ẹ̀ tẹ́ ń pè ní Ongogo Isiaku Ali Danja ọ̀nà ìdàpọ̀ ẹgbẹ́ òṣèlú APC. Alákọ̀ọ́ ẹgbẹ́ òṣèlú NNPP fún abaraka tó rọ̀ mọ́ ti Eléṣodé àti Yako òun náà wà bẹ́ẹ̀. Bákan náà tó ní alága kan fún ẹgbẹ́ òṣèlú NNPP tó rọ̀ mọ́ ti Iléèwé dé láì gbàgbé tó rọ̀ mọ́ ti ẹgbẹ́ òṣèlú ND náà darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC Badaru Umar. Wọ́n ní gbogbo wa pátápátá tí wọ́n dìgbàdìgbà wa tí wọ́n sínú ẹgbẹ́ òṣèlú APC náà ẹgbẹ́ alátakò ni gómìnà ìpínlẹ̀ Kano ni pé ẹsẹ̀ máa bí tọ́ pé ẹ̀ ń lọ nìyẹn pé oṣù sọ̀wọ́ wípé ìdìbò gbọdọ̀ ọjọ́ 27 wípé ẹgbẹ́ òṣèlú APC yóò rí kàpẹ́lá ojú ìwé kíní Sunday Tribune tí wọ́n ti ẹ̀ná kàlá rẹ̀.
1: Nínú ìwé ìròyìn Sunday Telegraph jáde láàárọ̀ tòní náà ni ẹgbẹ́ tó náà ṣèlú lọ́kẹ́ mìíràn tẹ̀lé nítorí èmi òun ṣèṣèlú àmọ́ mo fẹ́ràn láti máa ka òròyìn òṣèlú bó ti máa ń láìkí
0: rẹ̀. Ẹ̀rọ àgọ́mú kò bàjẹ́ wọn náà ṣoṣe ló àgbẹ̀ ní pààtì ní àgọ́mú kò bàjẹ́ nga ṣàtúnṣe sí nítorí Nàìjíríà.
1: Ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress ti ní pé àwọn tó dáhùn ti fi ìbẹ̀rẹ̀ sí ní ṣe ìpolongo kò sí pé àwọn bẹ̀rù wípé bí àwọn ò ní jáwé olúborí nípa ètò ìdìbò àbí ní ètò táwọn fẹ́ ṣe wọ́n ní àmọ́ nítorí pé àwọn sì ń dúró kí ẹni tó dìde dupò lágbà bí òṣèlú àwọn ìyẹn ọ̀gbẹ́ni Peter Obi kó fọwọ́ lù dá ẹbẹ̀rẹ̀ sí ní ṣe ìpolongo fún ètò ìdìbò 2027 ó ní ìdí ìrètò ti ní ètò sílẹ̀ àwọn ti ní ìgbìmọ̀ ìyẹn Presidential Campaign Council PP ti yóò ṣe iṣẹ́ náà wọ́n ní ṣùgbọ́n wọ́n ń dúró de ìbuwọ́lù ẹni tó jẹ́ ìdìbò ẹgbẹ́ náà láti sọ wípé ó yẹ ọjọ́ báyìí bẹ̀rẹ̀ owó ti wà nílẹ̀ àwọn nǹkan tẹ́ sọ rèé àwọn ètò tá a ní rèé ó ní nǹkan tó fà á nìyí ó nítorí àwọn kan ń sọ́kà àwọn ò tẹ́ ẹ̀ ní àwọn kan tó fẹ́ dìjọ ni kò lábẹ́ ẹgbẹ́ òṣèlú wọn ní kò rí bẹ́ẹ̀ ní ẹ lọ sí gbogbo ìpínlẹ̀ káàkiri wọ́n ní nípa ti ìpínlẹ̀ ẹ̀ nípẹ́ àwọn ní pé ó ní ìpínlẹ̀ méjìlá tó jẹ́ pé àwọn ní àwọn tó jẹ́ pé wọ́n máa ní wọ́n máa dìje lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà wọ́n ní bẹ́ẹ̀ náà lẹ́tọ́ lọ sí àwọn ìpínlẹ̀ àwọn ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ìgbìmọ̀ náà ní àwọn tó máa kópa níbi ètò ọ̀hún tó jẹ́ pé lórúkọ ẹgbẹ́ àwọn ẹni wọ́n fi máa díje dupò níbi ètò ọ̀hún nítorí náwọn tí wọ́n ti fi síbẹ̀ tí wọ́n máa ṣe àmọ́ wọn kàn ń dúró kí ẹ bu wọ́ọ̀lù kọ́wọ́n tó bẹ̀rẹ̀ polongo ni ẹni tó jẹ́ alukoro ẹgbẹ́ ọ̀hún ìyẹn ọ́sà lórí nígbà tí ọ́sà director òun ló ṣe eléyìí nígbà tí ó ń ṣàlàyé wípé àwọn sọ wípé ẹgbẹ́ NDC ó dàbí pé ẹ màmá nǹkan tá ẹ ṣe báwọn ti ń polongo ẹyọ tí ìbẹ̀rẹ̀ wọn ní pé ìdí táwọn ti fi ìbẹ̀rẹ̀ lè pé báwọn ní nǹkan kan fẹ́ ṣe o ọmọ rẹ gbogbo àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ àwọn láti rí dákú wọn dúró di gbé kò fi ẹgbẹ́ náà sílẹ̀ àwọn tó sì wù láti tó dé àpò àkùnmọ́ ẹgbẹ́ kò sí wàhálà àyè wà nílẹ̀ torí pé ẹgbẹ́ àwọn wà fún ìgbélárugẹ ìdàgbàsókè àti fún orílẹ̀-èdè àwọn ètò lọ́lọ́kọ̀ òjọ̀kan òun làwọn ti làálẹ̀ láti ẹ̀kọ́ ni lẹ́ka tọrọ ajé lẹ́ka ti àkẹ́ agbègbè padà lẹ́ka tá àmúyẹ ní gbogbo ìlú ó ní làwọn ti ṣe ètò sí ìpalẹ̀mọ́ ọdún 2027 tó ń bọ̀ lọ́nà tí ètò ìdìbò yìí tọ́rọ bá di àwọn olóore táwọn sì wọlé ṣọ́ọ̀bì elékùọ́ wọn lẹ́yìn náà á rí ìyàtọ̀ lóríṣiríṣi lẹ́ẹ̀mà lábẹ́ ẹgbẹ́ òṣèlú táwọn ti gbé ètò kalẹ̀ inú bẹ́ẹ̀ ròyìn sọ́gbàb wọ́n ti sọ́ láàárọ̀ tó ní.
0: Lọ́jọ́ kìrìsán láti mọ òun láàárọ̀ yìí ẹ ń bá ní kìrò ló tán olùkọ́kọ́ lọ́wọ́ agbẹ́wẹ́ o ṣùgbọ́n ní pẹ̀lẹ́ ńlá kọ ó sì dàbò ẹgbẹ́ òṣèlú APN ló ń pe ẹgbẹ́ òṣèlú APC sí àkíyèsí wọn ní ajẹ́ kan gbọ́dọ̀ yẹn sórí pẹpẹ eléwé bọ́ sójú olólùbọ̀ tẹ̀lé àdánù níjẹ́ tí wọn ní ìdẹ̀wà ìjẹ́ ọlọ́run kan ká score ni wọn sì ń pè gbàṣà kíyèsí pé àwọn sọ pé wọn ò gbìyànjú o pé láti ọdún 2023 ó lọ bí ẹgbẹ̀rún náà ẹgbẹ̀ta tó jẹ́ pé fún tàbí èkejì àwọn iṣẹ́ òkú tí wọ́n pa nípa ìfọ̀nàfọ̀nsù wọn lọ bí mílíọ̀nù méje pé wọ́n jí pamọ́ ní orílẹ̀-èdè wa àdánù níjẹ́ tí wọn ní orílẹ̀-èdè wa ìjẹ́ ọlọ́run kan ká score ń pè gbàṣà kíyèsí

0: báwo sọ pé ògbò ẹjọ gbàrà owó pé láti ọdún 2023 ó lọ bí ẹgbẹrún ẹgbẹta tó jẹ pé fún òdì kan tàbí èkejì àwọn ìsìnkú kó tẹ wọn pa nípa ìfọnàfọnsù wọn lọ bí mílíọnù méjì tó jẹ pé wọn jí orílẹèdè wa nàìjíríà gẹgẹ tó jẹ alūkkóró fún ti ẹgbẹ òṣèlú apc wa nàìjíríà ọgbẹni abubakar yusuf ló pe àkíyèsí bó ṣe sọrọ tán la gbọ pé tó jẹ ọgá àgbà fún etígbọ fún ẹgbẹ òṣèlú apc bala ibrahim ta ọ̀nà dá padà fún oni bẹ́ẹ̀ bàbá ẹ̀bá sì gbàgbọ́ ẹgbẹ́ òṣèlú apc ẹja kíyèsí ọ̀rọ̀ boko haram ṣe boko haram láti ìgbà tí ààrẹ nígbà kan rí alàgbà ọjọ́ náà tó wà ní ìjọba lọ́jọ́ pé ọ̀rọ̀ boko haram ti sẹyọ nígbà tí ẹgbẹ́ òṣèlú apc bọ̀ pa àṣẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣiṣẹ́ láàbì lọ́jọ́ pé ìjọba àpapọ̀ sọ́gbà mi kápítà tó bá fi yín yọ̀ sún ọmọ sẹ́ni sẹ́ni òní lọ́wọ́ wọ́n tari ran amáyédẹrùn èyí tó rọ̀ mọ́ ti àwọn irinṣẹ́ ọjọ́ kan láti gbógun ti àwọn iṣẹ́ ọkọ̀ kú lórílẹ̀ àtọ́jẹ́ pé wọ́n tari ẹ̀ sí àwọn agbófinró nílẹ̀ wa nàìjíríà bákan náà ni alákòóso fún ìdáàbòbò general christopher musa rita tún dá padà fún ẹgbẹ́ òṣèlú apm pé ìkàtà ń sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti bàjẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn lórí àwọn iṣẹ́ ọkọ̀ tó jẹ́ ká gbádùn lẹ́wà jẹ́ àtúgbà sọ́jọ́ náà bẹ́ẹ̀ tinubu bí àbá bẹ̀ já parí ẹ̀ iléeṣẹ́ ológun iléeṣẹ́ ológun wípé àwọn iṣẹ́ tó gbàgbà mu láti dojúkọ àwọn iṣẹ́ ọkọ̀ kú àwọn báńdì tí orílẹ̀-èdè nàìjíríà wípé ìjọba àpapọ̀ ń gbìyànjú ojúwé kíni sunday tribune balance ló ń bẹ̀rẹ̀ wíwọ̀n the nation ń bí àti apc ń tàkùtù ọ̀rọ̀ síra wọn.
1: nínú ìwé ìròyìn sunday telegraph láàárọ̀ tòní tí mo dá ni wọ́n ti sọ láàárọ̀ yìí pé ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè yìí níbi agbẹnusọ ilé ìgbìmọ̀ ọ̀hún ti sọ láàárọ̀ tòní ìyá ọ̀dọ̀rẹ́bù tajudeen wọ́n ní ní sẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé àṣẹ lélẹ́yìí okùn ṣe padà dábàá pọ̀ àwọn ìgbìmọ̀ tí wọ́n wà nílé ìgbìmọ̀ ọ̀hún tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ tàbí ibi wọ́n ṣiṣẹ́ ìwádìí ni tí wọ́n gbé fún wọn kí wọ́n ṣe wọ́n ní ní báyìí kí olúkọ́lù pé iṣẹ́ sílẹ̀ torí pé àsìkò tó fún wọn lóṣù lábẹ́rẹ́ òfin yóò yí ẹ̀ gbàṣẹ́ àsìkò báyìí lẹ́ṣin tán wọ́n ní ní báyìí ó ti tó àsìkò gbóyin gbọ́dọ̀ padà wá ẹ̀ wá gbé àbọ̀ iṣẹ́ tó gbé fún yín ẹ̀ wá jẹ́ sì parí iṣẹ́ yín torí pé kò gbọ́dọ̀ gun ju iye ọjọ́ tí wọ́n fún yín lọ wọ́n ní eléyìí táwọn kò sí páwọn kan sọ wọ́n ló wà lábẹ́ òfin eléyìí táwọn àti wọn tọjọ́ fi ń ṣiṣẹ́ ni ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n ọjọ́ jimọ̀ oṣù tó kọjá yìí ni wọ́n ti gbé ìwé náà jáde tí wọ́n ti pàṣẹ náà pé gbogbo ìgbìmọ̀ tó ní iṣẹ́ kan tó ń ṣe bí ó nítorí nílórí owó ni ìṣúná owó ni o ètò ẹ̀kọ́ ni o ìwádìí nípa àwọn gbogbo ẹyẹ ìgbà ìpàdé stamp bẹ́ẹ̀ sí lẹ́ẹ̀bù wọn lọ yẹ kẹ́ ti parí ètò kí ẹ sì wá gbé sílẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ ti parí iṣẹ́ ẹ̀yìn ó wọ́n ní àwọn méjì kan àwọn náà ìgbìmọ̀ méjì pẹ́ pé wọ́n fún wọn di ìgbà díẹ̀ bí ọ̀sẹ̀ méjì ọ̀fun méjì kí wọ́n fi parí iṣẹ́ tuntun torí pé iṣẹ́ táwọn ti ń ṣe àsìkò tó ń fún wọn kò tíì tó wọ́n ní ọ̀sẹ̀ méjì kí wọ́n fi parí ẹ̀ káwọn náà lè bá kó gbogbo iṣẹ́ inú tó ti gbábọ̀ iṣẹ́ ṣe kí wọ́n wá kọ́ wa kò sí ìjọ ilé ìgbìmọ̀ náà kí wọ́n lè fi tó aráàlú wọ́n ní tí wọn ò bá gbàgbé ìpínlẹ̀ wà lábẹ́ òfin order 18 rule 11 paragraph 5 eléyìí táwọn ń lò nínú ilé ìwé òfin nínú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ọ̀hún láti lè máa ṣe iṣẹ́ àwọn wọn ní eléyìí ló ń darí wọn báwọn ṣe máa ṣiṣẹ́ lábọ̀ abẹ́ òfin náà làwọn ti mú eléyìí táwọn fi padà sí ìgbìmọ̀ kéékèèké ìgbìmọ̀ tẹ̀kọ́tọ́ tẹ̀wà nínú ilé ìgbìmọ̀ aṣojú tẹ̀ tí ń ṣiṣẹ́ àsìkò ti tó ẹ wá gbé àjábọ̀ yín ẹ wá fi ṣe torí pé ó ti tó tí ẹ ti parí iṣẹ́ yín ní bẹ̀rẹ̀ sunday telegraph náà ẹ ti rí láàárọ̀
0: tó. kò gbọ́dọ̀ lọ sí ọmọ ẹ̀fẹ̀ ó ń tẹ̀síwájú láàárọ̀ ìṣòkòtò ọmọ tún ya gbà sóni o. àwọn yorùbá wọn ò gbàgbàkúgbà wọn ò gbà náà ṣe ẹsẹ ká tó kọjá lọ sí òkè ogun wọn bí náà bá tán lásán ìjọ ilé tán lẹẹkan náà wípé ọmọdé ẹgbẹ lọrùlé ìlú ìgbẹ kò sówó lẹkọọ tílé ìwòn ìjà ìgbẹ pamọ ǹjẹ jẹ ìgbẹ wọn ti ń se ìkìlọ fún ànítọ wípé wà ní ìlú sẹyìn wípé bí wọn ṣe ń jiyàn gbé pamọ lọ sínú ogun yìí bẹẹ fúlàní gbọdọ mọ nípa rẹ gẹgẹ bí asẹyìn ti ìlú sẹyìn bá sẹfíù ọlàwálé oyèbọlá adéyọrí kẹta okọ lọjọ pé ọni ẹyàn fúlàní afurasí o gbádà nínú pàṣẹ ni o wípé ẹ tó jẹ́ bí ìkọlábà wípé ọyá gbé ọ̀pá àṣẹ lọ sí fúlàní nígbà tó dúró bẹ́ẹ̀ wípé lẹ́nu kò pẹ́ kò pẹ́ ẹ jẹ́ ọmọ bíbí ìlú sẹ́yìn jígbe ẹ wá gba mílíọ̀nù mẹ́wàá náírà ẹgbà lọ́wọ́ rẹ̀ nígbà tá a gbọ́ pé àwọn ọdẹ tiwantiwa náà tán fìjìláńtì náà náà tó kọ lùgbó wọn ni ọmú fúlàní kan tọ́jọ́ pé ọmọ yìí wọn mú lọ sí àfihàn sẹ́yìn lọ́wọ́ wípé ẹ fẹ́ lọ́wọ́ owó ìdólẹ́nu jẹ́gbà lọ́wọ́ àwọn ìyàn àwọn ẹbí ó ń tọ̀hún wípé kọ́kọ́ dá mílíọ̀nù mẹ́wàá náà ẹ kọ́kọ́ dá padà ẹnikẹ́ni tí a bá tún jí gbé ní ìlú sẹ́yìn báyìí wípé ẹ̀yìn fúlàní lọ́jọ́ pé àwọn ọmọ palẹ̀ ẹ̀yìn báwo ó ní kí wọ́n sanwó ìtúsílẹ̀ náà o ó sì fún àwọn ẹbí tó yẹ pé sẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí pé ẹ̀yìn fúlàní àwọn afurasí lórí pé wọ́n jiyàn gbé pamọ́ ní òkè nílùú sẹ́yìn o mẹ́mọ́ ya jiyàn gbé pamọ́ tí wọ́n bá gba owó kan lọ́wọ́ ẹbí ó ń tọ̀hún ẹ̀yìn fúlàní tó pẹ́ wà nígbà tó jẹ́ pé ẹ dàwó náà padà bí a sẹ́yìn tí ìlú sẹ́yìn ṣe pé àkíyèsí báyìí ló dé bákan náà ìgbéléwà yẹn náà kà láàárọ̀ yìí.
1: nínú ìròyìn sunday telegraph àwọn báálé báálẹ̀ pé ibi gbẹ̀gbẹ̀ là ń gbájà lágbára àgbàlagbà níyìn ẹ tó ń tòlu níyìn aláṣẹ níyìn kejì òrìṣà níyìn torí pé bí tẹ́ ẹ bá wà gbogbo ọ̀wọ̀ lọ́mọ àwọn fún yín wọ́n ní nídìí èyí ipò tẹ́ ẹ wà kò jẹ́ kí wọ́n máa rí yín fi rárá nídìí èyí sẹ́yìn kan tó

0: nípa ẹgbẹ́ òṣèlú ẹ mọ́ sọ pé ẹgbẹ́ òṣèlú kan ni mo fẹ́ràn kẹ wá gé débi pé àwọn aráàlú á mọ̀ pé ẹni tẹ́ ẹ fẹ́ràn débi pé wọ́n lè máa ti torí ẹ̀ kọ́ máa lù yìí àbí kọ́ máa sọ̀rọ̀ kùngbà kùngbà sí yín wọ́n ní kò yẹ bẹ́ẹ̀ torí pé ọwọ́ abaládé wa ẹni ọ̀wọ́ ni wọ́n nídìí èyí wọ́n náà wọ́n gbìyànjú láti sọ fún àwọn abaládé lásìkò yìí pé ẹ gbìyànjú sẹ́nẹ̀tọ̀ òṣèlú wà láàrin ẹ mọ wà lẹyìn ẹni báyìí ẹ mọ wà lẹyìn ẹni ṣùgbọ́n ẹ lè ètò òṣèlú ẹ lọ síbẹ̀ ẹ dìbò yín tẹ bá fẹ́ dìbò bákan náà ẹ lè gbà àwọn èèyàn lámọ̀ràn ṣùgbọ́n ẹ má jẹ́ kó dàbí pé ẹyin fọkàn lẹ ṣe ẹyẹ gbangba pé àwa rẹ la ṣàtìlẹyìn fún abẹni báyìí kọ la ṣàtìlẹyìn fún wọn nínú ilé yìí ó lè fa wàhálà pàápàá ó lè da ó lè má fún yín ní ìdáàbòbò ẹ̀mí àti dúkìá àti dúkìá ẹ bá sọ̀pọ̀ tó ṣe ṣe kọ́ mọ̀ pé ẹni báyìí lè ṣàtìlẹyìn fún kọ́ náà wọn ni kò da tó torí pé àwọn abaládé àwọn bàbá wa ni wọn wọn sọ eléyìí ṣe ètò kan eléyìí tí wọn ti ń ṣe ètò ìbúra fún ni ẹsẹ ètò lọsẹ kan eléyìí tí wọn fi ń gbé ọba tuntun ìyẹn ìsọyà majesty ọba samuel adébáyọ adégbọlá àjọbọ olúrin one the eléruwa of ìwà níbi tí wọn ti ń ṣe ayẹyẹ náà fún wọn ni wọn ti ń sọ eléyìí tí wọn sì sọ tún bí ètò ọhún tó ṣí ibì kan ibi àfihàn ọba eléyìí tuntun ẹsẹ tún ṣe ọmọ tí eléruwa náà tí yóò wà ń bẹ òkòòkò wọn fi pẹyẹ méjì níbẹ ni wọn ti ń ṣàlàyé pé àwọn bá ọba yọ àwọn sì bá wọn dúpẹ àwọn gbàládùra pé àsìkò sáà tí wọn yóò tò yóò jẹ kí ìlú tò kó rí ṣe kó rí jẹ kó rí mu gbogbo ẹjọ ní mọ̀tínmọ̀tì tí ó sì lọ ní gẹẹrẹgẹ wọn ní ṣùgbọ́n àwọn ọbaládé pé ẹjọ́ èèyàn yìí ni yín ẹ mọ̀ yẹ kí ètò kéèyàn kan máa kì bọ̀wọ̀ bọ̀wọ̀ kó wọn kì bọ̀ yìí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọbaládé ni wọ́n kún tí wọ́n sì gbọ́ ohun tí gómìnà sọ yìí bákan náà làwọn náà fèsì pé ọ̀darí kábẹ́ ọ̀run gómìnà sọ àwọn náà gẹ́gẹ́ bíi bàbá ibi gẹ́gẹ́ làgbà àwọn ohun wọn gbìyànjú láti rí pé kétò lẹ́tọ̀ kídu lẹ́tọ̀ kálàáfíà lè wà òun náà ni nǹkan táwọn máa gbámú táwọn sì máa ṣe níṣẹ́ níbẹ̀ ni wọ́n ti ń sọ láìpẹ́ ẹjọ́ yọ ọbaládé abẹ̀yìn o inú bẹ́ẹ̀ ròyìn sunday telegraph ìlú sunday punch ọ̀rọ̀ yìí wà láàárọ̀ tó
1: yẹ. òun kọ orí ilé sábà lẹfẹ náà lẹjọ kó tẹsíwájú inú mi dùn sí ẹ mo rí pé ọwọ jí mi wò òbúrúkú àwọn tí ń jíra wọn wọ ẹ mọ̀ wọn lọ́la àwọn náà òbúrúkú àjẹ kọ́kọ́rọ́ ẹ̀ ń tẹ̀síwájú ó lẹ́ka mẹ́ta la nílẹ̀ wa nàìjíríà ìjọba àpapọ̀ ìjọba àpínlẹ̀ ìjọba àbílẹ̀ bí àṣà tún jẹ ọ̀làlẹ́ka mo léwo ni ìjọba tòkè òní fg federal government èwo ni ìtọ́ wà láàrin òní fg state government mo léwo ni ìtọ́jẹ́ wà ní sàlẹ̀ pẹpẹ òní fg ní local government mo léwo oríṣọ oríṣọ ló kọjá lọ sí ìjọba àbílẹ̀ ìkòròdú o wọn ní àríṣe làríkàrí bàbá rẹ̀ gbẹ́tọ́ kárùkùbáṣe lónìí ọ̀rọ̀ tán náà ni yọ́ọ́ dà lẹ́yìn wọ́ọ̀ lálọ́ ká wà ní abúṣálọ̀ ọba ni ọmọọba abdulateef adédáyọ̀ ládégà tó jẹ́ alága fún ti ìjọba àbílẹ̀ ìkòròdú ló jẹ́ kódùmọ̀ o ó ní ìṣàkóso ìjọba òun ó ní ìlera tó pé ó gbayì wípé òun tarẹ̀ sí àwọn olùgbé òní lẹ́nu kò pẹ́ kò wọ́n ní kọ́ wá jẹ sára lọ́jọ́ wípé pínlẹ̀ ní wá ní àbíyọ̀ ni wọ́n lè ń tọ́rọ̀ mọ́ ti ìyàtọ̀ lọ́fẹ̀ẹ́ dé òun tarẹ̀ sí àwọn olùgbé ìkòròdú ó ní gbogbo ẹ̀ àgbékalẹ̀ ìrètí ìsọdọ̀tún tí a sọ́jọ́ làbẹ́ẹ̀ tó pẹ́ sí àgbékalẹ̀ rẹ̀ ẹ̀sìn tẹ̀yìn wọ̀ sáré rí ní ópa jẹ̀dà ló jẹ́ pé òun tẹ̀lé o nígbà tí wọ́n ń sọ̀rọ̀ yìí dé ìta ẹlẹ́wà ní ìlú ìkòròdú níbi tó yẹ pé àwọn olùgbé ìlú ìkòròdú sí àyẹ̀wò fún ìtọ́wọ̀ wọn ti ìfúnpá ẹ̀jẹ̀ ruru yẹn nìkan kọ́ ìtọ̀ ṣúgà àwùpọ̀ ẹ̀jẹ̀ ikú àbúgbọ̀ fún tàbí tuberculosis bákan náà ìtọ́ tọ́wọ̀ wọn ti àìsí tó sì tari jíngí tẹran tari sáwọn tó yẹ pé ó ní ẹ̀sẹ̀ kan tàbí èkejì ní gbogbo àwọn olùgbé ìlú ìkòròdú àná ó wá sàn ní gbẹrẹ pàpọ̀ pé tètè kẹfì àìsàn wípé ó lè dènà àìsí pé àwọn ìpèníjà tó pé yóò máa dojú pọ̀ tí dókítà ó sì tètè tọ́jú rẹ̀ wọ́n ń sojọba wọn pẹ̀lú àtìlẹyìn àwọn olùgbé bẹ̀rẹ̀ tí a bá ní ká máa wò pọ̀ ṣinṣin ayọdún ọ̀tàlénígbọ̀ọ́dún àti márùn 365 days tó pé ó gbòde kan wọn náà wọn àjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà wípé alókèsàn owó tó ń ṣe pé wọ́n wá sọ́dọ̀ ìjọba wípé sòṣe ni o kò gbọ́dọ̀ gómìnà kọjá ló jẹ́ káwọn sí àkàṣe tó pé ó ń lọ ìyẹn ní agbègbè ìkòròdú wọ́n tẹ̀síwájú pé ayé bá fẹ́ dàgbà pọ̀ gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ lọ́wọ́ arúgbó fún àwọn àgbàlagbà àwọn arúgbó tó pé wà ní ìlú ìkòròdú fún wọn ìyẹn débi òdúró wọn ní ìtọ́rọ̀ mọ́ ti ètò ẹ̀kọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ wípé gbogbo ẹ̀ náà ó lọ sẹ́rẹ̀sẹ̀rẹ̀ rẹ̀ tó wá jẹ́ igbákejì alága ọ̀nà bàbá wa lébìsì lù alògbà ó gbósùgbà sàdákátà fún alàgbà ládégà pèsè àkóso ìjọba wọn púpọ̀ sí ọdún kan wípé wọ́n gbìyànjú lọ́pọ̀lọpọ̀ wọn máyé dẹnu tá a bá lọ sí abalẹ̀ ètò ìlera tá a lọ sí ètò ẹ̀kọ́ àti ìdàgbàsókè àlùgbé wípé wọ́n ṣe lọ́pọ̀lọpọ̀ alága apc alhaji waheed anímọ́sá wọn náà tún gbé òṣùbà sàdákátà fún ìṣàkóso alàgbà ládégà fún abilẹ̀ ìkòròdú pé wọ́n gbìyànjú ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú ọ̀nà tó ti di kòtò ọrùn lọ́jọ́ ti àtúnṣe sí lórí rẹ̀ àti ìtọ́rọ̀ mọ́yìn tó wà lẹ́yìn ìtẹ́kùsì wípé wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àkànṣe láwọn tó yẹ kó tún sọ̀rọ̀ àti rí ọ̀nàrẹ́bù bàbá tó dé sótọ̀mí wá tó ní ìṣàkóso ìjọba ìbílẹ̀ ìkòròdú ojú ọ̀nà bẹ́ẹ̀ wípé àti ìdúró ṣinṣin tọ́rọ̀ mọ́ ti ìdáàbòbò pé ládégà ó gbìyànjú ó ní ẹnìkan kọ́ ó wípé gbogbo ẹ̀ gbogbo àwa gbélé mùdùmúdù ládé tó sì jẹ́ pé kàngádẹ̀rọ ọgbọ̀n ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ pé ìtàn sóòrùn sólà kò ní àṣàgbékalẹ̀ rẹ̀ tí wọ́n ti parí níjọba ìbílẹ̀ ìkòròdú ẹ tó jẹ́ kánsù mọ́níjà péjọ olúbọ̀dé òun náà fẹ́mi rẹ̀ sáwọn alẹ́ni lọ́rọ̀ ó fẹ́mi rẹ̀ sáwọn dókítà àtàwọn tó mọ̀ tó dẹ̀ lópa ṣègùn àtàwọn olùgbé bẹ̀rẹ̀ pé bẹ́ẹ̀

92.9 náà ló ń tẹ̀síwájú adúgbò bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ọ nínú ìròyìn sunday punch tẹ́lẹ̀ láàárọ̀ tò ní mo tún lọ sí ìpínlẹ̀ ọ̀yọ́ nílùú ìbàdàn nílùú olùyege o ọmọ yẹ lẹ́kọ̀ọ́ níbẹ̀ náà ni ẹgbẹ́ àwọn dókítà oníṣègùn òyìnbó lórí ní ìpínlẹ̀ ọ̀hún medical association ni wọ́n ti sọ láàárọ̀ tò ní pé tí wọ́n ń rọ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ìyẹn gómìnà ṣèyí mákindé pé kí wọ́n gbìyànjú ṣẹ́rí gbogbo àwọn owó tó wà ńlẹ̀ àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú pé wọn ò ṣètọ́jú àwọn dókítà tó ní ilé ìwòsàn yìí nílé ilé ìwòsàn ládòkè University of Technology Teaching Hospital wọ́n ní pé kò tó wọn gbé síwájú wọ́n ní ẹjọ́ rí ẹ̀ nítorí wípé àwọn dókítà yìí tí wọ́n ṣiṣẹ́ ní ilé ìwòsàn yìí wọn kò rí ìgbádùn jẹ tó àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn owó oṣù tẹ́ ẹ jẹ wọ́n tó ẹ̀ rẹ̀ ti gbé síwájú yín ẹ tí ì ṣe nǹkan kan lórí ẹ̀ wọ́n gbé nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n gbé jáde lọ́jọ́ karùn-ún oṣù tá a wà yìí ni wọ́n sì wọ́ọ̀rù ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ náà ọ̀bùwọ́ọ̀lù yẹn dókítà afẹ́kìdè ọ̀mọ́tì ni wọ́n bọ́ọ̀lù pé ó jẹ́ ohun tó ba àwọn lọ́kàn jẹ́ tó sì ń dun àwọn nítorí pé ọ̀pọ̀ ọgbà làwọn ti gbé ìpèníjà táwọn ní táwọn ti gbé wá sí wọn ilé ìjọba ìbílẹ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ṣùgbọ́n ó yẹ pé nílé ìwòsàn àwọn ò tí ì rí èsì tó da lórí ẹ̀ wọ́n ní eléyìí jẹ́ pé ó ṣe kó yẹ pé kó ran kó kọ pé àwọn aláìsàn tó wà ní ìwòsàn tí wọn àbọ̀ wọn àti ìtọ́jú wọn ó ṣeé ṣe kó wà tẹ̀lé bí àṣẹlẹ̀ ìbò torí wípé tí àwọn dókítà tó ń ṣiṣẹ́ yìí tí wọn ò bá fíà àbí wọn ò rí nǹkan tó jẹ́ ohun ìtọ́jú táwọn náà fi ń ṣara dáadáa tó fi bàbá tọpọlọ wájú pé táwọn náà sì ń gbowó oṣù tó fi ń tọ́jú ẹbí wọn ó ṣeé ṣe kọ́kàn má bàlẹ̀

lọ. Báwo la fi sáàdì yìí? Púpọ̀ ènìyàn, ẹranko, ẹja, àti ohun ọ̀gbìn. Ẹ jọ̀wọ́, ẹ jẹ́ ká fọwọ́ sọ pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà. Kí wọ́n ṣiṣẹ́ dé gbogbo àwọn àyè tí ẹ̀fọn ti ń pamọ́ sí ìdíwọ́. Kí gbogbo ẹ lè lọ ní mẹ̀lọmẹ̀lọ. Ẹ máa sọ àwọn àpàtì àti ohun èlò nílò mọ́ tó lè di omi nù.

0: bá lè ti gbàgbà rẹ gẹgẹ bí ìṣe wa kan gẹrẹgẹ lago méje lù torí ìṣẹjú mẹẹẹdógún mẹẹẹdógún àjọgbà nba kọjá ní national broadcasting academy a gbọdọ máa sọ ọmọ náà wa ẹ má sì já gbàgbé amòrè o a ṣẹgun gbélé alálàámọ ni bàbá alágo ní sanwó-olú bá rí ga dúpẹ ní o olóyè arìnrìn mọ́fọ́ atúlùsẹ ti lómú sí gbéré àdúpẹ lọ fati kọ́ ìbá dúpẹ́ lọ́wọ́ yìí jọ náspat náà dúpẹ́ lọ́wọ́ yìí o ìdébò klọ́ọ̀bù náà ìyọ̀n retí yìí o mákùtà tábùkà fún àkókò gbóná ó ṣe pàtàkì onímọ̀gbọ̀n níbi tá a wà yìí tá a ń gbóròyìn wa tegbòtegbò lábẹ́ ọba adé ẹ̀mí àjàsà lásìkò ìwọ̀n káfàtà bàbá ló pa aláṣẹ ni wọn gbọdọ̀ gbọ́ rédíò mi ju bond fm lọ ìwọ̀n pé àṣà kéèsì àwọn olórí láàfin akin yìí o olórí rúkúdé fún pé àjàsà akin olórí àtinúkẹ́ ìyá àbẹ́jì àṣà akin yìí o láìgbàgbé olórí esther yẹniola.
1: Tara sí ní ẹkúṣẹ́ ẹkú tọ́jú bàbá òun bàbá ṣe
0: ní ìwé ìwé ọ̀hún tẹ̀
1: síwájú ọlọ́run yóò ti máa bá wọn
0: tó sẹ́mi lọ́kàn àbí wọ
1: èmi ló kàn bí wọ́n kó lè kótó nípa olóyege àgbàlagbà bóyá kí n fún olóyege
0: kókó
1: nínú iléeṣẹ́ bond fm 92.9 sunday punch láàárọ̀ ọ̀tẹ̀ iná ni pé àwọn ilé ológun orí omi orílẹ̀-èdè yìí tún ti ṣiṣẹ́ takuntakun níbi tó ní ìpínlẹ̀ ta níbi tó jẹ́ wípé àwọn ọmọọṣẹ́ ológun náà wọ́n ṣiṣẹ́ ìlú iṣẹ́ iléeṣẹ́ ọ̀hún ni wọ́n ti gbìyànjú lábẹ́ ẹni tó jẹ́ alákòóso commodore tassil ló jẹ́ pé àwọn ẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá ìyẹn 10,000 jálá epo tí wọ́n tẹ̀ tí ì fọ̀ rárá ọ̀tọ́ báyìí ó ṣe é ṣe kó jẹ́ ẹgbẹ̀rẹ̀mùkú jálá òun náà fún wa òun náà ti fọwọ́ sí kún mọ́ ọkọ̀ fẹ́ pé wọ́n jí ikọ́ wọ́n fẹ̀sùn pé wọ́n jí epo báyìí tí wọ́n tẹ̀ tí ì fọ̀ rárá wọ́n jí ikọ́ ní warri south local government ní ìpínlẹ̀ delta wọ́n ní agbègbè kan tó ń pè ní ele ni wọ́n ti fọwọ́ sí kún mọ́ wọn ni iléeṣẹ́ ológun orí omi wọ́n sọ èyí nígbà tí wọ́n ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ tí wọ́n ní pé ọjọ́ sátidé láàárọ̀ kùtù náà ni wọ́n bu àwọn gbọ́ pé nǹkan báyìí báyìí báyìí ń ṣẹlẹ̀ wọ́n kẹ́ fí kó ń ṣẹlẹ̀ wọ́n ní àwọn òṣìṣẹ́ kí àwọn yẹn kásìkò lọ rárá làwọn bá tẹsẹ̀ síta táwọn tọ́ ẹ lọ síbẹ̀ tí ló ti ń ṣẹlẹ̀ nígbà táwọn máa débẹ̀ àtàwọn àtàwọn òṣìṣẹ́ àwọn tí wọ́n níbẹ̀ nǹkan táwọn èèyàn ń sọ wọ́n bá a bẹ́ẹ̀ àwọn nínú gbìyànjú láti sá lọ ṣùgbọ́n àwọn náà wọ́n fi hàn wọ́n pé iṣẹ́ táwa lọ kọ́ leléyìí ẹ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe torí pé kòkòrò tẹ̀ ṣe é ṣe tẹ́ ẹ bá ti wù ọ̀daràn a máa mú yín ni pẹ̀lú àwọn irinṣẹ́ nǹkan eléyìí tí wọ́n ti pèsè fún wa la máa mú yín lọ́ba sọ fún àwọn oníròyìn pé nǹkan táwọn lè pé kò pọ́ tó pé àwọn báyìí táwọn sì débẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni tẹ́sùẹ̀ lára àwọn tó tún ṣiṣẹ́ náà wọ́n ní làwọn fi lọ síbẹ̀ táwọn sì rí àwọn bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ ọ̀hún wọ́n lè dẹ́wà ní ìlànà pẹ̀lú ìbámu pẹ̀lú àwọn ètò àti àṣẹ ẹni tó jẹ́ àwọn tó ti sọ ìyẹn chief of naval staff vice admiral Idi Abbas tó ti sọ wípé káwọn rí dájú pé gbogbo ibikíbi lórílẹ̀-èdè yìí wọ́n ti ń ṣe pé wọ́n ń ṣe iṣẹ́ aburú sí àwọn ọkọ̀ ilé ìfọpọ́rùn wa ni o àwọn ìfọpọ́rùn wa gbé wọ́n gbìyànjú pé kó lọ ṣiṣẹ́ takuntakun bẹ́ẹ̀ wọ́n sì mọ àwọn tó bẹ́ ọ̀dàlẹ̀ yìí tí wọ́n ṣiṣẹ́ wọ́n ní jẹ́ ìdáhùn sọ pé báwọn ṣe gbọ́ báyìí àwọn ní nǹkan àti ṣe ni pé káwọn lọ síbẹ̀ àwọn sì lọ síbẹ̀ ní bó ṣe ṣiṣẹ́ tẹ̀lé báwọn ṣe lọ àwọn tẹkinọ́lọ́jì táwọn nínà àwọn tún lò bákan náà làwọn na àwọn ọgbọ́n ọnú ilé ẹ̀kọ́ táwọn ti kọ́ àwọn lò káwọn fi wá fọwọ́ ṣìkún mú àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn náà wọ́n ní báyìí wọ́n sì wà lọ́dọ̀ àwọn táwọn sì ń ṣiṣẹ́ ìwádìí lọ́wọ́ táwọn sì fẹ́ mọ ibi tó tún ti ní ibùdó tí wọ́n ń gbé lọ àwọn wo ló ń gbé lọ fún ìgbà wo ló ti ń ṣe gbogbo àwọn nǹkan àwọn ṣiṣẹ́ ìwádìí lé lórí táwọn bá ti ti parí tán àwọn yóò tún gbé wọn lọ sí ilé àwọn àjọ míì tó ní ṣe pẹ̀lú ètò ààbò tí wọ́n tún jẹ́ pé iṣẹ́ bẹ̀ ìjìyà tí ẹ̀kọ́ fi jẹ wọ́n wọ́n fi ṣe wọ́n níbẹ̀ ṣùgbọ́n ní báyìí ọwọ́ wọn ní ìpínlẹ̀ delta táwọn tó yẹ pé ọ̀pọ̀ òun ni wọ́n jẹ́ ètò àwọn tẹ̀ tí ìfọ̀rọ̀ máa fọ́ tán báyìí ọ̀pọ̀lọpọ̀ ni ó máa jẹ́ tó yẹ pé ó sì máa kó owó tó pọ̀ sàrọ̀ dípò pé kó rí owó yẹn kó wọnú àpò orílẹ̀-èdè nàìjíríà inú bẹ̀rẹ̀ sunday punch yẹn láàárọ̀ tó ní.
0: lọ́jọ́ kìnìún sunday tribune láàárọ̀ yìí wọ́n ní àìsàn ìpàdé òsì ní kọ́málága àṣẹ tọ́ sí o wọ́n ní bàbá sílẹ̀ ní bàlà ọ̀la kì í yábọ̀ ìjọba àkọọ́lẹ̀ wa nàìjíríà wọ́n ní àwọn ń gbìyànjú ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà sùgbọ́n sí àpò ìjọba wa láàrin ara wa fúnra wa táwọn sí democracy igbákejì ààrẹ àti kó àbúrò àmọ́ ìjẹ́ kó dín mọ́ o ní bí kádàrà bá sún un lóore tọ́jú náà bá sọ pé kó wọn rọ́pà àgbà nínú ìbùbù tẹ́fọ́ọ̀ ní ọdún 2027 tẹ́fọ́ ń bọ̀ lọ́nà ó ní nǹkan tó rọ̀ gbégbèsè yàtọ̀ sí owó rẹ̀ lọ́wọ́ pẹ́ kó tó sọ pé wọ́n dá padà ó lóun ó ṣe ìyẹn auditor wípé wọ́n bọ̀ ń ṣe àyẹ̀wò pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ìlànà ìgbàlódé lórí owó pẹsẹpẹsẹ mọ́kàndínlọ́gbọ̀n lọ́jọ́ pé wọ́n jẹ́ àǹfààní owó yìí ó lóun ó kọ̀kọ́ sọ̀rọ̀ tó torí pé sówó ìlọ síbi tó yẹ kó lọ àbíkọ́ ìlọ síbi tí ọlọ ṣùgbọ́n ìjọba àpapọ̀ náà dá padà fún wípé ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n mọ̀ pé tá a bá rí ìgbòrowó tọ́jú àmì ẹ̀ tinubu wọ́n ń gbìyànjú lọ́pọ̀lọpọ̀ pé mọ́tò tọ́ lọ ni àtikú abaka sí o ó dín wékiní sunday tribune ìdí sọ̀lẹ́tì náà kà láàárọ̀ yìí o.
1: nínú ìwé ìròyìn telegram láàárọ̀ tòní lórí kókó inú ìwé ìròyìn ti lẹ́sẹ̀ bond fm 92 náà ni àwọn iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí wọ́n ṣàǹgbìnà yá ni adúpẹ́.

0: so yàwó tó ń bọ̀ lọ́nà lùbà ètò wà ní tẹ́lẹ̀ ni o àbí yàlẹ́ òrìṣà jẹ́ ń pé méjì orogún kò dùnú àti ilé máa ṣàn jẹ́jẹ́ kó bá ń se obìnrin àfi tọ́jọ́ kó bá lórogún ọ̀pọ̀lọpọ̀ obìnrin ìfẹ́ sábà fẹ́ ní orogún so yàwó tó ń bọ̀ lọ́nà ní dẹ́rù ba ètò wà ní tẹ́lẹ̀ ni o àbí yàlẹ́ tó wà nílẹ̀ lọ́jọ́ pé ń dẹ́rù ba ìyàwó àbọ̀kọ gan-an ni ọmọ bí yóò ṣe ṣe wàhálà ara rẹ̀ àfikún torófin ènìyàn bí a ń lọ níbi ìdílé láàárọ tó nínú kí ló fa sábà bí kíni ìwé sábà fẹ
1: jùlẹ.
0: àbí ìyàlẹ tó wà nílẹ dẹrù ba ìyàwó àbọkọ gan-an ni ọmọ bí ṣe ṣe wàhálà ara rẹ àfikún torófin ènìyàn bí a ń lọ níbi ìdílé láàárọ tó nínú kí ló fa sábà bí kíni ìwé sábà fẹ
1: jùlẹ.
2: Bọ́n sábà fẹ́ gba ìyàwó tó ń bọ̀ àti tó wà nílé ṣé ọkùnrin ni ọmọ bó ti fẹ́ tó fi máa dàbí pé mi nígbà o kò gbóbìnrin mi wọlé àbí tó ń bọ̀ náà pé tí bá wọlé tán má fi mi ṣe pa ẹni tí ó ṣé obìnrin ọkùnrin ni wọn àbí àwọn obìnrin gan la fẹ́ ọ̀nà owó gan la gbà tó fi jàdá.
0: 08169139968 ilé fóònù mi modena pin fún ni o ìwà ìyàbá tó ti kú bẹ́ẹ̀ mọ̀ pé bí lọ́dọ̀ yẹn bí ẹ lọ́la tujọ lari kan ọmọ tó ń ṣe recommend.
2: Tàbí 070-6316-1916. Hello.
0: Hello. Dàmọ́ ló.
2: Àlọ́ àkó ojú mọ́ sà.
3: Ojú mọ́ ẹ̀jẹ̀ fún wa.
2: Àmì sà.
3: Orúkọ tí mẹ́wàá bá tún dé ààrẹ òun mú fún láti dàbí. Ẹ̀rí ọmọ lọ́wọ́

0: مقالة مقالة أن قال لا أرد
1: ألو أقول أسا نعم
0: Amen.

0: ẹgbẹ́ àpèdè Yorùbá ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn Happy People's Club Alhaji Abemisola Ọlanu kan aláṣẹ Twins Mother Frantin akówọjọ ṣàṣálẹ́kọ̀ kí gbogbo oníbàárà wọn tí wọ́n bá wọn ra pamọ́ owó àtàjèrè ọjà bákan náà ni wọ́n kí gbogbo ọmọ ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn land láìgbàgbé Ìbàdàn Pillars Club lọ́mọdé lágbà Happy People's Club ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá tòótọ́ àti ẹgbẹ́ àpèdè akúṣe ọpọlọ a ò ní tọ́ sájò a ó kó èrè òkò délé ẹgbẹ́ yúnkùn a ò ní tọrọ jẹ a ó máa ríná rílò a ó tayọ nínú ẹgbẹ́ pẹ̀lú ẹ̀mí gígùn àlàáfíà la ó fi lògbà o àmì.
1: Àrí ẹ̀rí kẹ̀ èmi ló dé tó rojú kókó báyìí.
2: Ojú lọ ṣe rí.

0: Ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá òkè o, kò náà ló ń kí wa pé ní àlàáfíà ọlọ́run ọba kò ní fi gbogbo wa sílẹ̀.
1: Òkè o, a mà tún rí yìí.
0: Ẹ ṣeun atọ́kùn, bẹ́ẹ̀ náà làábí ni. Bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ń sú, bẹ́ẹ̀ náà ni ilẹ̀ mọ́. Òun náà ló fa tẹ́ fi tún rí bàbá òkè o lákọ̀tún nípa ìlera ara wa. Nítorí pé ẹ mọ̀ pé nípa ìlera ẹ̀dá, ó jẹ bàbá òkè o lógún. Ẹ sì mọ bàbá òkè o lórí pé bàbá òkè o kì í ṣe àmúlùmá o. Lórí nǹkan ẹyọ kan ṣoṣo. Òun náà ni ṣara.
1: Kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà ìṣara?
0: Ẹ ṣeun wa tó lákàyè yìí ò ní dàrú. Àkọ́kọ́ ń bẹ̀, ó ní pé àrùn tá ń pè ní àrùn gbajúmọ̀ rí, a máa ṣàkóbá fún ìṣanara. Ẹlẹ́ẹ̀kejì, ó ní kẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń dá rẹ̀ lọ́wọ́, a máa ṣàkóbá fún ìṣanara. Ẹkẹta, òun ni ká máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́, a máa ṣàkóbá fún ìṣanara. Ohun tá a ṣàdápà rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀, gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣàkóbá fún iṣan inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ oríbi lọ dáadáa. Tó bá yìí ti kóbá iṣan, ara ò ní ṣe dáadáa mọ́. Gbogbo èèyàn sì mọ̀ pé bàbá òkè ò mọ nǹkan méjì ju iṣan ara nìkan náà lọ. Lórí àìsàn iṣan yìí tó bá ti wọnú ara, a máa fa àìlèṣe déédéé fún ọ̀rẹ́ tá ń pè ní ìdákọ́lẹ̀. Ìwọ mọ ọkùnrin tó wúra ẹ dáadáa tarin ìṣẹ́jú kan sí méjì, ara rẹ ó ti wálẹ̀. Àbí ìwọ tó jẹ́ ìpè nílé ìbá obìnrin rẹ ṣeré lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbí ìjẹ́ pé ní ara tí ò tiẹ̀ ní gbéra dáadáa dépò pé ọ́ lè ṣojúṣe rẹ. Mo nítọ́ bá ti nípa ìníjà nípa iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin. Dìdélẹ̀ máa bọ̀ wá bàbá òkè o ní shop number 10A Oyekola Plaza opposite the church ní Jákàndé Ìsọlọ̀ Road. Ibẹ̀ ni bàbá òkè o wà báyìí. Ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ tó lè kó bàbá òkè o sí 08094471143 08092613442 08092613442. Ọmọ ọdún mélòó ni wọ? O tí ì ju ọmọ 40 years lọ, o ì ju ọmọ 50 years lọ, o tí ì ju ọmọ 70 years lọ. Àrùn ìṣẹ́jú kan sí méjì, ọ́ ti da tó wẹ̀lẹ̀. Mo ní tọ́ bá wá bàbá o, ìwọ gẹ́ ó mọ̀ ìpé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o. Mọ nǹkan méjì o, bí iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin. Tí kì í jẹ́ kí ọmọkùnrin lè ṣojúṣe ẹ̀ déédéé lọ́dọ̀ aya rẹ̀. Lọ́ra tí bàbá òkè ń sọ̀rọ̀ nípa ẹ̀, nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi gan fúnra mi rí ni. Tí mo sì lo oríṣiríṣi oògùn lórí nǹkan yìí, tí nǹkan yìí ó lọ padà wá. Nígbà tó yá ni mo pàdé bàbá kan. Bàbá yìí ló ṣètò àrùn ìdákọ́lẹ̀ ìfun mi. Òun ló fi jásí pé ní gbogbo èèyàn wá sọ̀dọ̀ bàbá òkè o. Lórí ìdákọ́lẹ̀ tí mo sọ ọmọkùnrin dọ̀lẹ́, àwọn náà gbà pé Ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o. Pẹ̀lú àṣẹ ọba tó mú tiwa tó mú kó ń bẹ̀. Tọ́ bá dọ́dọ̀ bàbá òkè o, nọmba 10A Oyekola Plaza níwájú Deep Life Church ní Jákàndé Gate ti Ìsọlọ̀ Road. Ibẹ̀ ni bàbá bàbá yìí pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run tiẹ̀ náà ní sọ̀rọ̀ sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143.

0801143. Abi 0802-216-1-3442. 0802-216-1-3442.

0: bàbá òkè o nípa àìsàn oníbẹ̀ẹ̀ta tó máa ń bára wọn rìn ojúra arábẹ́kú àti ìdákọ́lẹ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta.
1: Ẹ ṣọkùn ìdákọ́lẹ̀ rẹ ti ń bá obìnrin rẹ ṣeré tó jẹ́jú pé ní yóò lè ń dèdè bó sì yẹ kó sí ṣùgbọ́n kò ní lágbára láti sin ẹlẹ́kẹ̀. Arábẹ́kú ará ó dìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara ti wálẹ̀ ó ti tiẹ̀ ará ó dìde kéèyàn fẹ́ bá obìnrin rẹ ṣeré yóò da ìgbà tó rántí ara rẹ ó bá wálẹ̀ tí ó bá ti rí bẹ́ẹ̀ ǹdẹ́ lẹ́kọ́ ọmọ sí bàbókè o láṣẹ lọ́dọ̀ ọlọ́run lágbára lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbókè o ọgbà pọ́lọ̀ ń bẹ lọ́dọ̀ wa ọlọ́run sì ń bá wa sí.
0: Yàtọ̀ sí pé nǹkan lọ́mọkùnrin àìsàn iṣẹ́ ara yìí ṣé ó níbi tó ti ń kó ìpalára bá obìnrin àtọkùnrin lápapọ̀.
1: Ṣéun atọ́kùn bẹ́ẹ̀ ni gbogbo alamọ̀ yìí pé níṣẹ́ ni wáyà nínú ara nígbà tí ẹ̀jẹ̀ ò bá ti ríbi lọ bó sì yẹ kó mọ lọ tó nínú inú ara yóò bẹ̀rẹ̀ máa mú àwọn ìpèníjà kọ̀ọ̀kan wá. Àkọ́kọ́ ní ìpèníjà ó ṣeéṣe kó jẹ́ sí kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ lẹ́lẹ́ ẹlòmíì yóò máa rìn gègé bí ẹni tí bàtà fẹ́ bọ́yọ nínú ẹsẹ̀ kárìn ká máa tẹ̀rìn ẹlòmíì yóò dàbí ìgbà tó tẹ ìgò mọ́lẹ̀ nítorí pé àtẹ̀ka gbòrògbòrò àbí kínú ara bẹ̀rẹ̀ sí táyàn kórì máa fọ́ ẹlò ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí wú ni ká tẹ̀ báyìí àbẹ́kẹ́lòmíì ò ti rí gbọ́ ẹsẹ̀ sí déédé dáadáa ẹ̀yìn yóò máa fa ẹlòmíì so iṣẹ́ ẹsẹ̀ kọ fa ẹlòmíì so iṣẹ́ apá kó máa fà yẹn so àwọn nǹkan yìí ìpèníjà iṣan inú ara tí ẹ̀jẹ̀ ò rí bí wọlé tó nínú àwọn iṣẹ́ yìí àwọn ló ń ṣàkóbá fún àwọn iṣẹ́ yìí pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run tó bá dò bàbókè o ìwọ gan gbà pé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbókè o nítorí bàbá nǹkan méjì bú iṣẹ́ ara yìí tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojú ìṣẹ̀ déédé àbí tó máa sọ ara di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kéèyàn rìn déédé dáadáa tí kò ní jẹ́ kéèyàn lè gbẹ́sẹ̀ pé kí sàlẹ̀ nu máa kàyàn kẹ́yìn máa fàyàn ọ̀pẹ́ yìí kó máa rorogo eruku kó bẹ̀rẹ̀ sí ro ẹlòmíì tó o bá ti ní ìpèníjà yìí ìlú àṣẹ tọlọ́n tí mo fi ń sọ̀rọ̀ yìí tó o bá dọ́dọ̀ bàbókè o ìwọ náà ọlọ́run bẹ lẹ́yìn bàbókè o ní ṣọ́ọ̀bù nọmba 10A Oyèkọ́lá Pa níwájú Deeper Life Church ní Jakande Gate ní ìṣòro ibẹ̀ ni bàbókè wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143 ẹ̀kan sí 08094471143 àbí 08022134422 08062134422.
0: Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹjọ́ wà nílànà kan náà ni wọ́n sọ wípé ẹ wá fún ajẹ́gun ajẹ́gun ṣùgbọ́n mo rí i pé èyí máa ń fi nǹkan kan kún ajẹ́gun tọ̀dọ̀ tí pé ajẹ́gun àdáyébá ṣé ìyàtọ̀ ń bẹ láàrin arásán àti ajẹ́gun àdáyébá ni àti pé kí ló bí àdáyébá tó wà nínú ajẹ́gun.
1: Atọ́kùn ìbéèrè tẹ béèrè ìbéèrè tó ẹ máa tọkùn ipò púpọ̀ ajẹ́gun àdáyébá tí mo ń sọ nípa bàbá tó bí bàbá mi ló ní ajẹ́gun yìí nítorí pé ọdẹ ni wọn nípa ìmọ̀ ọdẹ ibẹ̀ náà ti bá pàdé wọn ti ṣàṣọ tó lẹ̀ pé ọmọ ọmọ mi bá ti bímọ ọkùnrin nìkan gbélé lọ́wọ́ àdìtú tó ń bẹ nínú ajẹ́gun àdáyébá ti wa tó fi yàtọ̀ tó fi jẹ́ ajẹ́gun àdáyébá ò ní wọ́n pe nù.
0: Kábíyèsí elédùnmarè.
1: Mo fi já sí pé ní mo ti ná gbára mo ti ná gbòòrò mo ti lọ́wọ́ mo ti lẹ̀yìn tó bá dọ̀rọ̀. Àwọn náà máa rí i pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbókè tọ́rọ́ ló ń bá wa ṣe.
0: Ẹ bá wa pé àdírẹ́sì ọ́fíìsì yín lẹ́ẹ̀kan sí kẹ́ẹ̀dẹ̀ sọ ojú ẹ wá farabalẹ̀ pé.

0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pe àbókè rẹ̀ sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442 shop number 10A Oyekola Plaza Niwaipa Life Church ni Jakande Gate ni Solo Road ibe ni Baboka asi ni ero igbalode yi ta ma fi si awon eyan ti won o ma foju ri gbogbo nto nsele ninu ara o si ma ri awon ipe nija to baba isan kokan pelu ase lodo oba to mu ti wa to mu ko nbe mo ni gbagbo ti emi ni so ni se o ti wa wa ni shop number 10A Oyekola Plaza ni Wajiba Life Church ni Jakande Gate ti Solo ibe ni Baboka wa
1: onle ti gbon yen gbogbo eniyan to ba ti de Jakande Gate bi sita o ti ri Oyekola Plaza ni waju church nla ke Life Church to wa nbe iwo ti ati wo be bere shop number 10A ibe ni Baboka o kale si ero ba ni soro 00 94 47 11 40 o tun le pe 08022613442 àìsàn kò ní fi àgọ́ ara wa ṣe bùgbé o dìgbà kan náà.
2: kí ló ń bọ̀. àìsàn tí yóò jù wá lọ. dàbí wọn á fi bá wa lọ
3: àgọ́ akẹ́kẹ́ jọ. àríkẹ́ríkẹ́ inú wọ́n dẹ́tọ̀ ọ̀rọ̀ ojú kòkó báyìí.
4: ojú ló ṣì rí ṣé àgọ́ jẹ.
3: ẹyin ló ṣe.
4: ẹyin bá ní ọgbọ́n ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni gbé ilé sílẹ̀ ká tó wọ̀bù sùn. yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kọ́ lọ sí ìdílé lánàá. bẹ́ẹ̀kẹ́ ó kéré òní ti tọ́ sàdédàdì ọ̀nà. ṣé ó ti kárí wọnú bí èkó ló tó fẹnu kan o.
3: àìsàn ọ̀tọ̀ ló máa ṣe nǹkan o. èmi wà ní ti ṣe báyìí olólùfẹ́ mi.
4: ṣé èmi ni màá ṣàròsọ fún mi pé kí ojú tọ́ ara yín. bẹ̀rẹ̀ tó fẹ́ gámà kárí o. ó rí gbogbo bàbá òkè o.
3: ìrọ̀lẹ́ sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. kọ́ mara yín tó bẹ̀rẹ̀ fún ló jẹ. ọ̀pẹ́ yìí tó ń ronú gbogbo ara títa jẹ ara títa ara yín. nígbà tó máa bọ́ lọ́sẹ̀ ọmọ ènìyàn kò sún wọn. bẹ́ẹ̀ ló máa ṣẹlẹ̀ sẹ́rẹ́sẹ́rẹ́ tàbí tó pọ̀ lábì. iṣara tó ń gun so. bàbá òkè o lè nípò gí atura. lórí èyí pé ìyẹn sọ̀tà bí àrùn tó fẹ́ dani gúnlẹ̀. bàbá òkè o kalẹ̀ sí. shop 10A Oyè Complex Ladojukọ Deeper Life Church Jakande Gate Egbero Isolo Èkó Ẹ̀pẹ́ 08094-7113 08094-7113 bàbá òkè o ìlú ibù.

0: ri ka pe o da fun ene ti o ba fe sanra se be na lori
1: da rara ma tori pe so date ti an so yi en to le mu yan san ya to wa nu e o kere gege bi e ti se so yi so to kere ni amo mo se kere to o ni awon eroja mi lara ti ara wa nilo lati mo sise to peye
0: bawo ni date se le se anfani fun okan ti o ba re yen week at
1: so ni gege bi a se so wa ni awon kan ta ron pe ni bi phosphorus ati potassium ninu pe pe en ti okan re ba to re se ri pe won ni kan ra ma je iyo awon kan to ni lati mo je yi potassium o je nkan ti won nilo fun okan to ba re ti si je pe a le ri ninu eso ta n pe ni labi do yi
0: je wa ni iranlowo ti date n se fun awon oloyun
1: be ni o ni iranlowo to se fun pupo ju awon ti o ba je pe won ti sumo asiko to fe bi omo won ma n se igbiyanju pe kan ma je eso date ni boya bi ojojumo tori ninu iwadi ijinle tan se a ri pe tan ba n je yio je ki atete bimo won lai nilo iranlowo yio je pe iyan sele so won nilo lati ma je tan ba ti sumo asiko ti won fe bimo
0: se igba yen nikan lo daju ni abi
1: won le je ngbalabo igba to daju ni yan bi osu meta teyan fi bimo kan ma je nibi ojojumo yio fi je pe tan ba fe bimo yio wa fun ara pe ni se pe won ese ma nilo iranlowo to poju
0: bawo wa ni ti eje ruru na se o le se atunse eje ruru
1: bẹẹni tori pe gbogbo awon kan ta so yi na o ni iron o ni potassium o ni phosphorus so gbogbo awon kan yi o ni ago ara wa nilo lati ri pe gbogbo bo se ki awon kan wa ati awon kan yoko ara wa ko sise yo le sise dada
0: gbogbo nkan naa ni a mo pe o ni advantages ati disadvantages nje o ni ipa odi kankan ati pe awon wo lo ye ki o yera fun eso yi
1: ta bá ní ká sọ fẹ́mọ̀ pé àwọn làbídómi tán máa ń tà ní ọjà ó ti máa ń pọn kọjá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbé téèyàn bá jẹ́ gan ṣe ni ó dàbí ẹni pé ṣúgà lèèyàn tọ́lá so á tọ̀ fún àwọn tó bá nítọ̀ ṣúgà pé kan tó jẹ́ kan fi tó àwọn àyẹ̀rò wọn létí pé àṣà lè jẹ́ léyìí mélòó rẹ̀ ká jẹ àṣìkáṣù sọ pé bá ṣe máa ń sọ fúnra wa nǹkan tá a bá fẹ́ máa jẹ kó mọ̀ dípọ́ ti wá sọ fún wa pé làbídùn dáa òun lára máa kó jẹ ní gbogbo ọgbà ìrọ gbogbo nǹkan náà ló ló ní ìwọ̀ntúnwọ̀nsì ká ọ̀rọ̀ a máa jẹ́ òun ló ṣe kókó.
0: pa òdì ń kọ́ téèyàn bá jẹ́ lájẹjù ǹjẹ́ ó ní nǹkan tí ó lè fà sí àgọ́ ara.
1: bẹẹni téèyàn bá jẹ ní àjẹjù náà torí pé ṣúgà inú rẹ ó pọ tó wà nínú èso làbídùn èso téèyàn bá ń jẹ ní àjẹjù ó lè máa ṣokùnfà pé ṣúgà ń pọ lára kó máa fa pé àwọn nǹkan tó yẹ kó máa gbé ṣúgà lára wa kó máa ṣiṣẹ bó ṣe yẹ kó ṣe tó.
0: ẹ̀yin gẹ́gẹ́ bí
2: àrùnkẹ́ ìlúwẹ́gẹ́ tó rọjú kòkó báyìí.
3: ojú mo ṣì rí tí àwọn tí màá bọ ẹ jẹ.
2: ìwọ mo ṣe.
3: ẹni bá wọ bó ṣe ilé fùrùkọkọ fùrùkọkọ bí ẹni pé ilé sòkè ìdílé ká tó wọ bùsùn. yóò gbé irinṣẹ́ ti di lóńkú lọ sí ìdílé wa ni. bẹ́ẹ̀kẹ̀ òkè tẹ̀ ò ní ti tọ́ sàdédàjì ọ̀nà. tí o ti kárí bọ̀ níbi ìpò ló tó fẹnu kan.
2: ẹ̀sán
3: ọ̀tọ̀ ló
2: ìwọ́n lè sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ mara yín tó gbé ìjàlẹ̀ rẹ fún ìgbèjẹ́ ọ̀pọ̀ ìtòrò gbogbo ara títà jẹ ara títà ara yín kí bàtà ó máa bọ́lá.

Ní Jákándé Gate ní òkè Afa Ìgbòrò. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Bàbá Òkè 0800

9447114 0804471143. Lórí àìlera ọlọ́mọkùnrin tí mo sọ̀rọ̀ pa yìí, ó jẹ́ nǹkan tó ti ṣèmi gan fúnra mi rí, tí mo sì lo oríṣiríṣi nǹkan. Ọlọ́run tó gbé mi pàdé bàbá tọ́lọ́ ń lò fún mi, òun ló fi jásí pé ní gbogbo àwọn èèyàn tán wá sọ́dọ̀ bàbókè o. Lórí ìdákọ́lẹ̀ tí máa sọ ọmọkùnrin dọ̀lẹ́, àwọn náà mọ̀ pé Ọlọ́run fún ẹnìkan sì ju ẹnìkan lọ. Ọmọ ọdún mélòó wá níwọ? Ọtí ju ọmọ 40 years, ọtí ju ọmọ 50 years, ọtí ju ọmọ 60 years. Tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì, irú ara rẹ̀ ó ti wálẹ̀. Mo ní lọ́dọ̀ bàbá òkè o, Ọlọ́run fún ẹnìkan sì ju ẹnìkan lọ. A wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákándé Gate ní òkè Afa Ìgbòrò. Tí ń bí sára ẹ̀ tó bá wa lágbára, a máa fà á kéèyàn má lè rẹ́sẹ̀ gbé. Kárí láàrin ìṣẹ́jú kan sí.

0: sí logun pẹlu ase tọlọrun ọba tọ mu ti wa tọ mu ko nibe ti gangan na ni soro ti awa ni shop number 10A Oyekola Plaza ni waju Keeper Life Church ni Jakande Gate ni Oke Apa Igboro ero ba ni soro baboke o 08094471143 08094471143
1: Òun náà ni ẹ ti gbọ́ yẹn ní ti èsòdè tí ẹ gbìyànjú láti fi kún oúnjẹ yín lọ́sẹ̀ yìí. Mo dàgbà mi ò jàlùbọ́sà mọ́ iṣan ara ti ń dì mẹ́rí nìyẹn tẹ́ ẹ bá ti ní ìpèníjà iṣan ara. Bóyá àkóràn ni ti yín ni àbí látàrí ohun tí ẹ̀ ń jẹ. Ẹ kàn sí bàbá òkè o pẹ̀lú ewé àti egbò òun náà ni wọ́n fi ń ṣe ìtọ́jú tí Ọlọ́run sì ń gba ọwọ́ wọn ṣiṣẹ́. Ẹ lè pè wọ́n sójú òpó 08094471143 Bàbá òkè o òun náà ni ẹ̀kàn sí yẹn ẹ̀yìn náà sì jẹ́rìsí pé rere náà ni olúwa. Kí n tó máa lọ kí n máa kí kábíyèsí àwùṣẹ onígbòǹgbò ọba olúwa ṣẹ́gun olúwa tóyìn adéyẹmí àjàsà kábíyèsí sáà ọkádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kẹsàn-án ọba kó jókòó pẹ́. Kábíyèsí náà wúre fún gbogbo olùgbé onígbòǹgbò àti ìpínlẹ̀ Èkó lápapọ̀ wípé oṣù bà tí a wà yìí oṣù ire òun náà ni ó máa jẹ́ fún wa ohun ire náà ni ó máa bà sí ẹ̀dẹ ẹnì kọ̀ọ̀kan wa àárọ̀wọ́yọ̀ láṣẹ Elédùmarè àwọn olórí yóò ṣiṣẹ́ bí pẹ́pẹ́pẹ́ láàfin. Àmọ̀ràn sí ẹ̀yin òbí ẹ má gbàgbé ọ̀sẹ̀ yìí òun náà ni ó bo ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ojú. Ẹ gbìyànjú gbogbo nǹkan tí àwọn ọmọ yín máa nílò iléèwé máa wọlé ọjọ́ Monday tó ń bọ̀. Èmi ni báàgì aṣọ iléèwé ìbọ̀sẹ̀ bàtà ẹ̀rí dájú pé ẹ ti ṣe gbogbo ẹ̀ létòlétò lọ́sẹ̀ yìí àṣírí wa á bò ní agbára Ọlọ́run ọba. A máa lọ lọ́sẹ̀ yìí á tún padà ní ọjọ́ mẹ́jọ. Mo dúpẹ́ lọ́wọ́ olóòtú mi Balikis Ibrahim Olúfúnkẹ́ Wúraọlá Àdìsá lorúkọ tèmi o títí di ọjọ́ mẹ́jọ ẹ̀ máa.

0: láwọn ọba jẹ́ gan òòrùn wá lọ da ìdọ̀tí sí ojú àgbàrá pàápàá jùlọ agbègbè kan tí wọn ṣe yẹnu òwòrò sòkì bága ẹbẹ tó jẹ ọgá àgbà pátápátá ṣe fún lọmọ ní ìpínlẹ yìí dókítà mú ìwà gbadé gẹẹsì oníbàásí yọsùn yọgbọ ó bá rí bẹẹ àwọn tó kó ṣiṣẹ láàbì tó jẹ pé àwọn agbálẹ wọn náà ti fọnà ẹ máa lọ ilé òye débi òdún wọn tó wá ń ṣe ìkìlọ fún àwọn olùgbé ìpínlẹ èkó pé bó ni ọba tó lọ máa ń bẹ ń kalẹ tọwọn èkó àbáàrẹ òfìrà àwọn psc náà wà ń kalẹ ṣe tán buwọlù pé ká máa kó ìdọtí wa fún àwọn náà mọbi pé wọn ò máa kó lọ ṣùgbọn èyíkéyìí agbálẹ tó yẹ pé wọn bá ń lẹdí àpò papọ láwọn ọba ìjẹlẹ gángan wọlú bí wọn ṣe gbálẹ tán tẹ lọ dá síbi kan tí òyìnkẹ dá sí fọrọ àtàhàn yìí ni ẹgbọ ìkìlẹ sunday tribune lẹjẹ náà kàlà.
1: lọ́wọ́ ìròyìn sunday telegraph láàárọ̀ tòní bí kòkó onú ìròyìn iléeṣẹ́ bob fm 92.9 ṣe ń tẹ̀ síwájú gómìnà ìpínlẹ̀ èkó gómìnà babájídé olúṣọlá sanwóolu ti rọ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ gboyè jáde nílé ẹ̀kọ́ latif jákàndé leadership academy jla fún ti sáà 2025-2026 àti 2026-2027 wọ́n ti rọ̀ wọ́n láàárọ̀ tòní pé gẹ́gẹ́ bí ẹ ṣe ń jáde ẹni jáde lókú lọ́wọ́ ẹni jáde lánàá lọ́wọ́ o ìjáde yín kẹ́ ẹ lọ síta kẹ́ ẹ lọ rí dájú pé ṣe ló rí ìpínlẹ̀ èkó ẹ tún lọ wọ àwọn ọgbọ́n ọnú àwọn ẹ̀kọ́ àwọn òye àwọn ìlànà tó pé kó tún máa fò lókè láàlá sí ni o bẹ́ẹ̀ ṣe ń jáde yìí wọ́n ní gbogbo àwọn ẹ̀kọ́ tó ti kọ́ yín nílé ẹ̀kọ́ yìí wọ́n ní ẹ má dànù bí omi ìṣọwọ́ wọ́n ní ohun lò kẹ́ ẹ gbé wọn wọ̀ bí ẹ̀wù láti rí dájú pé àfojúsùn yín ni pé ìpínlẹ̀ èkó tá a wà yìí báyìí sẹ́ àwọn náà fẹ́ kópa ti wá ńbẹ̀ tó fi máa gbà ibi tó wà á tún gbé ga jù bẹ́ẹ̀ lọ bí gómìnà ṣe ń rọ̀ wọ́n láàárọ̀ tòní rè kọ́ ẹ̀kọ́ jáde níbi ilé ẹ̀kọ́ ọ̀hún tí wọ́n sì sọ fún wọn pé pàtàkì tó ṣiṣẹ́ alẹ́ ilé ẹ̀kọ́ latif jákàndé leadership academy òun náà ni wípé láti rí pé ìjọba àtàwọn aráàlú àwọn ọ̀dọ́ wọ́n fún wọn láti mọ̀ nípa bí wọ́n ṣe lè ṣe ìṣàkóso ètò bákan náà bí wọ́n ṣe ọnú wọn kọ́ mú àwọn ohun àmúyẹ kan bùn bá ìpínlẹ̀ èkó látàrí gómìnà àná nígbà kan rí tó jẹ́ latif jákàndé tó lọ́nà bá àforíjì wọn wọ́n ní àkànṣe lọ́lọ́kùnjọ kó lọ gbé kalẹ̀ tí wọ́n ṣiṣẹ́ pórílẹ̀-èdè ìpínlẹ̀ èkó ó wà àwọn ṣe wá rò pé irú iṣẹ́ tí bàbá yìí ṣe kò yẹ kó lọ bẹ́ẹ̀ lọ́ ṣe gbé ẹ̀ náà kalẹ̀ wọ́n wá ro gbogbo àwọn akẹ́kọ̀ọ́ pé bẹ́ẹ̀ tí ń kẹ́kọ̀ọ́ jáde bì ẹ má bà wá lójú yẹ o ó ṣe ọlọ́run o bójú mi jẹ́ ẹ̀rùn kí yẹ kó rí o ẹ má bójú kò jẹ́ o ẹ má bójú lulẹ̀ latif jákàndé leaders academy jẹ́ o ẹ jẹ́ wo iye bẹ́ẹ̀ ọ̀rẹ́ tún ṣe lè ṣe pé ìlú èkó tẹ́ ẹ wà yìí ìpínlẹ̀ èkó yìí sẹ́ yóò tún máa rárá sí bí gómìnà ṣe rọ̀ wọ́n ló ṣe ń gbọ̀wọ̀ lámọ̀ràn rèé níbi ìṣẹ̀lẹ̀ ibi ọ̀hún ìgbẹ́ ayé ìkẹ́lọ́ kan náà eléyìí sọ pé tí wọ́n ṣe ní ìjímọ̀ ní ìlú ìkẹjà ni wọ́n ti gbọ̀wọ̀ lámọ̀ràn ẹ̀kọ́ ẹ̀rọ ìròyìn ọ̀hún ó wọ́n ìwé ìròyìn sunday telegraph tún jáde.
0: ìlú èkó tó wà láàárọ̀ náà ni mo wà ìlú èkó mi ìsàlẹ̀ ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ ẹ bá déko létí ò bá gbọ́n lọ́jọ́ kí n ṣe ti mú láàárọ̀ ti tòní à ń jagunjagun lẹ́wọ́ rẹ̀ jẹ́ kó dìbò pé ìlú èkó àgbẹ̀ ìgbésẹ̀ kan à ń bàtà lẹ́hùn karùndínláàádọ́tọ́rin 65 ni o wípé àwọn èèyàn méjì kan lápapọ̀ ẹ jí gbé papọ̀ ní oko wọn ti ń lọ ní igbó ńlá ní ìjọba ìbílẹ̀ èpè ní ìpínlẹ̀ èkó wọn ní sẹlẹsẹlẹ ní kòpẹ́kòpẹ́ làwọn apá kìtì mọ́lẹ̀ wípé wọn sì lọ dẹ̀mí wọn ẹni àkọ́kọ́ lórúkọ ẹ̀jẹ̀ ọ̀gbẹ́ni kevin okafor wọn lọ mú kóònù gbò ọ̀gbẹ́ni alex anato wọn lọ mú òun náà kóònù gbò wọn ní bí àwọn ará adájúfàdì kìrìmìnà ọdẹ mú ọ wọn ní sáàpù ní oko ni o náà fún ọ méjèèjì lẹ wọn sì ti dúró láì náà méjèèjì náà wọn sì ti taari ẹ lọ sí ìgbọ́ ọlọ́pàá ilẹ̀ wa nàìjíríà wípé tẹ́ bá ti rí nǹkan ẹ̀jẹ̀ káwọn ọmọ gbọ́.
1: see something you say something káwọn náà lè ask something.
0: sunday tribune nation ti na kàlà.
1: nínú wọn ròyìn sunday punch dáàbò tó ní kí n tún mú lọ síbi báyìí nítorí wípé wọn ní ṣe rí mosquito coil tá à ń lò pa àfẹ́kẹ́ fún ọjẹ́ wá wọn ní ọ̀pọ̀lọpọ̀ ewu ló wà ń bẹ́ ọ pàápàá fún àwọn ọmọdé ẹni tó jẹ́ dókítà oníyìnbó tó mọ̀ nípa ètò ọmọ kéékèèké òun ló ṣàlàyé láàárọ̀ bíi ìtàrọ̀kọrọsọ kan tó ti ní pẹ̀lú àwọn oníròyìn síbi tí dókítà abdulrasaq alẹ́gẹ́ tó jẹ́ olórí ní ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké nípa federal teaching school tó wà ní ìpínlẹ̀ katsina ló ti ń ṣàlàyé láàárọ̀ tòní pé ṣe rí àfẹ́ wá ó da lóòótọ́ wọ́n ní ṣùgbọ́n ṣe rí àwọn ìpẹ̀fún tẹ́ ẹ̀ ń lò yí pàlì tí ẹ̀ ń tẹ̀ tẹ́ ẹ̀ ń lò nínú ilé wọ́n ní pàápàá nílé tí kò fẹ̀ tó jẹ́ pé ìfihàn máa kó sínú àwọn ọmọ wọn máa mi sínú wọn máa mi wọ́n ní ewu ńlá òun ló ń fa pé ewu ń bẹ lóko ló ń gẹ o nídìí ìwọ́n nígbà jọ who gan ti sọ wípé ọ̀pọ̀ ọgbà nínú àkọọ́lẹ̀ táwọn ní pé ó ń ṣẹlẹ̀ tó ń fa ikú fún àwọn èèyàn wọ́n ní ọ̀pọ̀ wọn tó ti kú tó jẹ́ àwọn ọmọ kéékèèké ní coil yìí mosquito coil ní òun ló ń fa dára pé wọ́n ti fín wọ́n ti fa ìfín wọ́n ti fà á símú tí pé kò pa wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ oní díẹ̀díẹ̀ ni nídìí ìwọ́n ni pé ẹ̀ ń lo mosquito coil wọ́n ní ẹ̀ṣọ́ra ṣe o tẹ bá bẹ́ẹ̀ lò ó àti bí ẹ wákàtí mẹ́fà kẹ́kọ̀ọ́ ti tọ́kọ́ sí pẹ́ kẹ́kí tán fún tí pẹ́ ìwọ wọlé wọ̀ tẹ bá fẹ́ sùn ẹ̀ má tàn án lẹ́ o tí àwọn ayé bá yẹ ìkólóbó báyìí ọ̀nà ẹ̀ má lo mosquito coil torí pé atẹ́gùn tó wọn máa já ẹ̀ wúlọ́ wọn kò ní fẹ́.

0: bẹ́ẹ̀ ó tí ọ̀rọ̀ ọlọ́run láti ilé ìjọsìn all saint anglican tó wà ní mábẹ́ ìjọ ìṣòjì ẹ máa bá a bọ̀.
1: àyìn náà bá ti násùn kege.
2: Bond FM 92.9.
3: Ọ̀rọ̀ ọlọ́run ti ẹ̀fẹ́ gbẹ̀yìn ni ti All Saint Hour ti ìdí All Saint Anglican Church tí wọ́n wà ní number one Bàbáyọ̀jẹ́ Street oṣù nígbọ̀wọ́ rẹ̀. Ẹni tí ó máa bá wa sọ̀rọ̀ ni Àlùfáà Ìjọ Ajíhìnrere Agbaninímọ̀ràn àti ìránṣẹ́ Ọlọ́run The Venerable Tọ́pẹ́.
4: Lẹ́ẹ̀kan sí ni ọjọ́ mímọ́ yìí ti gbogbo olùgbọ́ wa ní orúkọ Bàbá Bíṣọ́pù àti ìyá wa nínú ti Ọlọ́run. Diocese to Lagos West, the Right Dr. James Olushola, ati Mama, Dr. Mrs. Lydia Odedeji. Agbadura pe fi Olorun to wa ni ori iranse won yo mu imole oro Olorun tan si gbogbo ori yi ati si ilu yi loruko Jesu ati gbogbo olugbo yi oro iye oro imimo oro Olorun yo se ti wa ni asepe.
5: Ẹjẹ́ kẹ́dùrà olúwa Ọlọ́run ó ti kọ́ wa pé ohunkóhun tí a ṣe láìsí ìfẹ́ asánni àti pé ẹnikẹ́ni tí ó bá ń gbé láìsí ìfẹ́ àkàásí òkú níwájú rẹ̀ náà ẹ̀mí mímọ́ rẹ̀ sì tú rí ìfẹ́ tí ó yè koro sí wa lọ́kàn èyí tí ń ṣàgbọ́ àlàáfíà àti ìwà rere gbogbo fi èyí fún nítorí ọmọ rẹ̀ nìkan ṣoṣo Jésù Kristì olúwa wa mi. Ibi kíkà wa wà ní ìyìn rere ti Matthew orí kẹfà bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹtàlá. We take our readings from those according to St. Matthew's chapter 6, 13. Matthew orí kẹfà bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹtàlá. Má fà wá sínú ìdẹ̀wò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ Bìlísì. Nítorí ìjọba ní tirẹ̀ àti agbára àti ògo láéláé. Nítorí bí ẹ̀yin bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn bàbá yín ti ń bẹ ní ọ̀run yóò fi ẹ̀ṣẹ̀ tí yín jìyìn ṣùgbọ́n bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n bàbá yín kì yóò fi ẹ̀ṣẹ̀ yín àti pẹ̀lú nígbà tí ẹ̀yin bá ń gbà wẹ̀ ẹ má ṣe dàbí àwọn àgàbàgebè tí ń fajú o wọn àbá ojú jẹ́ nítorí kí wọn kí ó lè farahàn fún ènìyàn pé lóòótọ́ ni mo wí fún yín wọn ti gba èrè wọn náà ṣùgbọ́n ìwọ nígbà tí ìwọ bá ń gbà wẹ̀ fi òróró kún orí rẹ sì bọ ojú rẹ kí ìwọ kí ó má ṣe farahàn fún ènìyàn pé wò bí kò ṣe fún bàbá rẹ ti ń bẹ ní ìkọ̀kọ̀ bàbá rẹ tí ríran ní ìkọ̀kọ̀ yóò san fún ọ ní gbangba. Má ṣe to ìṣúra jọ fún ara yín ilé ayé níbi tí ń rọ àti ìpààrà ìbàjẹ́ àti níbi tí àwọn olùwélẹ̀ tí wọ́n sì ń jalè ṣùgbọ́n ẹ tún ṣíwájú fún ara yín ní ọ̀run níbi tí kòkòrò àti ìpààrà kò jẹ́ àti níbi tí àwọn olè kò lè rúlẹ̀ kí wọ́n sì jalè. Èyí ni ìrètí Kristi pẹ̀lú ìmísí ọlọ́ni àti ní ìtẹ̀síwájú àwọn ẹ̀kọ́ ìjọba ọlọ́run. This podcast is principally about the kingdom and the things taught and the things that can be learned. Àwọn ọkọ Jésù ní èyí tí àwa bá kọ́ a ó ní ìwà àwọn ìwà tí ó jọmọ́ ìjọba Ọlọ́run a ó sì ní ìgbé ayé tí ó farahàn gẹ́gẹ́ ìgbé ayé Ọlọ́run nínú ayé wa. Bẹ́ẹ̀ ń kọ́ àwọn ọmọ ẹ̀yìn bí a ti ń gbàdúrà ṣùgbọ́n ní pàtàkì ní Matthew orí kẹfà Jésù parí ẹ̀rọ àná ní ẹsẹ̀ ìkẹtàlá má fà wá sínú ìdẹ̀wò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ Bìlísì. Ìdẹ̀wò that is tempting, Bìlísì that is evil. Ní àwọn ìjìnlẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó yé wa wípé Bìlísì ó ń tọ́ka sí Sátani. The English version is a deliver us from evil one and the evil one is the devil Satan and he's the chief tempter. Sátani gan-gan ni ó dẹ̀wò. Sátani ni Bìlísì. Ìjọba Ọlọ́run ó sì sìn ó ń lọ lọ́wọ́lọ́wọ́ láàrin kan àti apá kejì ìjọba Èṣù. None lọ́wọ́lọ́wọ́, the two are running concurrently, but many of us are aware that we are either for one or for the other. Ọ̀pọ̀lọpọ̀ òye wa ò sí níbẹ̀ kò sí nínú ọkàn wa pé tá a bá ti wà ní ìlànà ìjọba Ọlọ́run a jẹ́ pé ọmọ ìgbà Èṣù àti ará ìjọba Sátani nínú ayé yìí lájẹ́. Nítorí nísinsìnyí lọ́wọ́lọ́wọ́ nísinsìnyí ní àkókò yìí indeed

0: Band FM
1: 92.9. Àti lè ṣe Band FM 92.9. Ẹ wọ́jú aago yìí ẹ̀rí pé ó ku ibi ìṣẹ́jú kan kí aago mẹ́sàn-án lù. Táàgó mọ̀sán bá ṣe ìdàmú nìkan gbọ́, a máa lọ sórí ètò yẹn ètò wa ètò ìdíje ẹ̀kọ́ bíbélì pẹ̀lú Mr. Femi Adesina. Ó ti wà ń kalẹ̀ láti máa tún kọ ètò náà. Pẹ̀lú ilé náà la fi ń kí n pẹ́ káàárọ̀ sí káàárọ̀ mọ́ káàárọ̀ gbogbo ìṣẹ̀tì ń gbọ́ ilé iṣẹ́ Bond FM 92.9. A kù ìsinmi òní, ìsinmi aláyọ̀ ìsinmi ológun náà nìyí yóò jẹ́ fún wa o. A máa fi tóyin lé sí báwo ètò wa bó ṣe máa lọ. Lẹ́sẹsẹ bílí kéza ẹpọlá ibrahim lorúkọ tèmi lágbàgbé ẹni kéjì mi olúfúnkẹ àdìsá tájọ máa tukọ àwọn ètò wa láti tìsín títí di aago méjìlá àbọ ẹ ṣeun bẹ ṣe ń tẹtí sí wa ìdíje ẹkọ bíbélì láti iléeṣẹ bond fm 92.9.

0: At the Bible Society of Nigeria, we are committed to breaking any known barriers that make the Word of God inaccessible to people. The Complete Bible is now available in 27 Nigerian languages, while translation and revision are ongoing in 10 different languages. It costs a minimum of 120 million naira to complete a Bible translation project if achieved in 8 years. The Bible Society of Nigeria invites you to partner with God to translate the Bible into more Nigerian languages, provide free Braille Bible for the people with visual disability, and sign language Bible for the deaf. Email us at info@biblesociety-nigeria.org or visit www.biblesociety-nigeria.org. BSN, making the word available.
1: Ẹni ńlá ni Olúwa tí a yìn púpọ̀ púpọ̀ ní ìlú Ọlọ́run wa ní òkè ìwà mímọ́ rẹ̀. Dídára ní ipò ìtẹ̀dó ayọ̀ gbogbo ayé ní òkè Sioni ní àríwá ìlú ọba ńlá. Àmì Ọlọ́run ní àbò nínú ààfin rẹ̀ sáàwó àwọn bá péjọpọ̀ lọ́júmọ̀ ń kọjá lọ. Wọ́n rí bẹ́ẹ̀ ni ẹnu yà wọ́n, ayọ̀ wọn lẹ́nu wọn yára lọ. Ẹ̀rú bà wọ́n níbẹ̀ àtura bí obìnrin ti ń rọbí. Wọ́n fi ẹ̀fúfù láàrùn fún ọkọ̀ táṣíṣì bí àwa ti gbọ́ bí ẹ̀nà wa rí ní ìlú Olúwa, ní ìlú àwọn ọmọ ogun, ní ìlú Ọlọ́run wa. Ọlọ́run yóò gbé wa kalẹ̀ láéláé. Kìkì ọlá, kìkì ogó, kìkì yin, kìkì agbára ló yẹ fún ọba alágbára iná aláwọ̀ tẹ́lẹ̀ òrùn. Ọba gbìngbín ni kí ọlá, ọba tó ju ọba lọ. Ọba ìlú mú wa rí ìmọ́lẹ̀ òwúrọ̀ ọjọ́ tòní ní ayọ̀ àti àlàáfíà. Òní jẹ́ Sunday àkọ́kọ́ nínú àkàsọ̀kẹsàn ọdún 2026. Mọ̀láfíà sì fi gbọmọ lẹ́yìn Kristi àtẹ̀yìn olólùfẹ́ ètò yìí tó ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ọjọ́ ìsinmi. Káàbọ̀ sí orí ètò pàtàkì tó ń gba visa lọ sí ìjọba àrùn tá a mọ̀ sí ìdíje ẹ̀kọ́ bíbélì tó dúró fún àwọn aṣẹ́gun nínú ọ̀rọ̀ náà. Níbi tí a ti ń tú àwọn ọ̀rọ̀ tó bá ta kókó tí ó sì ti sápamọ́ láti inú ìwé mímọ́ bíbélì underline ètò ń dé sí etí ìgbọ́yín láti iléeṣẹ́ Bond FM 92.9 tó wà ní onígbòǹgbò Kíndọ̀ Ìkẹjà Lẹ́kọ̀ọ́. Orúkọ mi ni Michael Olúwafẹ́mi Adésínà JP Mr. Bible. A wà ní abala Bible Society of Nigeria 0803-222-9979. Ìbéèrè ogun ti wà lẹ̀ fún wa o. Tàbá ti gba àwọn ọ̀dáhùn sí ìbéèrè wa, àmà fún ilẹ̀kùn. Hello.
2: Ẹ káàárọ̀ o. Ẹ kú palẹ̀ mọ ọjọ́ fi wá bá wa láyé
1: o. Orúkọ yà ti jẹ ti ń pè wá o.
2: Arábìnrin Esther Ajayi láti Ìsọlọ.
1: Láti Ìsọlọ. Ẹ pe nọ́mbà yín fún mi. Fóònù nọ́mbà yín. Ṣé ẹ mọ̀ lórí? Ẹ kọ́kọ́ fún mi ní fóònù nọ́mbà yín náà. Ṣé ẹ mọ̀ lórí?
2: Mo mọ̀ lórí sá.
1: Ẹ pè fún mi náà. 080 kí lẹ pé?
2: 25 82 01 65.
1: O yẹ mú nọ́mbà.
2: Number one.
1: Jesu ló kọ orúkọ mi. Number one ni mo jẹ́. Ṣẹ́bí ọmọ Psalm 24.
2: Bẹ́ẹ̀ni dádì.
1: Ẹ̀ka ẹ̀jọ̀ ẹ̀sáríkà.
2: Ẹ̀kùn rẹ̀, ayé àtàwọn tó tẹ̀dọ̀ sínú rẹ̀, ó fi ìdí ilẹ̀ tẹ̀lẹ̀ lórí ìkùn, ó sì gbé kalẹ̀ lórí àwọn ọ̀ṣun mi. Ta ní òkú ní òkú lóra lọ, tàbí ta ní ìdúró mọ rẹ̀.
1: Ẹ já dádúró bẹ́ẹ̀ ṣe ti gbọ́. Ẹ̀lọ́ ẹ̀lọ́ ẹ̀ ti wà lójú ọ̀nà ẹ̀ ti gbà. Ẹ bá pọ́ǹdì rédíò yín o, ṣe gbọ́.
2: Ẹ
1: bá báàbọ̀. Ẹ̀lọ́ lórí afẹ́fẹ́ o. Ẹ káàárọ̀ orúkọ yà ti ti ń pè wá o.
3: Orúkọ mi ni Afani Payo láti Àkúté.
1: Láti Àkúté. Ẹ jẹ́ sáré pé nọ́mbà yín fún mi náà.
3: 081.
1: Yes.
3: 30. 330. 2525.
1: Nọ́mbà wo ni ká fún yín o?
3: Number two.
1: Sáàmù kan wà tẹ máa kà lórí fún mi.
3: Okay,
1: sir. Psalm 121. Èmi ó gbé ojú mi sórí òkè wọn ni. Ẹnìṣó. Yes, now.
3: Olúwa yóò kà dàgbà ọmọ.
1: Láti ìgbà yín náà, ẹ ti gé àbí. Ẹ kò sí wàhálà, ẹ sá ti gé. Ẹ wà lójú ọ̀sùn pé ẹ ti gé. Ẹ dúró sí ìdí rédíò yín mò ń bọ̀. Ẹlẹ́rọ la fẹ́ o. Ẹ káàárọ̀ o.
4: Bello ọmọ lára láti kọ ẹ̀dùn.
1: Mary.
4: Bello ọmọ lára láti
1: kọ ẹ̀dùn. Ok, Bello. Bello ọmọ lára.
4: Bẹ́ẹ̀ni sá.
1: Láti Ìkòròdú.
4: Bẹ́ẹ̀ni sá.
1: Ẹjọ́ sáré pé nọ́mbà yín fún mi ẹjọ́.
4: 091.
1: 091.
4: 25.
1: 25.
4: 67.
1: 67.
4: 19.
1: 19.
4: 66.
1: 66. Nọ́mbà ò ní ká fún yín o.
4: Ìkẹta.
1: Nọ́mbà ìkẹta. Ẹka Psalm 23 fún Olúwa lolùṣọ́ àgùntàn mi o.
4: Olúwa lolùṣọ́ àgùntàn mi, èmi kì yóò sá láìní. Ó mú mi dùbúlẹ̀ sí pápá oko tútù.
1: Ó yà ẹni ṣó.
4: Olúwa lolùṣọ́ àgùntàn mi.
1: Náà ẹ má tún bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ mọ́. Ẹ tẹ̀síwájú ni.
4: Ó mú mi dùbúlẹ̀ sí pápá oko tútù.
1: Ẹ ó mú lọ sí ẹ̀mí dákẹ́ rọ́rọ́.
4: Ó mú mi lọ sí ìdúró dákẹ́ rọ́rọ́.
1: Ó tu ọkọ̀ mi lára.
4: Ó
1: dà sí ibi-tẹ́ ọmọdé nìyẹn kò sí wàhálà ẹ máa bá wa bọ̀ ṣe ti gbọ́ ẹ wá tó ń dé ẹ̀lọ́ olórí afẹ́fẹ́ o ẹ̀lọ́ bọ́ńdẹ́ fẹ́m lọ́wọ́ 92.9 ẹ̀ máa bèrè pé kí ni ìbí abájọ tó yẹ pé kwẹ́sàn wa ṣe rí báyìí ńbola já sí màá sọ fún wa màá gbé wa dé rẹ̀ bàbá ṣe lọ ẹ̀lọ́ ẹ káàárọ̀ wọn fẹ́ lò ẹ̀lọ́ o ẹ káàárọ̀ o àwa nìyẹn o ẹ pé nọ́mbà yín fún mi fẹ́ nọ́mbà yín.
4: Zero seven zero.
1: Yes.
4: Four
1: four.
4: Nine zero.
1: Five zero.
4: Five
1: zero.
4: 58.
1: Oya nọmba oni ka fun yin o.
4: Ebun ni nọmba kẹwa.
1: Nọmba kẹwa.
4: Bẹẹni
1: ta. Ta ni ọba akọkọ ni Israeli.
4: Ọba akọkọ ni Israeli.
1: Bẹẹni.
4: Baba wa Sọọlu ni.
1: Aki wa ṣe dadi itemi o tori ko ṣe daadaa o. Kẹ ọ̀pọ̀ fọ́ǹbù.
4: Bẹ́ẹ̀ni
1: ó bọ̀. Ìjọ́ màídájú o. Ẹ ti gbà á ṣe gbọ́. Ẹ dúró sórí ètò. A máa bá wa bọ̀. Ẹ̀lọ́ olórí afẹ́fẹ́ o. Ẹ̀lọ́ ta ló wà ń bẹ̀? Bọ́ńdẹ́ FM 92.9 ẹjọ́ tẹ́ bá ti pè wọ́n jẹ́ ká yí rédíò wa sílẹ̀ láti ráyè gbọ́ wa dáadáa. Ẹ̀lọ́ o. Ẹ káàárọ̀ o. Orúkọ yóò àtúntà tí ń pè wá.
5: Fẹ́mi láti Ìṣàgà Fajambola.
1: Fẹ́mi Fajambola láti Ìṣàgà. Ẹjọ́ pé fóònù nọmba yín fún mi ẹjọ́.
5: 081.
1: 081.
5: 35.
1: 35.
5: 33.
1: 33.
5: 00.
1: 00.
5: 24.
1: 24. Nọ́mbà òní ká fún yín o. Ẹ̀yin lẹ̀ ṣojú wọn ní Ìṣàgà. 15. Ẹmú ọ̀kan. Mọ̀ ń bọ̀. Ẹ parí òwe yìí ní Bíbélì. Ìrètí pípẹ́ ń kọ́.
5: Ó máa ń mú ọkàn ṣàárẹ̀.
1: Níbo ló wà ní Bíbélì?
5: Ó wà nínú ìwé òwe.
1: Orí àtẹsẹ̀.
5: Orí kẹtàlá.
1: Ẹsẹ̀ ìkejìlá.
5: Ẹsẹ̀ ìkejìlá.
1: Ló bá tán. Ṣé ẹ ti gbọ́? Ẹ̀dùn ti rédíò yín o. Ẹ má kú òǹbẹ́ o. À ń bọ̀. Ẹ jẹ́ lọ sí Bible Society of Nigeria. Màá gbé wa débẹ̀ tá a bá ti ń lọ.
6: At the Bible Society of Nigeria, we are committed to breaking any known barriers that make the Word of God inaccessible to people. The complete Bible is now available in 27 Nigerian languages, while translation and revision are ongoing in 10 different languages. It costs a minimum of 120 million naira to complete a Bible translation project if achieved in 8 years. The Bible Society of Nigeria invites you to partner with God to translate the Bible into more Nigerian languages, provide free Braille Bible for the people with visual disability, and sign language Bible for the deaf. Email us at info@biblesociety-nigeria.org or visit www.biblesociety-nigeria.org. DSN, making the word available.
1: ejo yin te pe mi be ti pe mi ni mu ndan sugbe ni suru die fun mi ejo e ma binu ni le se Bible Society of Nigeria won ti kuro ni number 150 Ikoruduro Onipan bus stop won ti wa ni number 202/204 Ikoruduro Pan Grove bus stop legbe Redeemed Church ibe no wa nsin Married Bible o wa ni le se won bibeli iroyin ayo meji ni bibeli iroyin ayo je bibeli iroyin ayo ponbere ati ti apocrypha meji wa ni ile se Bible Society of Nigeria pe se ni fesi e lo sibe won fun yin ni todo ti yin bako lo to ba fe darapo mo wa fog to nlo lowo lowo mo nbo e je sare down bere na hello ta lo wa lo ba de fe
7: hello
1: e karo o
7: tope ati
1: tope adepe gba lati osodi o ya pe number yin fun wa phone number yin
7: 070 71
1: 04 04 24 24 62 number wo ni ka fun yin o
7: number
1: 777 ibere yin o le gan sugbon e gboro gba iwe bibili ni mo lo tele Genesis
7: Exodus
1: se ripo le o le gan wa ya mi lenu be si wa gba o tumo si pe yin na ma nka bibili ni ya bi edu o leyin sin ka nbo leyin sin se ti gbo hello o le da fe fe o e ka ro oruko ya ti be tin pe wa o mi gbo yin hello ora mo para bono eni le se fun ti wa fog to nlo lowo ni le se Bible Society of Nigeria account number at account name mo ma fun wa lati fi so si apoko si Bible Society of Nigeria ke no le ni oruko ati ipin ninu oruko Bible Society of Nigeria account name the Bible Society of Nigeria account detail GT bank ni o 000 37 23 644 tabi keke lo si number 202/204 Ikoruduro Pan Grove bus stop legbe Redeemed Church nibe ni Bible Society of Nigeria no kale si iwo soro ra kan a npada bo e jade Bible Society of Nigeria
8: je oun na awon iri irora okan kokan ja bi
9: tabi o n doju ko ipo ti o fi ni mo lara pe o ko ni agbara kokan mo
8: eyi gan lo mu ki egbe bibeli Nigeria se alekale akotun ipo iwosan irora okan darapo mo wa lori ikanni kan naa ni Pound FM 92.9 ni gbogbo ojo Aiku Sunday ni debi ago 5 titi di ago 6 ku iseju 15 lori ipo irora iwosan okan lati ma ṣafihan awon ilamo inu bibeli yii ti o lori si iwosan ti o tun le je ki o gbe ege aye
9: Ewé aládùn àti sọ̀rọ̀ wíwọ̀ la fi ṣe àgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí ó ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbọ́n ọkàn rẹ.
8: Ní gbogbo ọjọ́ Àìkú Sunday ní débi ago 5 títí di ago 6 ku ìṣẹ́jú 15.
9: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.

0: orí afẹ́fẹ́ o.
1: Ẹnu ẹ káàárọ̀ sá
0: o. Ẹ káàárọ̀ o.
1: Gbogbo ilé ń kọ́.
0: Adúpẹ́ orúkọ yàtọ̀ ẹ ti ń pè wá o. Àwọn
1: ìsinmi ẹni ọpẹ la máa ṣe lókè pẹ̀ lágbára Ọlọ́run.
0: Àmì o, orúkọ yàtọ̀ ẹ ti ń pè wá.
1: Àlímọ̀ tó jọ lápẹ́ ló ń sọ̀rọ̀ látòṣù fìdí.
0: Ṣé ẹ lè pe fóònù nọmba yín fún mi?
1: Fóònù nọmba mi, bá mi
0: pe fóònù nọmba mi. 09
1: 97 33
0: 12 Number one ka fun yin lori idije eko bibeli.
1: E fun mi number 9.
0: So mo Samson alagbara ninu bibeli.
1: Alagbara
0: men mo mo. Ki o ko yawo e to ba ti eje to ta yen to ta sowo ta.
1: Delilah.
0: Delilah e ti gba.
1: Ala.
0: E bi sori eto so ti gbo. Mo para bo. Hello, ta lo wa lori afefe o? Era sa o.
2: E ka ro wa fun ojumo.
0: Ah, e wa class lati je ohun oni mo nbo yi.
2: Beeni, beeni.
0: Ah, ki lo be te wa class?
2: No, mo wa pelu ye bo tin gba mi, mo le PC we ta ma se to church na ni sa.
0: Oda. Buru oruko ya ti se ti pe wa lekun rere.
2: Gbe ga rojo joye lati mu sin ni sa.
0: E pe phone number yin fun mi ejo.
2: 080
0: 080
2: 35
0: 070-070-241-241 Oye, mu number ejo.
2: Say number 2 ti lo ati number 1.
0: Number 1, 2, 3 o ti lo.
2: 7,
0: 9, 10, 15 o ti lo. Number ki le mu?
2: E fun mi number 4.
0: Number 4.
2: Yes sir.
0: Eka draw luwa. Eka fun wa.
2: Baba wa ti be ni orun.
0: Oya.
2: Ka bo wo foruko re.
0: Mhm.
2: Ijoba re de.
0: Yes.
2: Ìfẹ́sẹ̀ ni ká ṣe láyé bí wọ́n ti ń ṣe ní ọ̀run fún wa ní oúnjẹ òjò wa lénìí dárí ẹsẹ̀ wa jì wá tí a ti dáríjì àwọn tó ṣẹ̀ wá wọ́n fà wá sínú ìdẹ̀wò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì torí ìjọba ni tirẹ̀ agbára ni tirẹ̀ ògo ni tirẹ̀ láéláé.
0: Ẹ ṣe bí àwọn ẹ̀jọ̀gbọ́n wa ti kọ́ wa nìyẹn lẹ́kọ̀ọ́ yẹn ìṣògbọ́n ẹgbẹ́ ẹ̀ka fún yín nínú bíbélì mo máa fún yín o tí ẹ ti gbọ́ ẹgbẹ́ sórí ètò ẹgbà ẹtítẹ́ ti wà lójú ọ̀nà tẹ́tígbẹ́nu ilé yẹn mo máa fún yín ọlá ń tẹ́ ń jẹ tí mo fi ní màá fún yín ni bonanza wà lẹ́nu ó kàn gbórí wọlé bẹ́ẹ̀ ni so bonanza nínú ẹ̀kọ́ ni máàkì ní wọn o ẹ tó bá gba 1/10 kó lọ máa ṣèdúpẹ́ ńchọ́ọ̀tì ní kó ń paasi o.
2: Bàbá
0: ọ̀rọ̀ tí ń bẹ ní ọ̀run kí á bọ̀wọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé. Ìfẹ́ tirẹ̀ ni kí a ṣe bíi ti ọ̀run bẹ́ẹ̀ ni ní ayé fún wọn ní oúnjẹ òjò wa lónìí dárí ìgbèsè wa jì wá bí àwọn tí ń dárí ji àwọn onígbèsè wa má ti fà wá sínú ìdẹ̀wò ṣùgbọ́n bá wà lọ́wọ́ bìlísì nítorí ìjọba ni tirẹ̀ àti agbára àti ògo láéláé. Ẹ ṣe gan ni Bond FM lọ́wọ́ 92.9 ẹ̀lọ́ olórí afẹ́fẹ́ o. Hello. Ah. Ẹtun flash ni, won flash eto yi o. Hello. E ka re gbo soke o. E gbo soke o. Ha.
3: Hello.
0: Hello.
3: Hello.
0: Hello, ta lo wa nbe tin ja ipo o.
3: Mrs. Akande lo wa nbe Karasa.
0: Mrs. Akande.
3: Yes sir, Karasa.
0: Mrs. Kini Godo.
3: Mrs. Akande, Bolanle.
0: Bọ́lá ni kọ́ mo fẹ́ gbọ́ nìyẹn Bọ́lá Nlé Akande àbí. Ẹ pé fóònù nọmba yín fún mi. Yes ma o. Ẹ pé fóònù nọmba yín fún mi láti ìpínlẹ̀ tí ń pè náà.
3: Ìjókò.
0: Ìjókò. Ẹ pé fóònù nọmba yín fún mi.
3: 080
0: 39
3: 57
0: 69
3: 60
0: Oya, number one ka wa fun yin o.
3: Number 7 wa le.
0: 7 ti lo.
3: Number 8 ko.
0: 8 wa nle. Se gbe mo Mose. Mose, se ngbo. Hello. Hello. Ah. Se ti kuro lo afefe ni. Ki lo sele? Hello.
3: Hello sir.
0: Ah, mo ni se be mo Mose. lẹyin to ku tan ta ni won gbe epo re fun to ko amọ ise ride ile leri
3: Joshua
0: ni
3: omo nu
0: ni nbe lati ri
3: o wa nu we Joshua
0: e ja le do ta ro mo mi ori keta ese ike egbogun de ikejidun logbon deli lati na mo yin daruko le kan yen awon onidajo 16 4 to 31
3: Oba
0: akoko ni Israeli ti e arakunrin na daruko to ni Saulu ti mo ni ki se daddy temi o 1 Samuel 10 1 to 25 ni e duro sori eto se ti gbo a para bo e se e to wa lo e je ka lo gbo orin emi a para bo

0: lórí afẹ́fẹ́ o.
1: Ora
0: Innocent Clear Tools. Láti ẹgbọ̀n. Ẹ jọ̀ọ́ pé fóònù nọ́mbà yín fún mi ẹ jọ̀ọ́.
1: 070-391-26-995.
0: Ẹ jọ̀ọ́ ẹ wà mú nọ́mbà o. Ẹ mú nọ́mbà o.
1: Ok, sir. Ẹ fún mi ní nọ́mbà 11.
0: Nọ́mbà 11. Ìbéèrè ilé ni mo bẹ́ẹ̀ ṣe fẹ́ gbà. Olé le jù ní gbogbo ìbéèrè. Àwọn aráàlú wo ni Paul àpọ̀ sí ní pè ní aláìníronú.
1: Ara Galatia.
0: Ara Galatia. Ń bọ̀ láti rí o.
1: Ìwé Galatia orí kẹta ẹsẹ̀ kìíní.
0: Ní ìbàgbà o, ṣé ẹ lè pàtẹ́wọ́ fúnra yín?
1: Ẹ
0: ti pàtẹ́wọ́. Ẹ dúró sórí rédíò yẹn jọ. Ṣé ẹ ti gbọ́?
1: Ok, sir. Yes, sir.
0: Ẹ jẹ́ àtúnlọ́gbọ́n orin ẹ̀mí. Kà ń padà bọ̀.

0: Kọ́tà, Madame Onífini Station. Ṣé ẹ̀rọ̀tí Dangote fún petrol delivery?
1: Bẹ́ẹ̀ni o, ẹ̀rọ̀tí.
0: Dangote petrol mú pèsè epo petrol sí Fini Station yín. Ẹ̀rà 250,000 liters ó kéré jù. Kẹ̀sì gbádùn ìfiránṣẹ́ ọ̀fẹ́ àti kírẹ́dìtì ọlọ́jọ́ mẹ́wàá.
1: Delivery ọ̀fẹ́ àti kírẹ́dìtì ọjọ́ mẹ́wàá. Èyí dára gan ni o.
0: Tó bá dépò ìwéko láti fi kú ti Fini Station rẹ, láti pín epo petrol tàbí tí business rẹ nílò epo púpọ̀, ìfilọ́lẹ̀ yìí wà fún ọ. Ìpìtìṣẹ́ ọ̀fẹ́ dé ọ̀dọ̀ rẹ tààrà wà ní Lagos, Ogun, Delta, Rivers, Kano, Imo, Abuja, Kaduna, Anambra àti Nasarawa. Àwọn ìpínlẹ̀ mìíràn ń bọ̀ láìpẹ́. Láti ọ̀dà pé 0707-470-2099 tàbí 0707-470-2100 tàbí kẹ́ ẹ̀ fi méèlì ránṣẹ́ sí sales.inquiry@dangote.com. Dangote Petroleum, àǹfààní yìí wà fún gbogbo ènìyàn.

0: ẹ̀tẹ́tí sí ìkéde pàtàkì tí yóò ṣe yí ní àǹfààní fún ìlera ara wa àti àgọ́ ara wa. Onifeed tí ó wà ní number 1 Owó Lẹwà Street, Tabọ́tabọ́, Agége, Lagos. Ó fi àsìkò yí pé gbogbo ènìyàn tí ìlera ara wọn bá ti ní ìdojúkọ tàbí àìlera tí ò péye, pàápàá jùlọ àwọn ará agbègbè Agége, láti máa bọ̀ sí gbọ̀ngàn jíìmù ìdárayá tí pẹ̀lú owó tí kò gani lára, pàápàá àwọn tó bá ti sanra jù láti fi ìdárayá jíìmù mú ara wọn bọ̀ sípò. Pàápàá jùlọ àwọn wọ̀nyí: Cutting Edge Equipment, Group Fitness Classes, Personal Training, Nutritional Guidance, Modern Facilities. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-18-16-0223 tàbí 081-31-81-9010 A ó máa retí yín o.
1: Guess what? It's happening again. Great Baptist Pentecostal Church, Mushin, invites you all to Covenant Festival 2026. Theme: Divine Encounter. Theme text taken from Exodus chapter 3 from verse 1 to 4. Date: Sunday 6th September to Sunday 13th September 2026. On Sunday 6th, it's going to be starting by 9:30 a.m. Monday to Friday, we'll be starting by 5:30 p.m. Then on the Sunday 13th September, which is the grand finale, we'll be starting by 9 a.m. Ministry: Pastor Frank Emmanuel, Pastor Yinka Osholale, Dr. Chris Williams, the host pastor himself, Pastor Soji Bukola, and of course, the mission. Address: Number 16 Adioya Close off Isolo Road, Daleko Bus Stop, Mushin, Lagos. Remember, this is not just a festival, it is an experience. God bless.
2: Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeéṣe kẹ́mọdé kúkú láàrin ọjọ́ tó ń bi sí ọdún márùn-ún lágbàáyé. Bẹ́ẹ̀ sì ni àwọn àròtalẹ̀ gbogbo ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú orílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó 2,000,000 to 2,100,000 ni kò tíì gba abẹ́rẹ́ àjẹsára kankan orílẹ̀-èdè Nàìjíríà.
3: Láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹ gbọ́ wa lọ sí ilé ìwòsàn aláwọ̀dé tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ wípé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
2: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Àyẹ̀tọ́ fún àwọn abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ó dojú egbò.
2: Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún mẹ́sàn sókè, wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́ ilé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sọ fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí, ẹ pé àjọ MPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7-7-8-8. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Health Care Development Agency.
5: Òpópónà Adéọya ni mo ṣe ń pe gbogbo ènìyàn síbi àjọ̀dún májẹ̀mú ọlọ́dọọdún àkọ́rí ìbápàdé àti òkè wá, èyí tí ó wáyé ní ọjọ́ ìsinmi kẹfà títí di ọjọ́ ìsinmi kẹtàlá ní oṣù kẹsàn-án ọdún tí a wà nínú rẹ̀ ní agogo 5:00 ìrọ̀lẹ́ lójoojúmọ́. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tí a fìwé pè nìyí: Pastor Fẹ́mi Emmanuel, Pastor Yinka Osholale, Dr. Chris Williams, Pastor Soji Bukola Olùgbàlejò. Wá bá Jésù pàdé. Èyí kìí ṣe àjọ̀dún nìkan, ṣùgbọ́n ìrírí.
6: Bonde FM lọ́wọ́ 92. DJ Ẹ̀kọ́ Bélì ló ń lọ lọ́wọ́lọ́wọ́. Kí ni Bíbélì gbé mi? What the Bible swallow. Mo máa sọ kinní kan pé àwọn Mùsùlùmí lọ́wọ́ bọ̀, wọ́n ní ìmọ̀ ló làdínì ọgbọ́n ògbe. Bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ tiwa náà, ọgbọ́n ìmọ̀ àtòye ń tẹ̀síwájú. Èyí ló mú ká kó àwọn àkójọpọ̀ ìwé àkójọpọ̀ sínú Kí ni Bíbélì gbé mi. Ẹ jẹ́ àdúkè lọ́hùn ti won yan na na fun wa what the bible swallow an pada bo
7: what the bible swallow book part 1 and 2 kini bibeli gbe mi apa kini ati apa keji ti arakunrin wa ninu oluwa michael oluwa femi additional mr bible ko awon ibi ti e ti le ri awon iwe ohunra ni wonyi ladipo bookshop number 148 agege muto road olosha bus stop mushin lagos eyin ti kotun e ma lo si block c shop 19 and 20 ojb plaza number 134 ijegun road ikotun eyin ti e wa ni lagos island e lo si shop ship me is YO Shotayo Mama Tunde Onigele ni Ereko number 17A Ereko Street Idumota Lagos eyin ti e wa ni Abule Egba e ma lo si Onu Ara Spiritual Shop lodo Mama Celestia ti won wa ni shop 18 Okunola Street ise Oluwa Bus Stop Agbelekale Abule Egba Lagos eyin ti e wa ni Ikeja titi lo si Ojodu Beja e pe Mr Bible sori ero ibanisoro yi lati ra awon iwe ti yin 081-800-14490 at 080-322-29979 eyin ti e wa nilu ikorodu e ma lo si number 74 Owode Ibese Road Rabaka Bus Stop kebere iya oyibo tabi Mr Quality kini bibeli gbemi atupale ni lati se iranwo fun gbogbo awa lesi kristeni lati ni imo si waju si
6: First Samuel chapter 7 verse 12 Samuel si mu okuta kan ogbe kale lagbede meji mispe ati seni o si koruko re ni ebi ni seri kini tumo e titi de yi ni oluwa ran wa lowo de to ba wojo ago wa ri pa gogo ba wa so re je ka so e to ku di ojo mejo ope mi lo sodo awon nigbowo eto yo ata to fun alebun lori eto yi e seun kristi yo so yin lesson re ami loruko gba awon alase ile se redo nigeria lapapo mu dagbere fun wa lori eto tomi olootu eto yi doctor Theophilus Tunji Olalekan JP nigba ti awon lowo button ati akede eto arabirin funke aya adisa ati alaja balikis aya ibrahim lagbagbe giwa ile ise wa ogbeni gbenga fatile ati iya abeta to je mommy wa princess wurola adenike adegoke jp bidisi ba fa ibo re seyin ka tun pade emi omo yin aburo yin ati arakunrin yin ninu oluwa lojo mejo pelu aso olorun michael oluwa femi additional jp mr bible on dagbere fun wa pe aku isimi tojo toni happy new month ose ire lo se ma je gbogbo wa o won tin reti wa ni church o da ko christian

kọjá ní padà sẹ́yìn. Àwọn òkè ńlá fò bí àgbò àti àwọn òkè kékèké bí ọ̀dà àgbò. Wá rírì wọ ilẹ̀ níwájú Ọlọ́run mi. Wá rírì wọ ilẹ̀ níwájú mi. Mo wá pàṣẹ, mo pàṣẹ, àṣẹ lọ́jọ́ yọ, àṣẹ lòrúràn. Wá rírì wọ ilẹ̀ níwájú gbogbo wa.

Mighty Boring Bobo, 92.9 FM, Awala Shiwaju.

0: gẹ́rẹ́gẹ́ laago mẹ́wàá lù. Ẹ kú ìyálẹ̀ta. Ìròyìn ìyálẹ̀ta ló ń dé sí etí ìgbọ́ yín láti iléeṣẹ́ Bond FM 92.9 onígbòǹgbò Ìkẹjà. Olúfúnkẹ́ Àdìsá lorúkọ tèmi. Ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló ní ìpèníjà lórí bí owó oúnjẹ ṣe ń gbówó lórí. Oníṣàṣà ti ìlú Ṣàṣà, Ọba Nasiru Babatunde Ògúnrombí, ti ké sí gbogbo àwọn ilé ìjọsìn láti nawọ́ ìrànwọ́ ṣe àtìlẹyìn fún àwọn ọmọ ìjọ nígbà tí ó ń bá oníròyìn sọ̀rọ̀ lórí ìpèníjà ilẹ̀ Nàìjíríà. Ọba Ògúnrombí ní àwọn onígbàgbọ́ ní ipa pàtàkì láti kó pèsè ìrànwọ́ lórí ètò ọrọ̀ ajé. Ó wòye pé yàtọ̀ sí ìtọ́ni nílànà ẹ̀mí, ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí nílò láti máa ṣe ìrànlọ́wọ́ pèsè oúnjẹ sí ilé ìtọ́jú oúnjẹ food bank, ṣètò ìkẹ́kọ̀ọ́ iṣẹ́ ọwọ́ àti owó fún àwọn tí ó nílò ẹ̀. Ọba Ògúnrombí gbóríyìn fún àwọn ilé ìjọsìn tó ti ń gbé irú ìgbésẹ̀ báyìí. Ó wá rọ àwọn tí ò tíì máa ṣe láti bẹ̀rẹ̀. Ó tẹnumọ́ pé kò dá kí ènìyàn máa pa ibi sùn ní agbègbè tí ilé ìjọsìn bá wà. Ọba wá rọ àwọn ìjọba ní gbogbo ìpele láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ilé ìjọsìn, pèsè ohun ìrànwọ́ fún àwọn tí ó wà ní ẹsẹ̀ kùkú. Ó tẹnumọ́ pé ìbáṣepọ̀ pẹ̀lú àwọn lọ́balọ́ba, olórí ẹlẹ́sìn, àwọn òṣìṣẹ́ ìjọba máa ṣe ìrànwọ́ láti jẹ́ kí àwọn ohun ìrọ̀jú dé ọ̀dọ̀ àwọn tí ó nílò ẹ̀ láì fi àkókò ṣòfò. Àwọn alẹ́nulọ́rọ̀ àti ọlọ́jà ní ọjà aládìpọ̀ ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Èkó láti ṣí ọjà padà fún títà àti rírà lénìí àti fún àwọn nǹkan míì. Àwọn alẹ́nulọ́rọ̀ ní dídá wọn lẹ́kun títa ọjà lójoojúmọ́ yìí ti ní ipa lórí àwọn oníṣòwò, oníṣẹ́ ọwọ́, àwọn ọlọ́jà àti ẹbí tó jẹ́ wípé jíjẹ múmi wọn dá lórí ọjà yìí. Ọjà aládìpọ̀, ọ̀kan nínú ọjà gbòógì, jẹ́ ibi ọjà tí ẹgbẹẹgbẹ̀rún ọlọ́jà àti oníṣòwò tó ní ṣe pẹ̀lú ẹ̀yà ọkọ̀ àti ohun tó jẹ mọ́ wà. Síbẹ̀, àwọn alẹ́nulọ́rọ̀ rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Èkó láti gbé ìpinnu tó ń ṣe àkóbá fún títà rírà ojoojúmọ́ yẹ̀wò, kí wọ́n gba àwọn ọlọ́jà láàyè láti ta ọjà wọn ní gbogbo ọ̀sẹ̀ yìí. Alága ìkẹ́rù sí ìyẹn warehouse ní ọjà aládìpọ̀, Ọ̀gbẹ́ni Ajíbádé Ọlájokò, sọ ọ́ di mímọ̀ pé àwọn ò tako òfin ìjọba, àmọ́ ojútùú ni àwọn rawọ́ ẹ̀bẹ̀ fún. Wọ́n wá rọ ìjọba ìpínlẹ̀ Èkó láti tẹ́tí sí ẹ̀bẹ̀ wọn àti pé kí wọ́n pè wọ́n fún ìjíròrò láti wá ojútùú sí pátápátá. Bí àwọn ọlọ́jà ṣe ń retí èsì ìjọba pẹ̀lú ìgbàgbọ́ pé èsì ayọ̀ ni àwọn máa gbọ́ bí jíjẹ múmu ọ̀pọ̀ àwọn ènìyàn ṣe ń wá látinú ọjà náà. Ìròyìn ìyálẹ̀ta kò ní jù báyìí lọ. Ẹ tún darapọ̀ mọ́ akẹgbẹ́ wa tó bá di aago 12 ọ̀sán. Ọpẹ́ lọ́wọ́ olóòtú Frank Ọlọ́runníṣọlá. Olúfúnkẹ́ Àdìsá lorúkọ tèmi. A kú ìsinmi òní, ọ̀pọ̀ ẹ̀ láṣe lókè ìpè. Ẹ ṣé bẹ́ ṣe ń tẹ́tí sí wa.
1: Èdùmarè lódiri ẹwà.

0: àwọn nílò láti lò ó. Àwọn tó bá fẹ́ dènà wa nínú ọdún yìí.
1: Bàbá wa ló dà rẹ̀.
0: Àdúrà là ń gbà fún wọn yẹn o.
2: Ajagun ṣẹ́gun lòdẹ ọ̀run.
1: Bàbá wa ló dà rẹ̀.
0: Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀.

náà ni o gbogbo ohun tó wà lára wa kó máa yin ọlọ́run ọba ọba tó mú wa rí ọjọ́ òní tí ń ṣe sunday àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án ó tó láti máa yìn láti máa gbé e ga òun náà ni aláyélúwà ọba owólabí adéyẹmí adéníyì tí ń ṣe ọlọ́jọ́ ìbí òní táwọn náà fi ń yin ọlọ́run ọba lógo tí aláyélúwà ọba riliwan babatunde oṣùọlálẹ̀ àrẹ̀mú akínolú olówó èkó bàbá fòwádìí àti àwọn olóyè onífìlà funfun àti àwọn olórí náà tí wọ́n ń kí aláyélúwà ọba owólabí adéyẹmí adéníyì oníṣàbẹ ti ìlú gbòbíṣàbẹ kú oríire ọjọ́ ìbí wọn tí wọ́n ń ṣe lónìí wọ́n gbà á ládùúrà wọn ní igba ọdún ọdún kan ni láṣẹ elédùmarè lágbára ọlọ́run ọba wọ́n ní pé ẹ ti ṣe tọdún yìí ẹ ṣe tẹ̀mí nínú ọláńláfíà tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ bákan náà ni aláyélúwà ọba riliwan babatunde oṣùọlálẹ̀ àrẹ̀mú akínolú tó ń kí alhaj abdulfatai abdulgafar fún oríire láwàní tí wọn yóò wé fún wọn lọ́jọ́ tòní wọ́n ṣe é ládùúrà pé yóò fi ṣe ohun re o inshallah bí kudirati láì lágbára ọlọ́run ọba kọ́lọ́run kó gbà á lágbára làwọn ètò wa tẹ̀ ẹ́ síwájú nílé iṣẹ́ bond fm 92.9 aago mẹ́wàá àbọ̀ lọmọ oníkangó la máa lọ sórí ètò ọ̀rọ̀ ṣùnùkùn pẹ̀lú àwọn atọ́kùn ètò tí wọ́n ti wà ní ìkàlẹ̀ láti tún nà sórí afẹ́fẹ́ tí wọ́n máa fi ojú ṣùnùkùn wo ìyẹn balikis ibrahim àti tauri abdullahi bond lawal 92.9.

0: adupe fun olorun oba oba ajoke aye oba asake orun to tun so wa lati jejo to fun alanfani lati je ka pade lori eto yin eto wa oro sunukun ti en birthday to de siti gbe lati ile ise bond fm 92.9 awa lati adu da ile ise bond fm gbe to oro sunukun ka lati je ka ma foju sunukun wa awon kan ti a je ki de wa soke at lo so waju ko ma de bo wa ni orilede wa nigeria ope ni fun olorun oba ti a tu pade ni osu kesan ini ni sunday akoko ti se ojo kefa ti je pojo en je ojo pataki ni igbesi aye wa ni le se bond fm 92.9 tori po kan ninu wa okan ninu afa wa o nse oye won igbe la wa ni fun won le ni ope ni fun olorun oba oruko temi ni tawhid abdullahi bileke akunawo
1: ta hawa ni e seun e ku ajo yo e ku baniyo ti wa na ade ile se bond la wa 92.9 bi la tin ki oke karo se karo me karo gugu se tin gbo ile se bond 92.9 aku si mi oni si mi alaye si mi logun na ni eniye je fun wa o atu ki yin kabo sori akosi eto yin eto wa eto oro sunukun ni ile se bond 92.9 fm ni bi ti e a ti ma n fi oju sunukun wa awon to ba n lo lawujo wa blikeze epole ibrahim ni oruko temi
0: eh bi na se wa to le ni o ri pe e ti e ranti pe awon wole iwe mura ti fe wole ah awo ri eku nawo
1: e se
0: o je je pe ri bi te le ti wa sinu eh ati wonu ara yin na gba te ba ti lo bi ogbon odun ni ibi ebele to ba pe fe ti si ah ni bo won ti mi yan so ni pe ah e ma lo o te sile ti fe ta mo no se babu gata
1: ni o to abura lo wole na o baba oko ti
0: ni
1: o ta wa ti ni ta ba ni pe kayi e tenant tu mu to wo ni la du mu ja bo du meta ka to rowo fi se nawo se to
0: ewo e ke ma bi ni jare ara le ah ori oro won ti de ma je ki no kuru pe ni si bayi e ma bo ko wole o gabu gabaro
1: o si da wona wa na to mama wa ka lu ni ba ti de na tin wo yo kan ti de ko yo kan la won do ko de lo won o si ta ni kini kan loko loko awori
0: eh ibadan ni
1: ah ibadan ko
0: eh ni o jamo eh bi ta lo jina jare eyin ara le e ma binu eh leni a ri pe awon mo ti wo won ti gbolede ojo na ti to bi ojo meta eh to ba de wa wu a ri pe to ba be si ma ka ni meji meta awon kan ma wole ni ola awon kan ma wole ni ojo mesan awa ni ka lori eto wa le ni pe ka ba ke ba foju sunuku wo kila awon nkan ti en ro pe boya ki a tun se lati je ki eto ile iwe wa ko le je nkan to je pe o ma je nkan ti o je amuyangan tori pe kini igbaradi ti awon obi ti igbaradi fun awon omo kini igbaradi awon omo lati je ki won wole kide ni igbaradi awon ti o je oluko ati ijoba lati je ka ri pe eto eko o peye ni orilede wa Nigeria yen ni lati ka jo fi oju sunuku ni eni lori eto
1: to hun na ni e ti gbo teni keji mi so yen pe kini igbaradi wa ki lojuse wa gege bi obi ati alagbato ki lojuse wa gege bi awa so je pe awa la ni lewe yen lewe ti aladani yen kini amuran ti e tun fe fun ijoba nipa awon lewe to je ti ijoba nitori pe amuko gogo ona na apa ga pa julo ni ijoba ipile eko eyin ti e ba de wa ni ipile ogun ti e sumo wa boya awon lewe kan wa to je pe eyin na tun wo pe o ye ki akiesi ijoba ko debe e gba akiesi ijoba si pe ya awon kokon te opo to di pe won tun wole iwon ba ojo melo kan to ku yi kon ba yin se atunse sibe ti ijoba ipinle eko na je ka le ka fi oro na tun wole ti ohun ni ka ki gbajo gbaradi wa omo yi se ma wole si lewe kan si ma ni gba eto eko ni ayika to lalafia ni ayika ti eto abo be to peye ni ayika ti kan yo rorun fun won ki eko le dun ko fun awon akeko wa na la se ni pe ki a gbe le yewo lori oto oro sunukun laaro to ni ka jo fi oju sunukun wo eh ero ba ni soro ti e yara le ba
0: 070-6316-1916
1: òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí
0: ẹ bá ti
1: pè sí
0: ẹ káàárọ̀ orúkọ ẹ̀mí lẹ́tí ń pè wá sáà ẹ̀kú
2: ètò ìbẹ̀jẹ̀ fún orúkọ mi ní ẹ̀rẹ́ tẹ̀lá òde ní ọgbà ẹ̀tọ́ ìbí ìbá rẹ̀
0: ṣe lọ ọ̀rọ̀ ìṣúnú kùnú
2: ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba
0: Hello. Eba yi radio yo lo sile. Eba kuro ni radio tabi ke ba yi lo sile.
1: Eba ti eba ti ri pe o ti ngun eje ka yi sile abi.
0: Hello, e ka ro oruko yin bo le tin pe wa sa o.
3: E ma ka ro aje ta ri.
0: E ka ro
1: sa.
3: Aje ba ri ke e ma se un.
1: Yes sir.
3: Oruko ti ni ya ku bo la tun ji, o nko la ti ke ku.
0: Awon si nu kure o.
3: Ìgbára diwa náà ni ẹni àkọ́kọ́ tó ti kọ́kọ́ pè sọ yẹn. Ẹjọ́ àárọ̀ àwọn oníléèwé àdáni ẹjọ́ tó torí kóde pínpín àwọn máa dé wọn ní àwọn òsì ìsanwó ẹ máa lọlé kánkánbà wo ṣe bílù ṣe rí tó àdẹ̀rọ ìjọba àpáyà mẹ́lẹ̀ ìjọba lagos state náà àti ìjọba àpapọ̀ àti local government gbogbo àwọn iléèwé wa kájọ torí ọlọ́run kan bá kó dáadáa. Ọlọ́run ní jẹ́ kárí ajé ni pé
0: gbogbo
3: àwọn òbí náà bá a náà dẹ̀ fojú ṣe wa torí àwọn òbí mi lọ́la tọmọ wọn máa wọlé ṣe kúkú níṣẹ́ kankan bẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ọmọ máa ṣe rí ni sámọ̀ ṣe bẹ́ẹ̀ o torí wọn máa tún gbogbo iléèwé ṣe kó tó di pé wọn á wọlé orúkọ tèmi yàkú bọlá tún jí gbogbo láti kẹsùn ẹsẹ.
0: Ẹ ṣe gan sa.
1: Hello sir.
3: Hello.
1: Hello sir, ẹ kàrọ̀ sa.
3: Ẹ fojú mọ́ lọ.
1: Ẹ kú omi lẹ́jẹ̀ yẹn àtikẹ́ yìí sílẹ̀. Ẹ káàárọ̀ sà ń gbọ́ yín sà orúkọ yín sà.
3: Orúkọ mi dáwọ́ dáwọ́ láti pọ̀ láti sọ̀rọ̀.
1: À ń gbọ́ yín.
3: Láti yẹ kún náwó ìnáwó tí a fi padà àti
1: bàbá. Àwọn àníyàn ẹ ṣeun sa o.
3: Oyè rú rẹ̀ ó kà ní gbogbo wa.
1: Àmì.
0: Àtàwọn tó ń sá fòye náà.
3: Ẹ bá mi kí ọ̀
1: á gbọ́. Àwọn tí mo
3: fẹ́ sọ nípa ọ̀rọ̀ ṣe gbé kalẹ̀.
0: À ń gbọ́ yín.
1: A wà pẹ̀lú yín sà ń gbọ́ yín. Hello. Ora ko network ya po do yin ko fe work. Hello. Wa alaikum salam ma e karo ma. Yes ma oruko yin bo le tin pe ma.
4: Oruko ti mi la laje ame da ti ke la to
1: re. E ta le gegun an gbo yin ma.
4: E ku na wo ni be je ki wa
1: ti. E ma binu jare.
0: Ibimu na ni ojina ojina so egun. Omo ya kan na si ni ya wori kan na ni.
1: Ẹ má dàwọ̀ ló à ń gọ yín mà.
4: Nǹkan tí mi fẹ́ sọ ni pé kí ẹ̀rọ pé ìjọba ìyàwó ìjọba wọn ti fi lọ́yà àpapọ̀ àti ìkíní kọ́ ṣe ọ̀nà àti máa rí oúnjẹ fún àwọn àmì wọ́n ti sọ pé máa fún àwọn ọmọ sùkúl ní oúnjẹ tó jẹ́ bá kúrò nílé ìṣẹ́ ìjẹ́kùn ṣe. Owó wọ́n láti fún àwọn ẹni oúnjẹ kọ́kọ́ wọn lè bá a tó ń tẹ́sí dàn sí primary school tá
1: garanti
4: wọn lojojumo
0: Hello.
5: Hello, I am a
1: teacher. Hello,
5: okay,
1: sir. That's a good idea. I'm going, sir.
5: I'm going to school. Then you know that the people are going to be able to do it.
6: ti ma jo poko kere bi ma to ni ma ti le ko mo ni ni ma ti ko mi ara ke ko wa ko so da ti ni ko e ko ko ma ko
0: mo so ni pa ta
1: o ti ta e
6: e e ta ni ko ki ni ta o ti ko ni ku o ti ko ni ku ye ko jo ma se ko ni e ti ba won ni e le pa ra yin ni e ma pa ni o ma pa o ti ni gas wa won ma se ko ni ku ha
1: Oh, oh, oh, oh, oh,
6: oh,
0: oh, oh, oh, oh, oh, oh, oh, oh,
1: oh, oh,
0: oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, role te n pa kiyesi si pe awon oluko ma so fa awon omo pe e ma pa ni
1: e ma pa ni ngbeto ma ba ti mu to ba ti won fin ti ninu class
0: awon awon ba de jo
1: se da 80 ni
0: e ba si je 80 si 80 o se da 80 si 80 o se
1: fun class won to je
0: e mo pe eko la wa nbi ko de nse kinon poruko e awon akeko awon na ma lati je ki won se die die pelu awon oluko tori oluko no gba paro titi a pada so na ni sugbon ta ma so na ni pe ise ton gba ni olorun ma fun olokun atagbara won je ka bo ba si le tojo omo won ni ko tojo awon omo lomo tori pe kini ere wa fun won lojo kon se pe ere ni si pe o di gba ton ba di pe oluko ba ku ton ataye mi bayi ni won tin rere lo nisi hello
7: hello da
0: e ka ro won
7: e ba binu ya ku bo lati ji lo pe pada
1: Hello? Hello?
6: Hello, ma bi se. E je ba be on awon ti mu se gbo awon kan ma ko ko owo to.
0: I don't go. Àwọn ọmọ iná tó bá ṣe wà láti títí náà ohun tó bá dé lé náà wọ́n á sùn ní wọ́n á sùn ní láyé tá lè ṣe náà ni pé ẹjẹ́ kíbi táwọn ọmọ bá máa wà tó ń lọ iléèwé má jẹ́ kó jìnà jù sí
1: address ni ke ma fi post awon mo e ma gbo mo to wa ni command ke wa ni konisho island
0: ala ni se da won ni ko ma so ni ko du
1: command la island de de mo lo dan be e la si command la island
0: mo ke ya ko so pe tabi di gba mi e ke kini o gbe mi lo gbo mo mi lo si korodu kini la ngbe egbe da la ngbe ba lo si be se ah e ma lo si district yin e ma lo si be e ma lo yeju
1: e yeju e ne dakun olorun a fun wa se ana abọ wo bi la se ri
0: awon mo na ta na baba egbe abi awon to ye ko abeku lati je esun wa lo si yes recess esun wa ta ba to wa lati primary secondary address ti e ba sumo bi ten na ngbe ni ke ma ko sile awon kan to ma nje bi nkan to egba to ba be se ma se niyan pe to awon to nse na won nse ki agbara ba ko address baba pe o ngbe ko yi to ba ma post ihun bo no be post esin hello
6: hello
1: hello sir hello sir yes sir Ami sa oruko yin bo le tin pe sa.
8: Oruko mi ni Simon Ojo Ojo.
1: Yes sir.
8: Oko mo le tin awon ile mi ni se ko ni se da ti to ti ni le mi. Ko je bi ko ko mo ti e ti la ti je ko mo te ki. Ya ka me to abi ko se ta ta ki. Awa o bi. Ni ta ba je ko mo ko won so pe ko mo le mi.
1: 6316 náà ni ẹ̀rọ bá ń sọ̀rọ̀ tí ẹ máa fi pè sí awọ òbí ìjà wà jẹ́ pé a ti wo aṣọ iléèwé àwọn ọmọ wa a ti wòye tó jẹ́ pé bí eléyìí ó ti tọ́ wọ́n sì lè lo wọ́n sì lè máa gbèmé léyìn ní tó bá tuntun wọlé níṣà ẹ̀kọ́ yìí àbí àwọ pé tọ́ eléyìí dàbí pé kò bójú mu mọ́ ẹ jẹ́ ká pààrọ̀ ẹ̀ ọlọ́run yóò pèsè fún wa ẹ má jẹ́ ká sọ pé mánèjì rẹ̀ ná wọn ni ìrí ni sí òun ni ìsọnilọ́jọ́ wọn ni bí ọmọ bá lè ṣe rí ni ó ṣe fi inú ilé tí ọmọ ti jáde ló máa ṣe fi wọn jẹ́ ká wọ ẹ ká wọ bọ̀sẹ̀ wọn tó pé bọ̀sẹ̀ ìlú tuntun ló nílò ni ẹ jẹ́ ká lọ rà á àbáta ní báàgì ìkówó sí ni báàgì ti ìgbóúnjẹ ni ẹ jẹ́ ká ṣe àyẹ̀wò gbogbo ilé ojúṣe wa ni mo rí wípé ẹ mọ tí mo sọ fún ọmọ mi ó yẹ kó o ti máa lo àwọn aṣọ rẹ sílẹ̀ má dúpẹ́ pé báyìí bí ó sì di ọ̀sẹ̀ tó ń bọ̀ no nítorí pé tí àwọn nepa yìí mọ̀ bá wa aṣọ rẹ ó lè jẹ́ pọ̀sẹ̀ tó ń bọ̀ tí àwọn ọmọ wọlé gan-an ni ìwọ rí pé iná máa lọ ọlọ́jọ́ méjì ló máa di páfe wàá wọ aṣọ nínú náà àwọn olùkọ́ máa bèrè pé ṣé ó yẹ padà sílé yẹn ìgbẹ́ lọ́wọ́ mi máa sọ pé ọ̀dọ́ gan mọ́ lòun mọ̀ láti jẹ́ àná lòun dé ẹ ló
0: ẹ káàárọ̀ bá a sọ̀rọ̀ sókè sà.
1: Orúkọ yìí máa ń bolẹ̀ tí ń pè màbí ọ̀kun láti. Ìjú ọya à ń pọyín.
0: Nǹkan tí ẹ̀ sọ yé wa.
1: Táàsì owó mẹ́kàn sọ̀rọ̀. 20,000 lọ́wọ́ pè. Okùn wọn ni wọ́n máa sọ di 20,000 lẹ́ ń gbọ́ tí ilè fìdí ẹ̀ múlẹ̀ èló lọ́ gbà tẹ́lẹ̀. Ẹ correct ó tọ́ ni. Òótọ́ ni ẹ wá ń bẹ̀ ìjọba ń sìn pé kán má ṣe yẹn. Bẹ́ẹ̀ni ó wà lára bẹ́ẹ̀ni wọ̀n ní rẹ́gísítà bẹ́ẹ̀ bá lọ sàn ẹ ṣe. Bẹ́ẹ̀ni kò ń ṣe ẹjọ́ wọn.
0: Ohun tí àfilélẹ̀ tí ìjọba
1: fílẹ̀. Kàṣà àgbẹ̀jọba kán má sọ di 20,000 kán fílẹ̀ ní bó ṣe wà. Ìjọba ẹ̀yìn náà ń gbọ́ wọ́n ní ni àmọ̀bẹ́ mi ò lè bí péjọba ti kéde wọn ìkéde gẹ́gẹ́ bí.
0: Hello.
1: Hello sà orúkọ yín sà.
0: Ẹ bá ayédè rẹ lọ sílẹ̀ ká lè gbọ́ra wáyé.
1: Ok ẹ káàárọ̀ sà.

0: Ok.
1: Ni school wo ni school wo ni
2: e ma so
1: won ni sisha be ni school ti iju grammar school oba wole primary okay
2: grammar ni abi senior
1: se eni suru da ko school to wa ninu be yen po junior le yin so ju grammar school abi okay ju grammar school ilewe to po ninu to wa na gba yen po o ya pe awon primary gan wa na gba yen
2: hello
1: Oya, I'm going ma. Okay, ma. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Ọpẹ àkíyèsí ìjọba ọ́nì ju grammar school wọ́n ní pé àwọn olùkọ́ bó ti ẹ̀ pọ̀ ilé wà lábẹ́ nǹkan tí a fẹ́ sọ wípé ìjọba náà kọ́ bá wà àwọn olùkọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn alípé ìjọba ti ẹ̀ ń gbìyànjú lábalẹ̀ ilé gbogbo ni wọ́n ń gba àwọn olùkọ́ tuntun tó jẹ́ pé kíní àwọn iléèwé tó jẹ́ pé wọ́n nílò olùkọ́ tí wọn ò fi bẹ́ẹ̀ ní olùkọ́ ẹ dákọ̀ ẹ bá wa tari olùkọ́ sí wọn àwọn iléèwé tó jẹ́ pé wọ́n nílò àtúnṣe wọ́n ti mú ẹnu báyìí ju grammar school wọ́n ní òkè primary school náà wọ́n ní ní àlùmọ́ṣọ́ nìyẹn wọ́n ní yẹn wọ́n ní security pẹ̀tọ̀ àbò ẹ̀fẹ́ mẹ́ẹ̀ẹ́ díẹ̀ ìjọba ìpínlẹ̀ èkó ìjọba ìdàgbàsókè ìjọba ìbílẹ̀ àlùmọ́ṣọ́ èyí náà bá wa rí sí yẹn ọlọ́run fún mi grammar school ní ìdímù ẹ dákun ìjọba ẹ ti ṣe ògiri yìí àgbàrá ló máa ń wo ìjọba ti ẹ̀gbìyànjú wọ́n tún ṣe assembly fún ọmọ yẹn tó pé gbogbo bẹ́ẹ̀ pé omi títì inú iléèwé ló ń darí gbà ó ti wó gbà kan ó tuntun wọ́n ti ṣe ó tuntun wá wó báyìí mo ìlú kan tá àwọn yẹn náà wà fún wọlé tó wá ní kógiri yẹn sí wọn ìjọba ò tí ì ṣe opportunity lélẹ́yìí o àǹfààní fífún wọn ni tọ́jú pé wọ́n ti fẹ́ sá lọ ọwọ́ kan ní ẹ̀kọ́ parí àwọn ọmọ iléèwé yẹn ní títì ní ẹni mọ̀ pé wọ́n ti gba géètì míì géètì míì ọjọ́ wọn dẹ̀kọ́ ògiri àgbàrá ló wo ní ọlọ́run fún mi grammar school ní ìdímù ẹ dákun ìjọba ìjọba tó wà ní agbèjọba ìbílẹ̀ tó wà ní tó wà lágbègbè yìí ẹ dákun ẹ bá wa rí sí ẹ bá wa ṣe ọlọ́run yóò máa ràn yín lọ́wọ́ tó bóun ni ṣáàṣì lákòókò
2: nǹkan ṣe rí gbígbé sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ààbò yẹn lèmi náà máa sọ ṣe rí àwọn iléèwé wa ẹ má ti káwọn pé torí pa wà lẹ́kọ̀ọ́ pé gbogbo ojú wa ká pé ibi táwọn iléèwé yẹn wà pé gbangba ni má ti káwọn báyìí ẹ jẹ́ kí á pèsè kò sí nǹkan tó àwọn aláni ìjọba ló ní àwọn aláàbò kò sí àwọn neighborhood yẹn tàbí bóyá bí àwọn civil defence kẹ́yọ̀ kọ̀ọ̀kan wà ní iléèwé yẹn kò tí ì pọ̀ jù kò sí kéré láti jẹ́ kó máa wo ta ló wọlé ta ló jáde ta lè fẹ́ rí ta lè tẹ̀ ń béèrè a lè tàbí jẹ́ pé àwọn kan náà wà tó yẹ pé àwọn school kan náà wà tó yẹ pọ́n dẹ̀ láwọn ọlọ́dẹ kó máa wà lájẹ́ kó lè máa lájẹ́ káàbò lè wà lórí àwọn ọmọ yẹn kò ṣe pé torí ẹni títorí táwọn ẹni náà bá jáde nígbà míì school mi wà níbẹ̀ wá kó máa táwọn ẹni akọ́ máa rìn káàkiri lágbègbè yẹn wọ́n máa wò pé kí ló dé ṣé àwọn olùkọ́ àwọn iléèwé yìí ò sí níbẹ̀ gbogbo eléyìí ká gbé lájẹ́ ká ṣe gbogbo àwọn ọmọ wa náà ló máa ṣe
1: lóore. Ẹ ṣeun ẹpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tí ẹ ti bára dá sítò láàárọ̀ tò ní ẹ̀ṣẹ̀un náà ní tọ́wọ́ yín àníṣúra wa. Ẹ kí èmi náà máa fi àsìkò yìí kí àwọn bàbá ọkọ mi ní ìlú ìdímù bẹ́ẹ̀ ni pé ni tó máa ń mọ mi kẹrẹ àwọn bàbá ọkọ mi omi yẹn fún wọn ṣeré
2: bẹ́ẹ̀ ni
1: Ọlábọ̀sípò Ṣàràdì Ibrahim Arowóra Tílà tó tún lèké àwọn kan náà lèké o àwọn lè wọn ọrọwóra tílà wọn tún lèké àwọn náà ni wọn fẹ́ fi jẹ mufti ti ìlú ìdímù ní òní pẹ̀lú babakọ mi kejì Abdulfata Ọmọbọ́lánlé Abdulgafar orúkọ ọmọ wọn toríkìtoríkì ni àwọn náà ni fárúlẹ̀ islam of ìdímù lànà wọn fẹ́ fáwọn náà jẹ lónìí mo kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ọba kò ní ṣe eléyìí ní òre òpin ìbẹ̀rẹ̀ òpin òre lọ́lọ́run máa ṣe fún gbogbo yìí.

Eto eku isimi nile ise radio Bond FM 92.9. Eto to wa lori afefe.

0: wa ta ri bere odun je ka ri pari odun awa ta ri bere odun je ka ri pari odun olohun odun ma lo odun lo so pin je ka ba won samodun september september o ire la wa yo ninu e wa o yo bi
1: osu kesan gba oro oluwa lenu mi o
0: september o ire la wa yo ninu e wa o yo bi were de were ati wonu osu baba baba olorun oba la jo je ka la ode ija o osu kesan la wo yi gbogbo aladun afogbeli to n gbo mi lowo lowo bayi wipe aburo ni ba sododo eni
2: kan mi mi
0: ibi oni ba sododo eni kan kan ajalu oni ba sododo eni kan kan osu eleni yoruba npe ni owere kini mo pe
2: owere
0: ninu osu kesan oruko yi pada re musba alade baba isina re omo ni ilu ileru omo ileru osope omo abere ogin e ma ba kalo lori eto
2: e ma ba kalo lori eto arawa pade ni won pa orosawuru ajanu won po batala ara ni wolu ti eye osun gbogbo eti tin bo wa eni laarin ninu odun yi eni laarin losu yi a o ni sunkun mustafa sulaiman loruko temi nje araba ileru to gbejegun ni ilu oba nure ni ala ni akere mi olumi tutu
0: e ma ba kalo ni ori eto leni abala amoran gbogbo sunday akoko ope ni awa fi n du fun olorun eleyi to pa wa mo adura mi si gbogbo eti to n gbo mi lasiko yi ni pe eji to n ja ni opin odun ko ni je nikan kan eyi to n gboko lowo aya eyi to n gbo ya lowo oko eyi to n gbo mo lowo obi e ninu agede gbogbo en to n gbo mi ati bi kibi te wa ko ni ja aisha mi
2: ami
0: ami ami ewo eje n se papapa leni ki n wo abala ibeere sugbon ki n to wo abala ibeere mo ni iroyin ayo fun gbogbo eni to n gbo mi lasiko yi kini mo ni mo ni
2: ẹlẹni ìròyìn ayọ fún gbogbo èdè tó ń gbọ yín lásìkò yìí
0: kí ni ìròyìn ayọ náà àwọn ìjọba wọn máa ń ṣe bọ́jẹ́ẹ̀tì ní òpin ọdún àwọn ọlọ́ọ̀ṣẹ́ kọ̀ọ̀kan náà máa ń ṣe bọ́jẹ́ẹ̀tì ní òpin ọdún ìròyìn ayọ tí mo ní fún yín rèé o ẹ̀yin náà ẹ múra sí ọ̀rọ̀ ara yín ní òpin ọdún ẹ̀yin náà ẹ ṣe bọ́jẹ́ẹ̀tì kí ni bọ́jẹ́ẹ̀tì tẹ́ ṣe ẹ súnmọ́ ọlọ́run ju ti àtẹ̀yìnwá lọ ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé o ẹ bá mi tọ àfa yìí lọ oní mímọ ni wọn àfa ọlá inú kan kí ni mo pè é
2: àfa ọlá inú kan
0: tí o gbé ń pè ní fàjẹ
2: authentic
0: ọwọ ní nọmba 316 ìjẹgun road taylor bus stop ẹ pè wọn sórí ẹrọ ìbánisọrọ yìí
2: 080 33 48 44 64
0: lẹ́ẹ̀kan sí
2: 080 33 48 44 64
0: tó o bá dọ̀dọ̀ wọn ọlọ́run ọba fún ọ ní mímọ̀ wọn ò bẹ gbàdúrà wọn ò bẹ bẹ ọlọ́run lọ́rọ̀ èmi àti ẹ bá ti kíni ló bá já sí
2: ọpẹ́
0: ní òpin ọdún yìí ayọ̀ tá a fi bẹ̀rẹ̀ òun náà láfi làájá afa authentic ọmọ bàbá ńlá ń bẹ̀ ní fàjì ọjà nílùú kwara ọmọ bíbí kwara ni wọn ọlọ́run ó gbà fún wa kí a máa tẹ̀síwájú ẹ jẹ́ kí n sáré wọ abala ìbéèrè torí lọ́sẹ̀ tó kọjá ẹyin tí ẹ jẹ́ káde má bínú agbára ọlọ́run á ṣètò ẹ̀mí ẹ̀ní ọwọ́ ọkùnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ló wà ní parọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni àbí mo parọ́
2: ni
0: ọwọ́ ẹ̀ ló wà kì í ṣọwọ́ tèmi o
2: ní
0: òní abala ìbéèrè eléyìí tí a ní fúnra wa owó ní tòní o owó ní tòní eléyìí tá a ní fúnra wa owó náà lọ báyìí tá a bá ní ká du tẹ̀yìn ìpọ́n á dà tinú ìpọ́n nù owó ní ẹ parí ẹ tá a bá ní ká du ti ẹ̀yìn ìpọ́n á dà tinú ìpọ́n nù ẹjọ́ ọ̀nà méjìlélẹ́gbàdáhùn ìbéèrè tòní ọ parí òwe yìí bákan náà ẹ sọ fún wa kí ni jẹ ìpọ́n ẹ gbọ́ o mi ò sọ pé ẹpọ́n o ẹpọ́n ni ẹ̀jẹ̀ ṣùgbọ́n ìpọ́n ni mo pè é ó fẹ́ jọra wọn ṣùgbọ́n yàtọ̀ wà nbẹ àtẹ̀síṣẹ́ yín kó máa lọ sórí 090 30 59 77 12 tàbí 091 29 07 71 53 ọ̀pẹ̀lọwọ̀ kábíyèsí ọba dr kọ́láwọlé akínyẹlé ibrahim alayé and olú of orílẹ̀ ìtòrí odò ní abẹ́ ìjọba ìbílẹ̀ ọbáfẹ́mi owóde nílùú ẹgbàá lọ́hùn-ún àwọn ni wọ́n jẹ́ sẹ́ríkì àgbà akin tilẹ̀ ìgbà tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ti di
2: ọba
0: nísìnyí ẹ̀jẹ̀ ká lọ sókè lọ.

0: ami ami ami september to wole tolorun je ka rere to po nbe up nata progress awon nigeria to moba muse lapapo mushine pataki awon titi re won ni ki aba won ki alhaji komre moruf alamu egberungbe ti won je lagos state nata chairman fun ti ojo ibi won eleyi ti won se koja awon mushini a awon ko egberungbe je o ta lo ki won awon na ni state patron engineer gani ola niran ola niyan ni ola gani e ma binu state patron kan ninu awon state patron nata awon na ni gani kan nata kan ni labe be ah agbodo farigunugun ka fatakala ka dori ati ori ati oruka labe omomo high chief daniel ebelamuku ebe mu se kini ebelamuku ekun dayo ajibose ore mi ni bale ni gbogbo ogbo awon ti mo ba ni patapata no ndade oba lagbara olohun olota won no dade oba e ku ipale mo ifilele iwe ele ti e fi kon fun ito igbesi aye yin ti e pe ni forge a silent ti mo gba fun ke forge a silent akori forge e won ni forge ni yin ma yo ni forge silent e tele ni aseyori nipa ilakaka igbesi aye yin olota grinidi agba to ba pile iwe yi to ba ngbo mi lowo lowo to ba fito igbe si aye mi pelu esi ito igbe yo ipe o ko won ti ba se lo ja ko koni fe o eh gbogbo e lohun lo fo ma pile iwe yi po lai fi ito ti igbe si aye mi pelu en da ta fi wo republic of benin lohun ta n wa n ta ti o sonu kaakiri ati n ta n wa lo sokoto wa lokun sokoto ebe la mu mo ki o ko rire o ko si ma won ti mi dada ni gbogbo to ba se oku ju be lo
1: Àwọn tọ́lọ̀ sí sẹ̀kì náà kan nínú ọmọ àràbà wọn ni ká bá wọn kí ìyá àfi kabila àyáyì sátò fún ìpapòdà bàbá wọn bàbá wọn olóògbé hussaini àmọ̀rí owó ní fàárí láti bú ọ̀fà wọn agbádádúrà pé ọlúwa ò ní bẹbí jẹ káti kú ìyá tó yẹn ìyàwó wọn pé tó ọdún ajínà síra wọn ẹ bá ń gbọ́ sẹ̀kì náà ọmọ àràbà wọn ni ká máa kí pé tó ẹkú ara fẹ́ra kún
0: bàbá wọn. Nilu ilelo ni nice state ṣugbọn ka to lo lori eto baba lekan olanrele lepa lekan olanrele e le ri won lori eto le lagba olohun e pade won ni ojo mejo lase idomare ko si mejo bi ko se wi pe ka ba ki won fun ti iyawo brother won eleyi ti o papoda eyun Mrs. Hidiat Fadeke olanrele eleyi ti o papoda òun náà ló fa olórí ẹbí kì í pẹ́ kan jù bẹ́ẹ̀ lọ alàgbà lẹ́kan lánàá ilé àpèlè lẹ́kan lánàá ilé àwìlédọ́wọ́ yín o olórí kan ló ní ilédọ́wọ́ rẹ ọlárinlé o gbogbo ẹbí dọ́wọ́ rẹ ọlárinlé igbó aláṣàkó ìwà tó ní fadé ilédọ́wọ́ rẹ ọlárinlé o lẹ́kan ẹbí dọ́wọ́ rẹ ọlárinlé.

0: 17 èyí tó ń ṣiṣẹ́ bí ọwọ́ ago láti òwúrọ̀ títí di ọjọ́ kejì ẹ̀ka péré sì ni wàá fi iná sí ara rẹ̀ Redmi 17 èyí tó ń ṣiṣẹ́ bí ọwọ́ ago láti òwúrọ̀ títí di ọjọ́ kejì ẹ̀ka péré ni wàá chaaji rẹ̀ 7500 mAh ní bátìrì rẹ̀ Redmi 17 ẹ̀ka péré ni wàá gba iná sí ara rẹ̀ odidi ọjọ́ méjì gbáko ni wàá fi lò ó kò tó síbẹ̀ o pàpàpàrọ̀ rẹ̀ wí pé pẹ̀lú 22.5W ó tún lè gba iná lára Redmi 17 rẹ̀ sórí ẹ̀rọ mìíràn tí ó sì tún ṣiṣẹ́ yípo ọjọ́ kejì tí ó bá tó àkókò láti chaaji rẹ̀ pẹ̀lú 45W ìṣẹ́jú 15 ni yóò fi gba iná sára má ṣe jẹ́ kí o kọjá rẹ̀ ìyẹn Redmi 17 láàyò lónìí kí o sì jẹ́ ìgbádùn 7500 mAh battery èyí tí yóò gbé ọ fún odidi ọjọ́ méjì gbáko kà sí èyíkéyìí ilé ìtajà Xiaomi store tó bá wà ní àyíká rẹ tàbí ilé ìtajà àwọn alábàáṣepọ̀ wa kó ra tiẹ̀ lónìí Redmi 17 ó ń ṣiṣẹ́ takuntakun.
1: Kọ́mre Àbáyọ̀mí Bẹ́yẹ Òkú ọmọ Àràbà nílùú Ìkọ̀tún lórí ètò yìí bàbá ìsinmi oríire o lágbára Ọlọ́run a ò ní fẹ́ ṣàwátì Àbáyọ̀mí Kausara nílùú Ìkọ̀tún bó ṣe ń kí Àbáyọ̀mí Kausara mò ń kí ọba Alágbòdo ọba Aláìlúwa ọba Mudashiru Salaudeen Ọ̀dẹ́jọbí àti Baálẹ̀ Òtúnmọ̀ra pẹ̀lú Baálẹ̀ Òkí lágbára Ọlọ́run gbogbo pátápátá àwùjọ àti wọnú òtútù èmi àti àjọ ọlọ́dún ìjàlè láṣẹ Ẹdùmarè.

0: bẹ́ẹ̀ni o ètò lákìgbò wa làwọn èèyàn fẹ́ gbọ́ lé ní kálukú fi yín rédíò wọn sí ìkànnì bond fm 90.9 rédíò aláràgbà ìdá akírawa káàbọ̀ sórí ètò gẹ́gẹ́ bí ìṣe wa ní ìkànnì bond fm 92.9 lórúkọ àwọn aláṣẹ apàṣẹ ìkànnì tá a wà yìí lórúkọ olóòtú ètò abiodun èlú gbajú frank ọlọ́run ṣọlá ni olóòtú wa fún tọjọ́ ti tèmi olóòtú àgbàdo executive producer himself ni alàgbà gbẹ̀ngà fatile
1: fatile gbẹ̀ngà fatile
0: fatile ok dekiti lẹ́fí
1: ń pè mí dò mí
0: ok o ti yí ọ bẹ́ẹ̀ bilikis ayípọ́lá ibrahim àti fúnkẹ́ àdìsá ni olówó bọ́tìn abdulwan sẹ́yìn salahudeen ọmọ tó mọ kọ́rọ̀ lórúkọ tèmi ń jẹ ẹ kú kalẹ̀
1: orí ètò wa ètò yín ìta pè ní lágbègbè abẹ náà lọjọ pé àkàlẹ sí gẹgẹ bí ìṣe wa wọn ní bàbá lọ ànílé ìwò yìí jẹjọ ládágbére lórí ètò yìí àdúpẹpà wà láyà ara wa atótó yóò sì tún dùn ún torí pé ẹja ńlá ìwọ wa tó mọ wọn sì ní ẹsẹ yájúmọ tó rọra ló ń fàbọ sí ọlọrun bá yóò ṣèwádìí yóò kàn yín mọrùndé olùyege náà lórúkọ tèmi jẹ ní orí ètò wa ètò yín lágbègbè wa ikú ìyálẹta lẹẹkan sí
0: a ò gbọdọ fi ṣòfò torí pé omi ń bẹ lámù yorùbá dẹ mo máa ń sọrọ wọn nígbà mí ọrọ wà kò ní sá ìgbà mí ààyè wà kò ní sọrọ lẹni àtàyè àtọrọ ló wà àmọ ààyè ọhún ṣe kó má tó ara máa gan lò bí omi ọbẹ ni a ní àlejò pàtàkì ìkan nínú àwọn ògbóǹtarìgì àwọn tí wọn ń ṣiṣẹ mọtò afàyàfà lórílẹèdè wa nàìjíríà ní ilẹ adúláwọ àti jákèjádò gbogbo àgbáńlá ayé alàgbà kamalidin oríyomi àyìnlá tí wọn jẹ deputy chairman ẹgbẹ nato ẹka ti ìpínlẹ èkó àwọn náà ni àlejò wa lórí lágbègbè wa ní ìkànnì bond fm 90.9 àti pé àwọn onímọtò tí í ṣe afàyàfà agbègbè wa náà ni wọn wà wọn ń ṣiṣẹ fún wa àwa náà ń ṣiṣẹ fún wọn wọn ń ṣiṣẹ fún wa nítorí pé tí a bá fẹ gbé àwọn ẹrù ńláńlá láti ibìkan sí ibòmíràn àwọn wọnyí náà ni a máa ń ké pè àwa náà ṣiṣẹ fún wọn nítorí wípé bí ò bá sí ti bá a sè kò sí ti bá a là
1: fẹ́ la
0: fúdi eléyìí ńkọ ọ̀rọ̀ wọn ó kàn wá ọ̀rọ̀ tiwa náà ó sì kàn wọ́n ìdí tá a fi gbé wọn wá sórí ètò fún tààrọ̀ ti tèmi ẹ bá wa kí àwọn aráalé alàgbà kamalidin.
2: Akíyo dédé àsìkò yìí gbogbo ọmọ nàìjíríà pátápátá nílé lókè ní ẹyìn òde àdẹkù àsìkò tí a wà yóò àdúrà kí o wà pẹlú gbogbo wa orúkọ mi ni kamalidin ayinla oríyomi gbogbo èèyàn mọ sí camrys àwọn kan túmọ̀ mi sí mtn tí mo jẹ deputy chairman fún nato ní ìpínlẹ èkó.
1: bí gíba olùgí tó kẹ lákọ̀ọ́kọ́ gbé torí wọn pọ́n bẹ lára ọmọ tó mọ kọ́lù nato nato kini ẹkúnrẹrẹ rẹ kini ni dúó fún kini ha dúó fún kini ri dúó fún kini ti dúó fún kini ho dúó fún.
2: ẹ ṣeun olótú.
1: atọkùn tiẹ
2: ni wa atọkùn ìbéèrè tẹ béèrè ní ṣókí ni pé ẹ ń dúró fún nàìjíríà ẹ dúró fún association ẹ dúró fún road ti dúró fún transport ti hodẹ dúró fún owners nigeria association of road transport owners.
0: ìyẹn ni pé àwọn tí wọ́n ní ọkọ̀ gangan lẹ́yìn.
2: yàtọ̀ sáwakọ̀.
0: yàtọ̀ sí awakọ̀
1: ona
0: o ti wa di ona ẹyin gangan ni di ona ẹ ṣe ká wa mú bèrè wa látàkọ ẹbí alájí bọ̀ nípa eré ìjùlẹ̀gẹ gẹ́gẹ́ bí di ona ìdánilẹ́kọ̀ọ́ wo ló máa ń wà fún àwọn awakọ̀ tó lọ́pọ̀lọpọ̀ gbà ńlẹ̀ wa tẹ múra dẹ́dẹ́ tẹ kan dúdú yìí gbogbo ojú tutù gbogbo balance tó túmọ̀ sí ni pé atótilétọ̀ ni ẹ̀yin tẹ́ jẹ́ bí di ona ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà tẹ bá ara àwọn motor boy tẹ bá ara àwọn driver ìṣọwọ́ múra wọn ẹ máa wò pé ṣé àwọn eléyìí náà ò rí iṣẹ́ tí wọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ ajé ni dókítà mú tiẹ̀ lọ́kùnkúndùn lọ́yà mú tiẹ̀ lọ́kùnkúndùn ìmúra àwọn driver ọkọ̀ ńláńlá ìgbésẹ̀ wo lẹ́yìn tẹ́ jẹ́ owners lẹ́ ń gbé láti rí pé wọ́n ti kọ́kọ́ ń ṣojú yín dáadáa lábala ti bẹ̀ yẹn.
2: ẹ ṣe gan bọ̀kín tó yà lọ síbi ìbéèrè yín mo kọ́ fẹ́ ṣe èèyàn mo kọ́ fẹ́ yànnà náà nkankan ni pé ẹgbẹ́ nato wà káàkiri orílẹ̀-èdè nàìjíríà ni a ní àwọn alága tó jẹ́ 36
1: nípínlẹ̀ mẹ́rìndínlógójì
2: tí fct jẹ́ 37 a ní àwọn alága mẹ́fà tí wọ́n ṣojú
0: ẹkùn
2: kọ̀ọ̀kan south east south west south south north east north central káàkiri bẹ́ẹ̀ bo na to wa pin si ona meta
0: okay
2: eya meta lo wa ni abi ki to pe ipele meta lo wa ni abe nato
0: okay
2: and awon ti a mo si wet cargo awon to won gbe n to da bi omi bi
0: bi epo bi petroleum
2: awon yen ni wet cargo o da le je pe opolo gbugbo awon tankers en ri yen under nato ni
1: lowa
2: bakan na a ni dry cargo awon to n gbe to yato si omi irube ni emi ti
1: wa
2: container awon sided to won ko general cargo bi fertilizer agbado atun ale tan pe ni commuters awon ko eruko eru lawon moto keke
0: e to sa keru keru na lawon buses
2: boda na park dada te ba da buje ri park na to ti won
0: to
2: wa like pe ijoba papo won fun na to ni CNG buses yen
0: tori pe awon drivers en pa awa o mo yin awon driver la n ba pade loju opopo na la ri ni moto inu mi ti e dupe so pe tun ni awon akeru keru na la n ba pade igbese wo le n gbe lati le je ki awon ti an so yi won ma soju ni dada yala ni pase ti mura ni o iwuwa si lawujo se idanileko mo n waye
1: lori kore
2: e se gan ni soki si ibere yin pe nato je egbe ti o ni ojuse ajeri pe iṣẹ tan se yi iṣẹ ton se pa wa nikan ni aise dede le lo le affect ti e mo to ba je pe iṣẹ ti yan se to je pe aise dede iwo nikan to wa ni di iṣẹ nikan lo le affect en yo le ma bukata abi ki o ma se to ye ki yan se bo ari pe ko se iṣẹ ti te pe ti o ba moju dada wa nikan lo le affect lapejuwe ada awa ko to gbe moto si ona ari pe ti ja baba sele o le ma kun gangan to je pe awon yoku ton jo nlu ona ni nkan yi ma kan abi ko kan dukia abi ko gba emi so eleyi lo fun wa ni ipe ni jagbe agboro moju to kini dada so a ma se danileko awa ma se titara wa fun ra wa pelu iwo iwo ye mo ta wa na ni ni ipa ire mi ti mo ba ni soro ni ti mo bo mo bere ise yi lati conductor ni
1: conductor
0: e ti ko lori
1: omo eyin oko
2: conductor ti mo se moto boy ti mo tele moto
1: Tọjọ
2: mọto labẹ ni iran 2001 to wa ni
0: Niger
2: moto la pa won le testify si mo fẹ lo nibe ni pe a ma se danileko fun awon driver wa ta ba to ri pe le ta nse yi ko to get down pe akọse mo je yato si awon to mo loju idabo
0: o de lo wa gbọ pe
2: awon tun yato a tun ma npe awon akọse mo se kodan la ipe yi a tun pe awon akọse mo pe kon wa ba wa da won ni
0: ẹkọ
2: ọmọ tó ń jẹ báwo ló ṣe fi lè rìnà lójú pópó báwo ló ṣe lè dáàbò bo ẹmí àti dúkìá báwo ló ṣe lè dáàbò bo n tó jẹ pé public infrastructure tó jẹ owó taxpayer làwọn ìjọba fi
1: náà
2: fi ṣe báwo ló ṣe gbọdọ jọ dá ààbò bo àwọn pé tí kìíní bá bàjẹ owó àwọn aráàlú náà ló máa tún fi tún ṣe so a ní láti ṣe ojúṣe wa ní agbègbè yẹn so ọpọlọpọ gbà la máa ṣe ìdánilẹkọọ fún àwọn awakọ tí wọn wà ní abẹ wa.
1: Alàgbà kàwọn ìdùn orí yọ mí ó kọ yín ní kí mi létí orí ó sì máa yọ wa ni torí gbogbo àti èèyàn bá ti ń jí báyìí inú ewu ló jẹ pé èèyàn wà àwọn kan wà tó jẹ pé wọn wà mọtò àfàyàfàyè tó bá gbọ pé national can destroy ni wọn lẹgẹlẹgẹ ni wọn tí a bá sì kí mọtò ìmọlẹ báyìí ẹrù ọlọrun ọba àyàn ọgbọn wo lè ń dá sí pẹlú àwọn ọdọ yìí torí mọtò àfàyàfà ọmọ wúwo lọwọ o bá mi ó ti wà rí ó ti nínú ìsìn ojú ilẹ̀ fi wò ó àwọn national can destroy yìí kọ́ ló ń ṣàánú wa.
2: Ní abẹ nato gẹgẹ bí mo ṣe sọ pé we are responsible association àwọn òní gbọ́kọ̀ fún ẹni tí a rí pé kò dáńgájá o lápèjúwe ni òfin nàìjíríà sọ pé ọmọ tí ò bá ti pé ọmọ ọdún méjìlélógún kò gbọdọ wá ọkọ àwa máa ń gbìyànjú láti rí pé a gbé mọ́tò fún ọmọ tí ò pé ọdún méjìlélógún láti so a tún wá fẹ́ bẹ àwọn ìjọba náà pàápàá jùlọ àwọn tó wà ní agbègbè ìmọ̀ àfúnyàn ní ìwé pé o tó wà
1: ọkọ
2: ẹ mọ̀ pé táwọn bá ṣojúṣe titiwa wípé àgbẹ̀ ọkọ̀ fáwọn tí wọn ò tí tó wà ọkọ̀ nkan kan wa ta mo ni iwe a o ti kaju e o le ma odo wa kan tin gba odo joba ni won tin gba so a tun ro ijoba na kun ri daju pe awon na se iwadi won fini fini te ti gbo wa soju se te ya wa ta joko ta soju ta ni moto ta soju se ta won joba ton fun won ni iwe pe o ti to wa ko na ba soju se e ri pe ko ni si wahala ni nilu
0: lenun to beta irumi kan jade ti e tin gba awon driver yin ni imoran pe abai mo o sese boya iwe re o ti dabi eni pe o fe expire leni boya wo gan o mo awon eso alabo wa ka me lowo pe iwe ti expire eni kan mo wile ba won la gidio ki won cooperate pelu won ki won de wa jabo fun egbe se egbe yin o ni ibasepo to danmoran pelu awon eso alabo abi awon eso oju popo na ni ti e fi wo pe we ko sin to wo le sele egbe yin kaju e lati yanju e fa won drivers yin
2: e se gan egbe mo se to lekan pe egbe to ni ojuse ni la de ma make sure pe gbogbo ojuse wa la se yoruba de bo won ni aro to daran lati ma so fun won nigba gbogbo pe ajosepo to mo to yoranti o wa la ni awa atawon eso oju popo bi awon road safety awon last man awon VIO ajo national tipo to da last month of awon awako wa pe te ba ti ri won lona won se were won de ni pa yin awura laye ni eyen ma ba won ja tori ba won ja yen gan ni o tun da wahala to po si sile lagbeju eleya ipe yi agbo pe moto awako kan fe fi moto pa awon esoju
0: oju
2: popo te ba de wo oro yi e ri pe to ba lo to ba bo ori eni to ni oko na lo ma pada dale lo dale ma fun won pe
0: bojo ba ro to po ori eni o dale
2: a fi ma nbe won pe e ma ba won ja o ti e ba ti ri won to ba ti da yin duro e duro sibe ah mu paper e wa e ku paper fun won eyan le rin ko ri mami eh ko da si ti yan si fe se to ti e to ma fo kan bi ayan ti o ni run ba ko le jorun dundun abi ko jorun
3: o we nbe lenu ba
2: gan na ba ti wa won paper te ko da no ba ri pe ko pe e ba won soro gege bi omo luabi te ba won pagbara yin o ka lati ba e pe wa to ra ni ajo kan ta npe ni rescue and monitoring recovery to je pe gbogbo nkan be la won ma n
0: mojuto
2: ta ba gba a se dede ku ni bayi a ma won ta le pe to won de ma da wa lo so afi emi mo reyan si awon eso oloju popo pelu igbalaye ton fun wa lati jo sise papo ijo sise papo wa de leleyi o mu irorun wa fun awon mo egbe NATO ni Nigeria ti ni orilede Nigeria
1: lori eto wa te lagbegbe wa ti le se bond fm be na lo je pa kale si to si je pa ngba o gbon tarigo loje ni wonu egbe NATO awon ero kan lo labenu to je pe ah ah moto afayafa moto elejo o ko yin po to je moto lala won ni ijaba moto saba ma wo po ni okokona an kan mura wi pe loru loru loro rin wi pe ke ma rin loru an kan ni wo fi an le ki le ro po jo na abayo mo ro le ni fun ijoba ori ijaba moto yi to ro mo ti
2: ojuse le kan ti mo se so yen pe gbogbo ala lojuse o ta ba gbiyanju pe asin to ye ka se lara moto awon contributing factors kan na ma wa ni oju popo e je ki fun wa ni apejuwe kan awon mo kan wa ta ma pe lo mo taku won po le ko won ti wa lo da state na bo ti te ko yi o ni agbara je ti moto ba ni fort kekere eru awon mota pugun a ma ba wa po a ma ba driver lati ma le duro so teru ba de tin ba ti o ba le duro nko kekere to ye ko duro se ti o ba ti le se o le pada di jamba ti o ma nagbara a de tin ke gbajare sawon ijoba pe ijoba lo ni ilu iwon ba la wa ti a je aralu la le se awon na ni opa atori lowo ton le fi na o ni kaluku so o ye ki ijoba na o soju se won latari pe awon mota ku yi won ba wa mojuto won won de ba wa ko won kuro nbe elekeji ni awon eso loju popo na won ko si eyan le ma ri kanda ninu
0: iresi won
2: gbogbo ton se gbiyanju to atun ma ra awon kanda na ninu iresi to ye pe gbogbo ta won sa wa after ni ti apo ti won se fe
0: bo se fe lu
2: ke so awon ro gbogbo ro awon bayi na kon ma ba ise daada awon eso ju popo yi ti won se je to iberu yen gba mi na ko ni je ki awa ko le fe duro to ba ti ri pe afort kekere kan wa o oni je ko le duro e wa mo taku ti aso ite ba wo ona bega lo si odedo $10 brick lo sona kara yen o ma wo awon wa kan nibe ti pe o si ate e mo pategun ni oko nla nlo
0: bere
2: o si tun gbe ategun ti o control brick yi won mo to se ma nge
0: ah
2: de to ba ti ge bayi ko sogbon ti e fe da moto e ma lose control ni ti moto ba de ti le lose control o
0: ko se ti o le se le
2: so gbo awon kan la gba la n pe ojoba la n pe won sakesi lojojumo pe kon ba wa mojuto boya won apo awon eso awon olopa si gbogbo awon adugbo yi to da won na ko se di ta ba so pa nkan to da wa loku gbugbu alamo nkan ti
1: o
2: n sele bo ni kaluku re je ati se ojuse on lo nfa ipudi ipudi ti an ri lojuko da ro awon ijoba kon ba moju to oro awon motaku awon esoju popo na kan na ri pe in ti won wa after ni pe bawo na se fe da bubu emi ati duki ara lu
0: mo ri statement yen kan lana iyan lo bi sababi ta fi jo 1 billion kini statement na ni wi pe mo ti koko gbo pe boya ajo kan abi egbe kan ti parowa fun awon ti won ma gbe moto sori coconut bridge ni o aba won liverpool bridge kan kan leyin gba ti won ba load tan ti won de ni a iru se yo da o tori ta ba fa gburugburu a fa gbo bi bridge ba je yo kan gugu wa o ti won de pariwo be ni mo tun wa ri statement NATO pe ah iro o ntoto awon o faramo kan mo gbo to sori bridge mo sori bridge e tun wa kan kankan si sale mo pe se ki se ku ya NATO ndogbon fe fowo ra awon driver awon leader bi won support idea pe ka jo ma duro de ra ni o ba load tan o le park sori bridge ki ikeje na fe raye load e bo wa yan na eleyi
2: e se gan keri oro yen ona meji lo pin si akoko NATO ni so pe kiyan gbe eru nlanla ko lo park sori bridge awa ta n fowo nlanla ta fi se dani je ko fa won awa ko sa na la to support pe e tun ma ba nkan ijoba je no ko si ninu eto NATO so awa na de ma n pariwo fun won lori oro ti particular matter yi e je kin to fasiko yi so fun gbo awon awa po wa ati awa ti a gbe oko fa won driver pe ori bridge coconut ko n se bi ti won ma park si o ori bridge liverpool ko n se bi ti won ma park si o to tun yato sawon even ninu terminal gangan niyan pe emi ati pama port manager baba wa lawa debo ani issue I won kankan sele ti ma awon driver kan lo park bo wa abandon moto won sinu terminal igba tun wa ikan lara moto ti wa na wa nbe ti mo wa pe won ta jo nsoro ni ta won driver yin se yi o da immediately by la de ti bere si ni se ise lo re sawa ta wa nse lawa tun so pe afowo si pe kawon yan ma park moto si ori bridge ko si ninu eto NATO awa na de awon won gbo awon eyan ti won se be won dakun a se be gbogbo ta wo kan nigba ni pe ijoba lo lofin lowo atawon ton ba tun yan si pe e ma soju ijoba lati lo so pe a fe lo ko moto ni ibi bayi ti re ba te ma sele o gboro je ipapo gbogbo awa ta jo je stakeholder nigba okay lapeju eni si mp so pe won fe se operation o gboro je imo si gbogbo awa ti oro na jo kan gbogbo ata ni pe ti nkan yi ba baje ko si ti o se ni kan wa ko ni je pe ya kan ni o kan dide pe awon fe ma ko tori ko si labi ofin pe ki iko kan ko so pe won fe lo ma ko moto ko si agbare ni abe ofin eleyi ta wa kan ohun
0: teyin
2: ta wa lo ni la nta lati salaye
1: oda abi wa su sa odi ago meji lati ku seju mewa ka seju opo le
0: 0706316 ni ojo opo yen 0706316 ni ojo opo ti a ma fi gba ipe fun ti taro
1: ba ti wole ka mo mo laaro yen 0706316916 na ni ojo opo ni ko wa lojo opo hello
3: hello
1: aku ya leta o
3: aku se no
1: oruko yin
3: oruko mi ni omo gbagba resere ati ju
0: lati
3: lati lucas lo saka
1: ona saka o ti ga re ibere yin
3: to ibere ni pe gbogbo wa to to so taro ni we to pe won so to mo ki lo sele la won ga fa yin to pe container won to ba ti pe jere ninu jenka wa wa je mo le to ja ni wa yo kuro to ba to wa ja mo le moto ni moto wa pa ke se se ti yen to
2: ah e ti ga pelu ibere ko si ti awa nu o le so pe ki driver o se ru e awo pe ta ba ti gbe tan ba ti fi kini kan le ngba mi so awon awako yi na latun ro lo ade ma so fun pe je ji moto ti to gbe container to ba je ona merin ni uku wa aba ki won ole ibo pe ni twist lock ni pe ta ba ti gbe container le gboro fi kini lati fi de mole ade ma so fun won gbo ba te ba ti load ton gboro fi kini de boya ka tun wa tun ro awon ti won load won ninu port ton load won ninu terminal pe kan na tun ma ba wa soju se lori agbegbe ko se ra so fun driver kokan pe to ba ti load ton o to ti jade ko ninu port yo kini kuro tori to ba pada sele ton akarale akan aroko
1: be la hele kalo joko hello hello apo ya leta oruko yin ma
3: oruko mi alaja ni da
0: to re lajo re gun
1: ibere yin
3: era mo driver ti mo mu mu ko mu ti ma mo ti ju mo ti ma mu ko para so ko ti a ti ja to se mo ti ma mu ju ko ti ma da je ni mo to ma pa mu ko mu ko ti mo ko lo ri si so ma wa nbe ojo ko mu wa lo ti ele da so kon o se ti mi ni ko ti kon so fun mi se ko awa la wa le yin awa la wa le I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going

ago méjìlá ọ̀sán tìlú ẹ̀ka ọ̀sán o àkú ìsinmi sunday tèmi mo sì gbáradúrà kò ní jẹ́ ìrìmọ̀ wa o ìròyìn ọpọlọ máa fún yín láti iléeṣẹ́ wa bond fm 92.9 ìka rédíò nàìjíríà tó fi kalẹ̀ sí onígbòǹgbò nínú gro ìkẹjà lẹ́kọ̀ọ́ ibẹ̀ náà láti ń ròyìn lọ́wọ́ ṣáájú náà ẹ jẹ́ farabalẹ̀ gbọ́ kókó tó ṣí ọ nínú àwọn ìròyìn ọ̀hún náà ọba ògúnrànbí ti rọ gbogbo ilé ìjọsìn pátá láti gbìyànjú ṣètò ìrànwọ́ lọ́nà tí wàhálà tí ètò oko òwò dá sílẹ̀ tí yóò fi dínkù jọjọ. ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ àtúnṣe orí afárá Kara Bridge lọ́jọ́ kẹjọ oṣù yìí yóò sì gbà tó dídí ọ̀sẹ̀ méjì gbáko. èèyàn mẹ́ta ló bá ikú òjijì pàdé nígbà tí èèyàn ogún ìmíì farapa yẹ̀rọ̀yẹ̀rọ̀ látàrí bí ọkọ̀ méjì bí wọ́n ṣe ṣẹ̀gbò lórí eré lójúnà márosẹ̀ ilé ifẹ̀ sílùú iléṣà. ooru ńlá tó rú jáde látinú ilẹ̀ wá ó ti mú kí wọ́n fi òfin dé ọkọ̀ òfurufú tó lọ bí igba ó lé mẹ́sàn-án ní orílẹ̀-èdè indonesia débi pé èrò 182 ló tó fẹ́ wọkọ̀ òfurufú ní ibùdókọ̀ jakarta òǹkà ọgbẹ̀rà ni o. ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́ ẹjọ́ farabalẹ̀ gbọ́ látẹnu olúmìdé ọ̀làlérè. bó tiẹ̀ jẹ́ wípé gbogbo ọmọ orílẹ̀-èdè yìí kìrọ̀dá látara pé oúnjẹ wọn gbogbo nígboro àti bí àtijọ́ àti mú bó ṣe dogun fún ọ̀pọ̀ ẹbí ní báyìí ẹ̀wẹ̀ oníṣẹ̀ṣà tìlú ṣàṣà kingdom aláìlúwà ọba nasiru babatunde ogunrombi ó ti wá ké sí gbogbo ìjọ kọ̀ọ̀kan láti nawọ́ ojú àánú wọn dé ọ̀dọ̀ ọmọ ìjọ wọn náà. ó ṣàlàyé ìgbésẹ̀ yìí lásìkò tó ń bá oníròyìn wa sọ̀rọ̀ ibẹ̀ náà ni ọba ogunrombi tí wọ́n ṣe ní àwọn ìjọ kọ̀ọ̀kan náà àwọn náà ní ìparí biribi láti kó lórí ọ̀rọ̀ yìí. oníṣàṣà ṣe àtẹnumọ́ pé yàtọ̀ sí iṣẹ́ ìjèrè ọkọ̀ nìkan ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí gan àwọn náà ní láti dá sí bíi pínpín oúnjẹ ọ̀fẹ́ gbígbé ètò amáyédẹrùn kalẹ̀ ṣíṣe àtìlẹ́yìn fún ọmọ ìjọ tó nílò owó tí nǹkan le fún sísan owó ilé ìwé àwọn ọmọ náà àwọn ọmọ kọ̀ọ̀kan. lóòótọ́ ọba ògúnrombi ó gbóṣùbà ó kárí láé sí ọ̀pọ̀ ilé ìjọsìn tó ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nítorí ẹ̀ ló fi ké sí àwọn ìjọ yòókù náà láti wú àwòkọ́ṣe látara wọn. ó sọ pé kò kí ń ṣe nǹkan tó dáa gbà kárí ẹni tí ebi ń pa tí kò jẹ oúnjẹ sùn láàrin agbègbè tí ìjọ ọlọ́run sì wà. bákan náà ni ọba alayé náà ó tún ń ké síjọba ní gbogbo ọ̀nà kó ṣàtìlẹ́yìn pẹ̀lú àwọn ìjọ kọ̀ọ̀kan lọ́nà tí ètò yìí yóò fi dé ẹsẹ̀ kúkú. àwọn tó jẹ́ alẹ́lọ́rọ̀ àtàwọn òǹtajà nínú ọjà aládìpọ̀ market wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ kíkọ́kíkọ́ síjọba ìpínlẹ̀ èkó láti dákun dábọ̀ báwọn ṣí ọjà náà padà o kí oníkálukú kan lè bá padà síbi okòwò wọn tí wọ́n ṣe lójoojúmọ́ tó ti fa àkóbá lálàá fún ọ̀pọ̀ mọ̀lẹ́bí tó jẹ́ pé ọjà yìí náà ni wọ́n ń gbọ́ ló ń gbọ́ bùkọ́tà nínú ilé tí wọ́n dára dé. gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ọjà ládìpọ̀ jẹ́ ọjà tó gbajúmọ̀ dáadáa nígboro ìlú èkó tó sì fààyè gba ogunlọ́gọ̀ àwọn ọlọ́jà àtàwọn olókoòwò lóríṣiríṣi bíi títà àti ríra ẹ̀yà ara ọkọ̀ oríṣiríṣi. ṣùgbọ́n ẹ̀bẹ̀ tí àwọn òǹtajà yìí ti wọ́n ń bẹ ìjọba èkó ni pé yàtọ̀ sí pé bí wọ́n ṣe ti ọjà náà pa ó fa àkóbá nìkan wọ́n ní wọ́n tún kó bá àwọn olùgbé tó ti gbára lé àti wá ra ẹ̀yà ara ọkọ̀ àtàwọn nǹkan míì nínú ọjà aládìpọ̀. alága ilé ìkẹrùsí ńlá kan nínú ọjà aládìpọ̀ oshodi ládìpọ̀ ní mushin ajíbádé ọlájokú ló sọ mímọ̀ pé kò kí ń ṣe wípé àwọn fojú di òfin ìjọba o bí kò ṣe láti pè fún ọ̀nà àbáyọ lọ́nà àti gbogbo nǹkan yóò fi lọ ní ìlànà ìṣàkóso pẹ̀lú okoòwò látọ̀dọ̀ àwọn oníbàárà àti olùdókoòwò wọn. nítorí ẹ̀ ni wọ́n fi pè fún àṣẹ àsọyípọ̀ pẹ̀lú ìjọba àti ìṣàkóso inú ọjà náà tó fi mú àwọn alẹ́lọ́rọ̀ tí ọ̀rọ̀ náà kàn gbọ̀ngbọ̀n láti bá wọn yanjú aáwọ̀ ọ̀hún padà. gẹ́gẹ́ bí àlàyé ẹnu wọn wọ́n ní tíjọba tó bá fojú àánú wo àwọn tó sì ṣí ọjà aládìpọ̀ padà yóò tún mú àgbéga bá ìpínlẹ̀ èkó àti okoòwò nísìnyí bí àwọn ọlọ́jà wọ̀nyí bí wọ́n ṣe ń dúró de èsì látọ̀dọ̀ ìjọba èkó. àwọn alẹ́ lọ́rọ̀ inú ọjà náà
won ti wa ni ireti pe ebe awon yo di itoba latodo ijoba ipinle Eko ijoba papa ti kede wi pe ise atuse lori abala igbeko lori afara akara ni ojuna marose Eko si lu Ibadan o ti to ti di ko to ti jikoto yo bere ni para o ni ojo kejo osu ta wa nu e yo si pe to yoyo laari ose meji gege bi ate jade iroyin na se lo latodo yo ile ise to nseto ise ode odari ile ise na ni pinle Ogun onimoro engineer Richard Adeleye olu fi iroyin na lede niwa to n ba won ni iroyin soro lasiko to ba sabe o si ibi to ti jikoto lori afara na ogbeni Adeleye fi kun oro pe atuse ori afara akara o se pataki nitori akoba ati ipalara to n koba awon awako lojuna na si ni koda nibi to so de o ni abala ni awon agunle ise na lati maba fa ipalara fun awon awako o ni awon to ta awon ti ta okun si idaji ona ibi to gesi meji na nigbati awon awako ti won ma gba idaji ona to sekun labe idari iko to n dari oko loju popo wa oga agba na so pe iko ajo to n dabo bu oko loju popo na ijoba papo FRNC pelu iko to n dari oko loju popo ni ipinle Ogun atawon ajo to n dari oko loju na oju popo wa ni ipinle Eko na ta mo si lasma atawon ajo mi won ti gba adi dada lati ma to awon ako si ona ibi ti won le pegba adije to dije fun ekun ojo ni legbimo asoju sofe labe ebe oselu di Allied People's Movement APM futi eto idibo to nbo lodun ogbeni oba Fayemi Oluwaseun o ti ni ti won ba fi le fi ibogbo ohun wole ohun a ri pe idagbasoke to ya oto isokan ati eto amayederun nla o wo ekun ojo wa ti ohun fe lo seju fun o sase loju oro yi lasiko eto ipologo to se ni ojo ibe ni oba Fayemi to ti so wi pe bawo lati le yi ohun si jade to o ti fi han pe egbe ti faramo ohun to si se ileri pe ti won ba le fi ibogbo ohun de ile igbimo asofin agba eto eko to munodoko yo wa eto amayederun yo tun wa fun awon odo pelu owa tun se ona yikayika fun ide yi owa ro olugbe lati wa ni isokan leyin egbe oselu APM ki won si dibo won fun gbogbo oludije pata to ba ti jade labe egbe na nigba ti o na yo so ron te odari egbe APM ni ijoba ibile ojo to tun je akowe egbe oselu ohun nilu Eko oloye Kamal Aziz owo lo ni won won bayi ni awon wa leyin ogbe ni oba Fayemi nitori pe olooto eyan ni o ti se gudugudu meje uya mefa si nipa eto amayederun olokan jokan to fi je pe ara ilu gba ti e o wa ro awon lati leyin egbe lati jade to lo dibo bakan na ti won ba dibo won to o ni ki won duro kan wo gbogbo eto o si ni ohun ni igbagbo pe eto dibo ohun yo lo dada fun idi eyi o wa ro olugbe ojo lati fowosowopo lona ti egbe oselu APM yo fi dawe olubori ni popo le ngba ti le se wa Bond FM 92.9

Peter Arisiwa ìròyìn náà ń tẹ̀síwájú ṣe Bond FM 92.9. Àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè ilẹ̀ yìí the Nigerian Customs Service ó ti fi ìdí ẹ̀ múlẹ̀ pé ojúṣe òun ni láti dáàbò bo ẹnu àlà abodè wa láti dẹ́kun wàhálà àwọn onífọ̀yàwọ́ àti láti dáàbò bo àwọn tó ń ṣe owó ọjà tó jẹ́ ojúlówó ẹni tó jẹ́ adarí ikọ̀ ẹkùn ti jọ papọ̀ FOU Zone A Controller Gambo Aliu òun náà ló sọ̀rọ̀ dánilójú yìí nílùú Èkó lọ́jọ́ Sátidé àná ní àsìkò tó ń tọ́gba àmì ẹ̀yẹ 2026 Maritime Training Summit and Awards ti ẹgbẹ́ Maritime Journalist of Nigeria AMJON tí wọ́n gbé kalẹ̀. Aliu ṣàlàyé ẹ̀bùn àwọ́ọ̀dù ọ̀hún gẹ́gẹ́ bí ìdánimọ̀ àti ìmọrírì ìfarajì àwọn òṣìṣẹ́ FOU Zone A Controller òun wòye pé àmì ẹ̀yẹ náà ó ṣe àpẹẹrẹ bí iṣẹ́ tí òun ṣe ṣe rí nípa bí òun ṣe farajì sí lẹ́nu iṣẹ́ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ti iṣẹ́ ààbò ẹnu àlà tó ṣe kẹsẹ̀járí ó sì kọ́ sára sí ẹgbẹ́ AMJON àti àwọn alẹ́nulọ́rọ̀ náà pẹ̀lú. Èèyàn mẹ́ta ni ìròyìn gbé pé ó gbẹ́mí mi nígbà tí ogún èèyàn fa pa yánnayànna níbi ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ lójúnà márosẹ̀ ìlú ilé ifẹ̀ sílùú iléṣà ti ṣe ìpínlẹ̀ ọ̀ṣun. Ọ̀gá àgbà àjọ tó ń dáàbò bo ọkọ̀ lójú pópónà wà tó jẹ́ ti ìjọba àpapọ̀ ẹkùn ti ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀gbẹ́ni Sunday Adébáyọ̀ ló ṣàlàyé pé ọkọ̀ méjì ló ṣègbòmúra wọn lórí eré lójijì. Ọ̀gbẹ́ni Adébáyọ̀ tẹ̀síwájú nínú ọ̀rọ̀ pé láàrin ìṣẹ́jú márùn-ún tí ìjàmbá ọkọ̀ náà ṣẹlẹ̀ ní ikọ̀ FRS sáré jìnnàjìnnà lọ sí agbègbè Tọ́nkéré ó sì di ẹ̀bi ru àwọn awakọ̀ méjèèjì pé eré tí wọ́n ń sá odò ti pọ̀ jù ó sì ní ọkọ̀ méjèèjì ọ̀hún ti wà ní àgọ́ ọlọ́pàá tó súnmọ́ agbègbè tí ìjàmbá ọkọ̀ náà ti wáyé. Ó ní òkú èèyàn mẹ́tẹ̀ẹ̀ta àwọn ti gbé wọn lọ sí ilé ìwòsàn tó ń gba òkú ní Wesley Guild Hospital nílùú Iléṣà nígbà tí èèyàn ogún tó fara pa òun sì ti wà ní ilé ìwòsàn Ọbáfẹ́mi Awolowo University Teaching Hospital tó ń bẹ nílùú ilé ifẹ̀ pẹ̀lú ilé ìwòsàn Seventh Day Adventist Hospital tó wà nílùú ilé ifẹ̀ yìí kan náà fún ìtọ́jú tó péye. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó tó mọ̀ dáadáa nípa ìtọ́jú ọmọdé láti ọmọ ìpóǹdó sí ọmọ ìkọkànlélógún wọ́n ti ṣe ìkìlọ̀ pé àwọn ọmọ tó bá ti ń sùn sínú yàrá tí wọ́n ń fi oògùn apẹ̀fọn tá a mọ̀ sí mosquito coil sí ó lè padà di ẹni tó ń mu sìgá látara èéfín tó fàṣẹmu lè tó sì lè ṣàkóbá lọ́la gidi fún àti mí síta àti míwálẹ̀ ní pàtàkì jùlọ láwọn agbègbè tí òòrù pọ̀ sí jù. Ẹni tó jẹ́ onímọ̀ yìí ṣàlàyé síwájú pé àìsàn tètè máa ń wọ àgọ́ ara àwọn ọmọdé wá nítorí pé ihò pọ̀ lára wọn. Bákan náà ni àwọn tó jẹ́ ọ̀dọ́ làǹgbà náà wọ́n máa ń sun oorun àsunpa nígbà tó ń dáhùn sí ìfọ̀rọ̀wánilẹ́nuwò látọ̀dọ̀ àwọn oníròyìn ní ẹni tó jẹ́ adarí ẹ̀ka tó rí sí ọ̀rọ̀ ìtọ́jú àwọn ọmọdé ní ilé ìwòsàn ìjọba àpapọ̀ ìyẹn federal teaching hospital tó wà ní Katsina Dr. Abdulrazak Alege òun ló ṣe àtẹnumọ́ pé èéfín tó ń jáde látara oògùn apẹ̀fọn tá a mọ̀ sí mosquito coil ó ní ewu lọ́pọ̀lọpọ̀ lára ọmọdé tó sì lè fa ikọ́ ìmí akọ àti kí èèyàn kó máa ọrùn lóòótọ́ ẹ̀wẹ̀ ó jẹ́ kọ́mọ̀ dájú pé oògùn apẹ̀fọn mosquito coil yìí wọ́pọ̀ nínú ilé tí a máa ń lò fi pẹ̀fọn nítorí ẹ̀ ló fi rọ àwọn ìdílé láti dènà mímí lakọlakọ nípa mímú kí àyíká àti agbègbè wa kó wà ní ìmọ́tótó kí a sì rí pé à ń kó inú gọ́tà wa lóòrèkóòrè níbi tí omi darogún sí. Ìròyìn láti ilẹ̀ òkèèrè wá ohun tá a gbọ́ ni pé ooru ńlá tó ń jáde wá láti inú ilẹ̀ wá ó ti mú kí ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ òfurufú kó má lè fò tó sì mú kí ọ̀pọ̀ èrò kó kúnlẹ̀ rẹ́kẹ̀rẹ́kẹ̀ nínú ibùdókọ̀ ọkọ̀ òfurufú ńlá orílẹ̀-èdè Indonesia. Ìròyìn sọ ọdún náà pé àwọn aláṣẹ ìlú náà sọ pé ọkọ̀ òfurufú tó wà nílẹ̀ ń lọ bí 200 tí wọ́n ti fi òfin dè látara bí èéfín bó ṣe ń tu sókè láti inú ilẹ̀ wá ní Mount Anak Krakato níbi tí ààyè ibi tí ọkọ̀ òfurufú ń páàkì sí nítòsí ibùdókọ̀ ọkọ̀ òfurufú
Jakarta Swakano Ata lowo arakutukutu ni Sunday looto gege ba sibo lati ale ojo ti Friday ni efi yi lo tin jade wa to se rusoke to ngbugbo agba lati nu ile wa ka kiri ekun ni bayi iye ero to nduro lati wa ko ojo ofurufu ti le ni egberun 22 lata wa pe won fi ofun di awon okun woyi ti won si ti sun si agoko abo igbese na lo fa ti ile ise to ri si oro eto bi gbogbo okun ofurufu ti won fi duro ti to fi duro ti o kokoko ba okun ofurufu to fe gbe ero lo bo lati ilu Singapore pelu awon eyi na eyi to na ile okere bi Doha Sydney Kuala Lumpur sugbon o ni ko si ikilo lori wala ile riri to papo mo isele yi to wa ni Sunda Strait laarin island ti Jaffa ati Sumatra to o to lenu sugbon ku ku duran duro ati pe koko iroyin na lekan si oba ogurun bi ti ro gbogbo ile ijosin pata lati seto irowo lona ti wala ti eto okowo dasile ti o fidukun jojo to opo abande mi lo si odo Frank Olohun ni Sola to je olootu iro nte gboto emi nti toto olumide ola lere lo nso fun pe odiwo bi ojoro edu

Olo gulo lo ko soro pe teye awo ko badun.

0: Island FM 92.9.
1: Bond FM, Igirigindo.

92.9 Bond FM Igirigindo. Bond FM.

0: 92.9
1: on FM.
2: Ninety-two, 92.9 Bond FM, Igirigindo.

92.9 Bon FM, Igirigindo.

야우리 계시 빈이 나지 날 바꾸어 주

gawan bahasa dua gawan ini apa dan tuh gawan bahasa

Thank you.

Ya su ina yaba mai

ẹkú ilé là káralé ẹrì wàhálà kẹrù ọ̀nà kábíyèsí là kọba o. Ẹkúrọ̀ lẹ́, ẹkú àtàrọ̀ akú ìsinmi ìní. Ìní Sunday ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2026 Sunday àkọ́kọ́ kọ́ rèé nínú oṣù kẹsàn-án. Èrè bí èrè bí èrè ó máa tún lọ rèé o. Ẹ̀ka ìdí ọmọlúwàbí láti ti balẹ̀ sí Bàgẹ̀ láti iléeṣẹ́ ẹ̀rọ Bond FM 92.9 ìkàrídó Nàìjíríà tó fi kàlẹ̀ sí onígbòǹgbò nínú GRA ìkẹjà lẹ́kọ̀ọ́ ibẹ̀ náà lẹ ti ń gbọ́ wá ketekete. Láti ìsìn tó fi di aago mẹ́jọ alẹ́ àtẹ̀mí àtẹ̀yìn ni ó. Ohun tẹ́ ẹ bá ti gbọ́ lẹ́nu ọ̀pẹ̀lẹ̀ mi rọ̀ pé àtòdì ọ̀run ló ti wá. Ọpẹ́lọ́wọ́ àwọn Hausa wa tó ti ń bá iṣẹ́ náà bọ̀ láti ọwọ́ aago méjì àbọ̀. Hausa àwọn Ibo ló gbà á ní aago méjìlá ta aago méjìlá àbọ̀ ọ̀sán ìní. Ẹjọ́ ń kọ́ ọmọ lùbọ́n ni o, kíkọ́ ò lè dágbóṣe. Ilé ìlà fi ní ìfẹ́ ló so wápọ̀ láti iléeṣẹ́ wa ń bí Bond FM 92.9. Gbogbo ẹni tá a bínú obìnrin mo kí yẹ kúrò lọ́dọ́kọ ẹ tì mí lẹ́yìn ẹ má ṣe tì mí lójú ọmọ yín mo jẹ́ o. Gbogbo ẹni tí mo bá wájú ẹ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ mo ṣe báyé o. Ọmọ yìí rí ọmọ ó nílò ìṣẹ̀mílé mi ló máa tẹ́tẹ́ òbínú èmi ló máa kógi àlàpà ọmọ òbínú bínú forí sọgbọ́n òwú ọmọ òbínú wa odò lẹ́ẹ̀rùn gọ́gọ́ àpáta olóko ti wá dá sí. Ọmọ ó nílò ìṣẹ̀mílé lókè ogun. Olúmiyídé Ọlálérè lórúkọ tèmi bẹ́ẹ̀ sì pè mí ní Olúmaìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni o.

gbogbo àwọn tó máa encourage mi tó máa inspire mi ní bá ti ra wọn tèmi tó bá ti ń kọ sábà inú inú mi dẹ̀ máa ń dùn. Ibi mo nífẹ̀ẹ́ bọ̀dá ìdé mi rò kún ọmọ Mr. Shina Olubodun ní Bond FM wẹ́n bí. Wọ́n ní Olúmọ ìtì àbúrò good evening. Akun weekend yo ni mo ń gbádùn ẹ̀ kìtìkìtì kárí ọ̀hún. Wọ́n wà pẹ̀lú gbogbo ìgbà ni ọmọ tó ń pè lórin. Ìyàtọ̀ ń bẹ láàrin orin, ìyàtọ̀ ń bẹ láàrin ọ̀rọ̀, báyìí sí ọ̀rọ̀ kù.

0: Batman
1: àwọn ìrírí ìrora ọkàn kọkọ jábí.
2: Tàbí ò ń dojúkọ ipò tí o fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́.
1: Èyí gan ló mú kí ẹgbẹ́ bíbélì Nàìjíríà ṣe àgbékalẹ̀ àkọ́tún ètò ìwòsàn ìrora ọkàn. Darapọ̀ mọ́ wa lórí ìkànnì kan náà ni 100.9
3: ní gbogbo ọjọ́ Àìkú Sọ́ndè ní déédéé aago 5 títí di aago 6 ku ìṣẹ́jú 15.
1: Lórí ètò ìrora ìwòsàn ọkàn láti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí ó yọrí sí ìwòsàn tí ó tún lè jẹ́ kí o gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí i.
2: Eré aládùn àti fọ̀rọ̀wérọ̀ la fi ṣe àgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí ó ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
1: Ètò ìrora ọkàn lórí
3: ní gbogbo ọjọ́ Àìkú Sọ́ndè ní déédéé aago 5 títí di aago 6 ku ìṣẹ́jú 15.
2: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà PSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.

0: fọ́nà kẹsì máa gbàdúrà àwọn mùsùlùmí gbàgbọ́ pé àdúrà sẹ́fúlì mọ́mìnì àwọn ẹlẹ́sìnkú àbáláyé sọ wípé ìbúrin la tọ́nà àbọ̀ òde láti wá fi ìjáde àti ìbọlẹ̀ ìpolongo ààrẹ aṣíwájú bọ́lá ahmed tinubu gcfr àti ìdìbò sípò gómìnà dr kadri ọbáfẹmi hamzat àti gbogbo olùdíje lábẹ́ àsẹ ẹgbẹ́ apc lọ́dún 2027 ìdí nìyí tí ìgbìmọ̀ ìpolongo lọ́jọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ kẹjọ oṣù yìí ni láàgbọ̀ mẹ́wàá rọ̀ gbogbo ẹgbẹ́ ìṣèlú mọ́ṣíṣù ọ̀wọ̀ gbogbo ìjọba ti jòyè àgbẹ̀bọ̀ nínú tó fi wọ́n gbogbo olùfẹ́ ìtẹ̀síwájú ìpínlẹ̀ èkó lápè láti péjú pèsè bbat koh 2027 campaign wọ́n máa gbàlejò gbogbo olóyè ẹlẹ́sìn gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ kẹjọ oṣù yìí ni o alhaji mohammed oyinlọmọ dámọlẹ alága ìgbìmọ̀ tó mójútó ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo fún bbat koh campaign 2027 ló kéde.
1: Ǹjẹ́ ẹ mọ̀ pé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kúkú láàrin ọjọ́ tán bíi sí ọdún márùn-ún lágbàáyé? Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú orílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó 2,000,000 to 2,100,000 ni kò tí gba abẹ́rẹ́ àjẹsára kankan orílẹ̀-èdè Nàìjíríà.
2: Bẹ́ẹ̀ ni wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ kókó yín látòrí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù 23 lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹ gbọ́ wa lọ sí ilé ìwòsàn aláwọ̀ tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ pé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
1: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: A ò tún fún àbọ̀ abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ń dojú egbò.
1: Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún mẹ́sàn-án sókè wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́ ilé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múná dóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7 7 8 8. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.

0: GT Dwagun at Anaf International Travels and Tours Limited. Nile Shalon Barika tin ko ni rimi ajo. Ti ki se ja ni kule. La fa polopo odun ti won tin fa woyin bo jeun. O fa mo won lowo bi. Gbogbo musulumi to fa sise aje ati mu ayi rohun. Ti o ni fowo jona. E ma lo si Al Anaf International Travels and Tours Limited. Bako na ni won tun ba ni seto rimi ajo lokoke okun. Lawon orilede ti e ba fe. Flight ticket, student travels, working visa, hotel and holiday package, airport transfer, hotel reservation. Ti ara ni gbogbo Mecca ati Medina. Finisher guidance ise won ni. O ti fa inu ati be wa lawon ba ni won fi sise won o. Be ti re aye wa fun so diedie. Al-Anaf International Travels and Tours Limited.
1: Labi Alasha ati Oludari, Sheikh Bashir Al-Anaf.
0: Head office won wa ni MM Shopping Plaza, opposite Ayike Hub, Kuala Junction, Akala Express, Ibadan. Telephone 0708-658-5034. Tabi 0806-663-4387. Won tun wa ni Block 15B, Alhaji Mashal Road, off Babajide Bus Stop, Sule Lagos.
1: Epe Sheikh Ridwan Olamileko Inawole, Imam Oluwaseyi Mosque, Sule Lagos. Sorry.
0: 0707-530-5077. Al-Anaf International Travels and Tours Limited. Ile ise abanise to irinajo ti ki ja ni kule.
2: On FM 92.9.
3: Latori omo ojo titi de omo osu metalelogun lo fun abere ajesara lati dena awon arun ti abere ajesara le dena egbon wa lo si ile iwosan lawode to ba sumo yin ju tabi ibi kibi ti e ba ti gbo pe won se ipolongo tabi eto abere ajesara lagbegbe yin
2: awon odo ati awon agbalagba na le gba abere ajesara o lati gbogbo ti awon arun bi farapa opolo arun jejere okun arun HPV ati bebe lo
4: awon to fun abo na abere ajesara tetanus lati dekun aisan kokoro ti jojo egbo
2: be si ni pa omo obirin lati odun mesan soke won le gba abere ajesara lati dawo bo ara won o lowo arun jejere abele omo gbogbo awon ajesara alumnado ko ti ko si ni owo rara ti a si so fun nipase ijoba e je ka da gbogbo awon omo wa atara wa loni lowo irora ojo ola fun awon ibeere si e pe ajo NPHCD lori number of won 8 8 8 8 ikede yi waye lati ajo National Primary Healthcare Development Agency.
5: Ilé ẹ̀kọ́ àti agbègbè rẹ̀ ẹ mọ̀ kú oríire. Àpótí ẹ̀rí olúwa ó wọlé tọ̀yí wẹ́rẹ́ ẹ̀kọ́ ẹ̀rí Ayọ̀dẹ Adúpẹ́ o. Ètò wákàtí ọgbọ́n ti wọ̀lú Èkó. Wákàtí ọgbọ́n náà ni ó máa gorí afẹ́fẹ́ lọ́jọ́ ọjọ́ ẹtì Friday láago méje alẹ́ ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lórí ìkànnì Bond 92.9 FM. Níbẹ̀ láwọn ti máa ní àǹfààní láti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ò ní àmúlùmálà. Bí ọ̀rọ̀ Ọlọ́run bá ti ń jáde lẹ́nu ikọ̀ àti ìríjú rẹ̀, Wòlíì Mike Agboola, bàbá ilé ẹ̀mí mímọ́ Leonid ti ìjọ Jehovah Power Miracle Tabernacle JPMT tó wà lágbègbè Ìwé Road nílùú Ìbàdàn láàrin àwọn ìyanu lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan ni ó máa tẹ̀lé. Ẹ má gbàgbé, ẹ máa pàdé Wòlíì Mike Agboola, bàbá ilé ẹ̀mí mímọ́ Leonid lọ́jọ́ ọjọ́ Ẹtì Fridays láago méje ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lálaalẹ́ lórí ìkànnì Bond 92.9 FM. Ọ̀rọ̀ Ọlọ́run yè, ọ̀rọ̀ Ọlọ́run lágbára, àmì sì ni ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká jọ máa gbọ́.
6: Karawo ọba ló kájú ẹ̀ kó gìrì.
7: Ọmọ tó ní bàbá àwọn ọ̀la tó ní màmá òlówó. Tọ́wọ́ ń bá bàbá jà tó ní bàbá òṣètò. Tó dẹ̀ tún bá màmá jà tó ní màmá òṣètò. Ó dìgbà tó ń bá dàgbà. Tó bá ń dá ṣẹ́ṣe wàrí bó ṣe rọrùn tó gbogbo ẹ̀.

Suru ki kwa jo, abibi suru, bani to,

0: do to bas ba mi dada ma so di control kon eh Abdullah Galoa
1: FM.

Ogunlago, Adajo, Agba, Adajo, Agbedoro Agba, Nigeria na Lomura, Biwashima Mura, ni ile Jowa. Àmọ́ ti lọ sẹ́tì gbogbo ọmọlẹ́yìn Kristi láti kọ́ bá a ṣe ń ṣe ìtọ́jú ọmọ làkejì wa. Káàsì máa bẹ̀wọ́ wò lóòrèkóòrè àgbà òjíṣẹ́ olúwakàn nínú ìjọ Anglican ẹni ọ̀wọ̀ Olúwafẹ́mi Fádáṣe. Olópè ìpè yìí lásìkò ìwàásù tó pe àkórí ẹ̀ ní ọmọ ọ̀dọ̀ rere àti ẹ̀kọ́ látara ìtàn ìgbésí ayé ẹ̀. Ẹ̀kọ́ yìí wáyé nínú ìjọ Christ Anglican Church. Tó wà ní agbègbè alápẹ̀rẹ̀ kẹtì Lẹ́kọ̀ọ́ Reverend Fádáṣe. Ó ṣàlàyé pé ìtàn náà jẹ́ ìtàn tó wúlò láti fi kọ́ ẹ̀kọ́ ìyẹn ìtàn ọmọ onínàákúnàá. Ó sì tó sọ̀rọ̀ lórí bó ṣe jẹ́ wípé bí òwe ni Jésù fi máa ń dáhùn sí ìbéèrè tó bá ṣe pàtàkì jùlọ nípa bá a ṣe lè mọ àṣírí tó ń bẹ nínú ìdájọ́ Ọlọ́run àti láti mú gbogbo ìran àti ìṣípayá táwọn wòlíì ìgbàanì tí wọ́n bá ṣiṣẹ́. Nítorí ẹ̀ ló fi gba gbogbo kìrìsìtẹ́nì níyànjú láti kọ́ bí a ṣe ń ṣe dáadáa bá a ṣe ń fi ìfẹ́ tòótọ́ hàn. Ó sì ní ojúṣe wọn ni láti máa lọ ṣe àbẹ̀wò sí ọmọ ìjọ wọn tó bá ń gbé lágbègbè wọn nítorí pé àwọn gan lè nílò ìrànlọ́wọ́ lọ́jọ́ iwájú. Aṣojú kọ̀ròyìn wa tó jábọ̀ Reverend Olúwafẹ́mi Fádáṣe ó ké sí gbogbo kìrìsìtẹ́nì tòótọ́ láti gbìyànjú máa ṣàánú ọmọlàkejì nítorí pé oore tí wọ́n bá lérò pé àwọn ṣe lénìí orin lọ́jọ́ iwájú náà àwọn náà wàá gba èrè ẹ̀ padà. Bákan náà kí wọ́n máa rántí wípé àwọn náà wọ́n ti wà ní irú ipò báyìí rí. Wọ́n jẹ́ kó yí wa pé ìdílé tó bá ń gba àdúrà papọ̀ ó máa ń gbé ìgbé ayé ìdílé aláyọ̀ alálàáfíà ìfẹ́ ó sì máa ń jọba láàrin àyíká àti agbègbè irú ẹni bẹ́ẹ̀ orílẹ̀-èdè àti jákèjádò gbogbo àgbáyé pátá. Olùṣọ́ àgùntàn àgbà ìjọ Truth and Grace Evangelism Ministry ẹni ọ̀wọ̀ David Adeniyi ló sọ̀rọ̀ náà jáde nínú ètò ọlọ́dọọdún ìjọ tí wọ́n máa ń ṣe. Gẹ́gẹ́ bí Reverend Adeniyi ṣe sọ di mímọ̀ ó sọ pé ìgbọràn rírẹ ara ẹni sílẹ̀ nínú ẹ̀mí sùúrù kíkú fún àdúrà àti sísọ òótọ́ ó wà lára nǹkan tó máa ń gbé ìdílé ró tó sì máa ń ṣàǹfààní fún àwùjọ tìrò ẹni bẹ́ẹ̀ tó bá ń gbé. Ẹni ọ̀wọ̀ náà wá wòye pé ẹbí kọ̀ọ̀kan nílò ẹbí èmí nítorí pé gbígbé ní ìgbé ìrẹ́pọ̀ ó lè mú orílẹ̀-èdè wa gòkè àgbà. Fún ìdí èyí ó wá rọ gbogbo ọmọlẹ́èdè yìí náà láti kọ́ bí a ṣe ń gba ẹ̀gbin mọ́ra láti máa gbàgbé àwọn nǹkan tó ti kọjá lọ ká máa gbàgbé ẹ̀ ká kún fún àdúrà ká lè bá kọ́ èrè gbogbo ohun tàbá gbélé ayé ṣe. Ìjọba ìpínlẹ̀ Èkó ti rán àwọn òbí àti alágbàtọ́ létí lórí ẹ̀tọ́ tí wọ́n ní gẹ́gẹ́ bí oníbàárà ó sì ń jẹ́ kó yé wọn pé kò pé dandan kí ilé ìwé sọ fún wọn pé dandan ni o ọ̀dọ̀ àwọn ni wọ́n gbọ́dọ̀ ti wá ra ìwé aṣọ nígbà tó jẹ́ pé gbogbo nǹkan yìí ló rọjú tí wọ́n lè rírà nínú ọjà àti ní ibikíbi. Ìjọba ìpínlẹ̀ Èkó láti ipasẹ̀ àjọ tó ń dáàbò bo ẹ̀tọ́ oníbàárà nípínlẹ̀ Èkó tá a mọ̀ sí LASCOBA ló gbé ìròyìn náà jáde sórí ìkànnì X ẹ̀. Ó sì ń jẹ́ kó yé wọn pé bí ilé ìwé ṣe ń gbaradì àti wọlé padà sísá ẹ̀kọ́ ètò ẹ̀kọ́ míì ó ní kí àwọn òbí àti alágbàtọ́ kan fi ẹjọ́ ilé ìwé tó bá pa ń dandan fún wọn láti wá ra ìwé aṣọ yẹn aṣọ táwọn ọmọléèwé wọ̀ àti gbogbo ẹrù ìkẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn fún òun. Ó ní ṣe wọ́n fẹ́ pa òbí ni o lẹ́yìn tí wọ́n ti ń san owó admission owó ìwọlé owó ilé ìwé wọn á tún di ẹrù pa òbí pẹ̀lú owó gọbọi. Àjọ tó ń ṣètò kúlẹ̀ kúdọ̀ tí ìpínlẹ̀ Èkó tá a mọ̀ sí lọ́mà wọ́n ti fi ọ̀nà ilé wọn ọ̀pá gbálẹ̀ alábòjútó àti atọ́nisọ́nà tó ń bójútó bí gbogbo iṣẹ́ náà bó ṣe ń lọ sí látàrí ẹ̀sùn bí ìdọ̀tí ṣe pọ̀pọ̀ tóyàmùrá káàkiri ìpínlẹ̀ Èkó. Àjọ lọ́mà sọ wípé ìwádìí àti ìfinúfúnlẹ̀ fi hàn pé àwọn òṣìṣẹ́ tí ọ̀rọ̀ náà kàn ló ń da ìdọ̀tí kiri ojúmọ̀ tó lọ láti òwúrò ṣòkí sí bẹ́gà. Agbègbè yìí ni wọ́n dárúkọ pé ìdọ̀tí pọ̀ sí jù ní ìgboro ìlú Èkó
ẹ̀ntọ́jọ́ ọ̀gá àgbà yọ̀yọ́ fún àjọ lọ́mà tó tó jẹ́ pé òun náà ló dá àjọ lọ́mà lẹ̀ dókítà Mujiwa Gbadegesin òun náà ló sọ̀rọ̀ náà di mímọ̀ lórí ẹ̀rọ ayélujára tó jẹ́ ìkànnì àwọn aláṣẹ ló sì sọ pé ìgbésẹ̀ náà ṣe pàtàkì jùlọ láti lo ọwọ́ èlé sórí ikọ̀ òṣìṣẹ́ pẹ̀lú àwọn agbaṣẹ́ṣe tó ní nǹkan ṣe lórí ọ̀rọ̀ ìmọ́tótó àyíká wa káàkiri ìpínlẹ̀ èkó ìdásílẹ̀ àjọ lọ́mà náà wá ṣe ìkìlọ̀ pé ìwádìí yóò túbọ̀ máa tẹ̀síwájú káàkiri ìpínlẹ̀ èkó ní pàtàkì jùlọ àwọn ibi tí òkìtì ilẹ̀ tó bá pọ̀ sí jù ìròyìn àgbáyé lẹ́gbẹ́ láti iléeṣẹ́ wa bọ́ndì fm 92.9.

0: a quit at this one. You know, that's why he's a bond from 92.9. Gbogbo ọba alayé àtàwọn tó jẹ́ olórí ìlú pátá tó wà káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn ìpínlẹ̀ yòókù náà tí wọ́n ni wọ́n ti sọ fún pé wọn ò gbọdọ̀ dá sí ọ̀rọ̀ òṣèlú o nítorí pé ipò ọba àti ààyè tí wọ́n wà ó yàtọ̀ gerengbe sí ọ̀rọ̀ òṣèlú nítorí ẹ̀ ipò ńlá ni wọ́n wà o bàbá sì ni wọ́n jẹ́ fún gbogbo èèyàn pátá tó ń bẹ lórílẹ̀‐èdè yìí gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ló mú àbọ̀rọ̀ náà wá nílùú Òrùwà lásìkò ayẹyẹ ìgbàdí ọdún kan tí eléruwa ti èrúwà ọba samuel adegbola tó padà tó ṣe nígbàyẹn tó padà sórí ìtẹ́ ibẹ̀ náà sì ni ọba yìí tó ti fi gómìnà jẹ oyè ààrẹ asọ̀lúbẹ̀rọ̀ ti ìlú ìbàràpá yẹnyán ibi oyè yìí náà ni gómìnà Ṣèyí Mákindé ló ti pẹ̀yìndà pé ẹni tí kò bá fẹ́ gba èrè ìtìjú ó ní kó má ṣe bá wọn dáṣà olè nítorí ẹ̀ ọba tí kò bá fẹ́ gba ìdójútì kó yàgò fún ọ̀rọ̀ òṣèlú ó ní ẹni tó bá ti ń ṣe òṣèlú tàbí ó ń dá sí ọ̀rọ̀ òṣèlú ó ní ọ̀rọ̀ tó bá tàbá ó ní kó faramọ́ ni o gómìnà Mákindé yìí kan náà òun náà tún ni adíje tó fẹ́ du ipò ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dún tó ń bọ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú allied people's movement apm ó sì ní jáde tí òun jáde láti du ipò ààrẹ ó ní òun ò ní dájú sọ ẹkùn kankan o bí kò ṣe láti wá ọ̀nà tí ìlọsíwájú yóò fi dé bá orílẹ̀-èdè wa nàìjíríà ní báyìí ẹ̀wẹ̀ òun ara wọ́n ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ nàìjíríà láti ti èròǹgbà òun lẹ́yìn láti dé ipò ààrẹ lọ́dún tó ń bọ̀ gómìnà Mákindé ti pínlẹ̀ Ọ̀yọ́ tún dúpẹ́ gidigidi lọ́wọ́ eléruwa tìlú Èrúwà àti gbogbo ọmọ ìbàràpá yánnyán lápapọ̀ fún àyẹ̀sí ẹgbẹ́ òṣèlú the Nigerian Democratic Congress NDC ó ti kẹ̀yìn sí ìròyìn kan tó ń lọ ní ìgboro tó ń sọ pé òun ti yọ adíje sí ipò gómìnà nípínlẹ̀ méjìlá kúrò tí òun falẹ̀ ẹgbẹ́ òṣèlú NDC ní ìròyìn òfegè ni o àti wípé òun ti fa òun díje sí ipò gómìnà ní ìpínlẹ̀ méjìdínlọ́gbọ̀n kalẹ̀ yanyan níbi tí ìdìbò náà yóò ti wáyé lọ́dún tó ń bọ̀ ẹni tó jẹ́ akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú NDC ọ̀sà dàrẹ́tọ̀ náà ló sọ̀rọ̀ yìí di mímọ̀ sínú ìròyìn tó gbé jáde ó sì ń jẹ́ kó yẹra pé ẹgbẹ́ òṣèlú NDC kò kí ń ṣe ẹgbẹ́ òṣèlú ìkànnì ẹlẹ́kùnjẹkù bí kò ṣe ẹgbẹ́ tó ń tẹ̀síwájú pẹ̀lú ìlànà oríṣiríṣi tó ti là kalẹ̀ bákan náà ó tún ní adíje tó kún ojú òṣùwọ̀n dáadáa pẹ̀lú àwọn alátìlẹyìn káàkiri ìpínlẹ̀ 16 tá a ní jákèjádò orílẹ̀-èdè yìí fún ìdí èyí ẹgbẹ́ yìí wá tẹ orúkọ adíje kọ̀ọ̀kan tó ń bẹ ní ìpínlẹ̀ 12 ọ̀hún síta yẹn àwọn gómìnà tó fẹ́ díje orúkọ ẹnìkọ̀ọ̀kan ni sẹ́nẹ́tọ̀ kábírù máfa ní ìpínlẹ̀ Zamfara rìtáyà rear admiral ibrahim sanusi kassim láti ìpínlẹ̀ Borno honorable john ode láti ìpínlẹ̀ cross river babanta michael okun láti ìpínlẹ̀ akwa ibom nwofe boniface láti ìpínlẹ̀ ebonyi àti yakubu solomon ndam láti ìpínlẹ̀ plateau àwọn yòókù ní ìlú bade aliu láti ìpínlẹ̀ katsina alhaji umar usman bese láti ìpínlẹ̀ kebbi bákan náà jonga yaya gabakau láti ìpínlẹ̀ yobe dotse aminu sani láti ìpínlẹ̀ jigawa professor mohammed sani láti ìpínlẹ̀ taraba pẹ̀lú abdulsindi bumi láti ìpínlẹ̀ niger fún ìdí èyí ẹgbẹ́ òṣèlú ndc wa sọ pé òun ní àfojúsùn gidi lórí ọ̀rọ̀ òṣèlú òun ò sì ní fààyè gbà káwọn ọ̀bàyẹ́jẹ́ ìdákọ́ kí wọ́n mú ìrẹ̀wẹ̀sì ọkàn bá wà lọ́nà tí wọ́n á fi ẹsẹ̀ kúrò nínú èròǹgbà wọn. Àjọ tó rí sí ọ̀rọ̀ ètò ìgbòkègbodò ọkọ̀ lójú òpópónà àtijọ́ tìjọba àpapọ̀ tá a mọ̀ sí FRSC pẹ̀lú ikọ̀ ẹ̀ṣọ́ ara ẹni láàbò ìlú NSCDC ẹkùn ti ìpínlẹ̀ Anambra wọ́n ti kó ẹgbẹ̀lẹ́gbẹ̀ ikọ̀ ẹ̀ lọ sáwọn agbègbè àti ojú títì tó gbòòrò tó wà káàkiri ìlú Onitsha àtàwọn agbègbè ẹ̀ látàrí orí afárá tó gùn gbọ̀gbọ̀rọ̀ tó jẹ́ First Niger Bridge tí wọ́n fẹ́ tìpa láti ọ̀la tí í ṣe ọjọ́ ajé Monday ọjọ́ keje oṣù kẹsàn-án sí ọjọ́ kọkànlélógún oṣù yìí kan náà pa ẹni tó jẹ́ agbẹnusọ àjọ FRSC fún ẹkùn ìpínlẹ̀ Anambra Margaret Onabe tí àti adarí ní ẹ̀ka ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú Fuiko Ajo Esuare ni Abuilu NSCDC Equity Ipinlẹ Anambra no Okadigbo Edwin Ule Shilala Yipe Igbese Iwa Lara Igbese Ake Lati Jẹ Ki Gbogbo Eto Na Lo Bu Se Kulo Pẹlu Ifowosowopo Awọn Lẹlọ Ilu Lọna Ti Ko Fini Si Idiwo Idina Wolu Koba Titi Ose Meji Na Ti O Fi Pe Ti Won Fi Se Atunse Sori Afara Gbogbo Ohun Onabi O Tẹ Si Waju Pe Igbese Bi Won Se Ko Iko FRNC Lo O Wa Lara Ise Ti Jade Latowo Apa Ise Wa Ni Ekun Na Iyin Labe FRNC RS 5.3 Anambra Lasiko Abewo Ti Oga Agba Iko Na Brigade Ase Kauno To Lo Se Ati Si Ojuno Na Lojo Saturday Ana Lo Mu Igbe Igbese Ohun Fun Idi Eyi Won Ti Wa Ro Awon Wako Lati Pe Ona Ibo Mi Igba Papa Julo Ona To So Papo Mo Ori Afara Second Niger Bridge Bi Ona Onpo Si Old Road Dade Si Ona Obosi Tabi Ki Won Gba Ona Onitsha Soda Si Owiri Lati Upper Nweka Iweka Ati Ona Atani Lati Ibi Orita Uga Si Abo Industrial Layout O to lori sugbo konkon kin do danduro eri fa bale popoko iroyin la kan si pastor adiboye gba akose adura fa won adajo wa atawon agbejoro na o si ro won lati se idajo ododo lai te si pe won soju isaju ijoba ipinle eko ti kilo fun awon ileiwe lati ma se di oru so awon obi mo nipa kiko nipa pe dogbon inu ileiwe ni won gboro ti wa ra iwe aso atawon nkan elo ikako fawon omo won gomina Seyi Makinde ti so fun awon oba alaye atawon olori ilu pe won o gbodo dasi oro oselu omi bibe eko owa ta agbalojumole bo se kede erongba lati dupo are lodun 2027 bakano amu afun yin pe eyan ti o lo nka loa si isale ile ti ile alaja marun yabo lori mole ni ilu Delhi to ope pataki mi lo si odo olotu iyen Frank Olorun ni Isola pelu atileyin Oluwa Seyi Ayo Makinde awon olotu iroyin te gboto emi ti n toto Olumide Ola Lere lo so fun yin pe e se o te gbo Bond FM ajo se o si ni baje e
1: Ejimare lojiri ewa fakuko o
2: Ejimare lojiri ewa fakuko
1: Oba oke lojiri ewa fakuko o
2: Ejimare lojiri ewa fakuko.

92.9 FM.

Sulaiman Ofani for

0: ta gbe kale ko September yi 5000 naira ye mu dani atun operate pe fun ogun inu e la ti sayo fun yi inu e la ti gba kaadi wa a fun yi ni marathon distributors ati marathon flusher fun fo gbogbo gbede gbede gbo ti ara danu lata go make flower si ma mu ro le ojojumo o fi major Sunday office bo wa ni number 6A Bafla Depot Street Agbe Road Abule Balegon e ma pe 0806090 9516
1: je aki gbogbo wa lokunrin lobirin lomode ati lagbalagba gbogbo patana laki ni gbogbo bi te ba ti lanfani lati ma gbo kan ni won bi o ba ni jo obirin ki je okumolu bo o si je pe gbogbo ba ti n gbo wa na ise te se ani ke yo won be akani ke ma fi ti gbo yawo oro won ni aja ti o so ni ko ni gbo fere olode re olode won na re ti n ke tatatan bayi ko lorun ba ko je ke gbo ke si samulo re emi ni koko mo wori eto leni mo wa pelu en to je oludasile ile ise Khalifa Aba Therapy ile ise kan gbogi ele ti n lo egbogi egbegi ati eso to imudodo ati gbogbo nkan tojo mo organic ti fi tojo gbogbo aisan tabarun ti ba n be ni rororo gbogbo omo eda adari hun pa tapurogodo ohun na ni mo gbo aso eto le ni tori won ni ni o ba moju ogun ohun na ni pa be ni re bi n ba ni n tawo bo kini ohun o se se ki ma lanfani lati tawo bo ohun daada lojo n gbo wa sori eto le ni alejo mi o ma fi gba ta wa nle ti won se ma se alaye lekunre won ta ba ori eto ti mo ni awon beere bi meji meta ti n ta wo ta se nu mi ele ti awon olulufe ti won ni ka be lowo o dasile ile ise Khalifa Aba Therapy subo we gbe won to bo kini ohun re akoko si to nkan be e ti ka lejo mi kon ke gbo ara le
2: aki gbogbo ti to n gbo wa pe aku dede asiko yi asiko bi oju ojo bo se ri lati ile ise Khalifa Aba Therapy e to ja si pe igba igbadun yin ohun lo je wa logun gẹgẹ bí atọkùn mi ti sọ òun pé gbogbo ẹni tó bá ní ìṣòro kan tàbí méjì tó ní ṣe pẹ̀lú àlàáfíà ara yálà àìsàn tó ti pẹ́ tàbí èyí tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yálà àìsàn ìfúnpá àìsàn kí ẹ máa tọ̀tọ̀ àtọ̀jù tàbí kí ṣúgà ó wà nínú ẹ̀jẹ̀ tàbí kó já sí wípé èèyàn ti ní àwọn àìsàn kan tí ó lè dènà à ń wojú ọlọ́run yálà ọkùnrin ni tàbí obìnrin ni tàbí ẹni tó já sí pé ń tó súnmọ́ àti ń tó jìnà sí kò láǹfààní láti rí dáadáa tàbí ẹni tó já sí pé nípèníjà kan kò láǹfààní láti lè rìn tí òpó náà kan sí òpó náà kejì tàbí ó já sí pé àìsàn náà ti wà tipẹ́tipẹ́ a lọ a tún padà wá tàbí ẹni tó já sí wípé kó tí ẹ fẹ́ dùbúlẹ̀ àìsàn òun lè ṣe Khalifa Aba Therapy tá à ń ṣe ní ọ̀dọ̀ wa láti lè gbá ìgbádùn pẹ̀lú egbògi ìbílẹ̀ èyí tá a jogún lọ́dọ̀ àwọn baba ńlá wa ní ọ̀dọ̀ wa kò sí méwúrọ́ wa o kò sí mágùtà wa bẹ́ẹ̀ ni kò sì sí mú àgbò wa ewé àti egbò pọ́nbélé gẹ́gẹ́ bí a sì sọ síwájú òun ńlá fi ń ṣètọ́jú ní ilé iṣẹ́ wa nínú àǹfààní tó tún wà ní iléeṣẹ́ Khalifa Aba Therapy ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn egbògi ìbílẹ̀ tó jáde ní ilé iṣẹ́ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ló ti wà ní capsule láti rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn láti lò torí pé nínú ìpèníjà tí egbògi ìbílẹ̀ ní láyé àtijọ́ òun náà ni pé gbogbo ilé a máa rùn a máa korò kò lóhùn díwọ̀n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so iléeṣẹ́ Khalifa Aba Therapy ti gbìyànjú láti lè wá ọ̀nà àbáyọ sí gbogbo àwọn ìpèníjà wọ̀nyí gẹ́gẹ́ bíi pé egbògi ìbílẹ̀ wa kò sí àyè tí a ti lè lò kò sí àsìkò tá a ti lè lò ó sì ní òǹdíwọ̀n láti lè ṣe déédé pẹ̀lú ohun tí a bá fẹ́ tọ́jú níléeṣẹ́ Khalifa Aba Therapy egbògi ìbílẹ̀ tí a ní ó gàgà tí ara tó fi já sí pé àìsàn kan tàbí méjì ò ní ògùn rárá a ní ògùn bíi mẹ́rin márùn-ún fún torí pé ohun tá a bá lò fún àgbàlagbà ó ṣeéṣe kó má bá ọmọdé mu ohun tá a bá lò fún ọkùnrin ó ṣeéṣe kó má bá àgbàlagbà mu tó fi já sí pé iléeṣẹ́ Khalifa Aba Therapy àti lálẹ́ wò sí nọmba 6A ẹ̀ ti ń gbọ́ wa nọmba 6A ní Bafla Depot Street ní Agbo Road ní Abule Ìgbà gbogbo bíkíbi tí ẹ bá ti ń bọ̀ tí ẹ bá ti láǹfààní láti dé Agbo Road ẹ dúró ní Rab Oil nílé epo Rab tí ẹ bá ti débẹ̀ ẹ kàn pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí a mú yín tàbí a ṣe àlàyé bí ẹ ṣe dé ilé iṣẹ́ wa 08060909516 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 08060909516 6A Bafla Depot Street Agbo Road Abule Ìgbà Abule Ìgbà níbẹ̀ ní iléeṣẹ́ Khalifa Aba Therapy tá a lálẹ́ wò sí.
1: Ẹ̀wọ̀n àwọn ọ̀bẹ̀rẹ̀ tí mo ti ẹ̀wọ̀ kí mo fẹ́ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ báyìí ẹ̀wọ̀ dáadáa ẹ̀ rí i pé gbogbo ẹ̀ náà wọ́n ti kó papọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò ní a máa bẹ̀rẹ̀ ohun tá a fẹ́ bí gangan. Ohun tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé mò ń gbọ́ Khalifa Aba Therapy àti sọ lóòótọ́ o ṣùgbọ́n mo tún fẹ́ ká ẹ̀ tún yan díẹ̀ kí ni tá à ń ṣe gangan ní 6A Bafla Depot gangan kí là ń ṣe ń bẹ̀ gan ní pàtó ṣé sick bed ń bẹ̀ tabi bawo ti ni kini n ti sele le gan
2: e se mo ti so mo ro pe le se Khalifa Batrapi n ta n se ni pe egbogi bile ni ona ti igbalode a fi n se itoju fun awon eyan e je kan lebe ko se se ti egbo asodo wa ti o ni ona abayo aya fi awon esen bi meji meta kan tori asiko lo je kin ma gbe pepepe eni ti o ri ran mo akitojo lodo wa but en to ba ja si pe ko ri nkan to sumo ori kan to jina si o ma ngun o ma nyun o ma nwo o ma npupa o ma nfuwa omi ati ni awon egbogi bile lo ni ranran bakan na awon esan kan be ti ma nfa esan mi gege bi apere eni to ba ni arunju arunju ye o ni ye o ni stage ti de ninu agora a to dawole to pe ni ile ise Khalifa Herbal Therapy ti e ba gbe esan kan di odo wa ba ba le mu kuro awa o fi kun o a ki fi kun so a ki sa ba toju esan be amo ohun to le fa amo ohun toju e ati ohun to le fa toro mi ninu ohun to le fa ni awon ibalopo ti okunrin ma ko latara obirin gele ni o lo ninu ago ara ti e ba yoju so wa ile ise Khalifa Herbal Therapy in to tun le fa ohun la won ti won ba nwoju olohun seri larin yen nigba mi ti okunrin ati obirin ba nwoju olohun a ma nda ibilu obirin pe ohun lo ni soro tabi be o le ma je obirin o le je pokunrin gan papa ohun lo ni isoro bori gbogbo eni ti e ba ri ba sasepo laye aisan ti o dite eyan teyan o dite e lo bi ja se pe ta ba fe se toju awon to nwoju olohun yale ti bi kan tabi ti bi rara a ma se toju e papo tori a ni awon ero igbalode lati le fi sayewo ninu ago ara ka to mo bi ta dojuko lara awon ti a ba fe toju ni kukuru igbaye gbadun rorun awon eyan pelu egbogi bele ohun la se ni ile ise wa
1: ese fun alaye lekun ere leyi ti e ti se mo gbo ni bi polowo ta ko polowo pe atuti te si waju si ni o se ilera le tan se ni le se wa to wa ni 6A Babslade Port Street labule egba woni amo ke de ribe kini un to fa gan te fi te si waju si
2: je ri ma na se mo pe ilu eko yato si ilu mi o se ilera ti a ma nse ose kan ni ami ita se ni ilu eko losu to koja ose meji ni amo ipe po latara awon ti won wa si bi ose ilera yen ateni to fe wa ti o ti lanfa ni wa gbata wa forikori ta fi kun lokun la wa ri pe bo ka kuku fi osu September yi ka fi kun osu yi ti o fi kole ni ose ilera yo continue o ti wa ko loso ilera o ti di osu alaafia tabi osu ilera ni osu kasan gugu bi ki be ti e ba tin gbe mi te ba tin nipe ni jakan tabi meji tabi lero pe nikan ni awon ipenija kan to ni se pelu alaafia ara won ninu osu ta wa eduwo ti ba gugu egbogi bile to njade ni ile ise wa bakan na ba se se koja lo be na la se ma se ninu osun yi e bi ni gbogbo la se se egberun marun ohun la kokon mu dani atokun egberun marun yi nkan orisi merin ohun lo ko sinu alakoko nbe a ma gba consultation card ti mo pe consultation card seri consultation card yi o si bi ta lo ta ni gba consultation card yi o si le iwosan ta lo ta ni gba consultation card yi iye ta gba ohun lo yato amo ninu egberun marun consultation card yi wa be bakan na marathon flusher capsule seri marathon flusher capsule yi o da de bi pe o ye kiyan ma lo lekan losun tabi lekan losun meji meji niti tori pe ohun a ma fo idoti inu ara ti idoti ba si wa ninu ago ara ko so ogun ta le lo ti o sise ninu ago ara afi ki idoti yen kokoro nbe gege bi apere igba ta ba ko le nisin awa fe ko sibe nja ni gba a to ko aga sibe a to ko be sibe teyan ba fo idoti inu aisan mi ta fe toju o tun le buwo ju ti tele lo ninu egberun marun ni marathon flusher capsule yi wa capsule ni nkan to wo to lowo oro to si dun ohun la fi lo laarin iseju marun si mewa yo ma ko idoti yen jade ninu ago ara bakan na marathon extra bitter a pada soro npa re seri marathon extra bitter si o da pupo de bi pe o ye kiyan ni nile lati le ma fi de me awon arun o to di pe arun yen o di ohun ti o ma gbe yen kaakiri ile iwosan kan bo si ile iwosan keji ohun ni egbogi bile to ja si pe a fe fi ropo in tawon iya wa ma ni nile laye atijo ti nkan ba ti se yen traditional first aid e sare fun ni ogun yen mu bi ogun le tutu ni bi aporo ijebu ni ohun la fe fi ropo e tori pe opopolopo ohun ta nje o wa lara ohun to ko ba wa ni ode oni marathon extra bitters o wa ninu egbogi bile leyi ti eyan gba ninu egberun marun marathon extra bitters bakan na in ta ba lo pelu e ohun ni determine ti o sise fun ninu ago ara baba fun yin si yo ma se fa awon to ba ni eje ruru tabi won ori orun sun dada baba fi yo si yo ma se fa awon to ba ni iba taba fi yo ati owo nbo si ozo wewe yo ma se fa awon to ba ni iba typhoid taba fi ozo wewe si ta fi yo si yo ma se fa awon to ba ni atosi tabi arun ibalopo tabi eni to ja si pe ti e la re ba fe wa ara lekeje a ma mo omi a si ma dudu omi a si ma run ati be en ta ba lo pelu marathon extra vita ni o determine ise ti o se ninu ago ara wa bakan na ta ba gba tan a tun wa lanfani lati ri awon akose mo se wa ti won mo se ayewo fun yen ninu igbarun marun na ni o ti won se ayewo fun yen to ba wa se ayewo yi fun yen tan ohun ni o determine ogun ti ara nile ise wa ti won ba wa ni kara ogun yi won ba ni kara e je ka gbianju lati ra tori pe bi o se bi eto osun ilera yi se nlo lowo be na ni 25% discount o wa ni
3: ida kan nu da merin
2: o wa nbe eyan ra ogun yen ni ida meta instead at fi ida kan sile ki se pe boya ba se se yi o nu wa lara tabi yo je di won digun a fe ka awon eyan mo egbogi ibile ile ise wa ni ohun ni a fi se be aso agba ladura pe gbogbo to ngbo mi ma le ro pe ati raro gbogbo ni ti adura re o ba gba awon ni won mo na odo wa a wa ni number 6A egbole kan eyin na tun le so number 6A Babs Ladipo Street Agbo Road ni Abule gba gbogbo bi kibi ta ba tin bo fagba lati nbo ni abati ola tin bo ni anbo lati fo ni anbo lati osodi ni ta ba ti de Agbe Road ta bere rap oil ile epo rap ta wa pe oro bani soro 08060909516 egbole kan si 08060909516 what ile ro pon ton se boya ko ni lo mo olotu yo lo tori awon gbogi bile wa awon nje mi nbe to ja si pe ohun ni o sise fe lomi lati le mu esan ara re kuro nibe elomi o lanfani ati je onje yi gbogbo ogun bile wa lati fi awon nje kan sinu e ti o ma ja si wi pe bi e ba tin lo ogun yen yo ma lo nje yen na mo lati ja si pe eyi ti bembe lagu ara re yo kuro nibe mo gba ladura pe eyi to gbogun ninu esan ati ti o gbogun ara temi ti oni fi se ibugbe o bi ba se pe ohun je akoko wa o to nka baba ni a fun won la odidi wakati kan ma fi saraye lo o to be ju be so be je kin sare do joja e ka lo won ti won ni fun wa nbe baba de a tu te waju ni ma la yoro eleyi ti won se fun wa

ẹ̀tẹ́lúwà níbẹ̀ kò sì lọ́tí ní rárá ìwé àtìgbò níbi nínú gbogbo òjẹkújẹ òde òní ló ń ṣàkóbá fún bàbá abẹ́jì gbogbo òmukúmu àkókò yìí lélẹṣù lẹ́yìn ọ̀pá agbára ọmọkùnrin ló fi jẹ́ dandan fún wa láti bá ewé àti egbò ìbílẹ̀ ṣe múlẹ̀ bó ṣe wà gẹ́gẹ́ láyé àwọn bàbá ńlá wa ó wà lórí igbá káàkiri ọjà ó wà káàkiri àdúgbò kọ̀ọ̀kan ó sì wà lórí àwọn òǹtajà pẹ̀lú àwọn ìṣòwò àtẹ̀kálẹ̀ gbọ̀ngàn kò sígbà tá a lè mú nígbàkúùgbà tí ló bá darí orí pápá ká ní fakọyọ gẹ́gẹ́ bó ṣe yẹ níwájú ààbò kò sì rí rárá owó rẹ̀ ò fani lápòyà pọ̀ọ́kú lowó ẹ̀mí àtakiri ìyọ́dọ̀ ni ẹni ìfà òtọ́ sí ní ìpínlẹ̀ àràmù ẹni tí ọ̀bá wọn débẹ̀ kò lè mọ bó ṣe ń lọ àtẹ̀kálẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ìjẹ́rìí ayé nìjẹ́rìí ọ̀run ọ̀rọ̀ ẹnìkan ní jẹ́rọ́ bó bá di tọpọ̀ ènìyàn ó dùn gbogbo ọ̀rọ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé àyẹ̀wò ìlera ṣe pàtàkì nígbàkúùgbà ká lè yàgò fún fífọ́ oògùn ẹ̀tẹ̀ wo làpálàpá ẹ gbìyànjú ẹ̀ wò lónìí kẹ́ ẹ lè já mi nírọ́ torí pé òpùrọ́ ènìyàn ní pẹ́lẹ́rìí òun wà ní jìnnàjìnnà ṣé ẹ rántí pé kókó leegun ná ṣé ẹ gbàgbé pé ṣùkù leegun àgbàdo ká sọ̀rọ̀ kó rí bẹ́ẹ̀ ni iye ẹ̀dá ènìyàn àti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé egbògi ìbílẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi ń ṣọmọ ènìyàn láǹfààní ní RSK The Rock Venture egbògi kejì ni wọ́n pè ní terminate prostate wọ́n sọ lórúkọ gẹ̀ẹ́sì kó lè nítumọ̀ sí gbogbo ènìyàn tòyìnbó ti yíbò pẹ̀lú haúsá ojú kékeré lọ́pọ̀ ènìyàn fi ń wo ṣùgbọ́n tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ ń yí wọn pé nǹkan ńlá ni ìtọ̀ títọ̀ yà ní gbogbo ìgbà ó léwu púpọ̀ fún ìlera ènìyàn ṣùgbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ ni nánjó lọ̀rọ̀ tiẹ̀ tó bá lókè tán ń bú yàyàyà ìgbà tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ ń yí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pé wọ́n ti bọ́ sínú aṣọ torí náà bí ènìyàn bá ń tọ̀ lẹ́ẹ̀márùn-ún lẹ́ẹ̀mẹ́fà lẹ́ẹ̀meje láàrin ìlú kílẹ̀wú tó mọ́ àkíyèsí ìlera ṣe pàtàkì bí tó bá ń jó ènìyàn nídìí kọjá bó ṣe yẹ débi pé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ìtọ́ ti ń jáde kí ènìyàn tó délé ìtọ̀ àkíyèsí ṣe pàtàkì bí tó ènìyàn bá ń pín sí méjì mẹ́ta mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ àkíyèsí ìlera ṣe pàtàkì làwa fi ń sọ pé ààyè ọpẹ́ ti yọ torí lọ́jọ́ pípẹ́ sẹ́yìn ẹ máa mánéèjì ẹ̀ là ń gbọ́ kò ṣe é báwí kò ṣe é wòsàn ẹ ṣáà máa kì í mọ́lẹ̀ títí lọ́jọ́ kú ṣùgbọ́n ní sáà yìí ààyè ọpẹ́ ti yọ kékeré láti pẹ̀ka àrókò tó bá dàgbà tẹ́ ẹ bọ nígbà lọ́wọ́ ẹni ló fi ṣe pàtàkì fún wa láti mú egbògi àtàtà yìí ní pàtàkì terminate prostate wọ́n ti ṣàyẹ̀wò ẹ̀ kí wọ́n tó lù ú lóǹtẹ̀ gbà wọ́n bá léwu lórí ìlera ènìyàn láyéláyé ìjọba ò ní lù ú lóǹtẹ̀ gbogbo àlàyé lílo rẹ̀ ó ti wà nínú páálí ẹ̀ egbògi ìsítọ̀ ètò àtọ̀jù atọ́kùn wàhálà ìlera terminate prostate egbògi ìbílẹ̀ egbògi tiwantiwa ìtọ̀ ò ní pọ̀ lápọ̀jù bẹ́ẹ̀ ni kò ní jó ní fàìfàì bí ata kò bójú mu kéèyàn ó tàn tán kí tọ̀ ó tún máa ru sínú àwọ̀tẹ́lẹ̀ ẹni kò dáa rárá kí tọ̀ ó máa jó ní nídìí gẹ́gẹ́ bí ata kò bójú mu kí tọ̀ ènìyàn ó máa pín sí méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ ìtọ̀ ò gbọ́dọ̀ máa jáde ṣeréṣeré kọ́ máa dáwọ́ dúró ó gbọ́dọ̀ máa dà yà ni ìtọ̀ ò gbọ́dọ̀ máa kìlọ̀ kọ̀tì bí omi tàbí ẹlẹ́rìn dòdò bẹ́ẹ̀ ni ìtọ̀ kò gbọ́dọ̀ ní àwọ̀ mìíràn yàtọ̀ sí olómi ẹ̀sàn àti funfun nìyẹn ohunkóhun tó bá yàtọ̀ sí gbogbo ohun tá a kà sílẹ̀ yìí ó léwu lọ́pọ̀lọpọ̀ torí náà ọ̀nbọ̀ lókè ọ̀nbọ̀ lódò àwọn làádẹ́ẹ́dẹ́ ẹ tètè yan terminate prostate láàyò lónìí kẹ ẹ gbọ́ṣẹ́ wò kẹ ẹ lè já mi nírọ́ ẹ má gbàgbé pé onírọ̀ ẹ̀dá lẹ́lẹ́rìí tí ẹ mọ̀ wà ní jìnnàjìnnàjìnnà RSK The Rock Venture atọ́kùn àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí wà ní nọmba 9 Ajésàfẹ́ Close Council Powerline Road Ìdínú Lagos
Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ nípò mí sí ni 0802-948-1838. Bẹ́ẹ̀ kan sí 0802-948-1838 tàbí 0704-886-6422. 0704-886-6422. Egbògi kẹta tí ń jáde nílé iṣẹ́ ara yìí ni Kata Glanco. Èyí wà fún ààbò ojú lọ́wọ́ gbogbo kọ̀lùkọ̀lù tó lè sọ ọmọdé tá ń wọlé tàbí kó gbòde ẹ̀sán lọ́wọ́ ẹni. Ọlọ́run dákun sọ wá sóòkun ayé. Ẹ kúkú mọ̀ pé ojú lọ ba ara. Ojú lè ṣó ara. Gbójú bá rí léde ni fáàrí pin. Èyí ló fi jẹ́ pé ọ ń bọ̀ lókè, ọ ń bọ̀ lódò. Àfi ká tètè bẹ àwọn dé. Àfi ká múra sí ìtọ́jú ojú wa kó lè bá bá wa kalẹ́. Ojú ọ̀ gbọ́dọ̀ mú bínú pinpin nígbà kankan. Bó bá ń rí bẹ́ẹ̀, ó nílò àbójútó. Ojú ọ̀ gbọ́dọ̀ mú ṣomi yàlà yòlò ní gbogbo ìgbà. Tó bá ń rí bẹ́ẹ̀, ó nílò àbójútó. Ojú ọ̀ gbọ́dọ̀ mú ronú gbogbo. Tó bá woná tàbí awo òun. Tó bá ń rí bẹ́ẹ̀, àbójútó ṣe pàtàkì o. Ojú ọ̀ gbọ́dọ̀ mú ṣe pin ní gbogbo ìgbà. Tó bá ń rí bẹ́ẹ̀, ó ń fẹ́ àbójútó. Ojú tó ṣàdédé lẹ̀pọ̀ bá a bá jí lójú oorun. Àbójútó ló ń béèrè. Ìlànà lílo Kata Glanco náà wà nínú páálí rẹ̀. Bá a bá ti sà á gẹ́gẹ́ bí olóògùn, dandan ni kó so dìbò fún ni mu. Ẹ má gbàgbé Kata Glanco àbójú ló wà fún lọ́wọ́ àwọn ìbàṣẹ̀jẹ́ àrùn pẹ̀lú àìsàn tí ó gbójú lọ́wọ́ ẹni. Àlàyé lílo rẹ̀ wà nínú páálí rẹ̀. Kò sì yọ ẹnìkan kan sílẹ̀ tọmọdé tàgbà. Tọ̀dọ̀ pẹ̀lú arúgbó àtúnidán ló wà fún. Ẹni rántí pé ọ̀pọ̀lọpọ̀ wà láńwù tó lè ṣàkóbá ojú wa. Bí àpẹẹrẹ, kò tọ̀nà láti lo awo ojú ẹlòmíì ní ìbanilójújẹ́. Kò tọ̀nà láti súnmọ́ tẹlifíṣàn àti kọ̀m̀pútà gbágbágbá ju bó ṣe yẹ lọ. Kò tọ̀nà láti wo tẹlifíṣàn àti ẹ̀rọ kọ̀m̀pútà fún àkókò gbọọrọ láláìdìde díẹ̀. Kò tọ̀nà láti máa kàwé nínú òkùnkùn àtàwọn ìwà míì bẹ́ẹ̀ tá a fojú kékeré wò. Ṣùgbọ́n tí wọ́n ní ipa búburú, ipa òdì lórí ojú wa. Èyí ló fi ṣe pàtàkì fún wa láti ní egbògi àtàtà tí ń jẹ́ Kata Glanco. Ẹ mọ́ gbàgbé òpùrọ́ ènìyàn ní ságọ sẹ́yìn ìka kan ṣoṣo. Àwọn egbògi àtàtà mẹ́tẹ̀ẹ̀ta tá a kà sílẹ̀ ń bẹ ní gbogbo ọjà wà lórí àtẹ ẹ sì láǹfààní.

ruru ito nta ni nibi bi omi ata o nse ni na to na to ni seju iseju abi wakati wakati e lo fokan bale iketa ni kata glanko ala boju oju ti sojoju to fe re lede ni e lo mokan bale e wa anfani ati pe ile ise RSK the rock venture suri ero bani soro 0802-948-1838 bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ alágbàtà níbikíbi tẹ́ ẹ bá wà ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 0802-948-1838 tàbí 0704-886-6422 ìyẹn yóò dùn pé ẹ ṣe bẹ́ẹ̀ ẹ ní kàbámọ̀ pé ẹ ṣe bẹ́ẹ̀ iléeṣẹ́ RSK The Rock ló ń kí yín pé àlàáfíà ara gbogbo.

ayé àgbọ́sọgbọ́n fún ta lẹ́yìn ọmọ máa pè ní àfarawé. Arákùnrin yìí àfarawé àfarawé kọpi kọpi àfarawé ìrí ayé àgbọ́sọgbọ́n fún ta lẹ́yìn lórí ètò yìí ẹ̀dá èèyàn lè ṣàfarawé ohun tó dáa o kò sí ẹ̀ṣẹ̀ ńbẹ̀ kéèyàn rẹ nìkan tó ń ṣe dáadáa kéèyàn rẹ nìkan tí àwọn èèyàn ń kí tí wọ́n yìn pé ó ní wà báyìí ó ní wà báyìí ó náìsì báyìí ó lawọ́ ó láàánú lójú èèyàn dáadáa ni èèyàn lè ṣàfarawé láti jọrú èèyàn bẹ́ẹ̀ èèyàn lè ṣàfarawé láti jọ ẹni tí ayé ń pọ́nlé tí wọ́n ń gbé gẹ̀gẹ̀ pé ìwà rẹ̀ dáa àmọ́ àfarawé ó póríṣiríṣi ẹlòmíì ọ̀mọṣẹ́ tó ń ṣe ní kọ̀rọ̀ èyí tó rí ní gbangba lórí kò tó farawé èèyàn mo rí ẹni tó fẹ́ farawé dáadáa ìrí ayé àgbọ́sọgbọ́n tẹ̀ ń gbọ́ yìí ohun tó ṣe arákùnrin yìí alàgbà násírù wọ́n máa ń pè ní ẹ̀nẹ̀sí kò sẹ́ni tírú ẹ̀ tí ò lè ṣe o iṣẹ́ kájọrin mọ́rin iron bender kéèyàn máa wẹ́ẹ̀dì irin kò níṣẹ́ tí ẹ̀nẹ̀sí ń ṣe ìgbà tó ti dékò yìí lẹ́yìn tó kọ́ṣẹ́ mọṣẹ́ gbà yọ̀ǹda ó kọ́kọ́ lọ sí kọ́mpìnì kan lọ ṣiṣẹ́ ńbẹ̀ àwọn kọ́mpìnì yẹn ní department ibi tí wọ́n ti ń jórin ó ṣiṣẹ́ ńbẹ̀ fún bí ọdún mélòó kan ibẹ̀ ló wà tó ti pàdé ìyàwó ẹ̀ ibẹ̀ ló wà tó ti ṣèyàwó ibẹ̀ ló wà tó ti bímọ tó ṣèkómọ ibẹ̀ ló wà tó ti rówó tùjọ tóun náà tó fi lọ dá dúró kí wá ni tó dá dúró sí gbà tó di 2022 ẹ̀nẹ̀sí ọlọ́run ṣe mọ̀ wípé ilé ayé ò ṣe é dágbé ìrìn ò ṣe é dárìn ó kéré pọ̀ èèyàn ò lẹ́nìkan lọ́rẹ̀ẹ́ ó lè jẹ́ nínú ẹbí ó lè jẹ́ láwùjọ ó lè jẹ́ níta arákùnrin yìí ọ̀rẹ́ rẹ̀ kan tí wọ́n jọ súnmọ́ra tí wọ́n sábà jọ máa ń gbaṣẹ́ oníṣẹ́ ọwọ́ nìyẹn náà àmọ́ táìsì nìyẹn ńlẹ̀ táìlà ni òun àti ẹ̀nẹ̀sí násírù yìí wọ́n súnmọ́ra ọ̀rẹ́ mínú ni wọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ ibi tí ẹ̀nẹ̀sí bá ti fẹ́ gbaṣẹ́ yóò bí wọ́n pé ṣé wọ́n ti rí táìlà tí ó lẹ̀ táìsì ibi tí arákùnrin ọ̀rẹ́ rẹ̀ náà bá ti fẹ́ gbaṣẹ́ lílẹ̀ táìsì yóò bí wọ́n pé ṣé wọ́n ti rí wẹ́dà ńbẹ̀ bí wọ́n ṣe ń ṣe rèé tí nǹkan sì ń lọ déédé àmọ́ ìgbà tó di 2022 ẹ̀nẹ̀sí fúnra rẹ̀ ló pe ọ̀rẹ́ rẹ̀ yìí pé wá kó wọ́n pààrọ̀ o ìwọ́n ríṣẹ́ gbà òun ríṣẹ́ gbà jù òun lọ ọ̀pọ̀lọpọ̀ ibi tí o bá ti ń ṣiṣẹ́ òun kì í sábà ríṣẹ́ gbà ńbẹ bíi kí wọ́n sọ pé wọ́n ti ní wẹ́dà kí nǹkan sọ pé wọ́n ti parí bọ́gláàrì bíi kan sọ pé wọ́n ti kún dẹ́kìn bíi kan sọ pé wọ́n ti ṣe géètì òun ń gbaṣẹ́ òtẹ́ẹ̀lì ńláńláńláńlá àwọn chọ́chìsì ńláńláńláńlá ìwọ ló ń bá wọn lẹ táìs tóun dẹ̀ mọ̀ tóun mọ owó tí wọ́n ń fún ọ wọ mọ́tò tóun lò òun lo big daddy camry islander ńlá gbẹ̀ngbẹ̀n ìwọ ní o sì tún ra mọ́tò fúnyàwó rẹ dákun wọn jọ fi sọ bẹ́ẹ̀ láàrin ara wọn ọ̀rẹ́ ẹ̀nẹ̀sí lọ́wọ́ sọ fún un pé kò sì parọ́
gbogbo nti ene si so ti na siro so yi na be gele lo seri ko si be eyan o se wa owo kan yo gbe soke to kan lo to pe kini ika odogba ki si se le kan na ni gbogbo wa ti wa ogun le ni kaluku yato o sara ju awon lo o so be forere ba ni ah ko je wa ri be o ah ohun olohun ni ohun mo olohun ni sugbon ah boya o se kan ni o boya kini kan ni o ti e gbianju fohun na abi awon ti jo nbo ni isin ojo ti pe o so forere be o ti bi o su bi meta lo fi ndi stop ti nda ore re laamu pe ko tohun o na fe pari ile ohun keji o na fe se bayi o na fe se bayi ngba ti wahala yen poju mi o ni ko mo gbianju mi ni ko joko tetere o sugbon ko ba je pe alagba na siru yi o farabalẹ yera re wo ore re mu jade ibi tore re mu lo o si so fun won be pe ore ehun ni o oni se owo lawon o kuda weda lohun je bo n se je tyler e bo n gbianju fun en to mo yi o mo yi bo ni ti ri ola ori be lo n babalawo to fi n difa ojojumo ojojumo ni bayi ki so rorun mo o iseju ni idi ni pe enikan soro kan fun mi lojo kan pe ojumo kan adua kan ojumo kan ajo kan ojumo kan ogun kan ni ti baba ohun so fohun ni pe eto n ba lo lojo wednesday eto n ba lo lojo monday o ti ba monday lo eto n ba tun lo lojo tuesday o ti ba tuesday lo eto n ba lo lojo wednesday o ti ba wednesday lo o ka lo be ojumo kan asiri kan ni o nitori pe kini ti eyan ba ti sun lale to ba tun ti ji laaro ojo keji ibanuje o tun bota re pe o tun ti ji won tun le wa kun ese tori be awon kan wa to je pe tan ba gburo pe baba kan be nbe kan tabi ya kan be nbe kan taba afa kan be nbe kan won de be to ron mo pe en tin le awon oduro awon na o se gbodo simi ere yi mu lo won joko ajo ki se pe bi npa ene si o orise gba o ko kan to tore re ni o iginu kan jina sori ni o ile ti an ko ojura won lo ni o moto ti won lo ojura won lo ni o igbese aye ta won mejeji jo ngbe ojura won lo ni o sugbon ene si fe na siru yi fe ki at least ko won to ore ehun na to n ba na 100,000 felere lagbo o ye ko won na o le na 90,000 felere lagbo ide ayan o won gbese beto kale fun lai mo pe ewo iseda re nbe ninu ti won fi se ose yi won lu eran eyan o won lu gugu eyan o sugbon elomi o wa di ara re ko bere lowo eleda re pe ki lo fe ati ti o fe ti won bara aye wo ese ntaye re ngba to wa nkekere o ye ki wo fun ara re wo akose jaye ara re ngba to dagba boya to ba wo won ba so fun o pe eleyi mo je eleyi mo se eleyi mo lo jeje mo pe lati October 2022 ah ase o nrowo tele azolowo ni tele e gbo won pada ja o tori pe nkan daru tan patapata ni o to de ni tin fese rin ko to wa dinu osu kerin odun April ni wa lanfani pelu bo tin kaakiri teyin na be se lanfani ati gbo eto ilale yi lohun na lanfani ati gbo radio lale ojo na to fu wa gbegbe se nkan sese bere si pada bo sipo fun ni bayi o to won so fun pe o ti je iwo iseda won sese wa nwa ona bayo ewo ko ni ju bayi lo fun tale ero bani soro te le pe mi si nipa nte gbo yi
070 522 4252. Ẹ wo, ẹ jẹ́ ń gbé ìyàwó lé.

0: tó wọ́n ní ìdáǹdá bíríbírí ìdáǹdá bíríbírí òkúta bíríbírí awo inú omi ìràwọ̀ èmìnì jọ̀jọ̀ awo wọn lálẹ́ odò ẹ̀ka alẹ́ akíwa tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́ akíwa tológun tológun ní gbogbo bíi tí atẹ́gùn ìkànnì ti ń fẹ́ dé àkànṣe ètò omi tún mi ṣe mo tún ti láǹfààní láti gbé ìyá wa yèyé ọ̀sun àsùnkẹ́ ọmọ fágbèmí tí gbogbo ayé mọ̀ sí yèyé omi tún mi ṣe wá sórí afẹ́fẹ́ ìyá wa nlé agbára lálẹ́ yìí ọdún 2026 ọ̀n tán lọ yèyé ọ̀sun àsùnkẹ́ omi tún mi ṣe wà nlé agbára nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo fẹ́ bèèrè kí wọ́n dá kọ wọn kẹ́ lè mọ̀ pé wọ́n ràn yàn wá a fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ alákọ̀ọ́kọ́ ni pé ogun ti ń jà wá lórílẹ̀-èdè yìí lọ́wọ́ yìí àdojúkọ tá à ń dojúkọ níta àti nílé lójúkorojú àti nínú ẹ̀mí ṣé oníkálukú mọ orírun rẹ̀ tó ti wá ìyá èèyàn lè wá fọ́kan lẹ́kọ̀ọ́ níbo lórírun ìyá rẹ̀ bàbá èèyàn lè wá látọ̀nà tó jìn níbo níbẹ̀ tí ó délùú yín rí sọ ọmọ tí wọ́n ń bọ̀ ńbẹ̀ orírun á sọ̀rọ̀ pa rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni pé níbo lo dé dúró ọdún 2026 níbo lo dé dúró kí ni tó ti ṣe kí ni tọ́kàn níbo gangan ni sports location bí tó wà báyìí nǹkan méjì tá a sọ nìyẹn o ṣùgbọ́n ẹnu oníkàn ni wọ́n ti ń gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà ni wọ́n ti ń gbọ́ mota èyí ọ̀sun àsùnkẹ́ ọmọ fágbèmí ìfàṣẹ wọ́n wà nílé agbára lálẹ́ mọ̀mọ́ káwọn èèyàn lè mọ̀ pé ẹ̀yìn lẹ wà nílé agbára kẹ́ẹ̀ràn yàn wá ẹ bá ń dákọ yín lẹ́kùnrẹ́rẹ́ kẹ̀kẹ́ ọmọ nàìjíríà.
1: Orúkọ mi ni yèyé ọ̀sun omi tún mi ṣe ti fàṣẹ ọmọ fásipè tí mo tún jẹ ìfágbèmí.
0: Àwọn ayé ti rí wọ́n ti gbọ́ wọ́n mọ̀ ohun yẹn ò tuntun létí wọn wọ́n ti ń gbọ́ kì í sọ ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn mọ̀mọ́ kí ni tẹ́ ẹ ní fáwọn ọmọ nàìjíríà ẹ já bẹ̀ láti ibi orírun orírun ibi tó ní kálukú ti ṣẹ̀ wá.
1: Pàtàkì tá mo ní fáwọn ọmọ nàìjíríà ni pé ẹ jẹ́ ká morírun tá a ti ṣẹ̀ wá èpè ẹ̀yìn ò ní jà wá
0: àṣẹ wá
1: ẹlòmíì ó ń jìyà bàbàbàbàbà rẹ̀ ẹlòmíì ó ń jìyà ya rẹ̀
0: láìmọye ìran
1: láìmọye ìran ṣùgbọ́n tá a bá béèrè kí ni wọ́n bọ́ ìdílé yẹn ní ìbọn kankan ìdílé àwọn kẹ́sì méjèèjì ò tó dé nǹkan kan ni wọ́n bọ́ ìdílé kálukú ẹ já gbà ká gbé yẹ̀wò ìdààmú ìfòòró kò ní wọnú ìgbésí ayé wa
0: àṣẹ ìdùmarè
1: èmi ò bá wọn bọ́ ẹ̀sìn kankan o gbogbo ẹ̀sìn méjèèjì ti ń bẹ láyé ẹ̀sìn tó dá ní ẹ̀sìn tó rá ní ṣùgbọ́n wo orírun rẹ bí tó ti bẹ̀rẹ̀ o ò sì gbé ìgbésẹ̀ kó wo orírun rẹ pàtàkì jọ lẹ́yìn orírun kó wo ohun tí ẹlẹ́dà rẹ bá gbà kó o mọ̀ fún un lóòrèkóòrè
0: lórí ohun tó ń là kọjá
1: lórí ohun tó ń là kọjá kó o lè bá a ṣàṣeyè àìlówó lọ́wọ́ tó bá jọ oríire lọ́dọ̀ ẹnìkan
0: ó gbà pérò
1: orí burúkú ni lọ́dọ̀ ẹlòmíì àìríṣe pàápàá tí mo fẹ́ sọ ní alẹ́ ni pé ẹlòmíì láti ọkọ tó fẹ́ ni sòro ti dé bá
0: tọ́rọ́ síyàn
1: torí pé síyàn ẹlòmíì látara ìyàwó tó fẹ́
0: torí pé kò béèrè kò béèrè
1: wò torí pé ò béèrè wọ́n la máa ń béèrè ọ̀nà ká tó tọ́ ni ọ̀pọ̀lọpọ̀ béèrè oríṣiríṣi ọlọ́sùn wà láyé mi ìtakẹ́ nìkankan torí èmi ni mo kéré jù láàrin gbogbo ọlọ́sùn ṣùgbọ́n tó o bá dọ́dọ̀ mi tó o bá ní àdààmú fún ọ ní nkankan kò rí bó ṣe yẹ kó rí màá ṣe tún wá gbé fakalẹ̀ màá tún wá béèrè kí ló rírun rẹ gangan
0: bolo ti ń bọ̀
1: níbo ló ti ń bọ̀
0: bo ni bàbá ìyá rẹ ti ń bọ̀
1: níbo ni bàbá ìyá rẹ ti ń bọ̀ níbo ni ìyá rẹ gangan ti ń bọ̀ wọn a máa gbẹ́ lómi tí wọn lọ fún tí wọn lọ gbé fọkọ láti bẹ̀ wọn ó ti fira lórí tí gbogbo ṣòro máa dé kò sí ṣòro tí ò sí solution kò sí ṣòro tí ò sí
0: ọ̀nà àbáyọ
1: ọ̀nà àbáyọ ẹ jẹ́ ká wọ ọ̀nà àbáyọ sí gbèsè ayé wọn ẹ má jẹ́ ká máa bá ayé ọdún yìí tó ti ń parí lọ ẹ má jẹ́ ká máa bá ayé lọ bẹ́ẹ̀.
0: Kò sì mọ́ sọ pé nàláì nàláì.
1: Kò mọ́ sọ pé nàláì náà true wá o òdodo wà tó o bá wálẹ̀ kan tó o bá tí ì rí yìí padà mo fẹ́ kó o tó padà wá torí pé ẹ̀kan kí ogun jọ o ẹ̀kan kógun wọnú ayé èèyàn. ke si se posu kan logun mo wonu aye yan
0: hmm
1: e je ka duro gben gben gben pe ibi to ba de pe ogun isi ma kuro
0: keyan o si yera re wo
1: ko si yera re wo egun ni bo le re ni mo yi pe tori pe mo ti de lesin kan mi o le bo egun se won ni ko ori egun lo ja ni abi ko obokoro lo le ba ko le ba lojutu
0: o so fun ni nto fe
1: ko fori re ni nto fe elomi le pe ejo aran lohun fe to je pe adun nikan ati oyin lori re ma gba ton o si la fun ti o mo ri ba ti se ti o mo rona gbegba
0: so ni toro je
1: ti o si ni toro je ai ri se ke se nkan gidi o eje ka jade eje ka jade ka wo to leda wa bagba eje ka jade ka wo rirun wa eje ka jade ka mo ru omo ta wa gangan ba je eje ka jade ka mo ru iyawo ta gbe sile eje ka jade ka mo ru oko ta nbe ninu ile re
0: eje nbere bayi iya wa fanfani ta ni lati ri yin ba soro lale eje mi ma bere ni soki soki soki iya wa elegbe beyan ba fe yawo ti won ba ni omo elegbe ni se ka ko ni
1: e le ko yawo to ba je omo elegbe tori awon kan so lori kini inu opolopo dun won ni ko so omo elegbe wa to ba fo omo elegbe omo bi won se tu ni obo egbe re fun omo bi won se tu
0: ko le ri ti e se lara re
1: ko le ri ti e se elomi to je pe ai olohun ko wo mo rara rara to ba fo mo elegbe to ntun mo elegbe yen omo bi o se mo sadura fun laaro laaro
0: ti o mo rowo mu
1: ti o fi mo rowo mu opolopo okunrin to gbon a mo wa yi pe mi a mo wa sodo temi pe mi le mu yawo mi wa sugbon olohun elegbe ni a si ba tu a ba be gbogbo ona re o si si a mo so fe lo mi pe o ya ro gede lo le yawo ori oje to ba ti gba lo re to ba ti je asiri omo elegbe ni mo tun yen tesi yen kini
0: iya wa e je tun bere bayi lowo yin pe nipa ori bibo elomi ro pe to nba ti dagba koja 40 50 ohun o nilo lati bori mo se ori bibo lojo ori ninu
1: ori bibo lojo ori ninu la o ti wa ni 18 20 ma bori e ko le ba ri nkan re mu won fe gbawo ilu eyin bo ni won ni ko so na bori e won fi le olowo o si ti wa nbe ni woran re ni o fun ni we iwo je agbo bori bibo lo ba to si
0: o ti pe nlo oyinbo
1: be ni eya ma pe ori eyan bo en to ba ni eyan po ri bo iro ni oro fo wa ni o si nbe a gboruko ya a gboruko baba a si pe ri re bo lago fun oru ni gbogbo ona oro si
0: ibi ko ba wa Canada
1: ko ba wa bi kibi
0: e le ba bo nile
1: yi ade ba bo toro re ba je motutu eni a ma ba yan bo ti to ma se video o ya ma sadua
0: iya wa
1: bo ba je motutu a tun ba gbe
0: awon irin ajo kan wa te rin ninu odun yi te lo sawon lo oyinbo kokan kokan be te lo bori fawon eyan pelu n te so ye je nbere lowo yin bayi elomi ti wa ni Canada odun 15 ogun odun ti ori we gbelu gba ti won wa ni pe ori bi bo ni da duo ti o si bori ti green ti iwe yen si jade ya asiri wo lo wa nbe se orirun na ni
1: se
0: ya tu tele de Canada ni
1: ko si bi won le bayan lo
0: ah
1: ko si bi ti won le bayan lo
0: lai gba lai ra ticket won tun tele yan wo plane
1: awon o need owo ticket gbogbo ilu te ni mo lo yan mo le mo pariwo a lo bori nbe a lo se nko risi risi nbe to je popolopo ti ri igba ona ti la fokaluku wo wa joko sinu le o da so bori oni ko si nkan kan a mewa nbe
0: iya wa ero ba ni soro tawon eyan le fi bi yin ba soro e ba npe
1: number mi ni 080 371 491 30
0: e ba npe le kan si
1: 080 371 491 30
0: enwo e wa wo e mo pe opolopo eyin ni isin bayi e rorun lati ri papa julo lojo aje ojo Monday e ke dalejo lohun rara gbogbo ojo to ku le fi mo dalejo lohun ojo ose ojo owezi ojo anu le mo nso sebe latago mokanla e tawon eyan mo nwa si ori ibola logolonto lodo yeye osun asunke omi tun mi se bi mo tin so yi be lori tori pe ojo Monday yen e fi faralele lati fi dira tunra mu sugbon be lati ojo isegun Tuesday titi di ojo Sunday le fin dalejo lohun ojo Wednesday yen se topolo tawon eyan ba ri yin topolopo ba wa pela won ti ora aye awon loselu nla nla yen se won la nfani ati ri
1: a mo nda won lohun gbogbo en to ba wa won ezi ko tete wa laaro tori ero ma npo a ma da won lo gbogbo won to ba si mo pe omo mi ni olegbe ni o dide ko mo bo njo Wednesday ka jo gbe ose ka bo gbogbo awon orisa o ri pe gbogbo ode ara re o ma tu
0: ta ba wa ni ka wo awon kan wa na o to je pe won ma gegun ti won so pe ki won lo ko se osun ki won lo ko se ijoko se lanfani ati ko awon eyan se yi
1: ero ti e ti po repete anfani wa lati ko yan
0: ti won ba fe ko ti won fe mo npa re
1: ti won fe mo npa re ma ko won latokede le ti won ti mo
0: eh eh e ba e ja se bayi ti won ba nbo kini ki won mu lowo
1: oro ti se kiko ngba ti won ba de la ma mo
0: eyin o be yan ba fe yayewo to fe josin
1: to ba fe josin mu amusin apu kan dani
0: bo yan ba wa nbo to fe pada si lu oyinbo to si fe gbawe igbelu abo fe wona abayo ati romo bi ati ri visa gba kini ko mo wa mu bo lodo yin awon teyan le se teyan le wo e ko to ko lodo yin se gbogbo e na lo wa
1: gbogbo e lo wa to ba bo mo mowo lasan dani
0: eh
1: ke ti omo baba awon tin pe owo won odake ṣugbọn mi to ba fowo die si pe deposit a mo nbere ibi nkan wa ba wa ni sure ibi sure wa ba wa lokan wa mo nwa to ba ti deposit o ni so pe ko mo wa mo yin la fi mo ngba deposit compulsory ni lodo wa ko deposit
0: o mu nkan kan lowo o ti mo ni omo iya wa bo le se maintain moju to oruko yi latodun ogbon odun ti o baje bo le se moju to oruko yi e je ka mo die nbe asiri wo lo wa nbe
1: asiri to wa ni pe gbangba lemi ti ma nda yan lohun emi o si ni nkan kan ju pe ki ko fun mi lo ki fun oni se ko lo we baba wa do mi wa kokko gba card o wa gba card 2000 wa wo se ni 2000 ka to ma
0: se pe 2000 ni
1: be ni ko
0: a ro pe 5000 egberun marun ni
1: 2000
0: ni won fi gba card
1: be ni
0: card yen wa fun pe won kokko won ko bi ti won ti wa ati phone number won ko le sori card yen se pe 2000 egberun meji
1: ni gbogbo ebi lo si le lo
0: o ko yen ti to bi poju 2000 lo oda iya wa e ba pe number yen le kan si
1: ah le keji kin to pe number omi tin tu awon yen sile lomi ra mewa elomi ra marun elomi ra dosin nikan
0: iyen omi tu sile
1: yen omi tu sile yen
0: se o si wa ni o wa ni omi tun mi se tempu
1: o wa be omi to tin laju eyan
0: iya eje ka eje e ma je ma tu gbogbo e baun tori awon ti won gbo wa pe kan ma la n soro awon la fefe omi omi itusile yen ti sise to po repete e si wa ta lowo to po se ti won ba de na ni won mo ra
1: be ni
0: oda e pe number ti won le fi ri yin ba soro
1: number mi ni 0037149130
0: iya mi lekan
1: number ni 0803714 9130
0: number keji manager e ba pe number keji
1: e ba pe mi tokunrin ba
0: pe yo manager won ni o
1: eh
0: eh e ma so pe e ja si bo mi o ke so do fo wa na e o eh eh manager won ni o gbe o te ba pe so ti ye bayi omo won ni o awon na ni manager won e ba n pe number keji
2: 090
0: eh eh
2: 72
0: enyo
2: 84
0: enyo
2: 34
0: ẹyọ
2: 84
0: ẹyà mi lẹẹkan si
2: 090 7234 8434
0: ẹyọ mọ Nigeria ti roba lo logun odun ojo kan soso bayi lo to ba e tin gbo polowo e tin gbo radio lati daji lati gba le ti mo e si ti gbo orisirisi to n karuko ti so nbe ṣugbọn o en to ba loruko re ko ni foriki ti oda ko fi ba je o n loro yeye osun asunke ti fashe ifagbe mi omi tun mi se ibikibi te ba nba bo koda ko je lati kutonu e ma bo ni korodu e bere pe ogolo n to le nlo e bi won eni odo yeye omi tun mi se lori ibola nle nlo ti an ba ti mu yin ya wole gan leyin na o ti ma rawon eyan ti an lo ketiketi ti won lo sibe e kan si won 08037149130 08037149130 awon kan lori sirisi la le ma so tan lori afefe tin da opolopo laamu awon ropa rose romolapa romolese in sagbalagba in somo kekere to le ni bo npe ni stroke e gbo awon kan mi wa ti ki se pe aye fi se eyan o to je pe egbogi agbo lo nilo ewe ati egbo lo nilo e kan si ya osun asunke omi tun mi se a je ki ma fe leyi ka mo fi se lo fun ta leyi otun ba be wa ji adekunle loruko temi loruko gba won ta jo seto ta leyi mo fin ki wa pe e ku kale ore lasun

ń gbọ́ yín o. Àwọn náà náà ò fẹ́ pọ̀ bóyá ti ṣe tẹ́lẹ̀ kó fẹ́ ràn yín bí kó fẹ́ ràn yín jẹ́ torí pé obì náà ló gbọ́dọ̀ lọ fẹjọ́ sùn kíjọba tó bá tètè ayé pé kò sífẹ̀ẹ́ mọ́rọ̀ nìyẹn. Ṣùgbọ́n bí tó wá lọ ṣá bàbá mọ́ nǹkan. Rárá ẹ ṣeun bàbá ní single òun ò sọ pé òun ò ṣe single mother ọlọ́run má jẹ́ èèyàn.

ओके माँ, ní ìlú juba yìí lọ o tó bá kọjú sí wakata tó bá kọyìn sí wakata tó bá ka nìkan ká tí rọrọ apá irú àwọn òfin ó dà pé wọn máa ń ṣe nkankan tí wọn máa ń pè ní public hearing pé káràlú náà wá sọ sí bóyá ń sùn gbogbo ìgbà tí wọn ṣe public hearing àwọn òfin tó pa aráàlú àbáwọn tó dẹ pè sí bóyá obìnrin ló lọ oúnjẹ táwọn ọkùnrin ò lọ torí ilé ó yá ni lẹnu kọlọ kó ṣàánú fún wa báyẹn tó ń gbọràn la ṣe ń gbé sí létí o bond fm lawa 90.9 ṣe ń wò pẹ̀lú àṣẹ elédùmarè.

الحمد لله رب العالمين إلا الأولين والآخرين والصلاة والسلام على عبده ورسوله محمد الكريم وعلى سائر الأنبياء والرسل وعلى آله وصحبه والتابعين وتابعيهم بإحسان إلى يوم الدين ما بعد ọpẹ́ bọ́lọ́ ọba bá gbogbo ẹ̀dá ọba àwọn ẹni àkọ́kọ́ ọba àwọn ẹni ìgbẹ̀yìn ọba kan ṣoṣo tó káyà ọba alágbára ọba aláàbò ọba olùpèsè ọba alámòjútó mọ́ fún ọlọ́run ọba náà púpọ̀ ní ìbùkún fún ọlọ́run ọba náà ọba yìí náà ló ní sánmà àtìlẹ̀ bó ti ń bẹ́nu sánmà àtìlẹ̀ ó ní àlọ́dá ọmọ ẹ̀dá ènìyàn ó sì wù ú Lúkà wá sin òun bó sì pa àwọn àlejò náà láṣẹ kí wọ́n sin òun. Àti ń jẹ́rìí pọ́bà yìí ọkàn ni kò kú méjì kò ló ń kọ́ lọ́ba kan. A sì ń jẹ́rìí pọ́bà yìí náà ni a máa sìn ọ̀dẹ̀ láti máa wá ìrànlọ́wọ́. Ó láṣì máa ń wá ìtọ́sọ́nà láti ọ̀dọ̀ rẹ̀. Àtọ̀rọ̀ ìkẹ́ ìgẹ̀.

Quran wa Muhammad Olorun ba ni ke Olorun ba ni ge Uwa wa anabi Olorun ti won ti so waju anabi atoro ikege fun won Amaleya anabi atoro iyonu Olorun fun won Olorun ba ni yonu sun won Laduri won ajatun tele won ajatun tele won iyonu Olorun na lo joko dure an kudure an Ramadan ma wa Akira wa kwa bo kana te ngbo akin kwa bo si de tun eto wa Tezkiyatun nafs Provision of the soul Isya for me and me Eto pataki Ti manwa ye Nya ya jojo ni lida siku ila yi Una ni atumberere Awati ya verso Ente efe bo lada kasoro Nika bo lom Loma duan lada ni Yipa darewe Ti o loma mbe ento unso Ate ento unbo Ape o loba Olorun ku yi wa na pada si daada latara oro Olorun ta ngbo ta nso yo Olorun awon oro Olorun ta ngbo ta nso yi ma se ni baloje le wa lori lojo pe nde alkiyama si ni awijere fun wa ma se ni awijere la lori gbogbo wa na wa re yonsuwa fi asi abe iyene abe iderare mose gbe fun Olorun Kide bibi ti awa wa ti abagbagbe unani awa ni agbegbe alimot wama yada alaku bilimot ati awa nkantoro po maiku iku ati awa nkantoro po maiku benani awa bita nsinse tarifu limot anso itumaku ninu ede baba wa anso itumaku ninu agboye esi ngiti awa nani gbono alimot ati so opolopo itumo re fun wa gege bi ala wa si ma nlo ti alukwa na lo ti suna nabi na lo sallallahu alaihi wasallam ajama ipe omaniyan nkan meji lugbedu ara emi ara wa latara aye pe emi wa latodo olorun nkan mejeji lo ba papo ti nje maniyan nkan mejeji ni wa nbara won lo to maniyan fi nbe ta gbe nsemi ta ba ti yo emi to latodo olorun ba ku lara medenia o medenia ti ti kuni e ni ti awaniyan o ba se wa so aba wa gba abu hamid Ali Ghazali sahibu ya ulumuddin afa yi ana na se ja tan pe ya ulumuddin ngba ti won so won fun ni awon ojuwe lori itumo iku lodo awon affairs awon muslimi baba ni inale mota iku tan so yi manahu itmanani tagayur halin faqat oni yipada ise change of condition yipada ise ise kan wa tele o wa yipada in kuj ba lo woni wa inna ruha tupe mi ti o mani afin mi to jade ku lara re ta fi pe ni oku baqiyatun ba'da mufaraqati li jasad yuma tun be lo gbere nje o le ngba to ti ku lara itun eni pe Arruhu la tamut emi ki ku emi to lo fi so la ta fi mi ki ku o ku lara opapo dani baba to wa tes waju gbo ku lara imma mu'adzabatun wa imma mun'amatun nbi to wa wa nbi te mi wa le gba to papo da tan lara okan nu meji ni ise emi e oni condition emi e aye da ko je eni ta nfi aje emi to njia tabi ko je emi ta funi dera ta funi gbadun kilo wa to si emi ni gbo ba ku lara nta lara ba se nigba temi nbe lara re ni to perere ni nbe n ba jade ku lara re re na ni o ma to si emi to pe aburu ni nigba temi ba jade ku lara re bi a ba fi emi si aburu ni o ma sele si ni ibamu ti baba iso yi won si soro e lasan awon akore ni won wo iyin na n pe ni hayatul qabr al hayat
albazakhiya iseni sare iseni pe ati ku laye alike amoti de gbele ni alaye ta se ni ijuko tolo tori die tamari pe emi lo se la romania to ba ti wa ku to ba wa wo nu alquran kerim tawunu hadisi anabi sallam ari tolon lo gbono iku iku iku lawon aye to gbono alquran kere be na ni hadisi na ibu da ban ke ko lo ma re te de bi pe ngba ti awon afa wu ye si alivaz wa kalimat alimut fi alquran awon gbono nti alquran muwa nipa iku mutaaddida opo te de bi pe ari gbadan so nipa alimut gangan gbono ye gangan that word wala ni pe nti o de bi ona 35 no ba ti lo won ni ba mi nbe ona alo mi lo pe filmadi ise to tere koja lo past tense ba mi alo ni filmu dori present tense be lo ba mi alo ni ism now be lo wọ́n láà rí bẹ́ẹ̀ lọ láàrí bẹ́ẹ̀ lọ nínú alùpàní kiri ẹ rí bẹ́ẹ̀ lásìrí tí àwọn àfẹ́ẹ̀sì tí a sọ yí pé àná òun náà ó wà lóòótá tó sọ ṣùgbọ́n wọ́n ní ikú kékeré lọ náà lima bẹ́ẹ̀nahu wà bẹ́ẹ̀nà lè mọ́ọ́dù mẹ́ta ṣàbò ẹni torí pé oòrùn àti ikú ọjọ́ra wọn ẹni ọba sùn ikú kékeré ni àlewàfà ṣùgbọ́n ikú kéke ìròyìn bí ó sì pé dáàbá kú àmà tí ń lọ mọ́ ní àyíká wa bẹ́ẹ̀ náà ni dáàbá sùn ani manti lo malai kawa iko ba je da wa loju unu sin ko ba ma owe won lo unu ni gba anti nbe lowo omode agba nko bi na gba gba mi nbe a fe call ni asimu aset wa dani as koda ti te ati send e ati sun lo anse yo si bo sile te ko bo sori bo sun ka su si asirima especially àwọn tá a máa ń gbọ́ alukwain bẹ́ẹ̀ máa gbọ́ alukwain lọ tá a fẹ́ sùn a sì lọ fíwú alukwain ló sì máa pè lọ tó kó mi ń bẹ́ tá a ti sẹ́ẹ̀tì ẹ̀ ti bí kọ́sàmà pìlẹ̀ ìgbà bá wá sùn tó pẹ́ láwàá jì á wà bá tí tó ń pìlẹ̀ ìyẹn ni a fi rí wípé òun náà ó kú kékeré ni bẹ́ẹ̀ lọ́nà bá wa náà fi dá lójú náà alukuran ni pé oorun ikú kékeré ni ẹja wo seven zumas ìgbà tó náà bá ń kọ alẹ́kọ̀ọ́ ní súra yìí ní àyà 42 ọlọ́run ní ọlọ́run yẹtọ̀ wá fọlẹ̀ àǹfùsà hìnà mọ́wó ti ha ọlọ́run lóhùn lómi ló máa ń gba àwọn ẹ̀mí nígbà tó ń bá fẹ́ kó kú wọ̀lẹ́dí lámùtàmùt fíìmà náà mi ha ẹ̀rí ìtọ́bà wá kó sójú oorun ìjọba wa kú sí ojú oorun rẹ fọ ìmúsìkò lẹ́bi kọdà lé àlèmọ́ta ìtàbá fẹ́ kó kú sójú oorun yóò kú síbẹ̀ náà ni kò ní jí ní lápájá ọmọ sùn ládé àná àmàjí ti láàárọ yìí ojú oorun lọ gbà wọ sójú ikú yẹn wọ ìrísẹlẹ òkúrọ ìlà ajáàlè mùsàmá ẹlòmíín sí ń bẹ kò ní kú sójú oorun á dá padà sáyé tí wàá máa lulẹ̀ ayé lọ tí èdè àsìkò tá a dá fún ọlọ́run ní ìnàfìdálékà láyà tí ń lè kó omi ẹ̀dá fún kàrú ọlọ́run ní ta sè yìí oorun táwọn kanṣu tí wọ́n jí lẹ́yìn kanṣu tẹ́ jí ọlọ́run ní bẹ́ẹ̀ nú ojú tá à ń pa èyí fẹ́yìn ọmọ ẹ̀dẹ́yìn àmì fáwọn tí wọ́n bá jẹ́ olùrorí tí wọ́n ní àròjinlẹ̀ àmì ni fún wọn kàbíyèsí ọlọ́run
Olagbade asun to gbagbe bo si odo Olorun Olagbade to do ji pada to do saye lo kabisi ti to bi gbangba en to ndaru ile iwo nugo se wa medeni bo do ku nbe da do lo ri wu suratu an'am a to ri ni aya 60 Olorun ni wa alladhi yatawaffakum bil-layli una ni oba ti npa yin loru wa ya'lamu ma jaratum bin-nahari Olorun si ni gbogbo nkan ti nsele sin lo so lo mo kuma ya bu'athukum fihi lenu oloba wa wa tayi jime yukuba ajalu musamma ki o si pe asiko ti adamu kaluku yo lo thumma ilayhi marji'ukum layna odo e na ni pada si enikokan yin thumma yunabbi'ukum bima kuntum ta'malun layna yo afun ni rubun te si wole ni tawaffakum bil-layl olohun pa yin lale olohun fi orun o pe ni ku iwa lodo awon afes pe al-maut al-wafatu as-sughra iku kekere ni ele ona ni tumo iku lodo awon afes ati bebe lo na awon alaye won alaye won po akasole fa kalema iti deku be na ni awon al-ilm wa tib awon ni ma science awon ni ma iwosan odi oni awon na ni ti an pe ni ku ana ni alaye ku lodo won to pe ngba mi nbe definition da to fuku ladara imo t'olorun ba se fun won won pe iku kan ni al-mautu sariri won no wa halatu adam shadid ay al-mautu al-idam lifujai lidawrani dami filawiyati ad-damawiyya wa tanaffus waliwayi wa tawakkub al-qalb wa adam sijabatihi lilini ini i'ash wali audati lil amal ninu ituma ti awon nima iwosan awon nima san ti afun iku woni na ni wipe isekani ti o le rara isekani ti o le rara to le pe ima wa lojiji asafe ku lojiji awon kan to n bo irun te je ronu lara bi ti a te je ngba gbogbo abe je ngba koja yo kan duro be na ni isemi ma mi lo le mi loke aka stop be na ni igbama kiyan ni feeling ke o wa conscious kuni sima le na ni ki okan na do ko kan dasele ki o ma le semi ma ko ma le ma saye ma tabi lati ma act lati ma sise lara to won ni won akede eni egbe wa ti ku o eni antoju ti ku o won a so fun awon ebi to gba mi ewe awa ta wa lodo alaisan koda mo pe oku ila wa pelu e o ti lo koda gba mi gba pe o sun ni ta ba gba pe o pe oro ni o ti lo eleru ti mu eru e lo Olorun ba ti mu sodo awon oniwosan kan won define ku bayen amen ni nti je ku lodo tawon ona ni ki awon se opolo brain ki o se po o stop ina npe ni iku opolo to ti gba mi nbe okan si mi ti po okan ile mi fa wa asiko kan nígbà mi ẹwẹ mímí ọkàn tí ọmọ mi yìí pẹ̀lú support engine ni wọn ni a ń gbélé engine ló fi mí báyìí o ọpọlọ ti kú tí wọn máa rò pé bóyá ó lè padà tó bá tó yá wọn á kéde pé engine gan ti dáṣẹ dúró wọn á kéde kó ń tọhún fàyè tó dé lọ́dọ̀ yìí pé a máa rí ní orí ilé ayé ọmọ ẹ̀dẹ́ nìyà tí wọ́n máa sọ fún wa wípé
awon kan be anyama se yan ti ku abi o ti ku la vin dan pe ni alamatul maut alamatul maut awon ami pe lagba ti ku awon kan be kusayi kakan ta ni ma ri awon to lo ba like ola to fi ta won lore mo le lo ba ni kisi baba kini wa a ma bi je salaji am din si boda wa yi am din si chief yi wa si de o si doctor o ni doctor wa si ya won kan o lara ra won alaji ti lo alaji ti lo imam ti lo boda wa ti lo anti wa ti lo omo wa ti lo awon kan mo be o do adi pe ma gba lo de wa de ni won ni wa eja e lo won ni e test ye wo won ni e test re wo e lo so fun doctor lo gbon ba si won ti kan bo ti o fi si ni abiya e ti o fi si ni kini kan ani lagbaja o ti lo olodun ti so wa tenu alukan pe fasi alu ala dhikri in kuntum la ta'lamu e lo biri lodun ti en ni mo npa nkan te ba mo npe la fi mo confirm kama ba lo sin alaye an confirm lodo awon ti olodun ni won leye re pe pe gba kan be awon kan mo nbe laye jeun ti o si lana usan balode awon kan be won da ku ni tabe ne wa ni koma some hours even some days even months no ba nla ni ti awon yo ti gba pe won ti ku gba ta wa nke ta wa kekeke isele kan sele da na gbagbede ni baba kan ni agbalagba ni baba ku won isin baba yi won tan bayi ni an ba ngbo pe kini kan se wuru nu sare ngba won gbe sare baba ni baba tin baba jade baba tin lule aye ti o lu bi ni odun mo wa le igba yen won ni baba yonu bo baba o ti ku baba da ku ni sole ni re iru yan wo po ma tori pe a do so do ame doctor won ba ni confirm to ka lo pe won wa ejun e ba ni wo alaji e ba ni wo chief imam mo so elemi ti memi e lo elemi o ti memi e lo o ti pe lodo awon me doctor won ni alimotu la yani indahum tawakkub alqalb won lodo ti won okan o sise ma okan da sele ko ti tumo si ku lodo ti won won tori pe lal qalb yumkinu tawakkumutu la yani indahum tawakkub alqalb won lodo ti won okan o sise okan da sele ko ti tumo si ku lodo ti won won tori pe lal qalb yumkinu tawakkuf limuddati ma won tori pe okan ma duro lai sise fọ́n àsìkò kan gága àtìná ìjìrà àti àmàlẹ́yà alìjàrà ẹ̀rì pé jẹ́ bá ń se abẹ́ wọ́n á pèrò wọ́n ní apá wọ́n ti mẹ́mí kó lára rẹ̀ níbẹ̀ 1 hour omi bẹ̀ 2 hours kò ní síláyé má tí ó fi parí iṣẹ́ abẹ́ lẹ́bí máa ń bá àwọn èèyàn tí ọba jí máa ń kọ́ wọ́n lé ní alhamdulilayi ìdàgbàsókè ti bá ìlànà àwòsàn tí wọ́n máa ṣe operation sì máa wò fúnra rẹ̀ báyìí wọ́n tún gbé kìíní síwájú tí wọ́n máa wò gbẹ́sẹ̀ ń ṣe gbẹ́sẹ̀ ń kún ẹ tó sì máa rìn iṣẹ́ abẹ lẹ́ni kò dẹ́rùbà yẹn jọ̀hún kódà ń lẹ́lòmíì ti kó ara kó tó di gbọ́n ṣiṣẹ́ abẹ fún tó gbọ́gbà náà rí ìdàgbàsókè tí ètò báyìí lórí ilẹ̀ ayé tó gbọ́gbà náà tí wọ́n bá ṣiṣẹ́ abẹ mẹ́wàá nígbà pé ni wọ́n succeed mẹjọ ọba lọ ni ìwà ìdánikọ máa pa ẹsàn mára ọlọmọjà àríṣẹ abẹ mi ò ṣe o ní bòdá mi ní àbúrò mi ṣe ní bàbá mi ṣe ní lọrẹ mi ṣe ṣùgbọn lónìí alhamdulilayi mo rí tọ́lọ́ ń ṣe fáyé òun náà ni pé ìmọ̀-àdá-tókè sílànà àwòsàn iṣẹ́ abẹ di rọrùn àníkàṣíjú àyà wọn ti parí ẹ wọn ń sinmi lẹni láì lanu ríṣiríṣiríṣiríṣi. Ìwé ọlọ́ni gbọ́dọ̀ ba àlékè ọlá gbogbo àwọn tí wọ́n ń sá ẹ̀sán
your love.

àwọ ọlọ́run ana pé kí nǹkan máa ṣe mí ana pé kí nǹkan kú wọn náà nínú wa rè fún àwọ ọlọ́run láàjogun gbogbo ayé báyọ̀ alápadà jogún ẹ̀ allah akbar tọ́pítọ̀ nájì Quran chapter 53 ayah 44 ọlọ́run ní wánúwà wàháyà àdúgbò wọn náà bá olùmọ̀ǹkan jí nǹkan bá sì wá máa rí lọ́nà tí ọlọ́run ló gbóná méjèèjì papọ̀ ikú ìsẹ̀mí ìgbàmí àti ìsẹ̀mí síwájú àfikúnṣẹ́ ìgbàmí bẹ àti kúṣíwájú àfisẹ̀mí sẹ́yìn. Wọ́n tó rí ìdí ilé ní abẹ́ àwọn àkọsílẹ̀ yìí tá a sọ fún ẹ̀yìn tá a kàn fún alápèjúwe tó tó kú lóríṣiríṣi nínú àwọn àpèjúwe yìí a máa rí bẹ́ẹ̀ pé ọlọ́run lọ fara méjèèjì òun lọ dákú òun lọ dásẹ̀mí ibi ayé àtàdé sọ fún anú sọ́tò mọ́lík tẹ́lẹ̀ ẹlẹ́bi ìkọlọ́kàlẹ̀ mọ́ọ́tà wọlà torí gbogbo aná la mọ ikú la mọ sẹ̀mí kì í ṣe tuntun gbèsè ayé ọmọnìyàn ìdí ìṣẹ̀lẹ̀ ni ṣùgbọ́n kí ni àṣírí tí ń bẹ́ẹ̀ bí kọ́mọ̀nyàn máa sẹ̀mí kí ni àṣírí ń bẹ́ẹ̀ ń bi kọ́mọ̀nyàn kú ọlọ́run fi hàn ní kankan nínú àwọn kan fi dá ara ìsàlẹ̀ sani kò sí tó mà dí kò sí tó mà dí sẹ̀mí ó pamá. Gbogbo ọ̀nà tọ́mọ èèyàn san láti má ọ̀bọ fún láàyè torí pé kọ̀ǹtrol tí ń bẹ náà ni àrùn ẹ̀mí tí a ti sọ fún lọ́sẹ̀ tó lọ pé nínú nǹkan tí àwọn èèyàn fẹ́ wádìí ni kódà àwọn àyàwó yìí àwọn ẹlẹ́yìn ànábì musa àdéhùn sàlám tí ànábì bá nígbà tó lọ́nà sọ di ànábì ọlọ́run nígbà ànábì ọlọ́run ará mákà wá lọ màdínà wọ́n lọ sí wádìí pa àní jẹ́ ànábì sàlám sànábì ọlọ́run ni àbí kì sànábì ọlọ́run. Àwọn kùfàrù mákà wọ́n mọ̀ pé àwọn àyàwó dín níyà ìpínlẹ̀ òdòdó ni wọ́n ẹjẹ́ àlèrè sí etí àwọn ọ̀ṣọ́ nípa arákùnrin ni ìyẹn sì mọ̀ ọlọ́run ọba àlekẹ́ ọlọ́sìn dáfà mùsùlùmí tó pọ̀ ọ̀rọ̀ ànábì òru àwọn kẹfẹ́ lójú ara àwọn alùkìtàbí bí jew and christians ọ̀rọ̀ ànábì òru rárá àfẹ́ ni ọba fẹ́ ṣàbòsí ọdúnkù àwọn àyàpọ̀ nù alùkùránì kẹrin tó lọ́ fi jẹ́rìí sí ilé fún àpẹẹrẹ jáwó súrátù bákọ́rà àyà 146 ọlọ́nà lẹ́dínà dínà múlẹ́kábà olórin náà ta fún ní tí àṣáájú ní àwọn yahuda tàwọn nasara jew and christian yàrá ìfúnà hu olórin ọmọ ànábì yàrá ìfúnà hu wọn mọ ànábì kàmá yàrá ìfúnà àbùnà ahun ẹbí ẹsìn ọmọ wọn. Wọ́n gbé bá ń bẹ láàrin ẹgbẹ̀rún ọmọ wọn dà nǹkan ọmọ mi lé ọlọ́run bẹ́ẹ̀ ní ẹsìn ànábì. Wọ́n ń nàfàárí ọmọ nínú ṣùgbọ́n wọn nínú wọn lẹ́yàkùtù mú nàlọ́ odúdó tí a máa yí wọn pamá wáhùn ìyá àlámú wọn mọ ọgbọn pamọ a ọkànnù tọba tó kó ń bẹ ẹ látọ lọ sí ọdún àní à ní àyà ní ẹtú gbọ ìtì ọlọ́ọ̀bà aláàtú sọ nípa ànábì sọlọ́lọ́ àlẹ́yìn wàsàlà ọlọ́ni àlẹ́dínà àtẹ́yìnà mọ̀lẹ́kì dáàbà ọlọ́nà àtúntí àṣáájú àwọn yahoo dí àtàwọn kristian yàrá ìfúnà hu ọlọ́ni ọmọ ànábì kàmá yàrá ìfúnà hun gẹ́gẹ́ sí mọ́mọ́ wọn ẹlẹ́dí náà kọ́ àwọn àǹfọ̀sọ hun ṣùgbọ́n tí wọ́n sòfò ẹ̀mí wọn tí wọ́n pa hun tó gbọ́n ọmọ ànábì wọn ṣàlẹ́ ìfàlàyé fa hun láàyè omi nu ọlọ́ni wọn gbàgbọ́ wọn àjọlùgbàgbọ́ torí pé wọ́n ti pa ọ̀rọ̀ ànábì mọ́ táwọn tó bọ́ sínú súrátù àárọ̀ ní àyà 157 ẹ tó gbọ́ ìtì ọlọ́ọ̀bà wà tó tún sọ nípa ànábì ọlọ́ni àlẹ́dẹ̀ tẹ̀bí wúna rọ̀súlà ànábì àlẹ́omi ọlọ́ni pé wọ́n tẹ̀lé òjíṣẹ́ ni ànábì ni tí ọmọ kọ tí ọmọ kà àwọn tí wọ́n tẹ̀lé nínú wọn tẹ́lẹ́ yẹ̀jì dúró náà.

مكتوبا في التوراة والإنجيل تون ري بانبالا قولة ننو ويوان ودا في موسى تان التوراة أقولة أنا بمبمب ني توجو ريجيناو تان تي يوكو مب تون تي في كون والإنجيل ودا في نبي عيسى يرويانا بمب يامرون بالمعروف تين بوالا سيدادا ونهاهم عن المنكر ko ibaje fun won wo ihilu lahun to yibat yoma daniel to fun won wo yarum alim li khaba'ith isma se idoti le wo fun won gbogbo ina umar ibn khattab radi Allahu anhu o wa pade okan nu agbolopo agbalagba awon yahudi abla ibn salam to gba islam ni awon yahudi oni ma tawraju lasiko ilu madina yoka umar wa pade oni ire abdullah ibn salam nu alquran wa pe ma nabi jube se mo yin lo pe ma nabi mo yin oruko da ma juba se mo ma won jo ma won niba o ma won de wa ba lojiji ni sugba nabi iroyin e wo ni o se re bo se bi wo ni ni laye dite mi ma da anabi o ju dide ta ma npo ma won lo àwọn fi dé sọkùnrin ní ọjẹ ni sóbìn ní ọjẹ ni àwọn ọmọ kí ni ṣékìlù ẹ ní ọwà sí láyé àwọn ọmọ gbogbo ẹ tànàbí làwọn ọmọ gbogbo ẹbí làwọn ọmọ tí ó lọ fi gbádé fún wọn pé gbogbo ọsọrọ ànábì ilẹ fún àwọn ọmọlẹyìn lẹrú nígbà tí ọlọ́ba ń sọrọ àǹbì àyíṣẹ́ náà ní sọ́dọ̀ sọ òun náà sọrọ ànábì ilẹ òjì kan bọ̀ lẹ́yìn mi ò inú kọjọ́ ọmọ jẹ́ ahmad àti bẹ́ẹ̀ lọ torí de léyìí débi ibi tá a ti wá lọ bí àwọn fọ́ọ̀rọ̀ mọ́ka wá lọ sí madina wọ́n lọ síwádìí pa ànábì àwọn yahudi wa sọ fún wọn wípé àwọn jù ọmọlẹ́yìn musa wọn ní ẹfẹ́ mà síbi ọlọ́run ní àbíkẹ́sẹ́ ànábì ọlọ́run ẹ lọ bí lè béèrè mẹ́ta ní ìgbà wa kan ẹ lọ bí làwọn béèrè kan bí léèrè nípa arú ẹ̀yìn ẹbí léèrè nípa arákùnrin kan tó káàkiri ayé ẹ lọ béèrè nípa àwọn èèyàn kan tí wọn wà nínú ihò àwọn béèrè mẹtẹẹta yìí alukuani dáhùn rẹ ohun tó bá wá sọ àwọn nǹkan wọnyí á mọ èdè àmà gbọ. béèrè tẹnikan léèrè nípa ẹ̀mí òun náà ni ọlọ́run bá a lékè ọlá fèsì rẹ inú sọ́ọ́dù ìṣọ́ra tí a kà fún wa ní ọ̀sẹ̀ tó lọ Quran chapter 17:85 wẹ̀sẹ̀lúnà kàní rúhì ọ̀rọ̀ ni wọ́n ń bọ̀ abiri ànábì léèrè nípa ẹ̀mí kọ́ sọ wọn pé arúhù mi ni àmìlọ́rọ̀ bí ẹ̀mí inú àṣẹ ọlọ́run ọba wà náà ó ti dùn nílẹ̀ ilé mi ńlá ìlà gbogbo ń tọ́ra fún nínú ìmọ̀ báyìí ni nínú ìmọ̀ ọlọ́run ìsinyẹ́ báyìí náà arákùnrin kan tó yà ayé káàkiri òní ọ̀sùn kọ̀ náà ọlọ́run fèsì ní ọ̀sùn kọ̀ náà nínú sọ́dọ̀ káà Quran chapter 8:83 wẹ̀sẹ̀lúnà ẹ̀ndẹ̀rẹ̀kọ́ nẹ́ẹ̀ni wọ́n wá bí anábìrin gbà lẹ́ńdá gbọ́sùn kọ́ nẹ́ẹ̀ kó sọ pé ṣàtìlá lẹ́ẹ̀kú mímí ò lékè ọ́ gbọ́dà sọ fún yín nípa rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ máa ran yín létí ọ̀rọ̀ rẹ̀ ẹ̀ ọlọ́ni iná makanna lọ́wọ́ ọlọ́ni àwọn ọlọ́run ọba alágbáláyè orí ilẹ̀ kọ́ káàkiri orí ilẹ̀ ayé wà á ti iná omi ń kò lè ṣe èyí sábàbà àwa fún ní gbogbo ohun tí ó mú rọrùn láti rìnrìn àjò yìí láti àyà 83 dédé àyà 96 ló bá sọ̀tàn bọ́lọ́ fèsì nù.

euros.

Bọ́dẹ́ FM 92.5 gbogbo ẹ̀yin olórin lásìkò yẹn tọ́jú àwọn olúwe dáadáa o. Mo ṣe ń gbọ́ àwọn orin barista kan, mo dẹ̀ feel fún alágbà Kamoru Ayanṣọlá. Bàbá náà ṣiṣẹ́ púpọ̀. Pàápàá tẹ bá lọ wo àwọn orin kan tó yẹ pé Alhaji Sikra and the Barista wọ́n dákọ orin bẹ́ẹ̀ ni. Bàbá ìlú yẹ kí gbogbo ẹ̀ kó dùn, kó ní gbọgbọ́n ọ̀nà. Tẹ́ lọ gbọ́ sùúrù bàbá ìwà. Àtojú kìíní báyìí, àtojú kejì. Bàbá ti fẹ́ parí orin tán káwọn elégbè tó sọ jí ara wọn. Tọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ báyìí, wọ́n kàn ń pẹ́ ṣàyẹn lọ fúnra wọn títí. Ìṣẹ́dú mẹ́wàá, ìṣẹ́dú mẹ́ẹ̀ẹ́dógún. Ìlú ló kàn ṣiṣẹ́ kò ségbè lẹ́yìn orin yẹn. Àbí kankan já àgùntàn káyà jẹ́ ewúrẹ́ àgùntàn òní jìyàn ewúrẹ́ òní jìyàn àgùntàn láyé. Àìní sùúrù ní ń dá lérú, atọ́ni ní sùúrù. Má gbé bá wa ẹgbẹ́ là ń bẹ wá ìdí ọba tótó ká tó do ní wàásù ojúrító. Lóbú mìíràn ti sì tó rì kan, àìní sùúrù iná kí ó jẹ́ kí iná kì í dẹ̀rọ̀ kò ní gbò. Bàbá tó change ìlú mẹ́ gẹ́gẹ́. Gbogbo mùtúmù wa ló mọ̀ o pé náà kì láàgídó ọ̀pọ̀lọ́gbọ́n gẹ́gẹ́ bí àwa èèyàn tọ́lọ́run dá. Iná kí láàgídó ló ń tọrọ, ó ń tọrọ lọ́wọ́ ọlọ́run ọba pé kò dáhùn lè nìyàn sáyé níbi tí wà. Ìlú ló kàn ṣiṣẹ́ lọ, àwa kàn ń dakọ ìlọ ti wọn ni. Bàbá náà ṣiṣẹ́ tó bá tún wá dé ṣáìtù nǹkan ìtọ́sùmọ́ ẹ̀ owó tí bàbá ní owó ọ̀hún jowó kàárù náà lọ ooo. Èyí tí bàbá ní ara mi ó tó ti múrítàlá mú ọmọdù tó kún ṣe sí kò sí méje fún ẹ̀kọ́ ayẹra. Nǹkan ń dákọ lọ gbọ̀nràn gọ̀dàn, ìlú ló ṣiṣẹ́ ibẹ̀ lẹ́kí gbogbo ẹ̀ dùn. Ẹ̀yin tí ẹ ṣì wà láyé nìsín ẹ̀sùn oore fáwọn onílù yìí, ará Alhaji Wasaìndé wọn ti ń ṣe dáadáa sáwọn onílù pàápàá ẹni tí wọn jọ jà ń jọ sí Ayọ̀kúnlé àti rí wọn lójú agbo tí wọn dùn adẹ tó gbọ pé púpọ̀ ẹ wọn fún wọn mọ́tò tó bá ti ń kọ́ sójú ẹ bá kàn ẹ kó jẹ pé àdéhùn tìbí ò torí nísìn ayé ọ̀nà bọ́ńdù mọ́ ọ̀nà bẹ́ẹ̀lì mọ́ wọ́n ń dì báyìí bí ẹrù wọn gbé fáwọn olórin. Kò yẹ kí wọn abolówó ka wá, a jókòó síbi kan lẹ́nìkan ẹ̀ pé láàrin ọ̀sẹ̀ méjì Brian máa gbé ó dárúkọ mílẹ̀ ẹ̀rú báyàn kọ́lọ́ kó ṣàánú wa kó má pè táwọn bandmen kó má pè níyà láṣẹ Edumare. Bond FM láwà 92.9 á dùn fún gbogbo alágbára ọlọ́run ojú ló ń kọ́ bójú o òun ń bọ̀ ń bẹ̀ lágbára ìdí.

0: àgbàlagbà oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílùú Èkó tó ní àpèjẹ ewé àtẹgbò tó ń jẹ́ lọ́wọ́ ní mọ̀nà wá Àlàbí Ògún bàbá àsẹ́yìn lẹ́ni ọ̀hún. Elédùà ló jogún ọ̀nà àgbàlẹ̀ ewé àtẹgbò fún wọn láti fi ṣètọ́jú lórí èyíkéyìí àìsàn. Àrùn àtàrí ara tó bá ń lé fùrù kọ́kọ́ yọ ayé ẹni lẹ́nu. Irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ ó sì lálàáfíà pípé. Gbọ́jẹ́ ogun àfiṣe ni tàbí ìbínú ayé. Lórí iṣẹ́ ni tiẹ̀ ni àbí wíì Àlàbí Ògún bàbá àsẹ́yìn ni ọkàn sí. Ló fi dórí ìtọ́jú ohun tí fa ìdènà àìrọ́mọ bí fóbìnrin àtọkùnrin. Ìpèníjà kọ̀ọ̀kan ló ní ọ̀nà tí wọ́n ń gbà ṣètọ́jú rẹ̀ lọ́dọ̀ wọn. Kábàámi bẹ̀ lọ́hún kámi táyé fi sí ni láàrọ̀ sì kúrò lọ́gẹ́. Ohun tẹ̀yọnú ayé ayé fífẹ́ ni fún rere. Iṣẹ́ alájẹ́ asínà ọ̀la. Lẹ́dà fi bẹ́gbẹ́ pẹ́gbẹ́ gbàtò láwùjọ ń bẹ lọ́wọ́ bàbá tó dájú. Ìjákulẹ̀ àmúbo rere ogun promise and faith. Àlákàlà táyé fi sọ ni sínú ìbòkùn. Ìbẹ́lọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ bàbá tírú ẹni bí ó sì mú rí bọ́. Àǹfààní wà fún ọ náà láti rí Àlàbí Ògún bàbá àsẹ́yìn. Wọ́n wà ní nọ́mbà 11 Bíbìrè Mayer Street, Alásù Boston, Ọlọ́olúwa along AIT Road, Kọ́lá Boston, Alágbàdo Lagos. Telephone 0810842195 tàbí 0807788 4965.
1: Ẹ káàbọ̀ padà sórí ètò tá a pè ní ètò Ọlọ́run ò ṣe bí. Ètò tí Àlàbí Ògún bàbá àsẹ́yìn oníṣègùn tó mọjú ewé tó mọjú egbò tí wọ́n san owó fún. Bọ́ọ̀dì FM láwà nílùú Èkó tá a ti ń fètè ìlú ra wọn. Ní tá a máa sọ̀rọ̀ bá lálẹ́ yìí lórí ètò Ọlọ́run ò ṣe bí. Wọ́n náà a pè ní egbò àdá àjẹná. Egbò àdá àjẹná. Nígbà tí mo wà ní ọ̀dọ̀ Àlàbí Ògún bàbá àsẹ́yìn, wọ́n gbé in tó jọ mọ́ ọ̀rọ̀ egbò àdá àjẹná yìí wá. Bàbá yìí wá bèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ àwọn tó bẹ̀ wá. Ó tó àsìkò kan Àlàbí Ògún bàbá àsẹ́yìn ní kí ẹnìkan tó tẹ̀lé ọmọkùnrin elégbò àdá àjẹná yìí tó tẹ̀lé wá. Àlàbí Ògún bàbá àsẹ́yìn lọ́jọ́ gbọ́ yẹ̀wò. Àlàbí Ògún bàbá àsẹ́yìn wa ni ọ̀rọ̀ Látúnjí lọ́yìn òun kẹ́ńkẹ́ń ilé ẹni ní ta ní ohun èbìtì òpinra. Ló bá pe ọkùnrin tó ní egbò àdá àjẹná yìí náà. Ó pè sí yẹ̀wò. Ó béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ẹ̀. Àlàbí Ògún ṣe bàbá àsẹ́yìn wa ni ọ̀rọ̀ ọ̀hún rẹ̀ ń kọ́ ọ̀rọ̀ àlẹ́ ẹ sì jọ ń gbé ọ̀rọ̀ jọ ń gbé ni. Àlàbí Ògún ọ̀rọ̀ pè ìyàwó ẹ̀ wá. Kábíyèsí ni ọ̀nà. Ayé tó tó ayé àkàrà mo wá rí sípáyé o. Mo gbé ìdí fún gbogbo ajumi lọ pátápátá. Ọ̀rọ̀ mò ń sọ ẹ má jò lórí bá mi lẹ́yìn ẹsẹ̀. Ẹ má jò lórí bá mi ẹ jẹ́ sọ́là kẹ sọ wọn lọ́wọ́ ni. A gbọ́dọ̀ dákọ lórí ètò yìí ni. Gbogbo ọmọ Nàìjíríà pátá lẹ́yìn ọ̀sẹ̀ méjì Àlàbí Ògún bàbá àsẹ́yìn tó wọ́n tọ́ ìyàwó lọ́dún. Àlàbí wa ń béèrè lọ́wọ́ ìyàwó pé kí ọkọ rẹ̀ ṣe fún ọ. Ó lò ní nǹkan kan nípa ọ̀rọ̀ rẹ. Níbi ọ̀rọ̀ yìí gbogbo ọmọ Nàìjíríà wọ́n ti lọ ilé alára, wọ́n ti lọ ilé ajẹun, wọ́n ti àti lọ ọsibítù. Wọ́n ní àìsàn kan tí wọ́n pè ní àpọ̀jù ṣúgà lágbo ara náà dá láàmú. Ètò ilé nìyẹn wá gbọ́ tó bí pa àdàkọ àpọ̀jù ṣúgà lágbo ara náà fi wá gbé ọmọkùnrin wá. Àṣeyọ tí ń ṣe kì í ṣe àpọ̀jù ṣúgà lágbo ara. Àṣeyọ lọ́wọ́ ni. Bẹ̀rẹ̀ bá ní nígbà tẹ́bẹ̀ pọ̀. Àlàbí wọn kìlọ̀ gbà bọ́ bá sọ fún ọ wípé àdéhùn tó wọn ó sọ fún ọ tí ó sì fún ọ ni wípé bó bá fẹ́ sàn nínú àìsàn tí ń ṣe yìí tó rẹ́sẹ̀ ti kẹ̀ ẹ́ ti sọ ní ṣùrùṣùrù wọ́n bá lẹ báńdẹ́ẹ̀jì mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n yóò mọ́ sọ ní ṣùrùṣùrù lẹ́sẹ̀ ń rùn báyìí. Ó ládé tí ó ṣe fún ni wípé kò gbọdọ̀ fẹ́yàwó léhun tó jáde láyé. sona abayo nu olona abayo ibe mi ran ti o pada sibi ti gbe ninu lorin apoja awon mo tun pada bokunrin mo tun ba pade lodo alabi ohun ara ti ya gbogbo ese ti gbe furufuru ibi ti won an lo ni wi pe igba da ajina alabi ohun baba se ni ugbo re wa to da dada awon wule wule in to fa o igba da ajina ile yan koko wa ko to toju e ka bi si ase eni mona lo ye ka tebi beyin ba mo bon se domo lagbale ko gbodo danwo ko mo mo ba pa e ko sori gbogbo ọmọ Nàìjíríà gbogbo nǹkan ló lẹ́kọ̀ọ́ ọ̀kadà táìwò ó lẹ́kọ̀ọ́ iṣẹ́ kápọ́táyà ó lẹ́kọ̀ọ́ lẹ́rú wá bà mí pé àṣẹ gbogbo àwọn tó mọ̀ pé egbò àdá àjínà lórí kínní lórí íńtánẹ́ẹ̀tì wọ́n bẹ́ẹ̀ ni lóòótọ́ làwọn nǹkan wọn ń ṣiṣẹ́ àmọ́ yẹ ká wádìí dáadáa lórí pé ibo lọ́gbọ̀n ti wá sẹ́sìn ọlọ́run ò ṣe bí gbogbo tí máa ń ṣẹlẹ̀ sádà láyé lórí ilẹ̀ ìpẹ̀ lábúrú èèyàn ní ẹbẹ̀ ọmọ kóòtù òjìire gbogbo ọmọ áfíríkà gbogbo ọmọ nàìjíríà pátápátá ti ń gbọ́ mi láròyé ìwọ tó ń bá rù kan báyìí kọjá tó ń bá ń bá rù kan báyìí pàdé nínú ìgbésí ayé ara rẹ wọn tiẹ̀ ti sọ tẹlòmíì di àrùn jẹjẹrẹ tó sì jẹ́ pé àrùn jẹjẹrẹ kọ́ ní sí ó ti lọ́wọ́lọ́ nínú àlàbí ògùn bàbá sẹ́yìn ni pé èèyàn bẹ̀bẹ̀ ni ètùtù ètùtù tí wọ́n dá kọ wọ́n fi tù ni wọ́n fi tù wọ́n máa fi bẹ̀bẹ̀ wọ́n fi tù nǹkan tó bá ní ẹtu ọmọ yìí kí ni ó gbà wọ́n bá ń sọ pé ò sáyé o àlàbí ògùn bàbá sẹ́yìn mo kó bẹ́rẹ́ ọwọ́ fún ọwọ́ mo ṣèbà fájú mi lọ àlàbí ògùn bàbá sẹ́yìn ní ibẹ̀ mo ti kọ́gbọ́n pé gbogbo tí máa ń ṣẹ̀dá láyé ẹja kọ́kọ́ wádìí ẹ̀ wò ọgbọ́n inú ọgbọ́n orí lẹ́lòmíì fi yí nǹkan tí fi yí wọ́mọ lọ́wọ́ mo ti sọ̀rọ̀ àyẹ̀wò lórí ètò iná rí pé n tó dáa jù ni pé ká máa ṣàyẹ̀wò lórí ìgbésẹ̀ àti gbogbo tá a bá ṣe ká tó tẹsẹ̀ bọ́ nínú ayé ká mọ̀ bá dààmú ká mọ̀ bá sọnù ká tó sọnù ẹjẹ́ àkọ́kọ́ sọnù ni ká tó ká mọ̀ bá sọnù o ẹjẹ́ àdúpẹ́ lọ́wọ́ elédùà tó gbálàbí ògùn bàbá sẹ́yìn kalẹ̀ fún wa ní sàtà àwàyé ọ̀dọ́mọdé tẹ́lẹ́dùà fún lọ́gbọ́n tó fún lágbára àyẹ̀wò ó mọ̀ dáa púpọ̀ ǹjẹ́ a jẹ́ pé bálàbí ògùn bàbá àsẹ́yìn ò bá ṣàyẹ̀wò kó tó kọlu ọ̀rọ̀ yìí ó ṣeé ṣe kí nǹkan ti pọ̀ mẹ́rù kọ́ o owó tí wọ́n ti ná wọn wá nananana lára ọgbọ́n tí mo rí kọ́ ni pé àlàbí ògùn bàbá àsẹ́yìn wá pe ọmọkùnrin yìí ó ní ọmọ kọjú òun síyàwó ẹ o òun ni kó lọ tún àmú ẹjá ṣàyẹ̀wò lórí àwọn ọmọ wa ẹjá ṣàyẹ̀wò lórí iṣẹ́ wa ẹjá ṣàyẹ̀wò lórí ara wa ó tọ́ ká ṣàyẹ̀wò lórí gbogbo tá a bá dáwọ́lé láti sọ pé bóyá ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ ajá fún bàbá aláwo tí ń dífá ojoojúmọ́ ní ìsinmi kì í sọ̀rọ̀ ọ̀run gbogbo ọmọ kóòtù òjìire a ní kàgbákò ayé o a ní kàgbákò egbò àdá àjínà o ó wá rí bẹ́ẹ̀ lọ lórí gbogbo àwọn àìsàn tó lóko etí ò lóko táyé fún ọbẹ̀ nílẹ̀ ẹjá lu àgbàlá àlàbí bàbá sẹ́yìn tá a bá padà dé ètò tẹ̀síwájú.

àdìrà tó bá gbójú ní kàìrókù tẹwẹtẹwẹ àlàbí ògún bàbá sẹyìn àgbẹjì oníṣègùn ìbílẹ̀ tó ń kó bí owó arọ́tami lágbẹ̀dẹ lọ́lọ́run gbé kalẹ̀ fún sáà tá a wà yìí láti bá ni tọpinpin lórí ohun tó ṣókùnkùn tí ò yé ni mọ́ tọ́lá àbáyọ sì ń tẹ̀lé pẹ̀ látìlẹyìn ọlọ́run nípasẹ̀ agbára ìṣẹ̀dálẹ̀ ran baba ńlá wọn iṣẹ́ rẹ ni ọlọ́dẹ́dẹ́ àbí òkú.

àgbẹ̀tẹ̀wé àlàbí òkú bàbá àsẹ́yìn àgbẹ̀jọ oníṣègùn ìbílẹ̀ tó ń kojú owó arọ́ta mi lágbẹ̀dẹ lọ́lọ́run gbé kalẹ̀ fún sàtá wa yìí láti bá ni tọpinpin lórí ohun tó ṣókùnkùn tí ò yé ni mọ́ tọ́lá àbáyọ sí ń tẹ̀lé pẹ̀lú àtìlẹyìn ọlọ́run nípasẹ̀ agbára ìṣẹ̀dálẹ̀ ran babálá wọn iṣẹ́ rẹ ni ọ̀lọ́dẹ́dẹ́ àbí òkú

ẹka lọ padà sórí ètò yìí tó wa ìfẹ́ àkọ́kọ́ bó ti ní ọ̀rọ̀ ta lẹ́yìn pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí ń bá náà ń pọ̀ pa ni o ẹ̀ ń bá taba bí ọba bínú kó bínú ṣùgbọ́n kí wọ́n bá mi ṣàtúnṣe torí ọjọ́ iwájú àwọn ọmọ wa ni ṣe wá rí pé ipò pàtàkì tí ẹ̀kọ́ lè ṣe kì í ṣe kékeré o láàrin àwọn òbí pẹ̀lú àwọn ọmọ wa tí à ń tọ́ lọ́wọ́lọ́wọ́ ẹ̀kọ́ lè yàtọ̀ sí ẹ̀kọ́ ìwé o ẹ jẹ́ kí yín òye yín o mi ìfẹ́ pẹ́jù lórí ẹ̀kọ́ lé torí bí tí wọ́n sọ̀rọ̀ dé ó yẹ ẹ̀yin bàbá àti màmá tó wà nílé ìwádìí lórí ibi tọ́mọ wa fẹ́ wọ̀ mo sọ̀rọ̀ kan ní ọ̀sẹ̀ tí ó kọjá pé láwọn ìdílé mi wà tó ṣe wípé tẹ́ ẹ̀ bá wádìí dáadáa tọ́mọ wa bá dé rárí wọbẹ̀ tó bá di pé yóò bọ́ ta báyìí ó tún lè mú nǹkan mìíràn dání bọ́jọ́ bí ọjọ́ iwájú ọmọ bá dẹ̀ ṣe máa rí ká mọ̀ fi èní ba ọ̀la wọn jẹ́ àwọn ìdílé kan wà tó ṣe wípé bẹ́ẹ̀ bá fẹ́ wọn tẹ́ ẹ̀ bá ṣèwádìí dáadáa tọ́mọ wa bá wọ bẹ̀ bó ti rí ọ kàwé tó kọjáde yunifásitì tán ibi tí ibi ifá fi ìmọ̀ tì sí kó tó ètò ka ìdí wọ́n pè ní kémbíríìjì tó tó mú ifá fi tì náà síbẹ̀ kò sí tí ó ṣe o ó ti rárí ìwọ náà nù kò láwọn ìdílé kan wà tó ṣe wípé tí wọ́n bá bímọ tíyàwó wọn bá ti lóyún àwọn ìra nǹkan ọmọ wọn kò sí tó mọ̀ pẹ̀lú pé mo lọ sí ìdúmọ̀tà mo láwọn baby waves àwọn ẹrù fún àwọn expectant ẹni tí ń retí pé kágbó ìyá kágbó wọn mọ lára báàgì lára bàtà àti ẹ̀mọ̀ bọ́bìnrin lọmọ máa jẹ́ bọ́kùnrin ni àbí scant vip obìnrin ni lálọ́kọ́ baby waves lákójọ lóbìnrin ayẹyẹ ọkùnrin ni láre kó táwọn ọkùnrin náà lákó wọn jọ fẹ́ẹ́ pé èèyàn ń gbáradì fún ọjọ́ ìkúnlẹ̀ ni àwọn kan wà kò sí tó kàn wọ́n o mo sì kàwé kò kàn tó bá ti jẹ́ ìdílé ta wí àgàgà tó bá jẹ́ alákọ̀ọ́bí ẹjọ́ sà ọmọ wa ò ní máa pààrọ̀ ọkọ bí ẹ ń pààrọ̀ jẹ́ àmọ́tò ọ̀làjú ògbe o torí n tá a máa bí ni a máa bí ni a bèrè a sì máa bèrè ẹ̀jẹ̀ tí ń bẹ lára bàbá tó bí ọkọ ọmọ yín náà ló wà lára ọkọ ọmọ yín o àwọn ìdílé wo ni àwọn ìdílé eléyìí kì í ṣe pé wọn lówó lọ́wọ́ tó bá wá bímọ táwọn wọn lè máa ra tó bá wù wọn fọmọ wọn o ṣùgbọ́n pé wọn fẹ́ gbóhùn yẹn fẹ́ gbóhùn ọmọ tó ti dé lébọ rúùmù kọ́ là ń pè bí tá ti ń gbẹ̀bí fún wọn wọn gbọ́dọ̀ gbé ẹrù kankan wọbẹ̀ tá bá ti wá ń gbọ́ tọ́mọ yín ṣe kò wẹ́n wọn á ṣẹ̀ṣẹ̀ wá bọ́ ta wọn á rè tọrọ kàìkàì wọn á rè tọrọ ọṣẹ wọn á tọrọ omi omi tó ń yọ nínú hospital wọn á rè tọrọ rẹ̀ ń ta wọn wàá dàpọ̀ míì tí ń yọ lọ hospital o ti ní ti làgbà lóde wọ̀ kọ́hún lẹ́yìn eléyìí sọ́ọ̀nà fi ń gbọ́ ọmọ tuntun ọjọ́ àbí ni àbàṣírí ni àwọn aṣọ tí wọ́n fẹ́ fi gbé ọmọdé ìní kókó lẹ́yìn ìgbà tí wọ́n wẹ̀ fún tán wọ́n ń rè tọrọ rẹ̀ ni o gbogbo tán fi máa gbé ọmọdé dìde títí di ọjọ́ ìsọlórúkọ yálà ìbáàjẹ́bẹ̀jìjà àbáàjẹ́bẹ̀ta ó tọrọ rẹ̀ ni o ń wọn bá tún gbé délé tán gbogbo oúnjẹ tọmọ máa jẹ fún di ìgbà tá a fi sọ lórúkọ bàbá rẹ̀ báà ní gbìngbìn nìkẹ́ owó yóò rí tọrọ rẹ̀ ni sẹ́ni tí mò ń fàyọ́mẹ̀ ó ní wípé báyé ṣe wá dayé ọ̀làjú yìí ojú ti là wọn ṣerú ẹ̀ mọ́ àyàfi tí ìbá ṣẹ̀jẹ̀ ìdílé yẹn náà fi bí ọkọ wọn báyọ̀ wọn gbé wá bẹ̀ wá tán tó náà rò pé bàbá òun ní tó bá ṣe ó lè mú jẹ bó bá ti jẹ́ pé ẹ̀jẹ̀ ń gangan ni wọ́n fi bí kò síbi tó fẹ́ rùdé o ọ̀làjú ò kan o torí níjọ́ kìíní àná ó ní májẹ̀mú pẹ̀lú ìdílé yẹn àti iṣẹ́ tí bàbá rẹ̀ ń ṣe tó jẹ́ àjogúnbá rẹ̀ fún àpẹẹrẹ ní ìsìn àwọn kan mọ́ dáṣà wọn ni béèyàn rí àgbà ìmọ̀ọ́mù ní ìsìn tí ń jẹ́ sheik kìíní kan tí wọ́n dárúkọ rẹ̀ síwájú sẹ́yìn pé òye ni sheik sheik yẹn ni sheriki lédè yorùbá àwa rí àgbàlagbà reverend father a rí pastor a rí bíṣọ̀bù a rí agbèsò àtọwá rí póòpù láti bẹ̀ tó bá jẹ́ ìdílé awoyinka ló ti bọ́ta àbí ìdílé fani ibẹ̀ ló ti bọ́ta ẹ dákun sá agbára ń bẹnu kristi o òun tàn ní òòsà kàbàkàbà kí ẹ̀jẹ̀ yun mọ́ bá a ké lórí tí wọ́n bá ní kí wọ́n ṣe ń dìlé wọn torí gbogbo wa la ní ìṣe kò síbi tí ìṣe ò sí àwọn tó fún wa lẹ́sẹ̀ ọ̀làjú wọ́n ní ìṣe tiwọn àti ìṣẹ̀yàn kìíní àti ẹ̀sìn kejì wọ́n ní ìṣe tiwọn àwọn wá gbọ́n wọ́n ètè ń fi agbára ẹ̀sìn tí wọ́n gbà ń ni wọ́n fi ń yí ipò tó bá dé àárín kan ṣùgbọ́n èmi àtẹ̀yìn kí la fi wá yí ipò kí ló ṣẹlẹ̀ jù ni pé ìwádìí táwọn náà bá wá ni wọn fi ní tètè rárí wọ tí wọn fi yí ọwọ́ wọn síbòmíì excuse ma excuse sir
ọkọ ọmọ yin iwadi melo leyin se ko to di pe e fowo si fife re se ro pa awon omode kan rira ran le na ma bi se oju ti la won di agbalagba ti o ba ti kehun soro a keto sare o itumo kehun soro ni pe omo tin fewo to tin kegbe kegbe ti ba be ni ko sa ti mo wa le egbe na tin se ju egbe na tin pawo ti ba se bi igbo se dagun o ye ko na ti joga ni ise kan ko ti joga ni ise ko si sagbafo in ka so wa le ba be na omo ni se omo ni se omo toju wona lori n to se pe se lori ji nijo ti o ba di pa yaba yaba nigba ti e wa laye awon lo se lujo kini agba pa yaba yaba o ro gbe to ba fi diru mu baba ta ni ko ngba ti sadua un formula ti e mu ere ngba to gba pe awon agbofiro ba yo ibi ti ere wa nbi ni do re yo mo fowo fe wo pe bi ni ba da tojo ba de die ibi to ba gbologi ni gbo mo iyan ke le mo gbo lenu won itumo ko ketan sare nu ta ba tete fi epoku jaga bayi ko mo wa gbe ko ye bi ye e mo je ki olaju pe to awon lo mura won wa awon lo mura won wa lo to sugbe gbe gbe se gege bi obi e se wadi awon idile mi na tun wa ni idile ti won to ye pe ti won ba bi mo tan ko si tabi sugbon iye omo yo se gangangan o le josu beta o le jose osu kan o le ju be lo ni bi bi pe fun sa die omo won ni lanfani ati koko sari mu oyan lara alaya aya e o digba ti oyan akoko nba kan ti won fun danu ko to di pe omo yo ese wa mo gbenu si lati fa olorun ni je ka ri ko se dede eni bi mo ta bi mo tan ta ri ti ka yo fun ti je abi so omo loko nu kan ti monu yara kan ti idile mi mo le dupe seke seke owo seke seke won ide ya to mo lai se wi pe o ba yun wa lati dile won agbara adua lo nyi ni te ka lu ku ba rin pegbo olorun de seyin no si no pe o sa ma lo jare ala re po ko kuro nu le to ba de ni oko won mo oko to ba de ni oko ti won mo oko bi e je enu awon abukuru e mo pada wa be yin obi o se ri pe iwadi se pataki ta ba fi omo lo ile oko ta se iwadi a ni jebi lori omo o eyin na fun ara yin bo le bara yin ni isin eyin se mo tolorun se mogun tolorun ba yin se afi ti o ba ti aye ba si nje aye ti eyan na si nje eyan tolorun be ni salu orun tin dari gbogbo aye ba ba se pe olorun ni o se da wa lohun sugbon nbe ba fa ri te fa du ajagun todo yin tolorun ba ngbe joko te ti ni fokan ba le pe to o ti jagun ile oko itan ki fokan ba le ki mo je ngun mo ni omo te bi ngba na to wa pe mami ogun ile oko yi koja be se pelu ogbologbo pe ke feyin ti mo jeun mo letu mo nsa janjan koko nigba te wa ni opin ke loju mejeji awon ere te sa e gan mo pe olorun ni o je kemi o bo se yun na le tun fe mo nsa nsin la se ni ke gbe igbese ke wadi igbe yawo toko ti yawo ki se ki se eyin ajo kekere o ki se eyin ajo kekere oro mi oye ki se eyin ajo kekere agbodo se iwadi daada mo nbo

ya mo pada sori eto yin eto wa ife akoko ife ebere pepe se ri pe awon ti mo menu bayi lori igbeyawo ko se ma ni ni o igbeyawo o dabi ibi ta lo nile nile adulawo e meje so pe nile yoruba ko si eni to lo ile oko ta gbadura pe ko pada wa joko ti wa ko wa dale mosu won ni tin baba ati yawo ba gba mo po ti won jo jiroro daada dale mosu agbale oko re lo tori ijoko to joko ti won ijoko ti jure sugbo ju on ti wa la se kala ni ami oju on ti ra aye ti sile fun enikeni to ba foko ele lati lo na dagbe ti opere singu moda se wa ri aye ti singu moda won o fe lo be ni ni rara tori opolopo obin lo bara re be ni ipo singu moda nipase afowo fa tara to gangan sugbo be nko ni mo nlo sugbo teyin mama wa ti so yi pe baba si te ibusun wa lati sunle won ni ologbon ko le re sori apata omugo eyan ko ti e sori iyanrin nigba to do de agbara omi owo iyanrin ati le lo sugbon eni to ko ti e sori apata ko si ti agbara ni fi se o agbara nde be on pada o de n ba ti e lo ne iyan la se ni pe eyin mama ati baba asiko na to ibi ta dara wa laamu de lori omo lo ile oko omo fe yawo yi e ja sun kalakaka asun meta tan baba wa le yan mo sun ti o wa ronu pe nbo ni mo ti nbo nbo ni mo de nbo gan ni mo nlo lara iwaji elomi o ti e ye ko de fe oko lai se ko se iwaji si tori awa mejeji atoko ati yawo ile ototo won ti gbera o eko to birin gba o yato si eko tokunrin gba o awon okunrin kan wa ase ni won pa nti won owo ran le enu ran yan ni kini to ma ti mo so ni pe owo to wa lowo won la won ro pe o nfe yawo won mo pe awon ifarada kan wa tokunrin gbodo ni fun yawo obirin ni na mo pe ifarada kan wa to birin na gbodo ni fun oko te ba wo to wa nta ni isin opolopo gbe yawo to ntu ka yan olori nto wa o ngba ti mo bere eto yi awon alaye kan wa ti mo se lojo to ti pe o wa npada tun se lori awon bi ta tun ti nse eto kaakiri ipe igbeyawo ona merin lo kun si o ape kan ni opo ofe ape kan ni ife akoko awari pe ife akoko lo gbile ju la se wa lori re o ife akoko lo gbile ju iketa ile alayo ikerin ebi alayo ẹgbẹ́ yàtọ̀ wà mẹ́ àbí òye ń dada ẹ̀ńdà òpó òfẹ́ èyí ò ń dúró fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ríra wọn bóyá ń léèwé ọmọdé ìdẹ́ fáìn o wọ́n ń kàwé lọ́wọ́ o ó máa yẹ ń lé táwọn máa bára wọn sọ̀rọ̀ wá ní à ó dẹ̀ fẹ́ kó jọ ọ̀rẹ́ mi o eléèbó ní ń pè yín onífrẹ́ńṣíp wọ́n á bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ ni wọ́n mọ tó lọ díẹ̀ díẹ̀ tí wọ́n tún wọ́n fi kínní kan tó gba lẹ́yìn léde ìbò agbébó jáwọn tó léèbó lọ wọ́n tó ń pè yẹn ní relationship wọ́n sì jọ ń bára wọn rìn wọ́n bára wọn dọ̀rẹ́ ni ṣe wá rí ibi òpó òfẹ́ yìí ibẹ̀ lọkùnrin ti máa fara balẹ̀ mo wú kí ní bẹ nú obìnrin gan tí ń gbòjé ni níbẹ̀ lobìnrin náà ti máa fara balẹ̀ ló máa wọrú pé irú ẹni tí mo fẹ́ yìí báwo ló ṣe rí wọ́n mọ tẹ̀léra wọn lọ lé ara wọn òbí kíní gan lè mọ òbí kejì gan lè má mọ ẹni tí ẹyìn mọ̀ pé ọkùnrin máa ń kọ́kọ́ sáré pé kẹ́ wá kí ẹni tí ó bá jẹ́ pé ìdílé tó ti wá ìdílé tó lọ ń yọnu sí tó bù kún gbogbo ìdílé wa lọ́lọ́ máa yọnu sí àwọn ìdílé tí wọ́n rí jáde tètè bá yóò dá ní yàrá ó lè jẹ́ yìí kò lé nígbà gbé ọmọ ń wọlé tí ìyá àti bàbá rẹ̀ ò mọ̀ ìyẹn náà wò pé àwọn ìdí ẹ̀ náà dẹ̀ wá ókè o wọ́n á máa wura wọn bẹ̀ láàrin bẹ̀ wọ́n mọ kí lobìnrin fẹ́ kí lobìnrin ò fẹ́ níbẹ̀ lobìnrin náà ni máa mọ kí lọkùnrin fẹ́ kí ni ò fẹ́ níbẹ̀ láti mọ ta ní jowú jù tó bá jọ ẹyẹ ọkọ ẹni tàti jọ ń dọ̀rẹ́ yìí ẹ má gbọ́ mi dáadáa o kò tí ì sí pé wọ́n fi ọ́ ń bẹ̀ ọ̀rẹ́ sì ni wọ́n o ṣùgbọ́n tá a bá wo bí òpó òfẹ́ dé lóde tòní ọmọkùnrin míì tó sì wà níléèwé ó mú obìnrin lọ́rẹ̀ẹ́ níjọba wá kí bí ó ṣe jálẹ̀kùn ẹ̀ tí ó wọlé pẹ̀lágídí ni ó mọ̀ lé yẹ́yìn tẹ̀lé òpó òfẹ́ kọ tẹ́lẹ̀ ṣùgbọ́n mo sì ń bọ̀ lórí yìí torí ẹ̀yin òbí náà ni o ìfẹ́ àkọ́kọ́ tá à ń ṣe yìí là ń pè ní love at first sight bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ ríra báyìí gbàjìnìfẹ́ ro mọ́ra wọn ọ̀rẹ́ rẹ̀ wà pa ọ̀rẹ́
iwaju duro dede eyin kun le ni uraje owo waju owo eyin ati baka ati asena gugu re loru won bi ti won ti jo nfa ile imo ra won lowo awon mejeje ni won so mi kere o gba mi awon ito nfa mo ra won lowo won le mo mo bi pe olomo birin gan fun ara e o ti nagbara o ti nagboro irin ajo aye lo gbede bi to wa to ja fowo fa tara e eyi to jokunrin na o na ti le la fowo fa kan ti yin se bi pe boya o gan se tan lati fe yawo ngba yen to kan si si ro lomo kan gba lori bade mo si school ise to wa lo mi do ti to bomo ba mi to wa di bi mo to je ko baba ti e lo eyan baba mi toju omo to baba ti ko ti mo fe yawo eni to wa je pe lover to site won pade ara won kan awon mejeje oni idi kankan ju wi pe won to ro lura won iru yun tolorun ba se ebi mejeje ni ebi ti won ri njaje ibi ga tin fogbon to dan fogbon olorun si olorun ma wole sibe ife akoko kun yele yele are ni to se yi pe fun idi kan ti o mi asise ni sugbon o ko awon eko kan ti ogbon nigba tan ma pada yira yi eni ti o fe gbu lati fe gbogbo awon asise ohun o bere si ni mu kuro ngbe si aye o wa fokan ara re balẹ amejeji si fe ra won won gbe layo layo ife akoko o gbu lo repete eje tun duro merun e wa wo ita pe ni idile alayo idile alayo nti e oniyawo kan ni won de fe ra won lati ile won so po ife

ẹmọ kú gbádùn ètò yìí o ẹ rí bí tí wọn tún yà lénìí ẹyin bàbá àti màmá ọrẹ ní àtẹyìn òmòlé lópin torí tẹ bá ráàfin ọba kan tí ń dùn tí ń dán olórí àti kábíyèsí ò sí mi ni o kìí ṣe páwọn ìjòyè ló mú káàfin dán o tí ìjòyè bá wá kí kábíyèsí tí wọn ṣe kábíyèsí fọba láàárọ ọpẹ wọn jù ìrọlẹ kálukú gbọdọ gbẹrù rẹ kọ mọ lọlé àkíṣì wá sojoojúmọ náà ni olórí ọmọ dáná fún àwọn ìjòyè nọmbà pọ lé ni wọn lè dé lọla èyí tó bá súnmọ kábíyèsí nípa ìmọràn gbígbà tàbí iṣẹ ìlú ń ṣiṣe èyí ò ní ọtakú ti kábíyèsí lọrùn o bóun náà bá sì ti ń bọ ní àwọn abọba jẹ péjọ mọndé lọ kọ lọ abájọ ṣe kòǹgẹ àsìkò tí olórí ń dáná kàn wọn rò pé yóò ṣe kòǹgẹ rẹ níjọ túṣídéé o bí olóyè gan bá dé tó gbádùn ọbẹ olórí jù tàbí kábíyèsí olórí yín dẹta ojú tí kábíyèsí ọkọkọ fi wò báyìí pé olórí mi dẹta ṣé wọn lóye ròyìn àbí mi kábíyèsí tó bú bá ń bẹ lára rẹ ẹni ròyìn pé ìyàwó mi dẹta yìí olórí ọmọ tó rira tó lórí ìbá ti wá mọ sí ilẹ̀ fún mọ mọ tiẹ̀ dánú oúnjẹ kankan tọba jọba tára rẹ gbóná jù tó náà mọ wípé ibi táwọn káwọn náà tó dórí ìtẹ ìwọn àti abẹ́lẹ́ ajá ń dé tara ìwọn ó tó padà bẹbẹ wò wọn àmọ́ àwọn pé lọ́la ta tó ń dé kò sí tó burúkú jù ọba lọ́la lè mi ó dẹ̀ lè jọba ọ̀nà ìwúra ta ìyàáfẹ́ lọ́yẹ kọ́ ti máa dẹ́n ṣáà yẹ pé wọ́n bá dórí ìtẹ̀ tán èèyàn méjì bíi mẹ́ta ló ti ń rí tó dé ta àwọn ẹ̀ẹ́dẹ̀ta ni ó wọlé pọ̀ pé ọba sì bá lórí ohun gbogbo ó lóye tó bá wá tó jẹun lẹ́ẹ̀kíní tó jẹun lẹ́ẹ̀kejì kọ́ máa retí ẹlẹ́ẹ̀kẹta o torí àwọn màmá wa ọlọ́run fún wọn ní fírí ẹnu láti fi sọ̀rọ̀ dáadáa kí wọ́n da fírí bó ṣe wù wọ́n jọ tí ìjà bá dé abolóye ìyàwó ti yìn kòkòkò kò gbé kòkòkò kaná lé ni àbí ẹ̀yìn lẹ̀ fowó ọbẹ̀ lẹ̀ sẹ́ni pé a ti ń wọ́ olóye lẹ̀